bi bi o ba fi wa sile ni iduro ni bi ti a tin ba soro ti o be si ni se nkan miran ti o be si ni ba awon elomiran soro a ma so wi pe iru omode wo ni yi se o mo wi pe baba n ba o soro ni bi awa papa bi a ba je eni ti o somo ebi yi bi a ba ri iru omo be a ma n fowo to omo be wi pe omo daadara ki se be duro titi baba bi soro tan to fi peti si ohun to nso wi pe leyin na ni o le kuro nigba ti baba tabi iya ba ti soro tan bakan na ni awa ti a pe olorun ni baba wa awa ti a mo wi pe oro olorun je ti wa awa ti a ti di atun bi awa ti a n wa si ilesi ko ye ki o je asa laarin wa wi pe bi a ba n gbo iwasu ko ye ki o je asa laarin wa wi pe bi a ba n soro olorun ki a ma le peti sile awon elomiran o ti je asa won wi pe bi a ba ti n ka bibeli ni won o dide lati lo si ile ilosi lati lo gbonse awon elomiran bi a ba n soro olorun ati peti sile o de ti fun won won ma ba ara won soro awon elomiran won ma fowo to ara won awon elomiran won tun ma ni ipade idakonko ninu ile isin nigba ti iwaasu nlo ko ye ko ri be o ni omo mi bi a ba so wepe a je ti olorun o ni ki a peti si oro olorun ki a de ti wa sile si oro re ninu ese ikokanlelogun ma se je ki won ki o lo kuro li oju re pa won mo li aarin aya re pa won mo li aarin aya re awa ti a mo ede bibeli o ye wa bi a ba so wepe ki a pa nkan mo ni aarin aya wa o je wi pe ki a ma fi sere o je wi pe ki a toju re ki a ma je ki ohunkohun ki o gba oro yi kuro ninu okan wa je ki a lo si orin dafidi nisisiyi orin dafidi lati ori ketalelogun o ni oluwa li oluso agutan mi emi ki yo se alaini nihi dafidi fun ara re ti o nso nipa oluso agutan ohun paapa ti je adaran tele tele ohun paapa ti je oluso agutan tele tele nitori be ohun ti o nso o ni iriri nipa re ohun ti dafidi nso nihi o je ohun ti o ye ohun ti o ni iriri ohun ti ohun paapa ti o ti je alabapin nitori pe o je oluso agutan fun ara re tele tele wo orin dafidi ori kejilelogorin orin dafidi segafa fun mi ori kejidin ni ogorin lati ese adorin de ese ikokanle laadorin o si yan dafidi iranse re o si mu kuro lati inu agbo agutan wa lati ma to awon lati ma to awon agutan leyin ti o tobi fun oyun o mu lati bo Jacobu eniyan re ati Israeli ile ini re nihi ni a so fun wa ise ti Dafidi se tele tele Dafidi mo nipa agutan o mo nipa wipe ki a ma daran ki a ma toju won ki a ma bo won ki a ma daabo bo won ki a gba won lowo ikekun ati wipe ki awon eranko buburu ti o le wa lati da agboru ki a le daabo bo awon agutan lowo awon eranko buburu won yi sugbon Dafidi mo ju be lo o mo wi pe bi ohun ti je oluso agutan tele tele lori agbo eran be gege ni oluwa je oluso agutan fun ohun eni o fun wa ni eri wi pe o je eni ti o ni iriri o je eni ti o mo oluwa bi a ba so nipa wi pe ki a mo oluwa a mo wi pe o ni idaniloju idariji ese o ni idaniloju wi pe a ti we ohun mo bi o ba ti je eni ti o ka orin Dafidi ori kejilelogbon o ri iriri igbala iriri isodomo iriri atunbi ti Dafidi ti o ni ki se be nikan nigba ti o fa seyin nipa aigboran nipa ese bi o ba ka orin Dafidi ori kokanlelaadota o ri nigba ti o n bebe fun anu
fún ìwẹ̀nàmọ́, fún ìdáríjì, fún ayọ̀ ìgbàlà láti padà wá sínú ọkàn òun. Ó rí wípé ó jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. Èyí ni ó fi rọ̀ ọ́ lọ́rùn láti lè kọ orin sáàmù yìí wípé Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Bí ìwọ pàápàá bí o bá ti mọ Ọlọ́run, bí ìwọ pàápàá bí o bá ti ní Jésù, bí ìwọ náà bá ti di àtúnbí, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, nígbà náà ni ìwọ náà yóò lè wípé Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Bí a bá wo ohun tí Dáfídì ń sọ níhìn-ín, a rí wípé àwọn ẹlòmíràn máa ní ìrírí ògbólógbò, ìrírí àtijọ́ tí kò bá wọn di ọdún tuntun. Dáfídì kì í ṣe irú ẹni bẹ́ẹ̀. Níhìn-ín ló ń wípé nítòótọ́, láti ẹ̀yìn wá, láti kékeré ni Olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn mi. Ṣùgbọ́n ó ń fi ọpẹ́ fún Ọlọ́run wípé ní àkókò tí ó ń kọ sáàmù yìí, ó rí wípé Olúwa sì jẹ́ olùṣọ́ àgùntàn òun. Ìwọ pàápàá ìgbàlà tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìdáǹdè tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìrírí ìsọdọmọ ti àtúnbí tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ṣé èyí tí ó wà títí di ìsinsìnyí ni, tàbí èyí tí ó ti kọjá lọ, èyí tí ó ní ọdún tí ó kọjá ṣùgbọ́n tí kò bá wọ inú ọdún tuntun? Ó yẹ kí o ní ìdánilójú wípé nínú ọdún tuntun yìí ó jẹ́ ti Ọlọ́run, wípé o kì í ṣe bí ewúrẹ́, o jẹ́ àgùntàn nínú agbo Ọlọ́run. Kì í ṣe àgùntàn tí ó ṣáko, àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n àgùntàn tí ó ti padà wálé, èyí tí ìwọ ìbá lè wí pé Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ọjọ́ ìgbàlà wọn dọ́la, àwọn ẹlòmíràn wọ́n máa ń sún ọjọ́ ìgbàlà wọn mọ́wájú, wọn ò mọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ wípé lónìí ni ọjọ́ ìgbàlà, lónìí ni ọjọ́ ìdáǹdè. Wọ́n máa sọ wípé nígbòóṣe àwọn ó fi ayé wọn fún Jésù, nígbòóṣe àwọn ó fi ayé wọn fún Ọlọ́run láti ní ìgbàlà. Èyí jẹ́ wípé wọn kò fẹ́ olùṣọ́ àgùntàn nísinsìnyí, wọn kò fẹ́ olùdáàbòbò nísinsìnyí, wọn kò fẹ́ ìdáríjì nísinsìnyí, ṣùgbọ́n wọ́n fẹ́ kí Olúwa kí ó jẹ́ olùṣọ́ àgùntàn wọn ní ọjọ́ iwájú. Kí ni irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yóò ṣe nígbà tí ẹranko búburú, nígbà tí ejò láéláé ni, nígbà tí èṣù sàtánì bí ó bá dẹ́rùbà wọn, tí ó wá sí ìgbésí ayé wọn, tí ó fẹ́ pa wọ́n jẹ, tí ó fẹ́ da ìgbésí ayé wọn rú? Kí ni wọn yóò ṣe nígbà tí wọn kò tí ì ní olùṣọ́ àgùntàn? Bí o bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí ó ń fi ọjọ́ ìgbàlà dọ́la, bí o bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí kò mọ olùṣọ́ àgùntàn, tí kò mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ lónìí, ó yẹ kí o fi ayé rẹ fún Jésù. Ó yẹ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé lónìí ni o fẹ́ kí Olúwa kí ó jẹ́ Olúwa, olùgbàlà àti olùràpadà àti olùṣọ́ àgùntàn rẹ. Kí ni àwọn àǹfààní, àwọn ìbùkún tí ó wà nínú wípé Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa? Wọ́n pọ̀, yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan. Wọ ẹsẹ̀ kìíní, Olúwa lè olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Ó ti dára tó láti mọ̀ nínú ayé tí a wà lónìí, ayé tí ó jẹ́ wípé àti jẹun ó dẹ̀tì, àti wọṣọ ó dọ̀ràn, ayé tí ó jẹ́ wípé a kò ní ànító àti àníṣẹ́kù, ayé tí ó jẹ́ wípé àwọn tí wọ́n tilẹ̀ jẹ́ olówó pàápàá wọ́n ń kígbe wípé nǹkan le. Ṣùgbọ́n àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, kò sí ẹ̀rù, nítorí wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun. Èyí ni ẹ̀rí tí a rí nínú Bíbélì wípé ní ìgbà ọ̀dá, ní ìgbàkúùgbà, wípé Olúwa ó máa ń pèsè fún àwọn tirẹ̀. Àran ti ìtàn ọmọ Ísíráẹlì ní aginjù, kí wọ́n tilẹ̀ tó kúrò ní oko ẹrú Íjíbítì, ṣe a rántí wípé bí wọ́n ti ń pọ́n wọn lójú sí, bẹ́ẹ̀ ni wọ́n ń dàgbà sí, bẹ́ẹ̀ ni wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ ni wọ́n lágbára jù bẹ́ẹ̀ lọ, nítorí wípé Ọlọ́run ló kọjú sí wọn láti ṣe wọ́n lóore. Nígbà tí wọ́n sì wà ní aginjù, a rí wípé kì í ṣe wípé owó ni wọ́n fi ń ra oúnjẹ, nítorí wípé mánà látòkè wá ni Ọlọ́run fi ń bọ́ wọn. Àwọn pàápàá lè sọ ní ìgbà náà wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wọn, wípé wọn kò ṣe aláìní ohunkóhun. Bí ó bá dàbí ẹni wípé àìsàn wà,
láì sí ilé ìwòsàn bẹ́ẹ̀ la mú wọn láada lọ́fẹ̀ẹ́ ní tó ń jẹ ńkọ́ bẹ́ẹ̀ la ń pèsè fún wọn ní ti aṣọ wíwọ̀ ńkọ́ aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn fún ogójì ọjọ́ kò ya bẹ́ẹ̀ ni kò gbó mọ́ wọn lára àwọn wọ̀nyí lè kọrin àwọn wọ̀nyí lè fò fáyọ̀ wípé olúwa lé olùṣọ́ àgùntàn wọn wípé nígbà tí olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wọn àwọn kò ṣe aláìní ohunkóhun àwa pàápàá lónìí a lè sọ pẹ̀lú ìdánilójú a lè sọ ẹ̀rí yìí láti ẹnu wa fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn wa a kò ṣe aláìní ohun tí ó dára nínú orin dáfídì orí kẹtàdínlógójì orin dáfídì orí kẹtàdínlógójì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n èmi ti wà lé ewé èmi sì dàgbà èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣagbé oúnjẹ orin dáfídì yìí ló tún jẹ́ kí ó yé wa dáfídì yìí kan náà ni ó ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìrírí gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ láti gbogbo ìdílé ísírẹ́lì ó sọ wípé láti ìgbà tí òun ti wà lé ewé títí òun fi dàgbà nísinsìnyí wípé òun ò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣagbe oúnjẹ èyí jẹ́ kí ó dá wa lójú wípé ọlọ́run máa ń pèsè fún àwọn tirẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìrí ni a lè sọ fún wa gẹ́gẹ́ bí ìjọ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan bí ọlọ́run ti ń pèsè fún àwọn tirẹ̀ mo sì mọ̀ dájú wípé nínú ọdún tuntun yìí a ó rí wípé olúwa yóò máa pèsè fún wa olúwa yóò máa fún wa ní ànító àti àníṣẹ́kù yóò máa mú kí ìbùkún ọ̀run ìbùkún àjẹmọ́nú kí ó jẹ́ tiwa lórúkọ jésù nínú orin dáfídì orí kẹrìnlélọ́gọ́rin ẹsẹ̀ kọkànlá orin dáfídì orí kẹrìnlélọ́gọ́rin ẹsẹ̀ kọkànlá nítorí olúwa ọlọ́run li oòrùn àti àsà olúwa yóò fúnni ní oore ọ̀fẹ́ àti ògo kò sì sí ohun rere tí yóò fà sẹ́yìn lọ́wọ́ àwọn tí ń rìn déédéé ohun tí a ní láti bójútó ni wípé kí a rìn déédéé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a ó rí wípé ìbùkún ìpèsè àtọ̀run wá yóò jẹ́ tiwa a ó rí wípé olúwa lè olùṣọ́ àgùntàn wa wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun nínú Fílípì orí kẹrin ẹsẹ ìkọkàndínlógún ni Pọ́ọ̀lù àpọ́stélì ni ó ti jẹ́ kí ó dá wa lójú ìpèsè tí ọlọ́run ní fún àwọn tirẹ̀ ṣùgbọ́n ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù jẹ́ kí a wo àǹfààní kejì tí a ní nípa wípé olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa kí a wò ó nínú orin dáfídì orí kẹtàlélógún ẹsẹ̀ ìkejì ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ohun tí onísàmù sọ fún wa níhìn ni wípé ó mú àníyàn kúrò nínú ọkàn òun ọ̀pọ̀lọpọ̀ nítorí àkólẹ́dọ̀ ayé yìí àníyàn pọ̀ jù fún wọn ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé àníyàn yìí ni ó ti di àìsàn sí wọn lára ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ẹ̀jẹ̀ ríru àti àwọn nǹkan mìíràn ni ó ti wà lára wọn nítorí wípé wọ́n ní àníyàn púpọ̀ ṣùgbọ́n ó ń sọ fún wa níhìn wípé ó mú mi dùbúlẹ̀ ó fún mi ní ìsinmi ọkàn àwa tí a jẹ́ ti ọlọ́run ó yẹ kí a ní ìsinmi nítorí èyí ni Jésù Kristì pè wá sí ó yẹ kí a ní àlàáfíà nínú ọkàn wa ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ọlọ́run fún ara rẹ̀ tí ó ṣiṣẹ́ wa ní olóríire tí ó jẹ́ kí a bá Jésù pàdé tí ó ti fún wa ní ìgbàlà ọlọ́run ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ọlọ́run ti jẹ́ tiwa kò yẹ kó sí àníyàn nínú ọkàn wa jẹ́ kí a wo Matthew orí kẹfà Matthew orí kẹfà ẹsẹ ìkọkànlélọ́gbọ̀n nítorí náà ẹ má ṣe ṣe àníyàn wípé kí lẹ a ó jẹ àti kí lẹ a ó mu
ati asowo li a o fi bo le o fi wo wa aigbagbo ni o ma mu ki aniyan ki o wa ninu okan wa ki la o je kini ebi yo je bawo ni a o se toju aya bawo ni a o se toju omo bawo ni a o se ran omo lo si ile iwe bawo ni a o se san owo ile ti a ngbe iru asowo ni a o wo bi aso ba gbomo wa lara kini a o fi paro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa o so fun a wi pe igba ti a ni oluwa gege bi oluso agutan wa a ni oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi nse aniyan oni sugbon ki a ma tete wa ijoba olorun na ati ododo re oni gbogbo nkan won yi le o se fi kun fun yin ninu Matthew ori kokanla lati ese kejidinlogbon Matthew ori kokanla ese kejidinlogbon e wa sodo mi gbogbo eyin ti nsise ati ti a si di eru wuwo le lori emi o si fi isimi fun yin egba ajaga mi si orun yin ki ese ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan li emi eyin o si ri isimi fun okan yin isimi okan o je ohun ti olorun ma fun wa nigbati abamo jesu gege bi oluwa ati olugbala wa nigbati abani jesu gege bi oluso agutan wa o ma fun wa ni isimi ninu okan wa eni o ma je ki onigbagbo ki o ni alaafia ati isimi bi o tile dabi eni wipe ewu wa lona bi o tile dabi eni wipe ani idojuko tabi inu ni bini bi o tile dabi eni wipe ajalu wa lotun o nwa losi sibe sibe okan ma nbale ninu olorun bi o ba wo igbese aye jesu nitori wipe o ni ki e ma ko eko lodo mi opolopo igba ni awon farisi tabi awon sadusi tabi awon ara awon to ntele herodu opolopo igba ni won wa oro kan lati kasi lese lati mu mo lenu tabi lati ka mo lowo ki won ba le se ni ibi awon eniyan si ma kilo fun jesu wepe se o mo wepe awon farisi n dode re se o mo wepe awon sadusi n dode re sugbon ma nso wepe akoko ohun ko ti to nitori be ohun ti o ye ki o se iba se ni galili iba se ni jerusalemu iba se ni samaria ibi kibi ti o ye ki o lo a ma lo nitori ki beru oni ki a ko eko yi lodo ohun wepe baba o wa pelu ohun nitori baba li o ran ohun eni ti o si ran ohun o wa pelu ohun wipe nitori be ko si eru nigba kugba ati ni bikibi o ye ki a wa paapa ki a je ki okan wa bale o ye ki a wa paapa ki a ni isimi ninu okan wa ki a mo wipe olorun seso lori wa ki a ko gbogbo aniyan wa le olorun nitori bi a ba ko aniyan wa le olorun o dajo wipe yo ma shan yo ma shaniyan nitori wa ninu Filipi ori kerin ese kefa e ma se aniyan ohunkohun e ba se nipa ohun ti a o je e ma se aniyan ohunkohun ise wo le a o se e ma se aniyan ohunkohun bawo ni a o se ri owo ile san e ma se aniyan ohunkohun bawo ni a o se bo lowo awon ota ti o hale mo wa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun olorun ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Kristi Jesu nitori be o ye ki a mo wepe Jesu ma fun ni isimi isimi okan isimi ti emi isimi ninu emi wa bi aba mo gege bi oluwa gege bi oluso agutan gege bi olurapada olugbala wa ki a pada si ori Dafidi ori ketalelogun ese ikeji o mu mi dubule ninu papa oko tutu o mu mi lo ni iha omi didake roro
o je ke amo ni iwe pe itoni olorun o man je ti awon ti o beru re o man je ti awon omo igbala itoni olorun o wa fun awon ti won mo jesu gege bi oluso agutan o ti oluso agutan man se ni wo pe a lo si waju lati wa ibi ti omi tutu wa omi dida keroro lati wa bi to wa o man lo si waju awon agutan lati wa bi ti kiwe oni ewu ibi ti won ki o ha sinu palapala okota ibi ti awon oke ki o le wolu won o le so agutan ati koko lo saaju won o le so agutan je eni ti ma lo saaju wa ki a to se igbeyawo yo lo saaju wa yo wa eni ti o ye ki a fe yo wa eni ti a le fe ti o ni irorun ati alaafia ni idile wa ki a to lo si bi ise kan a ma lo saaju wa ki a to lo si irin ajo a ma lo saaju wa bi o ba ti lo saaju wa yo di wa lowo mu yo ma to wa yo mu wa lo si iha omi didake roro je ki nso kankan fo ni hin awon elomiran won ki ni akoko idake je laaro won ki le farabale bi awon agutan ba farabale nigba ti oluso agutan ti o nwa ona fun won ti o fi ona han won won ki yo le mo ona ti o dara ari wi pe awon elomiran ti won pe ara won ni onigbagbo won ki ni akoko idake je laaro kini an pe ni akoko idake je akoko ti a ko je ki enikeni ki o soro akoko ti a ko je ki awon ohun ti o wa ninu aye awon wahala ti o wa ninu aye awon ajalu ti o wa ninu aye awon akoledo ti o wa ninu aye awon ojuse ti o wa ninu aye a ko je ki awon nkan wonyi ki o wa sinu okan wa ajoko je akabibeli asi gbadura asi ba olorun soro a je ki olorun ki o mo igbesi aye wa fun ojo yi bi a ko ba ni akoko idake je be olorun ko ni le to wa bi o ba je pe ajila aro lai ka bibeli lai gbadura ati sare jade ati lo soja ati lo sibi oko wo wa a ko ni le je ki olorun ki o ma to wa ki o le ma ba wa soro sugbon akoko idake je o je akoko ti a so fun gbogbo eniyan wi pe ki won ki o ma se yo wa lenu a fe ba oba orun oluwa awon oluwa a fe ba soro oba awon oba a fe ba soro a fe ka oro re a fe so e to wa lokan wa a fe so fun a o se kanju bi a tin ka oro olorun ni a so fun emi olorun wi pe ki o si wa loju ki o le je ki a ma wo ka ma ri awon ohun atorun wa ninu oro olorun ninu Habakuku ori keji ese ogun ni Habakuku ti je ki o ye wa o ni sugbon oluwa nbe ninu tempili re mimo je ki gbogbo aye paroro ni waju re e je apere fun akoko idakeje wa akoko ti a mu gbogbo ariwo orin ariwo cassette ariwo radio ariwo gbogbo nkan apa won ani ki gbogbo nkan ki o wa ni idake je ni waju re ase ka oro re ni hin ni o ti le sese fun olorun lati le to wa yo si ma to wa si ha omi dida keroro ninu orin dafidi yi kan na ori ketalilogun ese keta o tu okan wa lara itura wa lati odo olorun bi abani eje gbogbona bi ile ba n gbona bi okan ba n gbona bi o ba dabi eni wipe adana sinu ile fun wa lati ma gbe o ye ki a mo wipe Jesu Kristi oluwa oluso agutan oun lo ma n tu okan wa lara oro re ma n tuni lara ibukun re ma n tuni lara iwenumo eje re o ma n tuni lara idaniloju idariji o ma n tuni lara ati iye ni pekun ti a ni o ma n je itura fun okan wa o tu okan mi lara se ori wipe ninu aye yi wahala wa ninu aye yi ohun ti o le gbe emi eniyan gbona o po sugbon bi e ba simi le jesu bi e ba joko ti jesu bi e ba mo gege bi oluwa ti olugbala wa a ma tu okan wa lara ninu ese iketa yi kan na o mu mi lo nipa ona ododo nitori oriko re o ni ododo wa o ni iwa mimo wa o lo ma fun wa ni ododo ati iwa mimo nipa ore ofe re
ni a fi le gbe igbese aye asegun ni toto idanwo lati odo isi yo wa ni toto ohun ti o da bi eni pe o fe pani sinu ese sinu aye ati ti o fe pani si abe isiru esu yo wa sugbon bi a ba gbekele olorun o ni o mu wa lo o mu mi lo nipa ona ododo nitori oruko re nitori be je ki a gbekele je ki a simile ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma fun okan wa ati so nipa itura ti o ma fun wa ati we pe ninu ese ikerin oni nitoto bi mo ti le rin laarin aponifoji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o so fun wa nipa idande kuro lowo eru eru ni o ma je ki awon elomiran sa kuro nilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wi pe kini ojo ola yo ti ri eru wi pe ni bo ni kin gbe aye mi gba eru ni eru wi pe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin laarin aponifoji ojiji ku emi ki yo beru ibi kan dapidi o mo ohun ti a npe ni ki a ma rin ni aponifoji ojiji ku se o mo we pe solo o dode dapidi fun igba pipe igba miran o sese ki dapidi ki o wa ni egbe oke ki o wa ni egbe nihin ki solo ki o wa ni egbe lohun sugbon bi eyi ti le je aponifoji ojiji ku fun dapidi o ni jesu kristi ati olorun won ko fi mi sile ri emi ki yo beru ibi kan igba miran o sese ki o je laarin awon filistini ni dapidi yo gbe ri ara re o ni sugbon ni gbogbo igba yi jesu kristi tabi oluwa oluso agutan we pe o to fun ohun awa paapa o ye ki a mo we pe bi atile nla lati o bani lero bi atile ri irisi ti o bani lero bi awon ota bi won ti le hale o ye ki a mo we pe ko sewu nitori wo pe awa ki yo beru ibi kan bi oluso agutan wa bi o ba wa nitosi imole aye bi o ba wa nitosi eru ki yo ba wa nitori okunkun bi a jin de ati iye bi o ba wa nitosi wa a ki yo beru ojiji ku bi kiniwon eya juda bi o ba wa nitosi wa a ki yo beru bi kiniun lailaye ni bi o ti le nke nitori be ki o ye wa wi pe eru ko si fun omo olorun ki a sa ma gbadura ki a ma gbagbo ki a ma gbekele olorun o daju wi pe yo mu wa segun o ni iwo wa pelu mi ifarahan olorun o je ti wa nigba gbogbo nibi kibi ti a ba wa bi a ba je olooto bi a ba je omo olorun bi a ba wa ninu ododo jesu kristi o daju wi pe yo wa pelu wa ninu ese ikarun iwo te tabili ounje sile ni waju mi le oju awon ota mi iwo da ororo si mi le ori ago mi si kun akunwo sile iwo te tabili ounje ni waju mi li oju awon ota mi li oju awon ota mi awa ti a je eniyan eleran ara bi a ba ri ota tabi bi a ba gburo wipe ota n bo eru a ma ba wa nitori wipe a ko ni isimi a ko ni igbagbo ninu jesu kristi ti o je oluwa oluso agutan wa sugbon dapidi n so fun wa wipe bi awon ota ti le wa bi won ti le po ni iye ti a ko le ka won tan wipe oluwa te tabili ounje sile niwaju ohun niwaju awon ota ohun ibere ti o le ni okan re ni wepe ese ti olorun ko pa gbogbo awon ota won yi re ki abale gbadun tabili ti olorun te sile ni waju o wa ohun ti o ye ki o yi o ni wepe olorun ti o ti pa ala si aarin orile ede kan ati orile ede miran
Olorun ti o ti pa ala si aarin omi ati ile ti o so fun omi wipe

Ọlọ́run, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá tilẹ̀ bá wa jókòó lórí àga kan náà, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá bí ó bá tilẹ̀ bá péjọ nínú ilé ìsìn kan náà, ó ní ìwọ́tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lè ojú àwọn ọ̀tá mi. Ẹlòmíràn wọ́n máa sọ wípé àwọn ò mọ̀ wípé bóyá àwọn fẹ́ dúró nínú ìjọ àbí àwọn fẹ́ wá ibòmíràn láti lọ máa jọ́sìn. Kí ló dé? Wọ́n máa sọ wípé àwọn láàlá ni. Àwọn rí obìnrin kan tí ó nírùngbọ̀n. Bí wọ́n bá sì ti rí obìnrin tí ó nírùngbọ̀n, ó dájú wípé àjẹ́ nirú ẹni bẹ́ẹ̀. Ìyẹn ò ṣe ohunkóhun. Bí ẹnikẹ́ni tilẹ̀ jẹ́ àjẹ́ tàbí ẹnikẹ́ni jẹ́ oṣó, bí ó tilẹ̀ wù kó gbé èṣòmì kí ó sì máa búra múra mọ̀, bí ó wù kí ó máa pàdé wa lójú àlá lójoojúmọ́, ìbá nírùngbọ̀n, ìbá ní ohunkóhun ló lè ní. Èyí ò ṣe ohunkóhun. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, a mọ̀ wípé ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lé ojú àwọn ọ̀tá mi. Ó dájú wípé ire Ọlọ́run yóò wà pẹ̀lú wa lójú àwọn ọ̀tá wa. A ó máa ní ìbùkún àtọ̀run wá lójú àwọn ọ̀tá wa. A ó máa ní àkúnwọ́ sílẹ̀ ìbùkún lójú àwọn ọ̀tá wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀, jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọkàn rẹ, nítorí wípé Ọlọ́run yóò máa dáàbò bò ọ́. Ọlọ́run yóò máa pèsè ní kókún fún ọ. Yẹ kí a wọ ẹsẹ̀ ìkẹfà ní tòótọ́. Ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Ire àti àánú yóò máa jẹ́ tiwa ní ọjọ́ọjọ́, ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ní oṣooṣù, títí ọdún yìí yóò fi yípo. Ore, ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé wa gbogbo. Àti wípé èmi ó máa gbé inú ilé Olúwa láéláé. Jésù ti lọ láti lọ pèsè ibùgbé sílẹ̀ fún wa. Ó ní ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀ mi ìbá ti sọ fún yín. Èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. Ibùgbé ayérayé yóò jẹ́ tiwa. Wo àwọn àǹfààní, wo àwọn ìbùkún tí ó jẹ́ tiwa. Nítorí wípé àmọ́ Ọlọ́run, ǹjẹ́ kò yẹ fún wa láti dìde dúró, láti sọ fún Ọlọ́run wípé a fẹ́ mọ̀ọ́rẹ́, láti sọ fún Ọlọ́run wípé a dúpẹ́, láti sọ fún Ọlọ́run wípé àwa ló ṣe lólóríire, àwa ló ṣe lójú ẹ̀mí, láti mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Dìde dúró kí o sọ fún Ọlọ́run bí o bá ti ní ìgbàlà Ọlọ́run, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Dìde dúró kí o sọ fún Ọlọ́run wípé o dúpẹ́, wípé bàbá kú iṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwa tí a jẹ́ àjògún ìgbàlà, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ. Àti wípé àwọn ìbùkún wọ̀nyí, ìpèsè ní kíkún, ìsinmi fún ọkàn, ìtọ́ni Ọlọ́run àti ìtùnú nínú ọkàn wa, àti ìmúpadàbọ̀ sípò àti òdodo àti ìwà mímọ́ àti ìdáǹdè lọ́wọ́ ẹ̀rù, ìfarahàn Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run nípa ti ẹ̀mí àti nípa ti ara, ore àti àánú ńkọ́ àti ibùgbé ayérayé. Jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ti pèsè sílẹ̀ fún wa. Kí o sì pinnu wípé kò sí ohunkóhun tí ó mú ìgbàlà Jésù Kristi kúrò nínú ọkàn rẹ. Kí o pinnu wípé kò sí ohunkóhun tí yóò fà ọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé. Gbàdúrà bí àìní tàbí ohunkóhun bá ní ìgbésí ayé rẹ nípa ti ẹ̀mí ni. O ní ìdánwò, o sì fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run yóò fún ọ lágbára. Sọ fún Ọlọ́run yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò. Sọ fún Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

0: Númeri
1: orí 15. Olúwa sì sọ fún Mósè ní pẹ̀tẹ́lẹ̀ Moabu lẹ́bàá Jọ́dánì létí Jẹ́ríkò wípé, pàṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì kí wọn kí ó fi ìlú fún àwọn ọmọ Léfì nínú ìpín ilẹ̀ ìní wọn láti máa gbé, kí ẹ̀yin kí ó sì fi ẹ̀bẹ̀ bá ìlú fún àwọn ọmọ Léfì ní ìlú wọn nìyí wọn ká, kí wọn kí ó ní ìlú láti máa gbé, àti ẹ̀bẹ̀ bá ìlú wọn fún ohun ọ̀sìn wọn, àti fún ohun ìní wọn, àti fún gbogbo ẹran wọn, àti ẹ̀bẹ̀ bá ìlú tí ẹ̀yin ó fi fún àwọn ọmọ Léfì láti odi ìlú lọ sẹ́yìn rẹ̀, kí ó jẹ́ 1,000 yíká, kí ẹ̀yin kí ó sì wọ̀n láti ẹ̀yin òde ìlú náà lọ ní àìlà ọrùn. 1,000 àti ní ìhà gúúsù 1,000 àti ní ìhà ìwọ̀ oòrùn 1,000 àti ní ìhà àríwá 1,000 kí ìlú náà kí ó sì wà láàrin. Èyí

0: yóò sì máa ṣe ẹ̀bẹ̀ bá ìlú fún wọn. Àti nínú ìlú tí ẹ̀yin yóò fi fún àwọn ọmọ Léfì, mẹ́fà ó jẹ́ ìlú ààbò tí ẹ̀yin yóò yàn fún àṣì ènìyàn pa tí ó lè máa sá lọ síbẹ̀, kí ẹ̀yin kí ó sì fi ìlú 42 kún wọn. Gbogbo ìlú tí ẹ̀yin yóò fi fún àwọn ọmọ Léfì kí ó jẹ́ 48. Wọ̀nyí ni kí ẹ̀yin fi fún wọn pẹ̀lú ẹ̀bẹ̀ bá wọn, àti ìlú tí ẹ̀yin yóò fi fún wọn kí ó jẹ́ nínú ilẹ̀ ní àwọn ọmọ Ísíráẹlì. Lọ́wọ́ ẹni tí ó ní púpọ̀ ni ẹ̀yin yóò gbà púpọ̀, ṣùgbọ́n lọ́wọ́ ẹni tí ó ní díẹ̀ ni ẹ̀yin yóò gbà díẹ̀. Kí olúkúlùkù kí ó fi nínú ìlú rẹ̀ fún àwọn ọmọ Léfì gẹ́gẹ́ bí ilẹ̀ ìní rẹ̀ tí ó ní. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún àwọn ọmọ Ísíráẹlì kí o sì wí fún wọn pé, nígbà tí ẹ̀yin bá gòkè Jọ́dánì lọ sí ilẹ̀ Kenaani, nígbà náà ni kí ẹ̀yin kí ó yan ìlú fún ara yín tí yóò jẹ́ ìlú ààbò fún yín, kí apànìyàn tí ó pa ènìyàn ní àìmọ̀ kí ó lè máa sá lọ síbẹ̀. Wọ́n sì já sí ìlú ààbò kúrò lọ́wọ́ àgbẹ̀san, kí ẹni tí ó pa ènìyàn kí ó má bàa kú títí yóò fi dúró níwájú ìjọ àwọn ènìyàn ní ìdájọ́. Àti nínú ìlú wọ̀nyí tí ẹ̀yin yóò fi fún wọn, mẹ́fà yóò jẹ́ ìlú ààbò fún yín, kí ẹ̀yin kí ó yan ìlú mẹ́ta ní ìhà Jọ́dánì, kí ẹ̀yin kí ó sì yan ìlú mẹ́ta ní ilẹ̀ Kenaani tí yóò máa jẹ́ ìlú ààbò. Ìlú mẹ́fà wọ̀nyí ni yóò máa jẹ́ ààbò fún àwọn ọmọ Ísíráẹlì, àti fún àlejò, àti fún àtìpó láàrin wọn. Kí olúkúlùkù ẹni tí ó bá pa ènìyàn ní àìmọ̀ kí ó lè máa sá lọ síbẹ̀. Ṣùgbọ́n bí ó bá fi ohun èlò irin lù ú tí ó sì kú, apànìyàn ni òun, pípa ni a ó pa apànìyàn náà, àti bí ó bá sọ òkúta lù ú tí ó lè ti ipa rẹ̀ kú tí ó sì kú, apànìyàn ni òun, a ó pa apànìyàn náà. Tàbí bí ó bá fi ohun èlò igi lù ú tí ó lè ti ipa rẹ̀ kú tí ó sì kú, apànìyàn ni òun, pípa ni a ó pa apànìyàn náà. Agbẹ̀san ẹ̀jẹ̀ ti kálá rẹ̀ ni kí ó pa apànìyàn náà nígbà tí ó bá ba kí ó pa á. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ó fi ìríra gun, tàbí tí ó bá sọ nǹkan lù ú láti ibùba wá tí òun sì kú, tàbí bí ó ń ṣe ọ̀tá tí ó fi ọwọ́ rẹ̀ lù ú tí òun sì kú, ẹni tí ó lù ú ni, pípa ni a ó pa á, nítorí pé apànìyàn ni òun. Agbẹ̀san ẹ̀jẹ̀ ni kí ó pa apànìyàn náà nígbà tí ó bá ba. Ṣùgbọ́n bí ó bá fi nǹkan gun lójijì láì ṣe ọ̀tá, tàbí tí ó sọ ohunkóhun lù ú láì bàdé, tàbí òkúta kan ni ó sọ nípa èyí tí ènìyàn lè fi kú tí kò rí, tí ó sì sọ lù ú, tí òun sì kú, tí kìí ṣe ọ̀tá rẹ̀, tí kò sì wá ibi rẹ̀, nígbà náà ni kí ìjọ kí ó ṣe ìdájọ́ láàrin ẹni tí ó pa ènìyàn àti agbẹ̀san ẹ̀jẹ̀ náà gẹ́gẹ́ bí ìdájọ́ wọ̀nyí. Kí ìjọ kí ó sì gba ẹni tí ó pani ní ọwọ́ agbẹ̀san ẹ̀jẹ̀, kí ìjọ kí ó sì mú un padà lọ sí ìlú ààbò rẹ̀ níbi tí ó ti sá sí, kí ó sì máa gbé ibẹ̀ títí di ìgbà ikú olórí àlùfáà tí a fi òróró mímọ́ yàn. Ṣùgbọ́n bí apànìyàn náà bá ṣèṣì jáde lọ sí òpinlẹ̀ ìlú ààbò rẹ̀ níbi tí ó ti sá sí, kí agbẹ̀san ẹ̀jẹ̀ náà sì rí lẹ́yìn òpinlẹ̀ ìlú ààbò rẹ̀, kí agbẹ̀san ẹ̀jẹ̀ sì pa apànìyàn náà, òun kì yóò jẹ̀bi ẹ̀jẹ̀, nítorí pé òun ìbá jókòó nínú ìlú ààbò rẹ̀ títí di ìgbà ikú olórí àlùfáà, àti lẹ́yìn ikú olórí àlùfáà, kí apànìyàn náà kí ó padà lọ sí ilẹ̀ ìní rẹ̀. Ohun wọ̀nyí ni ó sì jẹ́ ìlànà ìdájọ́ fún yín ní ìran ìran yín ní ibùjókòó yín gbogbo. Ẹnikẹ́ni tí ó bá pa ènìyàn láti ẹnu àwọn ẹlẹ́rìí wá ni a ó pa apànìyàn náà, ṣùgbọ́n ẹlẹ́rìí kan ṣoṣo kì yóò jẹ́rìí sí ẹnìkan láti pa á. Pẹ̀lúpẹ̀lú kí ẹ̀yin kí ó má ṣe gba ohun ìrásílẹ̀ fún ẹ̀mí apànìyàn tí ó jẹ̀bi ikú, ṣùgbọ́n pípa ni kí a pa á. Kí ẹ̀yin kí ó má sì ṣe gba ohun ìrásílẹ̀ fún ẹni tí ó sá lọ sí ìlú ààbò rẹ̀, pé kí òun kí ó tún padà lọ ìjókòó ní ilẹ̀ náà títí di ìgbà ikú àlùfáà. Ẹ̀yin kò sì gbọdọ̀ ba ilẹ̀ náà jẹ́ nínú èyí tí ẹ̀yin ń gbé, nítorí pé ẹ̀jẹ̀ a máa ba ilẹ̀ jẹ́, a kò sì lè ṣètùtù fún ilẹ̀ nítorí ẹ̀jẹ̀ tí a ta sínú rẹ̀, bí kò ṣe nípa ẹ̀jẹ̀ ẹni tí ó ta á. Ìwọ kò sì gbọdọ̀ sọ ilẹ̀ náà di aláìmọ́ nínú èyí tí ẹ̀yin ó jókòó, nínú èyí tí èmi ń gbé, nítorí èmi Jehovah ní ń gbé inú àwọn ọmọ Ísíráẹlì.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètè ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí lati ma wa fun itoni sona fun eko fun asepe awon eniyan mimo an bebe wi pe anfani yi kuni re wa koja e kuni fa seyin kuro lodo wa bi oruko Jesu bi ese tin ba wa so e fun wa leti omo lati se ati lati rin gege bi ilanu ti en fi han wa ni igba gbogbo adupe wepe ti gbo e tun pa yin han wa loni loruko Jesu Kristi Oluwa wa eko bibeli ti a o ni loni o je eko bibeli akanse ti o se pataki pupo bi o ba wo akori eko na ni iwe owo re o ri wipe mo fe ba o so lati inu oro Olorun ki akunkun so wipe a fe bi inu Olorun ara wa nipa ohun ti o se pataki ti o wa ni waju o wa eni a fi ko akole eko yi ni je ki aye gbo wo Isaiah ori keta ori kerin le logbon ese ikini Isaiah ori kerin le logbon ese ikini somoto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye gbo ati ekun re aye ati ohun gbogbo ti o ti inu re jade bi o ba wo ohun ti Isaiah nso nihi o ko gbogbo ise iranse awon woli ni majemu lailai ati awon aposteli awon iranse olorun ninu majemu titun o ko papo bi a ba wo awon oro wonyi ni finifini ni woli Isaiah o kigbe o ni somoto si e je wipe aye jina si Olorun aya aye kuro nipa si Olorun nitori pe won jina si Olorun won ko gbo ohun Olorun eyi ni afiran Isaiah lati so fun aye wipe e se ti won fi jina rere be e se ti won fi takete eyi ni ohun ipe ati ohun ebe ti alore ti o nke si won wipe somoto si eyin orile ede bi aban so nipa awon orile ede ti won wa ninu okunkun awon orile ede ti o je wipe iborisha ni isin won awon orile ede ti won ro pe won mo Olorun sugbon ti won ko mo Olorun awon orile ede ti won ro wipe boya nigba ti won ko ni ojo awon rubo si orisha won won ro wi pe orisha lo ran ojo si won awon orile ede ti won ro wi pe nigba ti oda ti o da gbogbo ile awon rubo si orisha won wi pe nitori be irugbin be si nihu ti won ro wi pe awon orisha won lo fun won ni awon nkan won yi lati ni anito ati aniseku eyi ni Isaiah agbenuso fun Olorun Isaiah alore akede ijoba Olorun ni o fi so wipe eyin orile ede ti o takete ti o jina rere e somoto si o ni ki won ki o somoto si lati gbo o ye ki a mo wipe nigba ti eniyan ba jina rere bi atile nso ohun ti o se lanfani o se se ki o ma mo o se se ki o ye ki o ma ye o wa nso wipe bi won ti somoto si oni teti sile eyin eniyan bi a ba nso nipa orile ede a nso nipa awon eniyan ti o wa ninu re o wa nso wi pe ki awon eniyan wonyi ki won ki o teti sile lati gbo o ti o se won lanfani o wa so wi pe je ki aye gbo lekini oni ki won ki o sumo to si ikeji oni ki won ki o gbo iketa oni ki won ki o teti lele oni bi won se ti teti sile ti won gbo je ki awon wonyi ti o ti gbo ohun ti Olorun ni lati ba won so je ki won ki o lo si aye lati so fun aye wi pe eyi ni aba tabi ete Olorun oni je ki aye gbọ́ ẹni àkórí ẹ̀kọ́ wa lónìí jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú májẹ̀mú láéláé èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́ tòsí bí ó bá wo àwọn ìránṣẹ́ ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú májẹ̀mú láéláé yálà à ń sọ nípa Mósè ni. Ohun yìí kan náà láòrí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè ó kó papọ̀ ohun tí ó ń sọ ni wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́. Bí abárò nípa ti Dáfídì nípa ti Joshua nípa ti àwọn ìránṣẹ́ ọlọ́run nínú májẹ̀mú láéláé àbí kí a máa sọ nípa ti Dánìẹ́lì ní Bábílónì nípa Ṣédrákì Mìṣákì àti Àbẹ́dígò nípa Jonah tí ó lọ sí Nínẹ́fè àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run ẹ súnmọ́ tòsí ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ tẹ́tí sílẹ̀ kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́ kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun. Ṣé o rántí ohun tí Jésù Kristì tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín? Ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìsìn wọn. Ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní Jerusalemu ní Judea ní Samaria àti títí dé òpin ayé. Ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí kò jọ ohun tí Ásáyà ń sọ wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè kí ẹ sì gbọ́ ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́? Ṣe rántí nígbà tí ẹ̀mí Ọlọ́run tí ó pe Barnaba àti Paulu tí ó sọ wípé òun ní iṣẹ́ láti ran wọn. Iṣẹ́ wo ló ran wọn? Ó ran wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè. Ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí àwọn tí ó jìnà réré. Èyí ni a fi rí wípé Paul ń sọ wípé àwọn wọ̀nyí ń sin Ọlọ́run àjèjì. Ó ní ṣùgbọ́n Ọlọ́run tí ẹ̀yìn ń sìn láìmọ̀ ó ní òun ni mo mú tọ̀ yín wá. Ó ní kí wọn kí ó fetí sílẹ̀ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé gbọ́. Jẹ́ nígbà tí Jésù tí ó farahàn Jòhánù ní erékùṣù Patmo kí ló ń sọ fún un? Ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́ jẹ́ kí ó gbọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn àjálù tí ó dé bá ayé lẹ́yìn tí a bá ti gbé gba àwọn àyànfẹ́ sókè. Ohun tí ó ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé ọ lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé mi lọ́wọ́. Bí àwa pàápàá bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun bí ó bá jẹ́ pé à ń sin Ọlọ́run kan náà bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà bí ó bá jẹ́ wípé à ń pèsè sílẹ̀ à ń múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ Ọlọ́run. Iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́ èyí ni náà la gbélé wa lọ́wọ́. Iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pe àwọn tí ó jìnà réré àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Ọlọ́run láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti pe àwọn aládùúgbò wa àwọn ẹni tí ń bá wa gbélé àwọn alájọṣiṣẹ́pọ̀ wa àwọn ènìyàn tí a bá pàdé níbi gbogbo kí a sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́ kí wọn kí ó fetí sílẹ̀ kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó àwọn tí ó wà ní agbègbè kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú. Ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí. Ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ohùn là ń gbọ́ lónìí. Àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okoòwò àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ àwọn ẹlòmíràn tí wọ́n sọ nípa àwọn ohun tí ayé yìí ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi nítorí pé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ibi Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀ kí wọn kí ó máa ṣe àsè kí wọn kí ó sì máa ra àwọn oríṣiríṣi nǹkan ní àkókò Kérésìmesì yìí ṣùgbọ́n wọn kò mọ ìdí tí a fi bí Jésù. Wọ́n jẹ́ aláìlóye iṣẹ́ Kristi dé ayé. Wọ́n jẹ́ aláìlóye ọ̀rọ̀ tí Kristi sọ. Wọ́n jẹ́ aláìlóye àwọn ẹ̀kọ́ Kristi. Wọ́n sì jẹ́ aláìlóye ìgbàlà ńlá tí Kristi tí ó mú wá sí ayé. Èyí ni ó fi jẹ́ wípé ní oṣù kejìlá ọdún ní ìgbà gbogbo ni a máa ń ṣe ìpàgọ́. Èrèdí ìpàgọ́ yìí ni wípé láti jẹ́ kí ayé gbọ́, láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ kí ni ìdí tí Jésù tí ó fi wá sí ayé. Ní oṣù kejìlá ọdún tí a wà yìí, níbi ọjọ́ 18 sí láti ọjọ́ 21 oṣù títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún yìí, a ó ní ìpàgọ́. Èrèdí yìí ni wípé kí àwọn ènìyàn kí ó lè mọ̀ gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Ésáyà wípé a bí Jésù olùgbàlà fún wa. Jẹ́ kí a wo ẹ̀kọ́ yìí ní ìkùrí mẹ́ta. Ìkíní, ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí a fẹ́ fi ṣe ìpàgọ́ yìí? A ó wò ó láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, ìpolongo ìpàgọ́ náà. Nítorí Ọlọ́run fẹ́ kí ìwọ kí ó ní ipá tàbí ní ìpín nínú ìpolongo ìpàgọ́ náà. Èyí ni láti sọ fún àwọn ènìyàn láti jẹ́ kí wọn kí ó mọ̀ ìgbàlà tí Ọlọ́run mú wá fún ara ayé. Ìkẹta, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Ohun tí a sọ dáradára o, mo ní kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ ohun tí Ọlọ́run pèsè fún wọn, bí ìpàgọ́ bá dé, ó ṣeéṣe kí wọ́n kópa nínú rẹ̀ díẹ̀. Wọ́n lè lọ ní ọjọ́ kìíní, wọ́n lè lọ ní ọjọ́ kejì, tàbí wọ́n lè lọ ní ọjọ́ méjì nínú ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún tàbí ọjọ́ mẹ́fà. Ṣùgbọ́n a ń sọ nípa kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Jẹ́ kí a wò ó láti ìkíní. Ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí ìpàgọ́ yìí tí ó fi wáyé? Ṣé èyí jẹ́ àdámọ̀ inú ìjọ Deeper Life? Ṣé èyí jẹ́ ohun tí a kàn máa ń ṣe láti fi òfin de ara wa láti má rìn lọ sókè sódò ní àsìkò Kérésìmesì? Ṣé a kàn gbé èyí lé wa lórí láti má bàa jẹ́ kí a ṣe bí a ti fẹ́ àti bí ó ti wùn wá ní àkókò Kérésìmesì? Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Nínú ìjọ wa níhìn-ín, a máa ń wo ọ̀rọ̀ Ọlọ́run ní fínífíní. A kì í fẹ́ ré ọ̀rọ̀ Ọlọ́run kọjá. A máa ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run. A máa ń fẹ́ mọ kí ni àṣẹ Ọlọ́run fún wa. Gbà tí a sì wo inú Bíbélì, jẹ́ kí a jọ wò ó papọ̀. Èyí ni ó yé wa nínú ohun tí a mọ̀ wípé Ọlọ́run gbélé wa lọ́wọ́ láti ṣe àti láti ní ìpín nínú rẹ̀. Nínú Matthew orí kẹrin ẹsẹ̀ 15 àti 16, ilẹ̀ Sabuloni àti ilẹ̀ Neftalimu, lí ọ̀nà òkun, lí òkè Jọ́dánì, Galili, àwọn kèfèrí. Àwọn ènìyàn tí ó jókòó lé òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá, àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ni ìmọ́lẹ̀ là fún. Níhìn-ín ni a ti kà á nípa Jésù Kristi, ìmọ́lẹ̀ ayé, ẹni tí ó wá láti tan ìmọ́lẹ̀ fún àwọn kèfèrí. Ṣùgbọ́n àwọn kèfèrí tí a ń sọ nípa rẹ̀, wọn kò mọ nípa Kristi. A rí àpẹẹrẹ yìí ní gẹ́rẹ́ tí a bí Jésù Kristi, ní àwọn tí a pè ní amòye. Àwọn tí a pè ní amòye wọ̀nyí, wọn kì í ṣe ènìyàn Ọlọ́run. won ki se awon ti o tin sin olorun ni tooto won ki se awon ti o ti mo nipa kristi nipa messiah timbo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ikururu okan won sin o ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura awon aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won to mo olorun ki won to mo kristi ni won tin gbadura wi pe olorun fona han mi mo le so fun o awon elomiran ti won gbadura lori awo to je wi pe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma so fun olorun wi pe olorun bi eyi ti mo ntele yi bi ki ba sona fona han mi bi mo le han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere we pe nibo ni ati bi oba awon Jew eje apere wi pe awon keferi awon ti ko lolorun imole nla o tan fun won sugbon won ko mo ibi ti won ti le je anfani imole nla yi e ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa laro wo to wa ni ayika wa ti o je wi pe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun sugbon won gbadura okan won po haha o po ngbe o si so wi pe bawo ni awon ti le ri kristi olufuni ni iye eni tin funi ni alaafia eni tin funi ni igbala eni tin so aye eni di otun eni tin serere ni igbesi aye eni eni ti mu ori buruku ti mu kuro ni igbesi aye wa bawo ni won se le mo Jesu nitori pe opolopo ti o wa Jesu ti o nfe Jesu ti o nfe lati ri Jesu ti won ko mo Jesu eyi ni Olorun fi nto wa wi pe bi a ba se ipago yi a o le so nipa Jesu Kristi awon eniyan yo le kora won jo eyi ti awon aye ni akoko ti a wa yi ti won fi kora won jo si idi oti mimu si idi agbere sise si idi ati ma ba nkan je wi pe awa ti a je omo Olorun awa ti a je omo alaafia awa ti a je omo imole wi pe a o ko ara wa jo imole Jesu yo si tan laarin wa awon ti won wa ninu okunkun ti won wa ona imole won o si wa saarin wa lati mo nipa Jesu Kristi eni ti a bi eni ti o ku fun wa eni ti o wa lati ku ese wa lo nitori be ipago yi je okan ninu ohun ti Olorun ti lana sile fun wa lati ma ni akoko ati anfani lati mo Jesu si ati lati fi han awon eniyan ju be si je ke awo Marko ori kejo ke awo apere Jesu Kristi fun rara re Marko ori kejo lati ese ikini li ojo won ni nigbati ijo eniyan po gidi gidi ti won ko si li onje Jesu pe awon omo ehin re sodo re o si wi fun won pe anu ijo eniyan se mi nitori ti o di ijo meta nisisiyi ti won wa lodo mi won ko si li ohun ti won o je eyi ti mo fi n ka ibi ti akayi ni we pe ki o le ye wa wi pe awa ko ni eni akoko lati ko opolopo awon eniyan jo ni ojo meta tabi ojo merin ki o je wi pe lati aaro sule ko si eni ti yo lo si di okowo ko si eni ti yo lo sile ko si eni ti yo lo sun nile ara re ti o je wi pe a o jo wa loju kan na lati ma gbo oro Olorun lati ma keko oro Olorun lati ma gbadura lati ma sin Olorun ati lati pese ara wa sile fun ijoba orun ti nbo nihi ni ari wi pe opo eniyan won po jojo ti won gbarajo ti won si nko eko nipa Jesu eko lodo Jesu je ki akoko bi ara wa lere bawo ni awon eniyan won yi bawo ni won se kora won jo ki lo fa won jo soju kan o fawo lo fa won jade láti inú ilé wọn, láti ibi iṣẹ́ wọn, láti oko wọn, láti ẹbí wọn, tí ó fà wọ́n jọ papọ̀. Àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀, ọmọdé wà níbẹ̀, àgbà wà níbẹ̀, ọkùnrin wà níbẹ̀, obìnrin wà níbẹ̀. Kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan? Jẹ́ kí a wo orí keje ẹsẹ̀ tí ó kẹ́yìn. Orí keje Máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹnu sì yà wọ́n gidigidi ré kọjá. Wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára, ó mú adití gbọ́ran, ó sì mú odi fọ́hùn. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù. Àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kalẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Wọ́n ti wo àwọn tí àwọn Farisi ń ṣe, kò sí ohun tó dára nínú ẹ̀. Wọ́n wo èyí tí àwọn Sadusi ń ṣe, kò sí ohun tó dára nínú rẹ̀. Wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe, kò sí ohun kan tó dára nínú ẹ̀. Wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Rome, wọ́n wo èyí tí wọ́n ń ṣe, kò sí ohun tí ó dára. Wọ́n wo èyí tí àwọn ìdílé wọn, èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn, wọ́n rí wípé kò sí ohun tó dára. Wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀, láti ọ̀dọ̀ àwọn alábàágbé. Wọ́n rí wípé kò sí ohun tí ó dára. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù, ó jẹ́ ohun tí ó dára. Ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ? Ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí? Ó gba ọkàn rẹ là, ó fún ọ lálàáfíà. Ìwọ tó rò oorun sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ilé ńlé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di ẹni tó ní ìsinmi, ó di ẹni tó ní ìfọkànbalẹ̀. Ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná. Ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé, ọ̀nà nà àti sùn nílé, ó di ẹtì, àti wà ní ìgboro, ó di ọ̀ràn. Kò síbi tí ó wà tí ó ní ìsinmi, ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọmọ Jésù, gẹ́rẹ́ tí Jésù dé sí ìgbésí ayé rẹ̀, ó rí wípé gbogbo ìdí tí ó dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní tú. Ó rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní já. Ó rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè, ó lọ sílẹ̀. Ó rí wípé ó ṣe ohun gbogbo dáradára. Àìsàn ńkọ́, ó jẹ́ kí ó lọ. Inú ìbàjẹ́ inú ńkọ́, ó jẹ́ kí ó lọ. Ìbànújẹ́ ẹkún àsunrìn nígbà gbogbo, ó jẹ́ kí ó dẹ́kun ní ìgbésí ayé rẹ̀. Ó yẹ kí ìwọ náà kí ó lè sọ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n sì ti ń rí àwọn ẹlòmíràn tí wọ́n sì ń sun ẹkún àsunrìn, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò mọ ọ̀nà àbáyọ, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò ní àlàáfíà, ni wọ́n sọ pé mo bá Jésù pàdé o, mo ti rí Jésù, ó ṣe ohun gbogbo dáradára. O ṣe ó rántí òṣì tó wà ní ìgbésí ayé mi, ṣe ó rántí àjàkálẹ̀ àrùn tó wà nínú ẹbí wa, ṣe ó rántí àwọn ohun tí ó wà èpè tí wọ́n ti ṣẹ́ fún mi láti ayé àtijọ́. Bí mo ṣe bá Jésù Kristì pàdé, ó ká gbogbo rẹ̀ kúrò pátápátá. Ṣe ó rántí bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìgbésẹ̀ kúrò lọ́rùn mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Èmi ni wọ́n ń pè ní ayáwó má san tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé, gbogbo nǹkan ló ti yí padà ní ìgbésí ayé mi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde rẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n ti ń sọ nǹkan wọ̀nyí ni àwọn èèyàn ń bèrè wípé báwo ni mo lè ṣe rí i, báwo ni irú nǹkan wọ̀nyí, báwo ló ṣe lè jẹ́ tèmi pẹ̀lú? Èyí ni ó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ, bí ìwọ pàápàá bí o bá jẹ́ agbẹnusọ, bí ìwọ pàápàá bí o bá jẹ́ alóore, ẹni tí ó lè ṣe ìpolongo, tí ó lè sọ fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé, ó ṣe ohun gbogbo dáradára. Ó ṣeé ṣe kí o máa wípé wọ́n ti mọ̀ nípa Jésù. Ṣé o rò wípé wọ́n mọ̀ nípa Jésù? Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé ní àsìkò Kérésìmesì, ìdí ọtí ni wọ́n máa jókòó sí. O mọ̀ wípé àwọn tí wọ́n rò wípé wọ́n ń ṣe àjọ̀dún, wọ́n ń yọ ayọ̀ Kérésìmesì, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn eegun ni wọ́n máa gbé. Ìgbà mìíràn bí mo bá ní àǹfààní láti jáde ní Èkó láti lọ sí ibì kan ní àkókò Kérésìmesì, nítorí bí a bá ń ṣe ìpàgọ́ báyìí, ìgbà mìíràn ní ọdún tí ó kọjá sẹ́yìn ni máa ń lọ láti ibì kan dé ibì kan. Ní àkókò yìí, ohun tí mo máa ń bá pàdé lójú ọ̀nà kò ṣeé fẹnu sọ. Ohun tí mo ń sọ ni wípé ìgbà mìíràn irú àwọn ènìyàn tí a rò pé ó mọ̀ nípa ìbí Jésù, tí wọ́n ń ṣe àjọ̀dún Jésù, ó jẹ́ mọ̀ wípé nípa gbígbé eégún ẹkù, nípa bẹ́ẹ̀ ni wọ́n fi ń rò wípé wọ́n ń ṣe àjọ̀dún Jésù. Ṣé àwọn tí a rò pé ọmọ Jésù nìyẹn? ni opo igba miran bi mo ba nlo ndaarin Eko nihin ni asiko kesimesi ma ri wepe won ti pa titi re patapata ma ri wepe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi Jesu se ibi Jesu se o so ni di omo ti ni iwo ro wepe won mo nipa Jesu wepe won ti bi Jesu sugbon won ko mo nipa bi a o ti di atobi won ko nipa igbala Jesu won ko mo nipa imole ti Jesu Christi wa lati tan si igbesi aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa ni tosi wa wi pe abi Jesu fun wa ki abale ni igbala oni o fi je wi pe a fi akoko yi sile lati ojo kokan le logun osu bo mo we ko so fun aladugbo re wi pe ran mi leti o a ki ba mo ti ba gbagbe nitori ojo yi gan ni ipago nlanla ni ti deeper life ni o nsele nitori be mo ni lati wa nibe bi enikeni ba wa lati pe o sibi kan bi enikeni ba lati so pe o ya ka lo sibi o ya ka lo sohun so fun omo re wi pe ran mi leti o awon ojo yi o je ojo ipago ran mi leti wi pe mi o gbodo ni adehun pelu enikeni lati ojo yi si ojo yi kin le wa ni ipago nitori nibe mo so fun olorun wa yo dabira mi o gbo ki o se ami o mo ni nibe olorun wa yo dabira nitori be ma se je ki ohun kon ki o di olowo ri wi pe awon ojo yi ojo kokan le logun titi de ojo 24 osu keji la odun yi wi pe o wa pelu wa ni akoko ipago na yo wa lati ekun kan si ekun miran eyi ni pe ninu ekun re awon elede gesi awon elede yoruba awon elede ibo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a o wa ni ibi kan na a o le ni imole ti Jesu Christi ti o mu wa wo ese ikesan lori Marku ninu Marku ori kejo Marku ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eni pe awon ti o je ounje ti a pese ni akoko ipago ti won wonyi won je bi egbaji eniyan bi aban so nipa egbaji o sese ki o ma ye elomiran je kin se apejowe o dabi ki a so wi pe 100 lona 40 tabi ki a so wi pe 100 lona 20 tabi 400 lona 10 mo ro wi pe o ye ki o ye wa bi mo se se alaye ni won je 100 eniyan 100 lona 40 ki a wo daradara wi pe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli 12 a le fi awon omo ehin bi 70 ti aran lo ni meji meji ni igbesi aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wi pe o se mi lore o mu mi larada o gba mi la o tan imole si igbesi aye mi o yi mi pada patapata awon wonyi ni won po awon eyan wonyi to je wi pe won wa pe awon eyan wonyi jo won pe won jo titi won fi to 400 lona mewa ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wi pe ni akoko ipago yi a fe ko ra wa jo lati je ki imole Jesu Christi ki o tan ni okan wa ni igbesi aye wa je ki a wo Romu ori 15 a nso nipa idi ti a fi n se ipago yi ete ipago na Romu ori 15 lati ese 20 titi de ese 21 mo duro lati ma wasu irere na ki se nibi ti agbe ti da oruko Jesu Christi ri ki emi ki o ma se mo amole lori ipile elomiran sugbon gege bi ati ko pe awon eni ti a ko ti soro re fun won o ri ati awon ti ko ti gbo oye yo ye won awon ti a ko ti so re fun tele tele won ri awon ti ko ti imo Jesu o ye ke a pe won si ibi ipago yi awon ti ko ti ri imole ninu Kristi awon ti ko ti imo nipa oro ijoba Olorun awon ti ko ti ni igbala Olorun awon ti ko ti ni iyipada okan nipa iwasu ihirere o ye ke a pe won ki won ki o le wa nitori be o je ojuse wa o je aigbodo ma se fun wa lati wa ni ibi ipago yi fun ara wa ati lati pe awon elomiran wa mo ti je ki o yi onisinsin wo pe bi o ti le je pe opolopo ni a le ma ro we pe won mo nipa ibi Jesu sugbon iye ni pe kun ko ti je ti won opolopo ogoro eniyan ni o dabi eni wi pe a le ro pe won mo we pe Kristi wa lati odo Olorun opolopo osimo won o ti di atun bi awon miran pelu bi o ti le je wi pe won mo we pe Kristi wa ninu ara sugbon a ko ti so won di eda titun nitori be ankura wa jo papo si bi ipago yi lati je ki o ye gbogbo awa ti a wa nibe wi pe abi Jesu Kristi lati fun wa ni igbala je ki a wo Luke ori keji Luke ori keji lati ese ikejo awon oliso agutan be ni ilu na won so agbo agutan won li oru ni papa ti won gbe sase kiyesi angeli oluwa na yo si won ogo oluwa siran yi won ka eru si ba won gidigidi angeli na si we fun won pe ma beru sawo mo mu ihirere ayo nla fun yin wa ti yo se ti eniyan gbogbo nitori abi olugbala fun yin loni ni ilu dafidi ti se ti kristi oluwa ye ki awo awon esoro Olorun ti aka yi ni igba ti abi Jesu Kristi o je ohun ti o se pataki to be ti awon angeli ti won fi ite orun sile ti awon angeli ti won fi isin ati bibo Olorun oga ogo ti won fi sile Olorun ti won wa sinu aye ti won so fun awon wonyi bawo ni won se le mo nitori won ko si ni Jerusalem laarin igboro won ko si ni Bethlehem laarin ilu won ko si ni bi ti won ti le mo ni kiakia sugbon bi o ti le je wi pe won ko si ni bi ti won ti le mo awon angeli ni o wa so fun won je oro wi pe ohun ti o se pataki to be ti awon angeli ti won lati fi orun sile lati wa so fun awon eniyan wonyi oro wi pe bi iwo ba ni anfani o ye ki iwo na ki o gbenu so ki o so fun awon elomiran ti ko ni anfani ati mo wi pe abi olugbala fun wa ni ilu dafidi eni ti se kristi oluwa bi o ba je ise ti o se pataki to be ti angeli le se bawo ni iwo ti o so pe o je omo Olorun bawo ni iwo ti o je ara ijo kristi bawo ni o se menu dake to ka o gbera ti o ni so fun awon eniyan ni arowo to re wi pe ati bi kristi fun wa eredi ti a se fi bi kristi ni wi pe o wa lati se wa lore o wa lati tan mole si okunkun wa o wa lati gba okan wa la o wa lati fa wa si odo Olorun o wa lati mura wa sile fun ijoba Olorun o nigbati awon angeli won yi so fun won won so fun won ni ona to jagara ona to ye ni ti awon won yi ti won si mura sile we pe won o lo wese kedogun o si se nigbati awon angeli na pada kuro lodo won lo si orun awon okunrin oluso agutan na ba ara won so pe eje ki a lo taara si Bethlehem ki a le ri ohun ti o se ohun ti o se ti oluwa fi han fun wa won si wa logan won si ri Maria ati Joseph ati omo owo na o dubule ninu ibujeran nigbati abi Jesu Kristi olugbala ara aye ni angeli ni won se ifilo ni won se ipolongo ni won so fun awon eniyan wonyi wi pe ati bi Kristi fun wa o ki awa ti ati nsunkun asun dekun tele tele awa ti ati ni ibanuje ati ori buburu tele tele awa ti o je wi pe ese de agbewo bi ewo ti o si je gaba lori wa awa ti o je pe a nsin esu a wa ni abe isinro esu wo pe ki a tujuka wi pe ati bi olugbala ati bi oludande ati bi eni ti o da wa sile kristi olurapada ati olugbala wa logon ti awon eniyan wonyi gbo ni won ni eje ki a lo tara o gbagbo we pe eyi ni o ye ki iwo papa ki o se awon olusu agutan wonyi won ki ba mo bi ki ba se pe awon angeli wonyi wa so fun won awon aladugo re bawo ni won o se mo eredi ti a fi bi jesu bawo ni won se mo nipa igbala jesu christi a fi bi o ba so fun won ni ona ti o ye ni so fun won ni ona ti o mu ni lokan so fun won ni ona ti yo je onfa fun won lati re wa si ipago yi ti won fi so wi pe e je ki a lo tara e je ki a pa ise ti e je ki a lo tara e je ki a pa awon ojuse miran e je ki a pa won ti e je ki a lo tara e je ki a pa awon nkan miran bi ka ma ririn ajo bi ka ma lo lati oju lede ile bi ka ma mo emu kaakiri bi ka ma je ounje kaakiri e je ki a lo tara si ibi ti a o ti mo o ti oluwa n fi han wa je ki a wo ese ketadinlogun nigba ti won si ti ri won si so ohun ti a ti wi fun won nipa ti omo yi awon papa gege bi won ti gbo be na ni awon na di alore agbenu so fun olorun wi pe ati bi jesu christi ohun ti awon papa ti ri ogo itanshan imole ti won ti ri ati oro ti won ti gbo eyi ni awon pelu tun fi han awon ti won ba pade o ye ki awa papa ki a se be ki a mo wi pe gba ti a ti mo nipa christi ti a si mo wi pe ipago yi wa fun wa bi o ba je omuleyin christi ni tooto kini o miran ti o se pataki fun o ni akoko keresimesi yi ju lati so ati lati gbo ju be lo nipa jesu christi eyi ni o mu mi lo si akori keji ipolongo ipago na ipolongo ipago na se o mo we pe ni ayika wa ni awon eniyan ma polongo ohun ti o je pataki fun won bi o ba lo legbe titi o ri awon ti o je wipe boya ose ifoso ni o se pataki fun won nitori ibi ti won tin sise ni nitori be won ma ko si ara patako to po awon miran o se se ki o je siga ni o se pataki fun won o ri eni ti aya ti o gbe ilu lowo ti o nso nipa ki won ma jaye ori won nipa mimu siga o ri awon elomiran nipa o le o se se ki o je ni pi ipo pamo si ni won ya gadagba si ara patako ti won ma so wipe ki won ki o wa fi ipo pamo si bi kan o si se se nigbati enikan ti ilu wa ti o ro pe o se pataki o se se igba miran o le ri nigbati mandela ti o fe wa si orile ede wa nihin o ri ni gbogbo opopona nibi kibi ti o ba nlo pataki lati ibi oko ofurufu de eko o ri ti a o to aworan mandela ti a o si to aworan olori orile ede wa olori orile ede wa ti a o so pe o n bo aa bi awon ti o wa ninu aye bi won ba n pariwo mandela bi awon ti o wa ninu aye bi won ba n pariwo awon eniyan ti awon ro pe o je pataki ninu awujo bawo ni iwo ti o je onigbagbo iwo ti o mo ise ti jesu christi wa se iwo ti o mo iru ohun ti a so nipa jesu christi olugbala wa bawo ni a se le kawo gbera ki a ma le so nipa jesu christi eni ti o wa lati ko ese wa lo o ye ki a so o ye ki a je okan ninu awon omo olorun ti o se ipolongo ohun ti o n bo wa se ipolongo ohun ti jesu christi ti o wa lati se fun wa titi ipago na yo fi kun fun awon ero mo gberin yin je wipe gege bi e ti feran olorun gege bi e ti feran jesu christi wipe e o se ohun ti oro olorun ti o la sile fun wa yi je ki a wo lati johanu ori keje johanu ori keje ese ikerin nitori pe ko si enikeni ti se ohunkohun ni ikoko ti ohun ti kara re si fe ki a mo ohun ni gbangba o ti a so ni ni pe bi a ba se ipago ti n bo yi bi a ba se ni ikoko ni idakonko ti a ko je ki iyawo ki o mo wepe ipago wa a ko je ki oko mo wepe ipago wa a ko je ki awon alabagbe wa mo wepe ipago wa a ko je ki awon aladugbo mo wepe ipago wa a ko je ki awon ti n raja lodo wa awon ti a n raja lodo re a ko je ki won ki o mo wepe ipago wa a ko je ki awon ti won wa ni ibi oko ero àwọn tó wà níbi ìbúté a kò jẹ́ kí wọ́n kí ó mọ̀ wípé ìpàgọ́ wà a kò jẹ́ kí àwọn tí a bá pàdé nínú ọkọ̀ èrò nínú mọ́tò a kò jẹ́ kí wọ́n kí ó mọ̀ wípé ìpàgọ́ wà ó ní kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba bí a bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa jésù kò yẹ kí a ṣe ìpàgọ́ yìí ní ìkọ̀kọ̀ ó yẹ kí a sọ kí a jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ ó yẹ kí a sọ nípa ìwé pélébé tí a fún àwọn ènìyàn nípa ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń lẹ̀ mọ́ ògiri àti nípa ìwé ọwọ́ bíi lẹ́tà tí a lè kọ sí àwọn ènìyàn àti nípa ìwé ìpè gẹ́gẹ́ bíi káàdì tí a fi lè pe àwọn ènìyàn wípé ìpàgọ́ dé ìmọ́lẹ̀ dé ìgbàlá dé ìwòsàn dé àǹfààní bàtàbàtàm láti òkè wá wípé ó dé ó yẹ kí a sọ fún àwọn ènìyàn kí a má ṣe jẹ́ kí ìpàgọ́ yìí àti ibi tí a ti ń ṣe ìpàgọ́ náà kí a má ṣe jẹ́ kí ó jẹ́ ohun ìkọ̀kọ̀ ó ní bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí fi ara rẹ hàn fún ara ayé èyí ni Aịsaịa sọ fún wa jẹ́ kí a tún wo Aịsaịa lẹ́ẹ̀kan sí i Aịsaịa 24:1 ẹsẹ̀ ìkíní súnmọ́tò sí ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde jẹ́ kí wọ́n kí ó gbọ́ èyí ni iṣẹ́ tí a gbé lé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí ìpàgọ́ kìí ṣe nípa ènìyàn ìpàgọ́ kìí ṣe nípa àlùfáà ìpàgọ́ kìí ṣe nípa ti ara wa ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run ó jẹ́ nípa Jésù Kristì ó jẹ́ àti fi Jésù Kristì hàn fún ará ayé bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ ní ìpàgọ́ wa ni a ti rí ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristì tí a ti gba ọkàn wọn là ju bí láti bí ọdún 15 sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó gbà tó yá a lọ sí Enugu gbà tó tún yá a lọ sí Onitsha ní ìgbà mìíràn a ti lọ sí Ìlọrin ní ìgbà mìíràn a ti lọ sí Kaduna ní ìgbà mìíràn a ti lọ sí Owerri bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà jìn nígbà náà tí ó jẹ́ wípé àwọn ènìyàn máa wọ ọkọ̀ láti ìhín lọ sí Onitsha láti ìhín lọ sí Owerri láti ìhín lọ sí Ìlọrin síbẹ̀ a rí ọgọ́rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life ó rí bóyá ìwọ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe ṣùgbọ́n wò ó èyí tí a fẹ́ ní nísinsìnyí kì í ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin múra kí a lọ sí Owerri èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò sún mọ́ bẹ́ẹ̀ ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ òní ní ìtara láti lè bá wa péjọ mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa mo gbàgbọ́ wípé àǹfààní àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì ó fu ọ́rọ̀ wípé òní pàdánù rẹ̀ jẹ́ kí a wo orin dáfídì orí ìkejì dín ní 76 orin dáfídì orí ìkejì dín ní 70 ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá ìjọ ènìyàn rẹ lè ó tẹ̀dó sínú rẹ̀ ìwọ Ọlọ́run nínú oore rẹ lè ó ti pèsè fún àwọn tálákà ẹsẹ̀ ìkọkànlá Olúwa ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ lè ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀ bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀ ó rí wípé Ọlọ́run pèsè fún àwọn tálákà o mọ̀ wípé ngbà tí a rán Jésù Kristì wá sí ayé ó jẹ́ ìpèsè fún àwọn tálákà ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn àwọn tí ó wà lábẹ́ òjìji ikú ó jẹ́ ìpèsè Ọlọ́run ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run fún àwọn tálákà bí a bá ń sọ nípa tálákà àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn àwọn náà ń pè ní tálákà gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di Ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí bí a bá ń sọ nípa tálákà owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run bi eniyan ba lowo ti o la lafia bi eniyan ba lowo ti o ni iye ni pekun bi eniyan ba lowo sugbon ti ko ni agbara lati bori ese ni waju olorun ko ni nkankan o je talaka sugbon aso fun wa wo pe olorun ninu ore re o pese fun awon talaka o fun ni jesu kristi o ni oro oni gbagbo ninu ese ikokan la wa so wipe oluwa ti soro oro wo ni oluwa nso oro ti oluwa nso ni wipe wo ipese ti mo fun gbogbo aye wo igbala ti mo fun gbogbo aye wo ipese ti mo fun awon ti ko lolorun awon talaka awon ti ko je nkankan ni waju oluwa oni oluwa ti soro opolopo se li ogun awon eni ti nfi ayo rohin re mo gbadura wipe o je okan ninu won lati asale yi yo ye ki o ma so fun awon aladugbo re ko ye ki o duro de ola lati asale yi yo ye ki o ma so fun awon aladugbo re wepe ani ipago wepe olorun yo se won lore ye ki awo ki kopa ni kikun ni bi ipago na ki kopa ni kikun nipa ipago na ni akoko kerisimesi yi o se pataki fun wa lati wa ni ibi ti olorun fe ki a wa nitori ogunlogo ni o ma nlo si orun airotele ni akoko keresimesi nitori opolopo ijamba moto ati iku aitojo ni o ma nwa o ti o ma nfa ni wepe awon eniyan irin korindo o ma npoju fun won ni akoko keresimesi ati je ati mu imoti para o ma npo fun opolopo ni akoko keresimesi sugbon bi a ba je ologbon o ti o ye ki a se ni pe ki a se bi awon ologbon awon amoye ti o wa lati ila orun we pe a nfe lati ri jesu eni ti a bi gege bi oba eni ti a bi gege bi olugbala lati ko ese ara aye lo nitori be o ye ki a nipa ninu ohun ti olorun fe se ni akoko yi mo so tele we pe mo gbagbo ohun ti mo si nso o duro lori ohun ti mo mo lati odo olorun wipe mo gbagbo wipe olorun yo dabira ni igbese aye wa ni akoko ipago yi nipa be o ye ki eyi je ipinu re wo joshua ori 24 joshua ori 24 ese 15 bi o ba si se boboro le oju yin lati sin oluwa eyan eni ti eyin o ma sin li oni bi orisa won ni ni ti awon baba yin ti o wa ni hakeji odo ti sin tabi awon orisa awon amori ni ile eni ti eyin gbe sugbon bi o se ti emi ati ile emi ni oluwa li a o ma sin eyin ni ipinu joshua wepe owo ma sin oluwa pelu ile ohun o ye ki eyi je ipinu re na wepe ipago ti o nbo yi o sin oluwa o sin oluwa wepe bi o se ti iwo ni ati ile re wepe oluwa ni iwo ma sin bi o si je bi o si ti se anfani fun wa lati wa si odo oluwa ki abali ni iye ni akoko ipago yi se ipinu ki o si je ki ipinu na ki o le to be ti enikeni ki o fi le yi olokan pada wepe o nipin ni kikun ni ipago ti o nbo yi ranti wepe lati ojo 21 titi di ojo 24 osu kejila odun ti a wa ni ti a wa yi ni ipago yi yo waye ni ibi ti o wa ni ekun re ibukun alailegbe ni o nduro de o ma se padanu ohun ti oluwa n pese fun o je ki a di duro lori ese wa ki a so fun olorun we pe a o ni je aladanu a o ni padanu ohun ti olorun pese fun wa ni akoko ipago ti n bo yi dede duro lori ese re akoko ti ito lati lo sile odidi lati gbadura dede lati mu ipinu dede lati kopa ninu ipago na ati ohun gbogbo ti a ma se lati mura sile fun ipago na nipa wipe ise wa lati se nipa wipe ani lati wa oje nibi idana fun awon ti o wa ninu bi ipago nipa wipe ani lati jo wa akoko wa ohun ni wa ise owo wa ohun gbogbo ti a ni lati je ki ipago na ti so nipa jesu kristi ki o je ohun ti a o se ti ko ni ni ija kole kankan ki a so fun olorun ki olorun ki o le ran wa lowo so fun olorun wipe o nipa o nipin ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ọ̀rẹ́ rẹ yóò wà níbẹ̀, àwọn tí ó ń bá ọgbẹ́lé wọn wà níbẹ̀, àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ wọn wà níbẹ̀, àwọn aládùúgbò rẹ ó sọ fún wọn, sọ fún Ọlọ́run wípé ó kópa nínú ìpolongo àti nínú ìpàgọ́ náà fúnra rẹ̀. Jẹ́ kí a gbàdúrà, jẹ́ kí a gbàdúrà, kí a mú ìpinnu tí ẹnikẹ́ni ló

0: Numeri orí ìkẹrìndínlógójì. Àwọn bàbá àgbà ti ìdílé àwọn ọmọ Gileadi, ọmọ Makiri, ọmọ Manase ti ìdílé àwọn ọmọ Josefu súnmọ́ tòsí. Wọ́n sì sọ níwájú Mose àti níwájú àwọn olórí àwọn bàbá àgbà àwọn ọmọ Israẹli. Wọ́n sì wí pé, Olúwa ti pàṣẹ fún Olúwa mi láti fi kèké pín ilẹ̀ náà fún àwọn ọmọ Israẹli ní ìní. A sì fi àṣẹ fún Olúwa mi láti ọ̀dọ̀ Olúwa wá láti fi ilẹ̀ ní Selofehadi arákùnrin wa fún àwọn ọmọ rẹ̀ obìnrin. Bí a bá sì gbé wọn níyàwó fún ẹnìkan nínú àwọn ọmọkùnrin ẹ̀yà àwọn ọmọ Israẹli mìíràn, nígbà náà ni a ó gba ilẹ̀ ìní wọn kúrò nínú ilẹ̀ ìní àwọn bàbá wa. A ó sì fi kún ilẹ̀ ìní ẹ̀yà tí a gbé wọn sí, bẹ́ẹ̀ ni a ó sì gbà kúrò nínú ìpín ilẹ̀ ìní tiwa. Àti nígbà tí ọdún Júbélì àwọn ọmọ Israẹli bá dé, nígbà náà ni a ó fi ilẹ̀ ìní wọn kún ilẹ̀ ìní ẹ̀yà tí a gbé wọn sí, bẹ́ẹ̀ ni a ó sì gba ilẹ̀ ìní wọn kúrò nínú ilẹ̀ ìní ẹ̀yà àwọn bàbá wa. Mose sì pàṣẹ fún àwọn ọmọ Israẹli gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa pé, ẹ̀yà àwọn ọmọ Josefu fọ rere. Èyí ni ohun tí Olúwa pa láṣẹ nípa ti àwọn ọmọbìnrin Selofehadi, wípé kí wọn kí ó ṣe aya ẹni tí ó wù wọ́n, kìkì pé nínú ìdílé ẹ̀yà bàbá wọn ni kí wọn kí ó gbéyàwó sí. Bẹ́ẹ̀ ni ilẹ̀ ní àwọn ọmọ Israẹli kì yóò yí láti ẹ̀yà dé ẹ̀yà, nítorí kí olúkúlùkù àwọn ọmọ Israẹli kí ó lè faramọ́ ilẹ̀ ní ẹ̀yà àwọn bàbá rẹ̀. Àti gbogbo àwọn ọmọbìnrin tí ó ní ilẹ̀ ní nínú ẹ̀yà àwọn ọmọ Israẹli kí ó ṣe aya fún ọ̀kan nínú ìdílé ẹ̀yà bàbá rẹ̀, kí olúkúlùkù àwọn ọmọ Israẹli kí ó lè máa jogún ilẹ̀ ní àwọn bàbá rẹ̀. Bẹ́ẹ̀ ni kí ilẹ̀ ní kí ó má ṣe yí láti ẹ̀yà kan lọ sí ẹ̀yà kejì, ṣùgbọ́n kí olúkúlùkù ẹ̀yà àwọn ọmọ Israẹli kí ó faramọ́ ilẹ̀ ní tirẹ̀, bí Olúwa ti pàṣẹ fún Mose, bẹ́ẹ̀ ni àwọn ọmọbìnrin Selofehadi ṣe. Nítorí pé a gbé Mala, Tasa àti Ogla àti Milka àti Noa àwọn ọmọbìnrin Selofehadi níyàwó fún àwọn ọmọ arákùnrin bàbá wọn, a sì gbé wọn níyàwó sínú ìdílé àwọn ọmọ Manase, ọmọ Josefu. Ilẹ̀ ní wọ́n sì dúró nínú ẹ̀yà ìdílé bàbá wọn. Wọ̀nyí ni àṣẹ àti ìdájọ́ tí Olúwa pa láṣẹ fún àwọn ọmọ Israẹli láti ọwọ́ Mose ní pẹ̀tẹ́lẹ̀ Moabu lẹ́bàá Jọ́dánì létí Jericho. Èyí ni òpin ìwé kẹrin ti Mose tí a ń pè ní Numeri.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé karùn-ún ti Mose, tí a ń pè ní Deuteronomy, orí ìkíní. Wọ̀nyí ni ọ̀rọ̀ tí Mose sọ fún gbogbo Israẹli ní ìhà ìhín Jọ́dánì ní aginjù, ní pẹ̀tẹ́lẹ̀ tí ó kọjú sí òkun pupa ní agbede méjì Parani àti Tofeli àti Labani àti Aserotu àti Disahabu. Ijọ́ mọ́kànlá ni láti Orebu wá ní ọ̀nà òkè Seri dé Kadeshibania. Ó sì ṣe nígbà tí ó di ogójì ọdún ní oṣù kọkànlá ní ọjọ́ kìíní oṣù náà ni Mose sọ fún àwọn ọmọ Israẹli gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa ti fún ní àṣẹ fún wọn. Lẹ́yìn ìgbà tí ó pa Sihoni tán, ọba àwọn ọmọ Amori tí ó ń gbé Heshboni àti Ogu ọba Bashani tí ó ń gbé Ashtarotu ní Edrei ní ẹ̀ha ìhín Jọ́dánì ní ilẹ̀ Moabu, òun ni Mose bẹ̀rẹ̀ sí sọ àsọyé òfin yìí wípé, Olúwa Ọlọ́run wá sọ fún wa ní Horebu wípé, ẹ gbé orí òkè yìí pẹ́ tó, ẹ yí padà kí ẹ̀yin sì mú ọ̀nà yín pọ̀n, kí ẹ sì lọ sí òkè àwọn ọmọ Amori àti sí gbogbo agbègbè rẹ̀ ní pẹ̀tẹ́lẹ̀ ní orí òkè àti ní àfonífojì àti ní ìhà gúúsù àti létí òkun sí ilẹ̀ àwọn ará Kenani àti sí Lebanoni dé odò ńlá ní odò Eufirati. Wò ó, mo ti fi ilẹ̀ náà síwájú yín, ẹ wọ̀ ọ́ lọ kí ẹ sì gba ilẹ̀ náà tí Olúwa búra fún àwọn bàbá yín, fún Abrahamu, fún Isaki àti fún Jakobu láti fi fún wọn àti fún irú ọmọ wọn lẹ́yìn wọn. Mo sì sọ fún yín ní ìgbà náà pé èmi nìkan kò lè ru ẹrù yín. Olúwa Ọlọ́run yín ti mú yín bí si, sì kíyèsí ní òní, ẹ̀yin dàbí ìràwọ̀ ojú ọ̀run fún ọ̀pọ̀. Kí Olúwa Ọlọ́run àwọn bàbá yín kí ó fi kún iye yín ní ìgbà ẹgbẹ̀rún, kí ó sì bù sí fún yín bí ó ti ṣe ìlérí fún yín. Èmi ó ti ṣe lè nìkan ru ìnira yín àti ẹrù yín àti ìjà yín. Ẹ mú àwọn ọkùnrin ọlọ́gbọ́n wá àti amòye àti ẹni tí a mọ̀ nínú àwọn ẹ̀yà yín. Èmi ó sì fi wọ́n jẹ olórí yín. Ẹ̀yin sì dá mi ní òun, ẹ sì wípé ohun tí ìwọ sọ ni ó dára láti ṣe. Bẹ́ẹ̀ ni mo mú olórí àwọn ẹ̀yà yín, àwọn ọlọ́gbọ́n ọkùnrin, ẹni tí a mọ̀, mo sì fi wọ́n jẹ olórí yín, olórí ẹgbẹẹgbẹ̀rún àti olórí ọ̀rọ̀ọ̀rún àti olórí àràádọ́ta àti olórí mẹ́wàá mẹ́wàá àti àwọn olórí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà yín. Mo sì fi àṣẹ lílẹ̀ fún àwọn onídàájọ́ yín.

0: nígbà náà pé ẹ máa gbọ́ ẹjọ́ láàrin àwọn arákùnrin yín kí ẹ sì máa ṣe ìdájọ́ òdodo láàrin olúkúlùkù àti arákùnrin rẹ̀ àti àlejò tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. Ẹ kò gbọ́dọ̀ ṣe ojúṣàájú ní ìdájọ́, ẹ gbọ́ ti èwe gẹ́gẹ́ bíi ti àgbà. Ẹ kò gbọ́dọ̀ bẹ̀rù ojú ènìyàn nítorí pé ti Ọlọ́run ni ìdájọ́. Ọ̀ràn tí ó bá sì ṣòro fún yín, ẹ mú un tọ̀ mí wá, èmi ó sì gbọ́. Èmi sì fẹ́ àṣẹ ohun gbogbo tí ẹ̀yin ó máa ṣe lélẹ̀ fún yín ní ìgbà náà. Nígbà tí àwa sì kúrò ní Horebu, àwa rin gbogbo aginjù ńlá ni tí ó ní èròjà tí ẹ̀yin rí ní ọ̀nà òkè àwọn ọmọ Amori bí Olúwa Ọlọ́run wa ti fún wa ní àṣẹ. Àwa sì wá sí Kadeshi Barnea. Èmi sì wí fún yín pé ẹ̀yin dé òkè àwọn ọmọ Amori náà tí Olúwa Ọlọ́run wa fi fún wa. Wò ó, Olúwa Ọlọ́run rẹ ti fi ilẹ̀ náà síwájú rẹ. Gòkè lọ kí o sì gbà á bí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ ti wí fún ọ. Má ṣe bẹ̀rù bẹ́ẹ̀ ni kí àyà má ṣe fù ọ́. Gbogbo yín sì tọ̀ mí wá, ẹ sì wí pé jẹ́ kí àwa kí ó rán ènìyàn lọ síwájú wa, kí wọn kí ó sì rin ilẹ̀ náà wò fún wa, kí wọn kí ó sì mú ìyìn padà tọ̀ wá wá ní ti ọ̀nà tí a ó bá gòkè lọ àti ti ìlú tí a ó yọ sí. Ọ̀rọ̀ náà sì dára lójú mi, mo sì yan ọkùnrin méjìlá nínú yín, ẹnìkan nínú ẹ̀yà kan. Wọ́n sì yí padà, wọ́n sì lọ sórí òkè, wọ́n sì wá sí àfonífojì Eshkolu, wọ́n sì rin ilẹ̀ náà wò, wọ́n sì mú nínú èso ilẹ̀ náà ní ọwọ́ wọn. Wọ́n sì mú sọ̀kalẹ̀ wá fún wa, wọ́n sì mú ìyìn padà wá fún wa, wọ́n sì wí pé ilẹ̀ tí Olúwa fi fún wa, ilẹ̀ rere ni. Ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ gòkè lọ, ẹ̀yin sì ṣọ̀tẹ̀ sí àṣẹ Olúwa Ọlọ́run yín. Ẹ̀yin sì kùn nínú àgọ́ yín wípé nítorí tí Olúwa kórìíra wa ni ó ṣe mú wa láti Íjíbítì jáde wá láti fi wá lé àwọn ọmọ Amori láti run wá. Níbo ni àwa ó gbé gòkè lọ? Àwọn ọkùnrin wa ti dáyà já wa, ìlú wọn tóbi, a sì mọdí wọn kan ọ̀run. Pẹ̀lúpẹ̀lú àwa rí àwọn ọmọ Anaki níbẹ̀. Nígbà náà ni mo wí fún yín pé ẹ má ṣe foyà, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe bẹ̀rù wọn. Olúwa Ọlọ́run yín ti ń ṣáájú yín, òní yóò jà fún yín gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó ṣe fún yín ní Íjíbítì ní ojú yín àti ní aginjù, níbi tí ìwọ rí bí Olúwa Ọlọ́run rẹ ti gbé ọ, bí ọkùnrin ti gbé ọmọ rẹ ní ọ̀nà yín gbogbo tí ẹ̀yin rìn títí ẹ̀yin fi dé ìhín yìí. Síbẹ̀ nínú nǹkan yìí, ẹ̀yin kò gba Olúwa Ọlọ́run yín gbọ́, tí ń lọ ní ọ̀nà ṣáájú yín láti wá ibi fún yín tí ẹ̀yin ó pàgọ́ yín sí, nínú iná ní òru láti fi ọ̀nà tí ẹ̀yin ó gbà hàn yín, àti nínú àwọ̀ sánmọ̀ ní ọ̀sán. Olúwa sì gbọ́ ohun ọ̀rọ̀ yín, ó sì bínú, ó sì búra wípé ní tòótọ́, ọ̀kan nínú àwọn ọkùnrin wọ̀nyí ti ìran búburú yìí kì yóò rí ilẹ̀ rere náà tí mo ti búra láti fi fún àwọn bàbá yín, bí kò ṣe Kálẹ́bù ọmọ Jefunne. Òun ni yóò rí, òun ni èmi ó fi ilẹ̀ náà tí ó tẹ̀ mọ́lẹ̀ fún àti fún àwọn ọmọ rẹ̀ nítorí tí ó tẹ̀lé Olúwa lẹ́yìn pátápátá. Olúwa sì bínú sí mi pẹ̀lú nítorí yín wípé ìwọ pẹ̀lú kì yóò dé ibẹ̀. Joshua ọmọ Nuni tí máa dúró níwájú rẹ, òun ni yóò dé ibẹ̀, gbà á ní ìyànjú nítorí pé òun ni yóò mú Ísírẹ́lì ní yín, àti àwọn ọmọ wẹ́wẹ́ yín tí ẹ̀yin wípé wọn ó di ìjẹ, àti àwọn ọmọ yín tí wọn kò mọ rere tàbí búburú lónìí yìí, àwọn ni yóò dé ibẹ̀, àwọn ni èmi yóò sì fi fún, àwọn ni yóò sì ní. Ṣùgbọ́n bí ó ṣe ti yín ni, ẹ padà, ẹ mú ọ̀nà yín pọ̀n lọ sí aginjù ní ọ̀nà òkun pupa. Nígbà náà ni ẹ dáhùn, ẹ sì wí fún mi pé àwa ti ṣẹ̀ sí Olúwa, àwa ó gòkè lọ, a ó sì jà gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa Ọlọ́run wa paláṣẹ fún wa, àti olúkúlùkù yín di ìhámọ́ra ogun rẹ̀, ẹ̀yin múra láti gun orí òkè náà. Olúwa sì wí fún mi pé wí fún wọn pé ẹ má ṣe gòkè lọ, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe jà nítorí tí èmi kò sí láàrin yín, kí ẹ má bàa lé yín níwájú àwọn ọ̀tá yín. Mo sọ fún yín, ẹ̀yin kò sì gbọ́, ẹ̀yin ṣọ̀tẹ̀ sí àṣẹ Olúwa, ẹ̀yin sì kùgbù lọ sí orí òkè náà. Àwọn ọmọ Amori tí ń gbé orí òkè náà sì jáde tọ̀ yín wá, wọ́n sì lépa yín bí oyin ti í ṣe, wọ́n sì run yín ní Seiri títí dé Homa. Ẹ̀yin sì padà, ẹ sì sọkún níwájú Olúwa, ṣùgbọ́n Olúwa kò gbọ́ ohùn yín, bẹ́ẹ̀ ni kò fetí sí yín. Ẹ̀yin sì jókòó ní Kadeshi ní ọjọ́ púpọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ tí ẹ̀yin jókòó níbẹ̀.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a farabalẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. ni oruko Jesu Kristi Olorun wa. Loni an tesiwaju ninu eko bibeli wa bi o ti mo we pe an keko nisisiyi ninu epistle ti Paul apostle si awon ara Kolose. A wa ni ori kini Kolose sibe. Loni an wo ese ikedogun si ese ikokandilogun yo se pataki fun olukuluko wa lati fiti sile nitori oro ijile ti apostle Paul ni so nipa isipaye mi Olorun nipa se Jesu Christi awon ti o ti dabi eni wi pe a fi pamọ fun awon ologbon aye ati awon ijoye ati opolopo awon ti won keko bibeli sugbon ti won ko kese jari ninu eko bibeli ti won ko ti o dabi eni wi pe awon ide kan de won awon iboju kan bo won loju ti ko je ki won ki o ri awon ti a fi han ninu oro Olorun papa julo awon ti a fi han ninu bibeli nipasẹ Jesu Christi omo Olorun oga ogo mo nka fun lati nu Kolose ori kini lati ese ikedogun eni ti se aworan Olorun ti a ko ri akobi gbogbo eda nitori ninu re li ati da ohun gbogbo ohun ti n be li orun ohun ti n be ni aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipase re le ati da ohun gbogbo ati fun ohun si wa saju ohun gbogbo ati ninu re le ohun gbogbo duro sokan ohun si je ori fun ara eyi ni ni ijo eni ti se ipele akobi ninu awon ninu oko wa akobi lati inu oko wa pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re awon oro ti aka se ti gbo re yi o nso nipa Jesu Christi sugbon kin to lo si awon ese bibeli won yi o ye ki o yi o gege bi akeko bibeli we pe gbogbo bibeli patapata ni o so nipasẹ Jesu Christi bi o ba wo lati ibere de opin o ri wi pe bibeli n tenumo o si je ki o ye wa wi pe iwe yi eyi ni ni bibeli o je iwe ti o n fi Jesu han o je iwe ti o n la wa loye nipasẹ Jesu Christi omo Olorun ti o si je olugbala wa lati majemu lailai lati Genesis ori keta ese ikedogun ni a ti n so nipa Jesu Christi wo Genesis ori keta lati ese ikedogun emi o si fi ota saarin iwo ati obinrin naa ati saarin iru omo re ati iru omo re ohun o si fo le ori iwo o si pa ni gigise bi o ba wo oro Olorun yi ni finifini o so nipa ejo lailai ni o si so nipa obinrin naa eyi ti ejo lailai ni ti o tan je eyi ni efa o wa so fun wi pe ohun o fi ota si aarin iru omo ejo yi ati iru omo efa bi o ba wo bi a se ma n pe eniyan a ma n pe eniyan ni oruko baba re bi a ba pe oruko re isaju a tun pe oruko baba re tele nitori naa gbogbo eniyan patapata ni o je bi iru omo baba re iru omo okunrin sugbon eni ti Olorun so nipa re nihin ni o pe ni iru omo efa eyi je omo ti yo jade lati inu wondia lai loko ni ati akoko yi ni ati n so nipa Jesu Christi awon ti o si ko iwe majemu lailai bi ati misi won lati odo emi mimo won ko fi di wale ti won ko fi pamo fun wa nipa Jesu Christi bi o ba tun wo Deuteronomy ori kejidinlogun Deuteronomy ori kejidinlogun lati ese ikedogun Oluwa Olorun re yo gbe woli kan dide fun o laarin re ninu awon arakunrin re bi emi oni ki eyin ki o fetisi gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ béèrè lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ ní Horebu ní ọjọ́ àjọni wípé má ṣe jẹ́ kí èmi tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run mi mọ́, bẹ́ẹ̀ ni kí èmi kí ó má bàa rí iná ńlá yìí mọ́, kí èmi kí ó má bàa kú. Olúwa sì wí fún mi pé wọ́n wí rere ní èyí tí wọ́n sọ, èmi ó gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ, èmi ó sì fi ọ̀rọ̀ mi sí i lé ẹnu, òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe. Ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi tí òun ó máa sọ lé orúkọ mi, èmi ó béèrè lọ́wọ́ rẹ̀. Èyí ni a tún sọ nípa Jésù Kristì. Mose jẹ́ kí o ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun ṣùgbọ́n tí ó ga ju òun lọ, òun tọ́ka sí ẹnìkan tí a ó gbé dìde láàrin wọn wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà Ọlọ́run, àti wípé nígbà tí ó bá dé wọn ó fetí sí ọ̀rọ̀ tí yóò sọ. Ẹni yìí ni a ń pè ní Kristi tàbí Mẹ̀sáyà náà tàbí Jésù Kristi Olúwa wa. Bí o bá wo orin Dáfídì orí kejì, orin Dáfídì orí kejì ẹsẹ̀ ìkejìlá, fi ẹnu ku ọmọ náà lẹ́nu kí ó má ṣe bínú, ẹ̀yin a sì ṣègbélé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún, ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé. Èyí tó ń sọ nípa Jésù Kristì, bí o bá ń fiyè sí àwọn ohun tí a ń kà dáradára, mo ti kà á láti ìbẹ̀rẹ̀ Bíbélì, mo ti lọ sínú Deuteronomy, a sì tún ti lọ sínú ìwé orin Dáfídì orí bí gbogbo wọn bí wọ́n ti kẹ́nujọpọ̀ tí wọ́n sì ń sọ nípa Jésù Kristì tí wọ́n ń retí lákòókò náà. Ṣùgbọ́n bí o bá lọ sínú Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà, Aisa jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ nínú Aisaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà, nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, Bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ìjọba yóò sì bí sí i, àlàáfíà kì yóò nípẹ̀kun lórí ìtẹ Dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ ọ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ, àní títí láé. Ìtara Olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí. Ohun tí a ṣe ń ka àwọn nǹkan wọ̀nyí sí ọ létí ni wípé kí o lè mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run ti ní ìpinnu wípé òun ó ràn Jésù Kristì. Àwọn ẹlòmíràn rò wípé nígbà tí Jésù Kristì wá wípé kò sí àkọsílẹ̀ kíkún nípa Jésù Kristì, ṣùgbọ́n gbogbo ìwé mímọ́ ni ó jẹ́ kí a mọ̀ wípé a ti ń retí Jésù Kristì láti Májẹ̀mú láéláé. Ìgbà tí a sì fi Jésù hàn, ó sì wá láti mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a ti ní. Bí o bá rántí nígbà tí Jésù Kristì jíǹde kúrò nínú òkú tí ó ń bá àwọn ọmọ ìhín rẹ̀ sọ̀rọ̀, ó ń sọ fún wípé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ ó wà ní ìbámu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Wo àpẹẹrẹ yìí nínú Lúkù orí 14, Lúkù orí 14 láti ẹsẹ̀ 17. Ó sì bẹ̀rẹ̀ láti Mose, èyí ni láti inú ìwé Mose, àti gbogbo àwọn wòlíì wá, ó sì túmọ̀ nǹkan fún wọn nínú ìwé mímọ́ gbogbo nípa ti ara rẹ̀. Èyí jẹ́ kí ó yé wa dájú wípé Jésù Kristì mọ̀ wípé gbogbo ìwé tí ó wà nínú Májẹ̀mú láéláé ni ó kọ ọ̀rọ̀ nípa òun. Kí ni èrèdí tí a fi ń lọ sínú àwọn nǹkan wọ̀nyí? Bí o bá fẹ́ mọ Jésù, o ní láti ka ọ̀rọ̀ Ọlọ́run, o ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí o yí ọ yékéyéké. Àwọn ẹlòmíràn máa ń fi ẹ̀kọ́ Bíbélì jáfara, wọ́n sì ń sọ wípé wọ́n fẹ́ di alágbára nínú Ọlọ́run. A kò lè di alágbára nínú Ọlọ́run bí a kò bá mọ Jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ. A kò sì lè mọ Jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ bi a ko ba ko eko oro Olorun ki o si da wa loju bi o ba fe kun fun igbala ti Jesu Kristi mo wa ti o fe ni iya ni pekun ti Jesu Kristi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro Olorun a ma nko lorin we pe mo fe ki n dabi Jesu ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri bo ba je we pe ni toto lo fe dabi Jesu oni lati ni igbala Jesu oni lati ni iya ni pekun ko si le sese fun lati dabi Jesu lati ni igbala tabi iya ni pekun bi ki ba se we pe o ko eko yanju nipa eni ti Jesu Kristi ise a ma nko lori pelu we pe mo fe ki n dabi Jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re bi a ba fe dabi Jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu Olorun bi a ba fe dabi Jesu ninu iwa pele bi a ba se fe dabi Jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki awa papa mo we pe ani lati ko eko oro Olorun yanju bi a tin mo Jesu Kristi si bi a tin ko eko oro Olorun si be ni yo ronun fun wa lati dabi Jesu ninu Efeso ori kerin lati ese ikejila si ese iketala Efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin titi a o fi de iwon gigun ekun Kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon Jesu Kristi ati ekun iwa amuye ti o wa ni igbesi aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerindinlogun eje ki oro Kristi ma gbe inu yin eyi ni asiri bi a se ndagba ninu eko oro Olorun bi a se ndagba ninu imoye imo Olorun bi a se ndagba ninu igbesi aye onigbagbo tooto bi a se ndagba ninu sisunmo Olorun si ni timotimo eje ki oro Kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si Olowa nje bi a ba fe mo Jesu Kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Kristi je ki o da loju bi a ti so fun otele re we pe ni ilu Kolose ni a ti gbe awon kan dide ti Olorun ti n ko won ni eko oro Olorun Paul si gburo won eyi ni o fi n gbadura fun won wi pe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o n gbadura fun won wi pe ki eko oro Olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo Olorun ki o si dabi eni we pe won ni ifese mule iduro sinsin ninu igbagbo won o n so nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won sugbon o tun ranti we pe awon eleko ike kan won ti n wa si Kolose awon ti munisina won ko awon ara Kolose won yi we pe Jesu Kristi o dabi eni we pe ko le to fun won wipe bi won ti n gba Jesu Kristi gbo lapa kan be ni o ye ki won ki o tun ma gba awon angeli gbo ki won ki o ma se awon nkan miran lati le ri wipe won de oju osun ti igbagbo bi o ba wo awon nkan ti awon eleko eke won yi ti won mu wa si odo awon ara Kolose o ri wipe ese kan na ni o se awon omo Israeli ni aye atijo ninu majemu laelae nitori ohun ti awon eleko eke awon woli eke ti won so fun awon omo Israeli ni wo pe Olorun Jehova Olorun Abrahamu ti Isaki ati ti Jacobu wi pe ko to fun won wi pe o ye ki won ki o to da awon nkan miran wo ki won ki o fi awon nkan miran kun ijewo igbagbo won bi o ba si wa awon omo Israeli bi a se pa won lokanda ti a si won nipo ni yi ti tí ó dàbí ẹni wípé wọn kò gbẹ́kẹ̀lé wọn kò sinmi lé ọlọ́run tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan wọ̀nyí kan náà ni ó dàbí ẹni wípé ó fẹ́ wá sí Kólósè tí wọ́n ń sọ fún wọn wípé Jésù Kristì tí wọ́n gbàgbọ́ wípé kò ní lè tó fún wọn wo ti má jẹ̀mú láéláé kí á wo ti àwọn ọmọ Ísíráẹ̀lì tí a mẹ́nubà yìí nínú Jeremiah orí kejì ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá kí ẹnu kí ó yẹ ọ̀run nítorí èyí kí ó sì dààmú kí ó sì di gbígbẹ li olúwa wí nítorí àwọn ènìyàn mi ṣe ibi méjì wọ́n fi èmi orísun iyè sílẹ̀ wọ́n sì wá kànga omi fún ara wọn kànga fífọ́ tí kò lè dá omi dúró èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì tí wọ́n ṣìnà kúrò lọ́dọ̀ ọlọ́run nítorí wípé nígbà tí a mú wọn jáde kò sí ẹnikẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ bí kì í ṣe agbára ọlọ́run nìkan ṣoṣo nígbà tí a mú wọn jáde kúrò nínú Íjíbítì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin ìṣẹ́gun orin ìgbàlà sí ọlọ́run wọn tí wọ́n mọ̀ wípé ọlọ́run tó fún wọn nínú ohun gbogbo àti wípé kò sí ohun tó ṣòro fún ọlọ́run láti ṣe ṣùgbọ́n ìgbà kò pẹ́ títí tí àwọn kan fi pa wọ́n lọ́kàn dà tí wọ́n ṣí wọn nípò tí wọ́n ń sọ fún wọn wípé ọlọ́run tí ó mọ jáde kúrò nínú oko ẹrú wípé kò tó láti gbà wọ́n àti wípé kò tó láti fẹ̀yìntì láti gbẹ́kẹ̀lé èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n fi lọ sínú ìbọ̀rìṣà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn olùrànlọ́wọ́ níbi tí kò sí olùrànlọ́wọ́ èṣe yìí kan náà ni ó fẹ́ ṣe àwọn ará Kólósè nítorí àwọn tí ó wá ń sọ fún wọn wípé Jésù Kristì nìkan ṣoṣo kì yóò lè tó fún wọn ó máa ń ṣẹlẹ̀ láyé òde òní wípé nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àti olùfúnni ní ìyè àwọn ẹlòmíràn máa ń wá láti sọ fún wa wípé bí a bá jókòó ti Jésù Kristì nìkan ṣoṣo wípé kò lè tó fún wọn ṣùgbọ́n èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì tó fi fẹ́ já irọ́ àwọn ènìyàn wọ̀nyí tí ó fẹ́ kí ó yí àwọn ará Kólósè wípé Jésù Kristì ó tó fún gbogbo wọn pátápátá nínú Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkejì sí ìkẹta kí a lè tu ọkàn wọn nínú bí a ti so wọn pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ ọlọ́run àní Kristì inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí èyí ni Paul ń jẹ́ kí ó dá wọn lójú wípé kò tún sí ọgbọ́n ní ibòmíràn kò tún sí ìmọ̀ ní ibòmíràn kò tún sí ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run nínú ibòmíràn wípé nínú Jésù Kristì ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí nítorí bẹ́ẹ̀ bí a bá rí ẹni tí ó fi Jésù sílẹ̀ tí ó ń wá ọgbọ́n tàbí òye tàbí ìyè àníkẹ̀kún ní ibòmíràn ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó di ẹni ìṣìnà àti ẹni tí ó ṣáko nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ó sọ wípé nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà ọlọ́run ń gbé lí ara ìyára ó jẹ́ kí ó yé wa wípé nínú Jésù Kristì ni gbogbo ẹ̀kún òye ọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ ọlọ́run àti gbogbo ìbùkún tí ọlọ́run fẹ́ fún wa wípé nínú Jésù Kristì ni gbogbo ẹ̀kún nǹkan wọ̀nyí ni ó wà kí a má bàa ṣìnà lọ kí a má bàa tún máa wá nǹkan mìíràn kí a máa rò wípé Jésù tí a ti gbọ́ nípa rẹ̀ wípé kò tó fún wa nínú Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí si fún yín kí ẹ̀yin tí ó ní ànító nínú ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí i nínú iṣẹ́ rere gbogbo bí o bá wo ẹsẹ̀ yìí dáradára bí o ti ń sọ nípa gbogbo oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ànító nígbà gbogbo àti iṣẹ́ rere gbogbo ó sì fi àwọn nǹkan wọ̀nyí sí orí Jésù wípé nínú Kristì ni a ní gbogbo àwọn ẹ̀kún nǹkan wọ̀nyí ni won o si ma bi si bi abagba Jesu Christi gbo wi pe ko si ohun kan ti a fe ni ti a ko le ni ni igbekele ati igbagbo ninu Jesu ninu Efeso ori keta Efeso ori keta lati ese ogun nje eni ti o le se lopolopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa ohun ti a se nka awon ese Olorun won yi ni pe ki o le yi o daju daju we pe ko si agbara ni ibomiran afi ninu Jesu Christi ko si igbala ni ibomiran afi ninu Jesu Christi ko si idande itusile ninu elomiran afi ninu Jesu Christi bi abari eni ti o npa olokanda bi abari eni ti o fe si olona ti o nso fun wi pe imo ijinle ton wa ni ibomiran bi ki se ninu oro Olorun ti a ti gbele wa lowo o je wi pe eni be o fe mu osako o nfe mu orin kiri gege bi eni ti o sonu eyi ni o nko Paul apostle lominu ti o mo we pe awon ti o lo si Kolose ti o fe pa won lokanda ti o fe si won nipo we pe won o so won di asako won o so won di edun arinle nipa ti igbagbo o si nfe ki o da won loju wi pe itanje ni awon eniyan wonyi ni won mu to won wa je ki a wo nisisiyi awon ohun meta ototo ti o nso ninu ibi ti a ka ninu Kolose ori kini ti o nso ninu nipa Kristi Jesu Oluwa wa ikini o nso nipa Kristi aworan Olorun Olorun airi sugbon Jesu Kristi ni o so Olorun di eni ti a fi han eni ti a ri eni ti a mo o ni aworan Olorun ikeji o nso nipa Kristi eleda ohun gbogbo iketa o nso nipa Kristi ori ijo ikini Kristi aworan Olorun ikeji Kristi eleda ohun gbogbo iketa Kristi ori ijo je ki a wo ni ikokan wo Kolose ori kini lati ese kedogun oni eni ti se aworan Olorun tani Paul o nso nipa re yi ti o so wipe eni ti se aworan Olorun bi o ba ka lati ese ketala oni eni ti o gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re omo re yi ni o nso nipa re ninu ese ikerin lati ikedogun ti o so wipe omo re eni ti a wa ni idande ninu eni ti a wa ni idande nipa eje re o mo wipe eyi nso nipa Kristi o ni a ni idariji ese nipa eje re eje Jesu Kristi ninu ese ikedogun ni o ti tesiwaju ti o wipe eni ti yi n toka si Jesu Kristi eni ti ise aworan Olorun ti a ko ri akobi gbogbo eda je ki a se itumo yi fun nigba ti o nso wipe eni yi ni ise aworan Olorun o nso wipe Olorun ti a ko ri sugbon Jesu Kristi je aworan re Jesu je Olorun o ni eleda ohun gbogbo a o je ki o da loju bi a o ti ma wo iwe oro Olorun eni eleran ara ko le fi oju ri Olorun ninu ola nla re ko si ti ri ninu ekun ola nla re nigba kan ri sugbon Jesu Kristi ni Olorun deniyan ti o wa fi Olorun han Jesu yi ni aworan Olorun pipe aworan ti o fi Olorun han ti o si so fun a wi pe oun paapaa je Olorun je ki a fiye si awon oro ti a o ka ninu oro Olorun nisisiyi ki o le mo wi pe Jesu Kristi ti a n so nipa re ki kan se bi okan ninu awon angeli tabi ko kan je bi okan ninu awon woli o je Olorun funrara re je ki n tun ka si o leti lekan si ninu Isaiah ori kesan Isaiah ori kesan ese ikefa nitori a bi omo kan fun wa a bi omokunrin kan fun wa eyi n so nipa Jesu Kristi o ni ijoba yi o si wa ni ejika re a o si ma pe oruko re ni iyanu oludamoran Olorun alagbara bi o ba je eni ti o gba bibeli gbo bi o ba je eni ti o gba oro Olorun gbo bí kì í bá ṣe wípé o fẹ́ mú ọlọ́run lékè o sì fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di asán o mọ̀ wípé Jésù Kristì yìí a pè ní ọlọ́run alágbára a sì pè ní baba ayérayé a pè ní ọmọ aládé àlàáfíà èyí jẹ́ kí ó dá wa lójú wípé Jésù tí a gbàgbọ́ kì í ṣe wòlíì kì í ṣe áńgẹ́lì ó jẹ́ ọlọ́run o sọ wípé a máa ń pè ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni ó jẹ́ ọmọ ọlọ́run ó sì tún jẹ́ ọlọ́run bákan náà bí a bá wo orin dáfídì orí karùndínláàádọ́ta láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje ó ní ọlọ́run láé àti láéláé ní ìtẹ́ rẹ ọ̀pá aládé ìjọba rẹ ọ̀pá aládé òtítọ́ ni ìwọ fẹ́ òdodo ìwọ kórira ẹ̀wà búburú nítorí náà lé ọlọ́run ọlọ́run rẹ ṣe fi àmì òróró ayọ̀ yà ọ́ ṣolórí àwọn ọgbà rẹ bí o bá fiyè sí ohun tí a kà yìí ó sọ wípé ní ẹsẹ̀ ìkẹfà ó ń sọ nípa ọlọ́run ó ní ọlọ́run láéláé ní ìtẹ́ rẹ àti wípé ọ̀pá aládé ìjọba rẹ ọ̀pá aládé òtítọ́ ni ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkeje ni ó tún sọ wípé nítorí náà ní ọlọ́run ọlọ́run rẹ ó pè ní ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹfà ó tún sọ wípé ọlọ́run rẹ nínú ẹsẹ̀ ìkeje ta ni èyí ń tọ́ka sí jẹ́ kí bíbélì kí ó ṣe ìtumọ̀ tí ó kún fún wa nínú hebrew rántí ohun tí a kà wípé ó ń sọ nípa ọlọ́run ó sì tún ń sọ nípa wípé ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí títí láé ní ìtẹ́ rẹ̀ àti wípé ọ̀pá aládé ìjọba rẹ̀ ọ̀pá aládé òtítọ́ ni wo hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹfà àti pẹ̀lú nígbà tí ó mú àkọ́bí ni wá sí ayé o mọ̀ wípé èyí ń sọ nípa kristi ó wípé kí gbogbo àwọn áńgẹ́lì ọlọ́run kí ó forí balẹ̀ fún un àti ní ti àwọn áńgẹ́lì ó wípé ẹni tí ó dá àwọn áńgẹ́lì rẹ̀ lé ẹ̀mí àti àwọn ìránṣẹ́ rẹ̀ lé ọ̀wọ́ iná ṣùgbọ́n ní ti ọmọ ni ó wípé rántí wípé èyí ń sọ nípa kristi ní ti ọmọ ni ó wípé ìtẹ́ rẹ ọlọ́run láé àti láéláé ni ọ̀pá aládé òdodo lé ọ̀pá aládé ìjọba rẹ ìwọ fẹ́ òdodo ìwọ sì kórira ẹ̀ṣẹ̀ nítorí náà ní ọlọ́run àní ọlọ́run rẹ ṣe fi òróró ayọ̀ yàn ọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ yóò yí ọ nísinsìnyí wípé èyí tí a ti kà nínú orin dáfídì ó ń tọ́ka sí jésù kristì ó sì ń pe jésù kristì ní ọlọ́run èyí jẹ́ ohun àwámáridì ṣùgbọ́n ó jẹ́ ohun tí a ṣípayá fún wa láti ọwọ́ ẹ̀mí ọlọ́run láti inú ìwé mímọ́ mo fẹ́ kí o tún wo bíbélì kí o wo róòmù ìwé róòmù orí kẹsàn-án ẹsẹ̀ ìkarùn-ún ti ẹni tí àwọn bàbá ẹ ṣe àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí kristi ti wá nípa ti ara ẹni tí ó borí ohun gbogbo ọlọ́run olùbùkún láéláé bí ó ti ń sọ nípa kristi ni ó ń sọ wípé òun ni ọlọ́run olùbùkún láéláé bí iyè méjì bá wà nínú ọkàn ẹnikẹ́ni kí o wo matthew orí kìíní láti ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún yóò sì bí ọmọkùnrin kan jésù ni ìwọ pe orúkọ rẹ̀ nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn gbogbo èyí sì ṣe kí èyí tí a sọ láti ọ̀dọ̀ olúwa wá lí ẹnu wòlíì kí ó lè ṣe pé kí iyè sí i wúndíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan wọn ó sì máa pe orúkọ rẹ̀ ní emmanuel ìtumọ̀ èyí tí í ṣe ọlọ́run wà pẹ̀lú wa bí a ti ń pe jésù kristì ní emmanuel ni a ń túmọ̀ rẹ̀ fún wa wípé ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́run ni ó dènìyàn tí ó wá bá wa gbé àti ìtànṣán ìmọ́lẹ̀ rẹ̀ ó jẹ́ ìtànṣán ìmọ́lẹ̀ ti ọlọ́run wo ìwé hebrew lẹ́ẹ̀kan sí hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkíní kí a wo ohun tí ìwé mímọ́ ń sọ nípa jésù kristì tí ó jẹ́ ọlọ́run tí ó sì jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà ti o ti pa awon woli ba awon baba soro nigba ni ni ikeyin ojo won yi o ti pase omo re ba wa soro eni ti se ajogun ongogbo nipase eni ti o da awon aye pelu bi o ba tin gbero ninu okan re tabi ti o ni apiyesi wepe bawo ni a se da aye je ki o ye wepe olorun ni o da aye sugbon so fun a wepe eni ti o da awon aye nipase Jesu Christi eni ti se itanshan ogo re ati aworan ohun ti kara re ti o si nfi oro agbara re mu ohun gbogbo duro leyin ti o ti se iwenu ese o joko li owo otun olanla li oke eyi nso nipa Jesu Christi wepe oje olorun oje eleda wa o nsi ni olorun aye raye ninu kolose ori kini wo ese ke dogun le kan si eni ti se aworan olorun ti akori akobi gbogbo eda bi o ba nso nipa akobi gbogbo eda eyi ko so wepe ada Jesu nitori pe awon ti won ma ngbe bibeli kaakiri ti won ma nta iwe ti won ma nta kaakiri won ma nso wepe Jesu ni akoko da ki a to da awon angeli ki a to da adamu ki a to da lagbaja ki a to da tibi ki a to da tohun nitori wepe ede ti bibeli nlo ko ye won bi a ba nso nipa akobi ninu ede greek ti a fi ko majemu titun o nso nipa eni ti o ni agbara eni ti o ni ipa eni ti o ni ipo eyi ko so nipa akoko wepe akoko da Jesu ki a to da awon eda miran o nso nipa akobi gege bi eni ti o ni ipo la ju gbogbo eda lo gege bi eni ti o ni agbara ju gbogbo eda lo eni o fi so wepe o je akobi o je eni ola o je olori lori gbogbo awon eda wo Johanu ori kerinla ese ikesan ankeko nipa Kristi si jobe lo wepe o je bibeli je ki o da wa loju wepe o je olorun bi olorun baba ti je olorun be ni olorun omo je olorun pelu Johanu ori kerinla ese ikesan Jesu si wi fun pe bi akoko ti mo ba yin gbe ti pe to yi iwo ko si ti mo mo mi sibe Filipi eni ti o ba ti ri mi o ti ri baba iwo ha se wi pe bi baba han wa Jesu Kristi so o si je ki o dani loju o ni eni ti o ba ti ri baba o ti ri ohun wi pe bi baba ti je Olorun be na ni ohun je Olorun ninu Johanu yi kan na ori kini lati ese ikini oni le atete ko se le oro wa oro si wa pelu Olorun Olorun si le oro na ohun na le wa le atete ko se pelu Olorun nipase re le ati da ohun gbogbo bi nsin kan wonyi nipa Jesu Kristi nipa olugbala wa nipasẹ rẹ le ati da ohun gbogbo ati lẹhin rẹ a ko da ohun kan ninu ohun ti a da bibeli je ki o ye wa wepe Jesu Kristi yi ni aworan pipe Olorun ati wepe ohun ni olubori ati o wa ni ipo ri ninu ohun gbogbo ninu Filipi ori keji Filipi ori keji anwo ese ikefa eni ti o ti le je aworan Olorun ti ko ka si iwora lati ba Olorun dogba an so fun anihin we pe o je aworan Olorun ko se ka si iwora eni wi pe ki se ohun ti o nja fun tabi ohun ti o nfe nawo si ti ko je tire o je eni ti o ba Olorun dogba nitori be ni Paul apostoli ni o je ki o ye awon eniyan wonyi wepe Jesu Kristi yi ni se aworan Olorun ati wepe o je eni pepe ninu re ni ekun ohun rere gbogbo wa nitori be gbogbo awon ti o fe si won lona ti won talk awon si awon nkan miran gege bi angeli tabi gege bi awon isin miran ti ki yo fese won mule ti ki yo si le je ki won di eni diduro sese eyi ni Paul nso fun wi pe ki won boju kuro ninu awon nkan won yi kan mo wi pe Jesu Kristi ti to fun won ikeji o je ki o ye won wi pe Jesu Kristi yi ni eleda ohun gbogbo wo Kolose ori kini lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori ninu re li ada ohun gbogbo nitori ninu re li ada ohun gbogbo ohun ti nbe li orun ati ohun ti nbe li aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipase re le ati da ohun gbogbo ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo ati ninu re li ohun gbogbo duro sokan awon ese olorun wonyi won ye ni ti ko ni afikun ti aba tun ma se alaye popo ohun ti a so nihin ni wo pe iba se ohun ti a ri tabi ohun ti a ko ri iba se ohun ti nbe le aye tabi ohun ti nbe le orun iba je ohun ti nbe ni oke abi ohun ti nbe ni isalele wi pe agbara Jesu Kristi ni o da won bi awon ti ko loye iwe mimo bi won ba nwo awon ise iyanu ti Jesu Kristi se ninu majemo titun won ma se kayefi won ma bere ibere pupo wi pe bawo lo se le sese fun Jesu lati so omi di oti wine bawo lo se le sese lati ji oku dide bawo lo se le sese lati mu ki arorin bawo lo se le sese lati la oju apoju ohun ti ko ye won ni we pe eni ti o je eleda ohun gbogbo eni ti o da ohun ti a ri ati ohun ti a ko ri eni ti o je nipa oro agbara re le a fi mu ohun gbogbo duro sokan papo bawo ni o se soro fun ru eni be lati se awon ise iyanu ti a n ka ninu bibeli je ki a tun wo lekan si ki a pada si majemo laelae ninu orin dafidi orin dafidi ori keji le ni ogorun orin dafidi ori keji le ni ogorun lati ese kedogbon ese ikarundinlogbon orin dafidi ori keji le ni ogorun lati ese ikarundinlogbon lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re eyi nso nipa eleda o ni lati ipele aye lati iseda aye lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re won segbe sugbon iwo duro ni tooto gbogbo won ni yo di ogbo bi aso bi ewo ni iwo paro won iwo won o si paro sugbon bakan na ni iwo odun re ko li opin kini a le so nipa oro olorun ti a ka yi tani awon oro won yin soro nipa re nigba ti o wi pe lati igba ti jo ni iwo ti fi ipele aye sole ati pe orun ni ise owo re ati pe gbogbo awon nkan won yi gege bi awo somo tabi orun tabi osopa tabi awon irawo tabi aye ti a wa ninu re yi wi pe a o paro won sugbon wipe eni ti o da nkan wonyi yo wa titi a ki ro nipo a ki si nipo be ni ki yi pada kini ati ri itumo yi si je ki a wo itumo re eni ti a nso nipa re ninu hebero ori kini lati ese ikewa ati iwo olowa le atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won sugbon bakan na ni iwo odun re ki yo si pin eyi so nipa Jesu Kristi nitori bi o ba wo lati ese ikejo oro Jesu Kristi ni o nso nigba ti o wi pe sugbon ni ti omo le o wi pe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re ati ka yi nigba kan eyi ni o tesiwaju lati so fun a wi pe nipa Jesu Kristi yi oluwa yi kan soso na le o so ni ese ikewa wi pe iwo oluwa Kristi li atete ko se li o ti fi ipele aye sole àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Bí a ti ń kà nǹkan wọ̀nyí yóò máa dókì lọ́kàn rẹ wípé àwọn tí kò gba Jésù ló wa gbọ́, wọn kò gba ẹlẹ́dàá ayé òun ọ̀run gbọ́. Àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ṣánkálá sí Jésù, wọ́n ń sọ ọ̀rọ̀ tí kò bá kùn gbé sí ẹlẹ́dàá ọ̀run òun ayé. Àwọn tí wọ́n ń fi ìwà ọ̀mùgọ̀, ìwà ọ̀pẹ tí wọ́n ń fi hàn sí Jésù Kristì, wọ́n fi rí ìwà yìí hàn sí ẹni tí ó dá ọ̀run òun ayé. Wọ́n sì ń fi rí ìwà yìí hàn sí ẹni tí ó ṣe ìdájọ́ ohun gbogbo. Bí a bá wo Isaiah 40:30 láti ẹsẹ̀ ìkẹsàn-án, ìwọ oníhìnrere Sioni, gún òkè gíga lọ, ìwọ oníhìnrere Jerusalemu, gbé ohùn rẹ sókè pẹ̀lú agbára, gbé sókè, má bẹ̀rù. Wí fún àwọn ìlú Júdà pé ẹ wo Ọlọ́run yín, kíyè sí Olúwa Jehovah yóò wá nínú agbára, apá rẹ̀ yóò ṣe àkóso fún un, kíyè sí èrè rẹ̀ wà pẹ̀lú rẹ̀, ẹ̀san rẹ̀ sì ń bẹ níwájú rẹ̀, òun ó bọ́ ọ̀wọ́ ẹran bí olùṣọ́ àgùntàn. Bí nǹkan tí a ń kà bí ó bá yí ọ, ṣe orí wípé nínú ẹsẹ̀ ìkẹsàn-án ó ń sọ, ó dárúkọ rẹ̀ wípé Ọlọ́run. Nínú ẹsẹ̀ ìkẹwàá ó dárúkọ rẹ̀ wípé Olúwa Jehovah ní í ṣe pẹ̀lú agbára. Nínú ẹsẹ̀ ìkọkànlá ni ó wá ń pè ní olùṣọ́ àgùntàn. Bí ó bá ka Jọ̀hánù 10:10, ó rí wípé bí a bá ń sọ nípa olùṣọ́ àgùntàn ní tòótọ́, a ń sọ nípa Jésù Kristì. Ó bọ́ ọwọ́ ẹran rẹ̀ bí olùṣọ́ àgùntàn, yóò sì fi apá rẹ̀ kó àwọn ọ̀dọ́ àgùntàn, yóò sì kó wọn sí àyà rẹ̀, yóò sì rọra dà wọ́n, dá àwọn tí ó lóyún tálí, ó ti wọn omi ní kòtò ọwọ́ rẹ̀, tí ó sì fi ìka wọn ọ̀run, tí ó sì ti kó erùpẹ̀ ayé jọ sínú òṣùwọ̀n, tí ó sì fi ìwọ̀n wọn àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké nínú òṣùwọ̀n. Èyí ń sọ nípa Jésù Kristì olùṣọ́ àgùntàn wa tòótọ́, wípé òun ni ẹlẹ́dàá ohun gbogbo. A ti kà á nínú Jọ̀hánù tẹ́lẹ̀ rí wípé Jésù Kristì nípa rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nísinsìnyí wo Kọ́rìntì 1:6. Ṣùgbọ́n fún àwa, Ọlọ́run kan ní ń bẹ Bàbá lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wà, àti tí ẹni tí gbogbo wa ìṣe, àti Olúwa kan ṣoṣo, Kristì Jésù, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà. Àti àwa nípasẹ̀ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yí ọ dájú wípé Jésù tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun ni ẹlẹ́dàá ohun gbogbo, àti wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá àwọn gbogbo tí a dá, ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Jẹ́ kí a padà sínú Kólósè 1, kí a wo 12:19. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ní ìjọ, ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Jésù yìí ni a fi fún wa gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè, àti gẹ́gẹ́ bí olórí ìjọ rẹ̀. Ó wí pé Jésù yìí ni orí fún ara. Bí a ti pe ìjọ ní ara, ara Kristì, bẹ́ẹ̀ ni a pe Kristì ní orí ìjọ. Nínú Kólósè 2:11, tí kò sì di orí ni mú ṣeṣe láti ọ̀dọ̀ ẹni tí a ń ti ipa oríkèé àti ṣanpèsè fún gbogbo ara, ti a si n so sokan po ti o si n dagba ninu ibisi olorun ohun ti a so nipa ori nihin tabi ti a so nipa kristi ni pe kristi gege bi ori oni yo mu ki gbogbo awon orike ati isan ki won ki o ni ipese fun gbogbo ara ati ki a lo so won sokan papo ati wi pe ki won ki o le ma dagba ninu ibisi iye ninu olorun wi pe eni ti o ba je ori oni eni tin toni oni o le so agutan oni adari oni asaju oni orisun agbara nitori be fun ijo Jesu Kristi je orisun agbara wa ki tun se ebo tabi iborisa ni o ye ki o je agbara fun ijo sugbon Jesu Kristi ti o je ori fun ijo oni orisun agbara on si ni asaju ki se angeli ki se ala ki se iran ki se sotele sugbon oro ti Jesu Kristi oluwa wa so gege bi ori oni o je itona fun olukuluku ani tori wo pe oni asaju ati adari wa oni oluso agutan ati olutoju wa pelu oni iye imole fun ijo je ki a wo Efesu ori kini Efesu ori kini ese ikeji lelogun ati iketa lelogun o si ti fi ohun gbogbo sabe ese re o si ti fi ise ori lori ohun gbogbo fun ijo eyi ti se ara re ekun eni ti o kun ohun gbogbo ninu ohun gbogbo Jesu yi ni o je ohun gbogbo ninu ohun gbogbo fun wa nitori be bi abamo olorun ko ye ki a tun pada lo sinu iborisa tabi ki a tun pada lo sinu eseke ti awon elomiran nsin ti won ko gba we pe gbogbo ekun ohun ti o wulo fun wa o wa ninu Jesu Kristi olowa olorun wa ati olugbala wa eleda gbogbo aye ati eleda ohun ti a ri ati ohun ti a ko ri mo fe ki o pada si Kolose nisisiyi ori kini lati ese ikedogun ki a wo akojopo ohun ti olorun ko wa ninu awon ese ti a ti nka yi lati ese ikedogun eni ti se aworan olorun ti a ko ri akobi tabi olori eni ti o ni ipo giga julo ninu gbogbo eda eye ki o ye wa we pe a ko le ri olorun a ko si si eni ti o ri olorun ninu ola nla re nigba kan ri sugbon Jesu Kristi ni olorun de niyan ti o wa si aye ti o fi olorun han se olorun lagbara o lagbara se olorun ni o da gbogbo aye o da nipasẹ Jesu Kristi se a mo wi pe ko si ohun to soro fun olorun lati se be na ni ko si ohun to soro fun Jesu Kristi lati se nitori ikini nitori pe eni ti se aworan olorun ti a ko ri le ohun ninu nitori ninu re li ati da ohun gbogbo ninu Jesu Kristi ati nipasẹ Jesu Kristi le ati da ohun gbogbo iseda ati re iseda temi ati iseda ohun gbogbo ti a ri o wa lati owo Jesu Kristi nitori be ohun ti o to ohun ti o ye ni lati gba Jesu Kristi bo gege bi olugbala wa nitori pe oni o da wa ati fun ogo re ni o fi da wa o so wi pe gbogbo ohun ti a da patapata gba ohun ti n be le orun ati ohun ti n be le aye eyi ti a ri ati eyi ti a ko ri iba se ite iba se oye iba se ijoba iba se ola wi pe nipasẹ re le ati da ohun gbogbo nitori be nigba ti o je wi pe nipasẹ re le ati da ohun gbogbo o ye ki a le gbẹkẹle o ye ki a le gbagbo o ye ki a le fi eyin ti Jesu Kristi nitori wi pe oni olorun ati eleda ohun gbogbo o si ni eleda wa o si so wi pe ati fun le ada nkan wonyi bi o ba je wi pe oni o da o ati wi pe o da o fun ara re lati le yin logo lati le sin lati le tun ba niwaju re e se ti a ko ni fi sin olorun o si ohun si wa saaju ohun gbogbo ki a to da awon ewebe ki a to da aye ki a to da ohunkohun ni Jesu Kristi eni ti o je olorun de niyan ni o ti wa li ati aye raye ohun ti wa saaju ohun gbogbo bi o ba fe gbekele enikeni se eni ti a bi ninu obinrin eni ti o je elese tabi eni ti o gbe ara re kale gege bi aborisa se oni o ye ki o gbekele tabi ẹni ayé ìgbani, ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Nínú Jésù Kristì ni ohun gbogbo dúró ṣọ̀kan, òun sì ni orí fún ara. Òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa. Òun ni

ọkàn àwọn ará Kólósèrú tó ń fẹ́ ṣí wọn nípò padà, tó ń fẹ́ kọ ojú wọn sí Ọlọ́run àjèjì, tó ń fẹ́ sọ fún wọn wípé ó dàbí ẹni pé Kristi Jésù kò tó fún wọn. Èyí ni Paul apostoli ni ó fi wá láyé wọn yékéyéké wípé Jésù Kristi tó fún wa. Mo sì gbàgbọ́ pé ó tó fún ìwọ náà pẹ̀lú, wípé bí a bá gba Jésù Kristi gbọ́, ó tó ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Kí a mọ̀ wípé kò sí ohun tí a nílò, kò sí ohun tí a ń ṣàfẹ́rí tí a kò lè rí nínú Jésù Kristi, nítorí wípé bí a bá lè tọ Ọlọ́run Bàbá wá nípasẹ̀ rẹ̀, nípasẹ̀ Jésù Kristi, yóò lè ṣe ju gbogbo èyí tí a ń bèèrè àti èyí tí a ń rò lọ gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a fìyìn fún Ọlọ́run wípé ó là wá lójú, wípé ó mú wa kúrò nínú òkùnkùn. Ó jẹ́ kí a mọ̀ wípé Jésù Kristi ní àwòrán Ọlọ́run tí a kò rí. Jésù Kristi ní ẹlẹ́dàá ohun gbogbo, àti wípé Jésù Kristi ni ó jẹ́ olórí ìjọ. Bí ó sì ti jẹ́ olórí ìjọ, jẹ́ kí ó jẹ́ olórí fún ìwọ náà. Bí a kò bá tí gba ọkàn rẹ làrántí pé Jésù ẹlẹ́dàá, òun náà ni Jésù olùgbàlà. Jésù ẹlẹ́dàá, òun náà ni Jésù olùṣọ́àgùtàn. Òun ni ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ fún wa. Jésù Kristi yìí kan náà, Ìmánúẹ́lì, Ọlọ́run dènìyàn, Ọlọ́run wà pẹ̀lú wa, òun ni ó wá láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ gba Ọlọ́run gbọ́, bí o bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, o ní láti kọ òrìṣà sílẹ̀, o ní láti kọ iṣẹ́ ọwọ́ ti ara rẹ sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀sìn èké sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀kọ́ èké sílẹ̀, o ní láti kọ àwọn nǹkan mìíràn tí o fi fẹ́ rọ́pò Jésù, o ní láti kọ wọ́n sílẹ̀, o ní láti kọ ẹ̀kọ́ ìṣìnà tí ó wà nínú ayé, o ní láti kọ wọ́n sílẹ̀, kí o sì rọ̀ mọ́ Jésù Kristi nìkan ṣoṣo, nítorí wípé òun ni ẹlẹ́dàá ohun gbogbo, òun ni àwòrán Ọlọ́run tí a kò rí, òun ni olórí ìjọ, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè ṣe wá pé, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè mú wa láti ayé yìí lọ sí ọ̀run rere, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè darí ẹ̀ṣẹ̀ wa jù wá, ẹni tí ó lè mú wa kúrò bọ́ lọ́wọ́ ìdájọ́, òun ni ẹni tí a fi fún wa tí ó lè mú wa wá sí ọ̀dọ̀ Bàbá. Nítorí bẹ́ẹ̀, ké pe Ọlọ́run, kí o sì fi ìgbàgbọ́ rẹ nínú Jésù Kristi kí o fi hàn, nítorí pé Jésù Kristi ni ẹlẹ́dàá ohun gbogbo. Nípasẹ̀ agbára rẹ̀ ni a fi kó àwọn nǹkan ṣọ̀kan papọ̀ títí di ìsinsìnyí. Bí o kò bá tí ní ìgbàlà sọ fún Ọlọ́run wípé o gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn gẹ́gẹ́ bí ẹlẹ́dàá, olùgbàlà, olùdánisílẹ̀, olùdáǹdè, àti onídàájọ́ tí ó dájọ́ gbogbo ayé ní ìkẹyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Nínú ìsìrẹsì Ọlọ́run, má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ láti máa fi ohun mìíràn kún ìsìn Ọlọ́run. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé Jésù Kristi kò tó gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè, gẹ́gẹ́ bí olùṣọ́àgùtàn, gẹ́gẹ́ bí olùfúnni ní ìyè. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé ẹni láti tún máa wá àwọn áńgẹ́lì káàkiri, wípé ọgbọ́n ìjìnlẹ̀ tó wà níbì kan yàtọ̀ sí nínú Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Nínú Jésù ni ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo nǹkan tí ó wà nínú Ọlọ́run ni ó pé sí. Ó ní a fi fún wa láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti láti dì wá mú títí dé òpin, láti mú wa lọ sọ́dọ̀ Ọlọ́run níkẹyìn. Jésù Kristi yìí kan náà ni a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó fún wa lóore ọ̀fẹ́ àti agbára láti jẹ olóòótọ́ títí dé òpin. Bí o bá ṣàrọ̀ rẹ̀ tì nísinsìnyí tí o kọ̀ ọ́ sílẹ̀, rántí pé Jésù yìí kan náà ni yóò jẹ́ onídàájọ́ ní ọjọ́ ìkẹyìn. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó wà nínú Jésù Kristi, Olúwa, Olùràpadà, Olùgbàlà wa.

0: DCLM Radio, the spiritual welfare is our concern.
1: Deuteronomy, ori ikeji. Nigba naa ni awa pada, awa si mu ona wa pon lo si aginju, ni ona okun pupa, pe Oluwa ti so fun mi. Awa si yi oke se rika ni ojo pupo. Oluwa si so fun mi pe,
2: eyin ti yi oke yi ka pe to,
1: e pada si ariwa, ki wo ki o si fi ase fun awon eniyan pe, eyin o la ekun awon arakunrin yin koja, awon omo Esau ti n gbe seri. Ẹ̀rù yín yóò bà wọ́n nítorí náà ẹ ṣọ́ra yín gidigidi. Ẹ má ṣe bá wọn jà nítorí pé èmi kì yóò fún yín nínú ilẹ̀ wọn àní tó bí ẹsẹ̀ kan nítorí tí mo ti fi òkè séèrì fún Esau ní ìní. Owó ni kí ẹ̀yin fi ra oúnjẹ lọ́wọ́ wọn tí ẹ̀yin ó jẹ. Owó ni kí ẹ̀yin sì fi ra omi lọ́wọ́ wọn pẹ̀lú tí ẹ̀yin ó mu. Nítorí tí Olúwa Ọlọ́run rẹ ti bùkún ọ nínú iṣẹ́ ọwọ́ rẹ gbogbo. Ó ti mọ ìrìn rẹ ní aginjù ńlá yìí ní ogójì ọdún yìí. Olúwa Ọlọ́run rẹ ti ń bẹ pẹ̀lú rẹ. Ọ̀dá ohun kan kò dá ọ. Nígbà tí àwa sì kọjá lẹ́bàá àwọn arákùnrin wa. Àwọn ọmọ Esau ti ń gbé séèrì ní ọ̀nà pẹ̀tẹ́lẹ̀ láti Eláti wá àti láti Esiongeberi wá. Àwa padà àwa sì kọjá ní ọ̀nà aginjù Moabu. Olúwa sì wí fún mi pé ẹ má ṣe bí àwọn ará Moabu nínú bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi ogun jà wọ́n nítorí pé èmi kì yóò fi nínú ilẹ̀ rẹ̀ fún ọ ní ìní nítorí tí mo ti fi Ari fún àwọn ọmọ Lọ́ọ̀tù ní ìní. Àwọn ọmọ Emimu ti ń gbé inú rẹ̀ ní ìgbà àtijọ́ rí. Àwọn ènìyàn ńlá wọ́n sì pọ̀ wọ́n sì ṣígbọnlẹ̀. Bí àwọn ọmọ Anaki tí a ń kà kún àwọn òmíràn bí àwọn ọmọ Anaki ṣùgbọ́n àwọn ará Moabu a máa pè wọ́n ní Emimu. Àwọn ọmọ Kori pẹ̀lú ti ń gbé séèrì rí ṣùgbọ́n àwọn ọmọ Esau tẹ̀lé wọn. Wọ́n sì rún wọn kúrò níwájú wọn. Wọ́n sì ń gbé ibẹ̀ ní ipò wọn gẹ́gẹ́ bí Israeli ti ṣe sí ilẹ̀ ìní rẹ̀ tí Olúwa fi fún wọn. Mo ní dìde ní ìsinsìnyí kí ẹ sì gòkè odò Sérédì. Àwa sì gòkè odò Sérédì lọ. Ìgbà tí àwa fi ti Kadeshibania wá títí àwa fi gòkè odò Sérédì lọ. Ó jẹ́ 28 títí gbogbo ìran àwọn ológun fi rún kúrò nínú ibùdó bí Olúwa ti búra fún wọn. Pẹ̀lúpẹ̀lú ọwọ́ Olúwa lòdì sí wọn nítòótọ́ láti rún wọn kúrò nínú ibùdó títí wọn fi rún tán. Bẹ́ẹ̀ ni ó sì ṣe tí gbogbo àwọn ológun nírun tí wọ́n sì kú tán nínú àwọn ènìyàn náà. Olúwa sì sọ fún mi pé ìwọ la ilẹ̀ Ari lọ ní òní ní agbègbè Moabu. Nígbà tí ìwọ bá súnmọ́ tòsí àwọn ọmọ Amoni má ṣe bí wọn nínú. Bẹ́ẹ̀ ni kí o má ṣe bá wọn jà nítorí pé èmi kì yóò fi nínú ilẹ̀ ní àwọn ọmọ Amoni fún ọ ní ìní.
0: Nítorí tí mo ti fi fún àwọn ọmọ Lọ́ọ̀tù ní ìní.
1: A sì ka èyí ni pẹ̀lú sí ilẹ̀ àwọn òmíràn. Àwọn òmíràn ti ń gbé inú rẹ̀ rí. Àwọn ọmọ Amoni a sì máa pè wọ́n ní Samsumimu. Àwọn ènìyàn ńlá tí wọ́n sì pọ̀ wọ́n sì ṣígbọnlẹ̀ bí àwọn ọmọ Anaki. Ṣùgbọ́n Olúwa rún wọn níwájú wọn. Wọ́n sì tẹ̀lé wọn. Wọ́n sì ń gbé ibẹ̀ ní ipò wọn. Bí o ti ṣe fún àwọn ọmọ Esau ti ń gbé séèrì. Nígbà tí ó rún àwọn ọmọ Ori kúrò níwájú wọn bí wọ́n sì tẹ̀lé wọn bí wọ́n sì ń gbé ibẹ̀ ní ipò wọn títí di òní olónìí. Àti àwọn ọmọ Afimu ti ń gbé àwọn ìletò títí dé Gaza. Àwọn ọmọ Kaftori tí ó ti ọ̀dọ̀ Kaftori wá rún wọn wọ́n sì ń gbé ibẹ̀ ní ipò wọn. Ẹ dìde ẹ mú ọ̀nà yín pọ̀n kí ẹ sì gòkè odò Anoni. Wò ó èmi ti fi Sihoni ọmọ Amori ọba Heshboni lé ọ lọ́wọ́ àti ilẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí gbà á kí o sì bá a jagun. Ní òní yìí ni èmi ó bẹ̀rẹ̀ sí fi ìfòyà rẹ àti ẹrù rẹ sára àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní gbogbo abẹ́ ọ̀run tí yóò gbúrò rẹ tí yóò sì wárìrì tí yóò sì ṣe ìpayà nítorí rẹ. Mo sì rán oúnṣẹ́ láti aginjù Kedemotu lọ sọ́dọ̀ Sihoni ọba Heshboni pẹ̀lú ọ̀rọ̀ àlàáfíà wípé yẹ kí èmi kí ó la ilẹ̀ rẹ kọjá lọ. Ọ̀nà pópó ni èmi ó gbà. Èmi kì yóò yà sí ọ̀tún tàbí sí òsì. Pẹ̀lú owó ni kí ìwọ kí o ta oúnjẹ fún mi kí èmi kí ó jẹ. Pẹ̀lú owó ni kí ìwọ kí o sì fún mi ní omi kí èmi kí ó mu. Kìkì kí n ṣàfi ẹsẹ̀ mi kọjá. Bí àwọn ọmọ Esau ti ń gbé séèrì àti àwọn ará Moabu ti ń gbé Ari ti ṣe sí mi títí èmi ó fi gòkè Jọ́dánì sí ilẹ̀ tí Olúwa Ọlọ́run wa fi fún wa. Ṣùgbọ́n Sihoni ọba Heshboni kò jẹ́ kí a kọjá lẹ́bàá òun nítorí tí Olúwa Ọlọ́run rẹ mú un ní àyàlé. Ó sọ ọkàn rẹ̀ di agídí kí ó lè fi òun lé ọ lọ́wọ́ bí ó ti rí ní òní yìí. Olúwa sì sọ fún mi pé wò ó èmi ti bẹ̀rẹ̀ sí fi Sihoni àti ilẹ̀ rẹ̀ fún ọ níwájú rẹ̀ bẹ̀rẹ̀ sí gbà á kí ìwọ kí o lè ní ilẹ̀ rẹ̀. Nígbà náà ni Sihoni jáde sí wa òun àti gbogbo àwọn ènìyàn rẹ̀ fún ìjà ní Jahasi. Olúwa Ọlọ́run sì fi ilé wa lọ́wọ́ níwájú wa. Àwa sì kọ lù ú àti àwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn ènìyàn rẹ̀. Àwa sì kó gbogbo ìlú rẹ̀ ní ìgbà náà. Àwa sì ran àwọn ọkùnrin pátápátá àti àwọn obìnrin àti àwọn ọmọ wẹ́wẹ́ ní gbogbo ìlú. Àwa kò jẹ́ kí ọ̀kan kí ó kù. Kìkì ohun ọ̀sìn ni a kó ní ìkógun fún ara wa àti ìkógun ìlú wọn ni tí àwa kó láti Areri lọ tí ń bẹ létí àfonífojì Anoni àti láti ìlú ni lọ tí ń bẹ lẹ́bàá àfonífojì ni. Àní dé Gileadi kò sí ìlú kan tí ó le jù fún wa. Olúwa Ọlọ́run wa fi gbogbo wọn fún wa. Kìkì ilẹ̀ àwọn ọmọ Amoni ni ìwọ kò súnmọ́ tàbí ibikíbi lẹ́bàá odò Jaboku tàbí ìlú òkè wọn ni tabi ibikibi ti Oluwa Olorun wa ko fun wa. Deuteronomy ori iketa.
2: Nigba na ni awa pada asi lo soke le ona Bashani.
1: Ogun oba Bashani si jade si wa fun ati gbogbo awon eniyan re fun ija ni Edrei. Oluwa si wi fun mi pe ma se beru re nitori pe emi ti fi ohun ati gbogbo awon eniyan re ati ile re le olowo. Iwo si se si bi iwo ti se si Sihoni oba omo Amori ti n gbe Eshboni. Be ni Oluwa Olorun wa fi Ogun oba Bashani ati gbogbo awon eniyan re le wa lowo pelu. Awa si kolu titi ko si ku enikan sile fun. Awa si ko gbogbo ilu re ni igba na. Ko si ilu kan ti awa ko gba lowo won. Ogota ilu gbogbo ekun Agobu ile oba Ogu ni Bashani. Gbogbo ilu wonyi ni a mo di giga si pelu ibode ati idabo ekun. Laika opolopo ilu alai lodi. Awa si run won patapata bi awa ti se si Sihoni oba Eshboni ni rerun awon okunrin obirin ati awon omo wewe patapata ni ilu na gbogbo. Sugbon gbogbo won osin ati ikogun ilu won ni awa ko ni ikogun fun ara wa. Nigba na ni awa gba ni owo awon omo Amori mejeji. Ile tin be ni ha eba Jordani
2: lati afonifoji Anoni lo
1: yoke Hamoni. Awon ara Sidoni a ma pe Hamoni ni Sirioni. Ati awon omo Amori asi ma pe ni Seniri. Gbogbo ilu petele na ati gbogbo Gileadi ati gbogbo Bashani de Saleka ati Edrei. Awon ilu ile oba Ogu ni Bashani. Ogu oba Bashani nkan soso ni o sa ku ninu awon omiran iyoku. Kiyesi akete re je akete irin. Ko awa ni Raba ti awon omo Amoni. Igbonwo mesan ni gigun re. Igbonwo merin si ni ibu re ni igbonwo okunrin. Ati ile na yi ti awa gba ni igba na lati Aroeri ti n be leba afonifoji Anoni ati lati oke Gileadi ati ilu inu re ni mo fi fun awon omo Reubeni ati fun awon omo Gadi ati iyoku Gileadi ati gbogbo Bashani ile oba Ogu ni mo fi fun abo eya Manase. Gbogbo ekun Agobu pelu gbogbo Bashani ti a ma pe ni ile awon omiran. Jairi omo Manase mu gbogbo ile Agobu de opin ile Geshuri ati Makati. O si so won ani Bashani ni oruko ara re ni Hafotu Jairi titi di oni. Mo si fi Gileadi fun Makiri ati awon omo Reubeni ati awon omo Gadi ni mo fi fun lati Gileadi ani de afonifoji Anoni agbede meji afonifoji ati opinle re ani de odo Jaboku ti se ipinle awon omo Amoni petele ni pelu ati Jordani ati opinle re lati Kinereti lo titi de okun petele ani okun iyo ni sale awon orisun Pisga ni Aila Orun. Mo si fun yin ni ase ni igba na wi pe Oluwa Olorun yin ti fi ile yi fun yin lati ni eyin o si koja si akeji ni Amara Ogun ni waju awon arakunrin yin awon omo Israeli gbogbo awon akoni okunrin kiki awon aya yin ati awon omo wewe yin ati won osin yin emi mo pe eyin ni ohun osin pupo ni yo duro ni ilu yin ti mo ti fi fun yin titi Oluwa o fi fi isimi fun awon arakunrin yin gege bi o ti fi fun eyin ati titi awon pelu yo fi ni ile na ti Oluwa Olorun yin ti fi fun won loke Jordani. Nigba na ni eyin o pada olukuluku si ile ini re ti mo ti fi fun yin. Emi si fi ase fun Joshua ni igba na wi pe oju re ti ri gbogbo eyi ti Oluwa Olorun yin ti se si awon oba mejeji won yi. Be ni Oluwa yo se si gbogbo ile oba nibi ti iwo koja. Eyin ko gbodo beru won nitori pe Oluwa Olorun yin oni yo ja fun yin. Emi si be Oluwa ni igba na wi pe Oluwa Olorun iwo ti bere si fi titobi re han fun iranse re ati owo agbara re nitori pe Olorun wo ni orun ati ni aye ti o le se gege bi ise re ati gege bi ise agbara re. Emi be o je ki mi ki o koja si akeji ki mi si ri ile rere na ti n be loke Jordani oke daradara ni ati Lebanoni. Sugbon Oluwa binu si mi nitori yin ko si gbo ti emi. Oluwa si wi fun mi pe o to ge ma tun ba mi so oro yi mo. Gun ori oke Pisga lo ki o si gbe oju re soke si iha iworun ati si iha ariwa ati si iha gusu ati si iha ila orun ki o si fi oju re wo nitori pe iwo ki yo goke Jordani yi. Sugbon fi ase fun Joshua ki o si gba niyanju ki o si mu ni okan le nitori pe oni yo goke lo niwaju awon eniyan yi ohun si mu won ni ile na ti iwo ri. Awa si joko ni afonifoji ti o koju si beti pe ori.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Deuteronomy ori ikerin nje ni isisin yi Israeli peti si ilana ati idajo ti emi nko yin lati se won ke en ki o leye ke si lo igba ile na ti Oluwa Olorun awon baba yin fi fun yin e ko gbodo fi kun oro na ti mo pa lase fun yin pe ni eyin ko gbodo bu kuro ninu re ke en ki o le pa opin Oluwa Olorun yin mo ti mo pa lase fun yin oju yin ti ri ohun ti Oluwa se nitori Baali Peori nitori pe gbogbo awon okunrin ti o tele Baali Peori leyin Oluwa Olorun re ti run won kuro laarin re ṣugbọn eyin ti o faramọ Oluwa Olorun yin gbogbo yin be laaye ni oni wo emi ti ko yin ni ilana ati idajọ bi Oluwa Olorun mi ti pase fun mi pe ki eyin ki o le ma se be ni ile na nibi ti eyin lo lati gba nitori na e pa won mo ki e si ma se won nitori pe eyi ni ogbon yin ati oye yin ni oju awon orilede ti yo gbọ gbogbo ilana wonyi ti yo si wi pe ọlọgbọn ati amoye eniyan ni tooto ni orilede nla yi nitori orilede nla wo ni o wa ti o ni Olorun sumo won to bi Oluwa Olorun wa ti ri ninu gbogbo ti awa kete si ati orilede nla wo ni o si wa ti o ni ilana ati idajọ ti se ododo to bi gbogbo ofin yi ti mo fi si waju yin ni oni kikiki iwo ki o ma kiyesara re ki o si se okan re gidigidi ki iwo ki o ma ba gbagbe ohun ti oju re ti ri ati ki won ki o ma ba lo kuro ni aya re ni ojo aye re gbogbo ṣugbọn ki iwo ki o ma fi won ko awon omo re ati awon omo omo re ni ojo ti iwo duro niwaju Oluwa Olorun re ni Horebu nigba ti Oluwa wi fun mi pe awon eniyan yi jo fun mi emi o si mu ogbo oro mi ki won ki o le ma ko ati beru mi ni ojo gbogbo ti won o wa lori ile ati ki won ki o le ma ko awon omo won eyin si sumo tosi e si duro ni sale oke ni oke na si jona de agbede meji orun pẹlu okunkun ati awọ sọmọ ati okunkun biribiri Oluwa si sọrọ si yin lati arin na na wa eyin gbọ ohun oro na ṣugbọn e ko ri apẹrẹ kan kiki ohun ni eyin gbọ o si sọ majẹmu rẹ fun yin ti o pa lase fun yin lati se ani opin mẹwa ni o si kọ won sara wa la okuta meji Oluwa si pase fun mi ni igba na lati kọ yin ni ilana ati idajọ ki eyin ki o le ma se won ni ile na nibi ti eyin lo lati gba nitori naa ki eyin ki o ma kiyesara yin gidigidi nitori pe eyin ko ri apẹrẹ kan ni ọjọ ti Oluwa ba yin sọrọ ni Horebu lati arin na wa ki eyin ki o ma ba ba ara yin jẹ ki e ma si lọ ṣe ere gbigbẹ apẹrẹ ohunkohun aworan akọ tabi abo aworan ẹrankẹran ti n bẹ lori ilẹ aworan ẹyẹkẹyẹ ti n fo ni oju ọrun aworan ohunkohun ti n rako lori ilẹ aworan ẹjakẹja ti n bẹ ninu omi nisalẹ ilẹ ati ki iwọ ki o ma ba gbe oju rẹ soke ọrun nigba ti iwọ ba si ri oorun ati oṣupa ati irawọ ki a ma ba sun ọlọ ibọ wọn ki o si ma sin wọn eyi ti Oluwa Olorun rẹ fi fun gbogbo orilẹede labẹ ọrun gbogbo ṣugbọn Oluwa ti gba yin o si mu yin lati ileru irin lati Ejipti jade wa lati ma je eniyan ni fun bi eyin ti ri ni oni yi Oluwa si binu si mi nitori eyin o si bura pe emi ki yoo goke Jordani ati pe emi ki yoo wọ inu ilẹ rere ni ti Oluwa Olorun rẹ fi fun ọ ni ilẹ ini ṣugbọn emi o ku ni ilẹ yi emi ki yoo goke odo Jordani ṣugbọn eyin o goke eyin o si gba ilẹ rere naa e ma ṣọra yin ki eyin ma ba gbagbe majẹmu Oluwa Olorun yin ti o ti ba yin da ki eyin ma ba lọ ṣe ere fifi fun ara yin tabi aworan ohunkohun ti Oluwa Olorun rẹ ti kọ fun ọ nitori Oluwa Olorun rẹ ajonirun iná ni Olorun owu nigba ti iwọ ba bi ọmọ ati ọmọ ọmọ ti e ba si pẹ ni ilẹ naa ti e si ba ara yin jẹ ti e si ṣe ere fifin tabi aworan ohunkohun ti e si ṣe eyi ti o buru ni oju Oluwa Olorun rẹ lati mu binu mo pe ọrun ati aye jẹrisi yin ni oni pe lọgán ni eyin orun kuro patapata ni ilẹ naa nibi ti eyin n goke Jordani lọ lati gba eyin ki yoo lo ọjọ yin pẹ ninu rẹ ṣugbọn eyin o si run patapata Oluwa yoo si to yin ka ninu awọn orilẹede diẹ ni eyin o si ku ni iye ninu awọn orilẹede nibi ti Oluwa yoo dari yin si nibẹ ni eyin o si maa sin oriṣa iṣẹ ọwọ eniyan igi ati okuta ti ko riran ti ko si gbọrun ti ko jẹun ti ko si gbóòórùn ṣugbọn bi iwọ ba wa Oluwa Olorun rẹ lati ibẹ lọ iwọ o ri bi iwọ ba fi gbogbo aya rẹ ati gbogbo ọkan rẹ wa nigba ti iwọ ba n bẹ ninu ipọnju ti nkan gbogbo wọnyi ba si ba ọ nikẹyin ọjọ bi iwọ ba yi pada si Oluwa Olorun rẹ ti iwọ ba si gba ohun rẹ gbọ nitori pe Olorun alaanu ni Oluwa Olorun rẹ ohun ki yoo kọ ọ silẹ bẹẹ ni ki yoo ran ọ bẹẹ ni ki yoo gbagbe majẹmu awọn baba rẹ ti o ti bura fun wọn njẹ beere ni isisiyi ni ti ọjọ igbani ti o ti n bẹ ṣaaju rẹ lati ọjọ ti Olorun ti da eniyan sori ilẹ ki o si beere lati iha ọrun kini de iha keji bi iru nkan bi ohun laaye wa ri tabi bi agburo iru rẹ ri awọn eniyan kan a gbọ ohun Olorun ri ki o ma ba won soro lati arin na wa bi iwo ti gbo ti o si wa laye tabi olorun adan wuri lati lo mu orilede kan fun ara re lati arin orilede miran wa nipa idanwo nipa ami ati nipa ise iyanu ati nipa ogun ati nipa owo agbara ati nipa nina apa ati nipa eru nla gege bi gbogbo eyi ti oluwa olorun yin se fun yin ni egypt ni oju yin iwo ni afihan ki iwo ki o le mo pe oluwa oni olorun ko si elomiran leyin re o mu ogbo ohun re lati orun wa ki o le ko ati lori ile aye o fi na nla han o iwo si gbo oro re lati arin na wa ati nitori ti o fe awon baba re nitori na ni o se yan iru omo won leyin won o si fi agbara nla re mu o lati egypt jade wa ni oju re lati le awon orilede jade kuro ni waju re ti o tobi ti o si lagbara ju o lo lati mu o wole lati fi ile won fun o ni ini bi o ti ri ni oni yi nitori na ki iwo ki o mo ni oni ki o si ro ni okan re pe oluwa oni olorun loke orun ati lori ile nisale ko si elomiran nitori na ki iwo ki o pa ilana re mo ati ofin re ti mo pa lase fun o ni oni yi ki o le dara fun o ati fun awon omo re leyin re ati ki iwo ki o le mu ojo re pe lori ile ti oluwa olorun re fi fun o lailai nigba na ni mose ya ilu meta soto ni aiba jordani si aila orun ki apaniyan ki o le ma sa sibe ti o ba se enikeji re pa ti ko si korira re nigba ti jori ati pe bi o ba sa si okan ninu ilu wonyi ki o le la beseri ni ijo ni ile petele ti awon omo riubeni ati ramotu ni gileadi ti awon omo gadi ati golani ni bashani ti awon omo manase eyi ni opin naa ti mose fi lele niwaju awon omo israeli wonyi ni eri ati ilana ati idajo ti mose fi lele fun awon omo israeli leyin igba ti won ti egypt jade wa ni aiba jordani ni afonifoji ti o koju si beti peori ni ile sihoni oba awon omo amori ti n gbe heshboni eni ti mose ati awon omo israeli kolu leyin igba ti won ti egypt jade wa won si gba ile re ati ile ogu oba bashani awon oba amori mejeji ti n be ni aiba jordani si ha ila orun lati aroeri lo ti n be leti afonifoji anoni anide oke sioni ti se hamoni ati gbogbo petele ni ni aiba jordani ni aila orun anide okun petele ni nisale awon orisun pisga.
2: Deuteronomy ori ikarun mose si pe gbogbo israeli o si wi fun won pe israeli gbo ilana ati idajo ti emi n so ni eti yin ni oni ki eyin ki o le ko won ki e si ma pa won mo lati ma se won oluwa olorun wa ba wa da majemu ni orebu oluwa ko ba awon baba wa da majemu yi bi ko se awa ani awa ti gbogbo wa n be laye nihin ni oni oluwa ba yin soro ni oju ko oju lori oke nla naa lati arin ina wa emi duro ni agbede meji oluwa ati eyin ni igba naa lati soro oluwa fun yin nitori pe eyin beru nitori ina naa eyin ko si goke lo sori oke naa wipe emi ni oluwa olorun re ti o mu o lati ile egypt lati oko eru jade wa iwo ko gbodo ni olorun miran pelu mi iwo ko gbodo ya ere fun ara re tabi aworan apere kan ti n be loke orun tabi ti n be ni ile nisale tabi ti n be ninu omi ni isale ile iwo ko gbodo te ori re ba fun won be ni iwo ko gbodo si won nitori pe emi oluwa olorun re olorun owu ni mi ti n be ese awon baba wo lara awon omo ati lara iran keta ati ekerin ninu awon ti o korira mi emi a si ma se anu fun egbegberun awon ti o fe mi ti won si pa ofin mi mo iwo ko gbodo pe oruko oluwa olorun re ni asan nitori ti oluwa ki yo mu eni ti o pe oruko re ni asan bi alailese lorun kiyesi ojo isimi lati ya si mimo bi oluwa olorun re ti pase fun o ijo mefa ni iwo o sise ti iwo o si se ise re gbogbo sugbon ojo keje ni ojo isimi oluwa olorun re ninu re iwo ko gbodo se isekise kan iwo ati omo re okunrin ati omo re obinrin ati omo odo re okunrin ati omo odo re obinrin ati akọ maalu re ati ketekete re ati ohun osin re kan ati alejo ti n be ninu ibode re ki omo odo re okunrin ati omo odo re obinrin ki o le sinmi gege bi iwo si ranti pe iwo ti se iranse ni ile egypt ati pe oluwa olorun re mu o lati ibe jade wa nipa owo agbara ati nipa nina apa nitori naa ni oluwa olorun re se pase fun o lati pa ojo isinmi mo bowo fun baba ati iya re bi oluwa olorun re ti pase fun o ki ojo re ki o le pe ati ki o le dara fun o ni ile ti oluwa olorun re fi fun o iwo ko gbodo paniyan bee ni iwo ko gbodo se panṣaga bee ni iwo ko gbodo jale bee ni iwo ko gbodo jeri eke si enikeji re bee ni iwo ko gbodo soju kokoro si aya enikeji re bee ni iwo ko gbodo soju kokoro si ile enikeji re oko re
1: àti ọmọ ọ̀dọ́ rẹ̀ ọkùnrin àti ọmọ ọ̀dọ́ rẹ̀ obìnrin, akọ màálù rẹ̀ àti kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ àti ohun gbogbo tí í ṣe ti ẹnì kejì rẹ̀. Ọ̀rọ̀ wọ̀nyí ni Olúwa sọ fún gbogbo ìjọ yín lórí òkè láti àárín iná ọ̀wọ̀sánmọ̀ àti láti inú òkùnkùn biribiri wá pẹ̀lú ohùn ńlá, kò sì fi kún un mọ́, ó sì kọ́ wọ́n sára wàhálà òkúta méjì, ó sì fi wọ́n fún mi, ó sì ṣe nígbà tí ẹ̀yìn gbọ́ ohùn ni láti àárín òkùnkùn náà wá tí òkè náà sì ń jó, tí ẹ̀yìn súnmọ́ ọ̀dọ̀ mi, gbogbo lórí àwọn ẹ̀yà yín àti àwọn àgbà yín, ẹ̀yìn sì wí pé kíyèsí, Olúwa Ọlọ́run wá fi ògo rẹ̀ àti títóbi rẹ̀ hàn wá, àwa sì ti gbọ́ ohùn rẹ̀ láti àárín iná wá, àwa ti rí i ní òní pé Olúwa a máa bá ènìyàn sọ̀rọ̀, òun a sì wà láàyè. Ǹjẹ́ ní ìsinsìnyí, èṣe tí àwa fi kú, nítorí pé iná ńlá yìí yóò jó wa run bí àwa bá tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run wa, ǹjẹ́ àwa ó kú? Nítorí pé ta ní ń bẹ nínú gbogbo aráyé tí ó ti gbọ́ ohùn Ọlọ́run alàyè tí ń sọ̀rọ̀ láti àárín iná wá bí àwa ti gbọ́ tí ó sì wà láàyè? Ìwọ súnmọ́ tòsí kí o sì gbọ́ gbogbo èyí tí Olúwa Ọlọ́run wa yóò wí, kí ìwọ kí o sọ fún wa gbogbo ohun tí Olúwa Ọlọ́run wa yóò sọ fún ọ, àwa ó sì gbọ́, àwa ó sì ṣe. Olúwa sì gbọ́ ohùn ọ̀rọ̀ yín nígbà tí ẹ̀yin sọ fún mi. Olúwa sì sọ fún mi pé èmi ti gbọ́ ohùn ọ̀rọ̀ àwọn ènìyàn yìí tí wọ́n sọ fún ọ, wọ́n wí rere ní gbogbo èyí tí wọ́n sọ. Irú ọkàn báyìí ìbá máa wà nínú wọn kí wọn kí ó lè máa bẹ̀rù mi, kí wọn kí ó sì lè máa pa òfin mi mọ́ nígbà gbogbo, kí ó lè dára fún wọn àti fún àwọn ọmọ wọn títí láé. Lọ wí fún wọn pé ẹ padà lọ sínú àgọ́ yín, ṣùgbọ́n ìwọ dúró níyìn lọ́dọ̀ mi, èmi ó sì sọ òfin ni gbogbo fún ọ àti ìlànà àti ìdájọ́ tí ìwọ ó máa kọ wọn, kí wọn kí ó lè máa ṣe wọ́n ní ilẹ̀ náà tí mo ti fi fún wọn láti ní. Nítorí náà, kẹ́yìn kí o máa kíyèsí àti ṣe bí Olúwa Ọlọ́run yín ti pàṣẹ fún yín, kẹ́yìn kí o má ṣe yí sí ọ̀tún tàbí sí òsì, kẹ́yìn kí o sì máa rìn nínú gbogbo ọ̀nà tí Olúwa Ọlọ́run yín paláṣẹ fún yín, kẹ́yìn kí o lè yè, kí o sì lè dára fún yín, àti kẹ́yìn kí o lè mú ọjọ́ yín pẹ́ ní ilẹ̀ tí ẹ̀yin yóò ní.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Deuteronomy, orí ìkẹfà. Ǹjẹ́ wọ̀nyí ni òfin, ìlànà àti ìdájọ́ tí Olúwa Ọlọ́run yín ti paláṣẹ láti máa kọ yín, kẹ́yìn kí o lè máa ṣe wọ́n ní ilẹ̀ níbi tí ẹ̀yin gbé ń lọ láti gbà á, kí ìwọ kí o lè máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ láti pa gbogbo ìlànà rẹ àti òfin rẹ mọ́ tí èmi fi fún ọ, ìwọ àti ọmọ rẹ àti ọmọ ọmọ rẹ ní ọjọ́ ayé rẹ gbogbo, kí ọjọ́ rẹ kí o lè pẹ́. Nítorí náà, gbọ́ Ísírẹ́lì, kí o sì máa kíyèsí láti ṣe kí o lè dára fún ọ, àti kẹ́yìn kí o lè máa pọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ bí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ ti ṣe ìlérí fún ọ ní ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin. Gbọ́ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wà, Olúwa kan ni, kí ìwọ kí o sì fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo agbára rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ, àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ ní òní, kí o máa wà ní àyà rẹ, kí ìwọ kí o sì máa fi wọ́n kọ́ àwọn ọmọ rẹ gidigidi, kí ìwọ kí o sì máa fi wọ́n ṣe ọ̀rọ̀ ìsọ nígbà tí ìwọ bá jókòó nínú ilé rẹ, àti nígbà tí ìwọ bá rìn ní ọ̀nà, àti nígbà tí ìwọ bá dùbúlẹ̀, àti nígbà tí ìwọ bá dìde, kí ìwọ kí o sì so wọ́n mọ́ ọwọ́ rẹ fún àmì, kí wọn kí o sì máa ṣe ọ̀já ìgbàjú níwájú rẹ, kí ìwọ kí o sì kọ́ wọ́n sára òpó ilé rẹ àti sára ilẹ̀kùn ọ̀nà òde rẹ. Yóò sì ṣe nígbà tí Olúwa Ọlọ́run rẹ bá mú ọ dé ilẹ̀ náà tí ó búra fún àwọn bàbá rẹ, fún Abrahamu, fún Isaki àti fún Jakobu, láti fún ọ ní ìlú tí ó tóbi tí ó sì dára tí ìwọ kò mọ̀, àti ilé tí ó kún fún ohun rere gbogbo tí ìwọ kò kún, àti kànga wíwà tí ìwọ kò wà, ọgbà àjàrà àti igi òróró tí ìwọ kò gbìn, nígbà tí ìwọ bá jẹ tán tí o bá sì yó. Kíyè sára rẹ, kí ìwọ kí o má ba gbàgbé Olúwa tí ó mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde wá kúrò ní oko ẹrú. Bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ, kí o sì máa sìn, kí o sì máa búra ní orúkọ rẹ. Ẹ̀yin kò gbọdọ̀ tọ Ọlọ́run mìíràn lẹ́yìn nínú òrìṣà àwọn ènìyàn tí ó yí yín káàkiri, nítorí Olúwa Ọlọ́run rẹ, Ọlọ́run owú ni nínú yín, kí ìbínú Olúwa Ọlọ́run rẹ kí ó má bàa rú sí ọ, òun a sì rán ọ kúrò lórí ilẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run yín wò bí ẹ̀yin ti dán wò ní Massa, kí ẹ̀yin kí ó pa òfin Olúwa Ọlọ́run yín mọ́ gidigidi, àti ẹ̀rí rẹ̀ àti ìlànà rẹ̀ tí ó fi lélẹ̀ ní àṣẹ fún ọ, kí ìwọ kí o máa ṣe èyí tí ó tọ́, kí ó sì dára ní ojú Olúwa, kí ó lè dára fún ọ, àti kí ìwọ kí o lè wọ ilẹ̀ rere ènì lọ, kí o sì gbà á, èyí tí Olúwa búra fún àwọn bàbá rẹ, láti ti àwọn ọ̀tá rẹ gbogbo jáde kúrò níwájú rẹ, bí Olúwa ti wí. Nígbà tí ọmọ rẹ bá bi ọ léèrè lẹ́yìn ọ̀la wípé kí ni èrè díẹ̀ rí àti ìlànà àti ìdájọ́ wọ̀nyí tí Olúwa Ọlọ́run fi lélẹ̀ ní àṣẹ fún yín, nígbà náà ni kí ìwọ kí o wí fún ọmọ rẹ pé ẹrú Farao ni àwa ti ṣe ní Íjíbítì, Olúwa sì fi ọwọ́ agbára mú wa jáde láti Íjíbítì wá. Oluwa si fi ami ati ise iyanu ti o tobi ti o si buru han lara Egipti, lara Farao ati lara gbogbo ara ile re ni oju wa. O si mu wa jade lati ibe wa ki o le mu wa wo inu re lati fun wa ni ile na ti o bura fun awon baba wa. Oluwa si pa alase fun wa lati ma se gbogbo ilana wonyi, lati ma beru Oluwa Olorun wa fun ire wa nigba gbogbo ki o le pa wa mo laye bi o ti ri ni oni yi. Yo si je ododo wa, yo wa bansho ati ma se gbogbo ofin won yi ni waju Oluwa Olorun wa, bi o ti pase fun wa.
3: E je ki a gbadura. Adupe iwo Olorun wi pe iwo li o ma n fi esimi fun okan esimi. O si ma n funi ni ifokan bale nigba ti a ba wa si odo re. Adupe fun oro re ati fun emi re ti ma n toni sona. A n be wi pe nje bi o ba tin dari wa ti o si n to wa sona, emi ti o ma n gba si o lenu wa fi fun wa. Agbara ti o ma n se ife re fi fun wa. A si be wi pe gbogbo okan asako ati ti o ma n rin kiri eyi ti o ma n kuro lodo iwo Olorun alaaye, je ki o jina si wa. Je ka le duro ti ode opin ni oruko Jesu Kristi Oluwa wa. Fun akoko kukuru ti a ni, ni a o ye oro Olorun wo nipa itoni Olorun. Inu aye ti a wa, o je aye ti a o ti wari. Awon oporo ati eletan ni won ma bimo ti won ma so pe baba Tunde tabi Iyabo. Iya ki pada wa, bi baba ba si ti lo o lo na niyen. Ko si baba Tunde, ko si si Iyabo. Bi a ba n pe obe ka le men to se la se n loruko won pe obe ni. Aye je ibi ti a o ti wari. Awon ti won ni ogbon die won ma n so wi pe ta lo mola, nitori wi pe oju wa ko rina ju igi mu wa lo. A si je ope to be to je wi pe eyi to n bo leyin ola ko la si wa loju, ko si ye wa. O ni itoni Olorun se se pataki ni gbogbo igbese ti a ba n fe gbe ni igbese aye wa. A wo itoni Olorun ni Exodus. Mo n ka ese ti o gbeyin ninu ori ikejila Exodus ori ikokanle ni aadota. Exodus ori ikejila mutografara ese ikokanle ni aadota. O si se ile ojo na gan, Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypti gege bi ogun won. Mo fe ki o fiye si wipe ki se Mose le o mu awon omo Israeli jade, ki si se Aaroni, ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade. Olorun fun rara re, Oluwa Orun ohun aye, eleda wa, eni ti o mo opin lati ibere, eni ti o mo igbesi aye wa, eni ti o si nfe sanu fun wa ninu ife re pelu owo agbara re, ni o ko si awon omo Israeli. O ri wi pe bi won tile ti je iran Abrahamu, sugbon gege bi eni to n ka bibeli o ti mo wi pe Josefu ni eni ti a ta si Egypti. Bi ojo ti n gori ojo ti odun si n gori odun ni iyan bere si ni mu ni Egypti. Iyan yin si mu de Kenani, ni bi ti Jakobu ati awon omo re ti won wa bi asin gbo iroyin we pe opo unje wa ni Egypt be ni Jacob ran awon omo won yi ni won lo itana gun pupo sugbon ni ipari gbogbo re ni awon mewa ti aran lo ni won ri we pe won ni isoro pupo nitori Joseph o bi won lere oro o ro we o so fun wi pe se ki se pe e wa se ami ni ile Egypt e n fe ri ihoho ile na won ni da o rara ki se be sugbon o fi ye won wi pe bi won ba fe ounje won lati mu Benjamin e ti o je aburo won ikeyin ti o si je omo iya Joseph won lati mu wa nigbati oro yi doju e gbati o ya ni Joseph fi ara re han fun awon eniyan won yi eyi ni o gbe Jacob ati awon omo re ati awon ti awon eniyan won yi ti bi pelu ni o mu owo si Egypt gbato ya Jacob ku awon baba nla meji lawon yi pelu Joseph awon na ku pelu awon omo Jacob nigbati ati yi oruko Jacob pada si Israeli awon wonyi tedo ni ipinle Gosheni ni ti ile orile ede Egypt sugbon nigbati o ya iya nje won oju npon won won di eru ni inu isiru yin ni won wa ni won fi kepe Oluwa ni Olorun ran Moses si won o si so wipe oun fe yo won jade opolopo ise ami ati ise iyanu ni Olorun ni lati se ki o to yo won jade nigba ti won jade tan ni awa nso fun ani sisin we pe o si se le ojo na ga Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt ni afise ape ni afise apere fun wa we pe o je ile eru isinru o si je apere ile to wa ti awon eniyan won ti won o le se bi won tin fe o je apere aye gbogbo ani ati wa ninu aye tele tele ti a je eru ese eru esu ti asinsin Oluwa ororo ni ti a pe ni satani sugbon nigba ti o wo Oluwa eni ti o fe wa eni ti o mo wa eni ti o si mo we pe ohun o fe ki a segbe nitori okan wa se ye biye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wo pe a ti fi Jesu Kristi rubo fun wa eyi ni a si fi han wi pe eyi yi ni odo agutan Olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala bi a ba mo ese wa ti a kepe Oluwa ti a si jewo ese wonyi fun Olorun ti o dariji wa a di eni igbala lese kese ti a ti di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto isise wa nisise ntele ni a ko gbogbo re patapata ni a ko le Olorun lowo awon ti ko ni oye igbala ati oye ona igbagbo won a ma ro wi pe mo ti di onigbagbo e je wi pe mo n lo si ijoba Orun sugbon nipa ipinu isise ati eto igbesi aye mi iyen wa lowo temi nkan tin ba fe ma se ohun to ba wun mi ma dawo le sugbon gege bi eni ti o n fe mo kini inu Olorun kini ife Olorun bi a ba ti ni igbala ni a je ki Olorun ki o di adari oko ti a wo ohun lo ma n fi eto si igbesi aye wa ohun lo ma n to wa ki se ti wa mo lati ma dari igbesi aye wa awon oluko wa n ko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye a kii pe enikeni joko wepe bayi ni a se n gbeyawo kò sí ìtọ́ni ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀ tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́ ìran ni ó wò lọ àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́ tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó ilé ijó la ti ń bá wọn pàdé tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé ó sì ṣeéṣe nínú ọjà kí a bá wọn pàdé àwọn tá a bá pàdé bẹ́ẹ̀ wọn kì í lè dúró nílé nítorí wípé àwọn pàápàá a ò fipá nìtàn fún wọn bàbá tiwọn ó fẹ́ púpọ̀ ni ìyá tiwọn náà ó ṣeéṣe kó jẹ́ ìkarùn tàbí ìkẹfà nínú ilé bí àwọn náà sì ti ń dàgbà ni wọ́n ń wo àrọ́wọ́tó wọn gẹ́gẹ́ bí ọkọ̀ òmùgọ̀ wọn bó bá ṣe darí wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé ṣùgbọ́n àwa ni ọlọ́run ṣe ní olóríire bí o bá wà níbí ní àṣálẹ̀ yìí tí o ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí a ò pa ní ìtàn fún wa wípé àwọn bàbá wa kí wọn kí ó tó gbéyàwó wípé ẹnìkan pè wọ́n jókòó ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbéṣẹ̀ kò rí bẹ́ẹ̀ tàbí kí a sọ fún wa wípé ìgbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀ jáde wípé mo máa ṣe alárìnbápàdé ètò ìgbéyàwó wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣálẹ́ ẹtí abájókòó sí ìdí ẹmu àti ìdí ọtí tàbí tí a ń ta ayò bó sì jẹ́ ludo ni atanámọ́rí tí a ń ta a ò pa ní ìtàn fún wa wípé ẹníbi tí a ti ń ta ayò tàbí ludo tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣí wa létí tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ́ nìyí rárá ò kì í rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ni ọlọ́run dìídì jókòó ni ó kọ bíbélì fún àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn wípé kí a má ba ṣe ẹsẹ̀ gbé kí a yé wa kí ó má ba dàrú kí ó má ba dàbí ẹni wípé a ò lè kẹsẹ̀ járí ní ọ̀nà ti ìgbàgbọ́ ọlọ́run wa ń sọ fún wa wípé ìtọ́ni wà mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí àbí inú ọ̀dùnba tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ọlọ́run darí ni a fẹ́ kà nípa wọn yìí mo sì ń bẹ ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́ kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe kí a lè ṣe ìfẹ́ ọlọ́run títí ó fi rí jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run àwọn wọ̀nyí lẹ́yìn tí ọlọ́run gba ọkàn wọn là tí ó yọ wọ́n kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọ́n kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá exodus ẹsẹ ìkẹta mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹran ti ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní íjíbítì kúrò lé oko ẹrú nítorí ọwọ́ agbára lé olúwa fi mú yín jáde kúrò níhìn-ín a kì yóò jẹ àkàrà wíwú ó ń sọ fún wa ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ là ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀ ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ jésù wẹ̀ tí o ti di ènìyàn ọ̀tún ẹ̀dá titun ó ní ẹran tí ọjọ́ òní ọjọ́ tí a gbà ọ́ là ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ ọjọ́ tí ọ̀rọ̀ ọlọ́run tí ó là ọ́ lóye tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ wípé ó wà ó ní ẹran ti ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé kúrò nínú ìfẹ́ ti ara ẹni kúrò nínú ìwà oríkunkun ti àtijọ́ ó ní àní láti rántí èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀ bóyá o fẹ́ gbéyàwó ni ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn pàkọ́ rẹ kí ó máa sọ fún ọ wípé kí ó máa tì ọ́ gbọ̀ngbọ̀n wípé kí ó ṣe èyí tàbí kí ó ṣe èyí nì mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà ti Jesu ti o gba mi ojo ti a fi eje Jesu we okan re mo ojo la ni ojo na ko si ye ki o gbagbe o sese nibi ti o tin wa owo nibi ti o tin fe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ranti ojo ti a gba okan re la we pe o tun ni sare bi aye se sare o ni je bi aye se nje o ni woso gege bi aye se nwoso o si ni gbe yawo tire gege bi aye se ngbe yawo bi o ba fe je asegun oni lati ma ranti ojo ti a gba okan re la ojo ti a so wi pe a mu ese re kuro sugbon ti mo nfe ki o ye o ni wi pe gere ti a gba okan awon eniyan won yi la ni ki se wipe okan won nikan ni olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere si ni dari won bere si ni se akoso won ni exodo ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won pon lati sukoti lo won si do si etamu leti iju oluwa si nlo ni waju won oluwa si nlo ni waju won iwo to saju olorun ni bo lo nsare lo bo ba sare saju olorun wa popo gba to ba sare ibi tolorun o ba ede wa kan idi ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa kan apata ba o lo se fe mu omi jade ninu apata iwo to fe gbe yawo to ti gbe kan ri to si bere lowo olorun eni to lagbara to be to si ni oye ati imo to be to gbe yawo fun adamu eni to si se amona iru eniyan bi Enoki eni to se amona eniyan bi Noah awon eniyan to ti saju wa ninu igbagbo eni to ye ki agbekele ni bo lo nsare lo awon wonyi gba ti won jade kuro ni Egypt o ye ki won koju o ye ki won ki o be si ni sare sugbon won duro de Oluwa won si so fun wa wi pe Oluwa si nlo ni waju won ninu owon awo somo le osan lati ma se amona won amona ni eni ti o mo ona to si nlo siwaju ti o so fun wa wi pe ibi ni ki o gbe ese re si ki o lo si ihin tabi ki o lo si ohun lati ati le oru li owon ina lati ma fi imole fun won lati ma rin le osan ati le oru owon awo somo na ko kuro le osan tabi owon ina le oru ni waju awon eniyan na eduro sebi mose ti wa le aginju saju akoko yi fun ogoji odun to si ma nko awon eran jetro to ma nko won rin lati jeun lati momi iru oludari be alakoso be to ti wa ni aginju yi kan na fun ogoji odun olorun o se fi won sile ko so wepe ah sebi mose ti mona awa ti a wa woli kaakiri woli o ti ifeto si igbesi aye ti e iyawo ti e sa lo ko mo bo se ma pe pada awon omo ti e won ya igi won ya ko gbokan alagidi sinu le ti e o wo ti ifeto si le ti e iwo na tun lo ko ti e ba o fe sina niyan mose to ti lo ogoji odun ninu agiju Olorun o fi eto ati mo na mo Israeli le lowo Olorun fun ara re o tun saju won je ki n bi o ninu igbeyawo ti re se Olorun saju e so nso ona so nso fun o ninu isowo re ninu oja re nibi ti o ma nlo se olorun saaju re lo awon to nlo sile oti ti won gbe bibeli sile ti won si nka bibeli won le ka samuju kini lo o ye ki a bi won se olorun lo se amona won lo sile oti awon ti won lo sile cinema ti won lo nwo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati roni ife ku fe se olorun lo lo saaju won lo tele de won sibe pe e ma bo weyin omo mi e wa wo nkan aramanda lati india se olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tete nko se olorun lo se waju won lo to si nro ko sile to lana sile fun won wipe o ya ni ile tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti ballu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se olorun lo se amona ti e lo sibe to so pe o ya o kuri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo sugbon bo se ti amo israeli ni won so fun wa pe oluwa si nlo saaju won ewo numeri ori ikewa numeri ori ikewa eje ki awo asise ti amo israeli wonyi ti won se nipa itoni olorun numeri ori kewa ki awo lati ese kokandini ogbon Mose si we fun Hobabu omo Ragueli ara Midiani ana Mose pe awan shilo si ibi ti Oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe Oluwa soro rere nipa Israeli ran ti wi pe Oluwa ni o tin dari awon Israeli olon shamona won owon ina ni oru ati ikuku ti awo samo gege bi owon pila ni an pe ni owon ni osan gangan o si nlo ni waju won angel oluwa paapa nlo ni waju won sugbon o to akoko kan eto ni olorun da be ni wo pe o fe su awon eniyan won yi ka ma duro de olorun o fe su won ka so wipe a o mona ki ka se ma so pe ko olorun sa mona wa o fe su won ni Mose ba so fun o babo omo Ragueli ana re wipe wa ba wa lo a san wo fun e e to n gba lofe bi owo nla ni won san ni ta fun ewo san lofe to olorun wo wa san baba be ninu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wipe lati igba ti o ti di onigbagbo atun bi ti olorun ti gba okan re la bi ori ba nfo jesu ori nfo mi o asimukuro binu run o ni jesu ewo ni mo tun rin ba mukuro a mukuro bo da bi eni wipe o wa nipo iloyun ni bo ba sa ti bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won Ejo aso pe won gbodo fenu kan efo bo je agbalumo ni bo je osan ni Ejo aso wi pe o gbodo je bo ba je ara ya funfun bi la jade ko gbodo je bo je ewa lo jade loko e ko gbodo je bo je osan ni a kan ma wo dan bo je ebe pe ko gbodo je o si le wa ni pe iloyun gbogbo awon nkan to je wi pe ara nilo niru ipo be boya bi eyin ni won ati ma ka ewo fun wipe orisa eni o gbodo jeyin o orisa o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e se se kan won le so de bi wipe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gba ta ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon kò sípò tún sanwó mọ bẹẹ náà ni pé ó ń fẹ ìmọràn láti ọdọ ọlọrun ó ń fẹ ìtọsọnà kò ní pé ó ń sanwó nǹkan tó jẹ pé nínú ayé awon ti won pe ni counselor awon ti won gba ni imoran owo popo ni won san fun won eyi ni isina ti mose ati omo israel ti won tun fe wonu re lo won san fun o babo wi pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun won fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa isina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani won fe gbekele ta lo fe ko yan iyawo fun o e to tin duro di olorun to olorun tin to nko oran ti igba to fe sise ni se bi olorun lo dari re oran ti ko to wa se ko se bo olorun lo dari re oran ti ile to ngbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re sibi ti o ti ri se gba to da be ni wi pe eyin kan won ni ta se bi olorun lo tin dari re o wa fi olorun isile o wa da be ni wi pe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe ah e jowo eyi ni asise ti mose ati awon agba israel ti won se ni akoko yi sugbon o ba bu so wi pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa Mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o babu sugbon adupe lowo olorun wi pe o ri ijati e lodo eniyan bo ba ri ijati le lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo omi ni o se je ki ru eje kule be ki o wa aye ni ese keji le logbon ni ese iketa le logbon won si si kuro ni oke oluwa ni irin ojo meta apoti majemu oluwa si siwaju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo wa ibi isimi se won mo pe igba to ba fe gbe yawo o nso pe mo ti e fe isimi bi n ba gbe yawo nsin ile eni tin ba wa ma le mo wi pe mo debi ti mo nlo olorun lo ma wa ibi isimi ori ti won so wi pe apoti majemu oluwa si siwaju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won olorun lo ma se awari ibi isimi fun wa ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe olorun lo ma wa to si ma ri to si ma je ki o di mo fun wa wi pe ohun ti ri ni ese kerin le logbon awo samo oluwa nbe lori won le osan nigba ti won ba si sikuro ni ibudo o nso fun wa ni exodus ori ikerinla igba miran a ma nse asise pupo awon onigbagbo ki mo kini se ti a ma ni isoro ma so wi pe to ba je se wi pe olorun lo ndari mi ewo ni mo tun wa ba pade yi je ki a ko eko ki a si ko ogbon lara awon omo israeli mo fe so fun o wi pe bi isoro ba wa le ona re ohun to ye ko wadi ni wi pe wadi ara re bere lowo olorun wi pe eyi to de ba mi yi kini eredi re ohunkun lo le sele boya ni igbeyawo re bere lowo olorun oluwa kini de tele ide ba mi alaye o bo ba je wi pe isoro yi de ki a le fi agbara olorun han ni igbesi aye re bo ba je pe isoro yi wa nibe ki ise iyanu ki o le sele ni igbesi aye re afihan o ba si je pe afowo fa re afihan o bo ba je wi pe o ye ki o ronu pe wada afihan o bakan na ranti wi pe olorun dari awon omo israeli o si n to won won n lo ni jesus tele won tele olorun won wo awon ikuku ni ati awon ina.

ti ń wá, tí a ti ń tọ́ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run, tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run, tí a ń láàyè ọ ní kínníkínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run, ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ, tàbí ní iṣẹ́ rẹ, tàbí ní bó ṣe ń ka bíbélì, bó ṣe ń gbàdúrà, ṣùgbọ́n ó ṣe é ṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ, tí a ń tọ́ sọ́nà, wá gbójú sókè, wá rí èyí tó ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tá à ń pè ní fáráò. Ó lè jẹ́ fáráò àìsàn, ó lè jẹ́ fáráò àìní, ó lè jẹ́ fáráò àìríṣẹ́ṣe, ó lè jẹ́ fáráò àìtí níyàwó, ó lè jẹ́ òun ló tẹ̀lé ọ. Òkun pupa wà níwájú, àwọn òkè wọ́n sì wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì. Ó sì ń sọ wípé ṣé bí wọ́n sọ fún wa wípé bàbá gbọ́tọ̀ lọ́hun, wọ́n sọ fún wa wípé bàbá tẹ̀lé ọ̀nà ti Ọlọ́run, pé àlàáfíà ni, ìpèsè ni, àti oore ọ̀fẹ́ ni. Èwo ni mo ń rí yìí? Ṣé bí fáráò ta kọ̀ sílẹ̀? Níjẹ lo ni mo ń rí tó ń tẹ̀lé mi? Àbí kì í ṣe àìsàn tó fi mí sí ẹ̀ lọ́jọ́ tí mo rí gbàlà? Òun kọ́ ló tún dé yìí? Kí ni kí n ṣe? Wọ́n bá kígbe, ìgbà tí fáráò dé, rántí o, bàbá sọ nǹkan kan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbéyàwó rẹ, bóyá pé kò ṣe àtúnṣe ní tàà sọ fún ẹ pé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ọ, pé bó o bá ti ní ìyàwó méjì, dandan ni òun láti ṣe àtúnṣe bó o bá fẹ́ wọ ìjọba Ọlọ́run, tàbí bó o bá tí ní kankan, òun láti dúró de àkókò àti ìgbà tí Ọlọ́run yóò yàn fún ọ, pé o sì ní láti dúró de ìtọ́ni Ọlọ́run. Ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn yìí, tọ́lọ́run sì ń tọ, tinú rẹ̀ ń dùn, tó ń kọrin ayọ̀, tó ń sọ pé gbangba ìjọba Ọlọ́run àjọ débẹ̀ ni, bíná ń jó bójò ń rọ̀, àmàjọ déjọba Ọlọ́run ni. Èṣọ́ wa ni kò fòkó nìṣó, pé ṣó ń kọrin ni, ó sọ pé o bọ́ lọ́wọ́ mi, mi ò tíì kú, mo lọ sábúlé ni, mo lọ ṣiṣẹ́ lábúlé ni, mo tún ti dé ìsìn. Àyà wájá, bírú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ Monday, wàá máa sọ pé ǹjẹ́ máa lè lọ ní ọjọ́ Ìṣẹ́gun lọ́jọ́ Tuesday, ǹjẹ́ máa lè lọ sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀lì yẹn? Pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ni, àwọn aráalé wọ́n á sọ pé mi ò sọ fún ẹ. Ìgbàgbọ́ kò sẹ́ni tó ka bíbélì bíi ti ẹ̀yí tí kì í dáran. Bíbélì èyí táwọn òyìnbó kàkàkà tí ó gbé wọ́n, ìwọ náà wá gbé ìwọ èèyàn dúdú. Ìfaná fi kọ́ wa nínú ilẹ̀ tiwa, ojú òrìṣà tiwa lẹ̀, ò gbé bíbélì, ó di nǹkan mí mọ̀ ẹ́ lọ́wọ́, abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dète. Àyà ẹ wá já, ó ní kíni kí n ṣe? Èyí ni ó dé bá ọmọ Ísírẹ́lì, ni wọ́n gbójú sókè náà rí fáráò, ló wá ń bọ̀ náà wá kígbe, wọ ẹsẹ̀ kọkànlá, wọ́n sì wí fún Mósè pé nítorí Ísà kò sí ní Íjíbítì, kí ìwọ ṣe mú wa wá láti kú ní Ejíbítì, láti kú ní ijù, èṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ láti mú wa jáde ti Íjíbítì wá. Bó o bá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́, wà á bọ́hùn. Gbà tó bá délé ìwọ tó wá sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀lì, tá a kọrin, tá a pàtẹ́wọ́, tá a gbàdúrà, tá a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó sì ṣe ìpinnu wípé kò sí nǹkan náà, gbangba ìjọba Ọlọ́run a máa jọ débẹ̀ ni. Bó o ti délé náà tilẹ̀kùn, àbí eré ni, ó kánlẹ̀kùn, wọn ò dáhùn. O sì ń gbọ́ rédíógrám, ó ń kọrin nínú ilé, ó ń gbọ́ bóyá ọkọ ẹ ni, ó ń kọrin ní tiẹ̀, ó sì pe àwọn ọmọ, ó ní ẹ máa ju ìyá ẹ ju ìyá wèrè, ìyá àjẹ́ júlẹ̀, olóhùn ọ̀rọ̀ tó wá káàkiri lóru yìí. Ó tún kọlẹ̀kùn, kò sẹ́ni tó dáhùn. Ó pe ọmọ ẹ pé adé o, tó o bá dáhùn, tó o bá ṣílẹ̀kùn, adé náà jókòó lé, àbọ̀mọ̀ mi kọ́ yìí ni. Ìṣó a máa sọ pé ṣé mo fẹ́ ka bíbélì ni? Ẹ̀wọ̀n ti ka bíbélì, ìbélì náà ó gbé ẹ̀ ń sìn, ìgbàgbọ́ náà ó gbé ẹ̀ dáadáa, o ò tíì mọ nǹkan, ojú a rí nǹkan. Àyà bẹ̀ sí níjà, àwọn ọmọ Ísírẹ́lì náà bá bẹ̀ sí ní kígbe, náà sọ pé Mósè, ṣé kò sí Ísà òkú ní Íjíbítì? Ò bá ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú, sínú ẹ̀ṣẹ̀, kakun lọ sọ́run àpáàdì, ju èyí tó mú wa jáde, wo èyí tó wá dé bá wa ń sìn, náà wá ń kígbe. Wo ẹsẹ̀ ìkẹtàlá, Mósè sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù, ẹ dúró jẹ́. Ní sùúrù, Mósè fún ara ẹ̀ kò tí gbàdúrà, ó ní ẹ dúró jẹ́, màá ṣe àlàyé fún ọ yékéyéké. Èyí tí ó fi jẹ́ wípé ẹ dúró jẹ́ tó wí ni, kò yẹ kó wí bẹ́ẹ̀.

0: ó ní ẹ má bẹ̀rù ẹdúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà Olúwa tí yóò fi hàn yín léòní nítorí àwọn ará Ejíptì tí ẹ̀yin rí léòní yìí ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí Olúwa yóò jà fún yín kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́. Olúwa sì wí fún Mose pé èé ṣe tí ìwọ ń ké pè mí sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì kí o sì sọ ọmọ Ísíráẹ̀lì kí wọn kí ó dúró jẹ́ àbí kí wọn kí ó ṣe kí ni Ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro. Ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sin òun nítorí ìṣòro nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ká gbàdúrà ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí èyí tí Ọlọ́run sì yàn fún mi mo dẹ̀ ti gbéyàwó sin ọdún kan kọjá ọdún méjì ń kọjá a ò bímọ. Ọlọ́run ni kò tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà ni kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni kò tẹ̀síwájú àti máa kọrin Ọlọ́run lógo ni kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé Jésù ń gbàlà Jésù ń sọ di mímọ́ Jésù ń fi agbára ẹ̀ mọ́kún ni Jésù ń wò sàn Jésù sì máa ń pèsè Jésù máa ń fi ọmọ fún àgàn ìwọ ni tó sì yàgàn o sì tí ì bímọ. Èṣù a máa sọ pé dúró jẹ́ òye tó ti ń wàásù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn pànùmọ́ dúró jẹ́ Ọlọ́run ni ó tì Ọlọ́run ní bó tiẹ̀ tí bímọ tẹ̀síwájú láti máa sọ pé Ọlọ́run máa ń fún àgàn ní ọmọ. Ìwọ tó tí gbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹ náà àwa padà kò sí ni o láti padà àbí òun náà ní ìsìn o ti tó ọmọ ọgbọ̀n ní o sì tí lọ́kọ́ o sì tí gbéyàwó àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ jẹjẹ tiẹ yìí náà ti pọ̀ ju ìwọ ló pa Jésù ni ewo ni tiẹ báwo ni tiẹ ti wálé o ti ń gba wèrè mẹ́sìn o tiẹ yìí ti pọ̀ jù. Wọ́n á máa sọ fún ẹ pé ẹdúró jẹ́ Ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn ó ní kò tún tẹ̀síwájú kó máa lọ ó sì òòrí ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè kí ìwọ kí ó sì na ọwọ́ rẹ sí ojú òkun kí o sì yá méjì àwọn ọmọ Ísíráẹ̀lì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀ àárín ìṣòro tó wà níwájú ẹ̀yin òun náà la fẹ́ rìn kọjá òkun pupa tó wà níwájú yẹn àárín ẹ̀ náà la máa gbà kọjá àwọn tí ò mọ ọ̀nà Ọlọ́run ṣe mọ̀ pé àwa máa ìdí níṣẹ́ Ọlọ́run àwọn tí wọn ò ní ìgbàgbọ́ àfọ́jú ni wọ́n gbà tí òkun wà níwájú tá a sọ pé ó yẹ ẹ múra o a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wa o tán sọ pé afárá tá a ṣe síbẹ̀ dà kò nílò afárá àwọn ọkọ̀ bàálù tó máa ń fò lófurufú tó máa gbé wa kọjá òkun dà wọ́n ní kò nílò wọ́n sá sọ pé ẹ múra o ẹ jẹ́ ká tẹ̀síwájú o ẹ jẹ́ ká lọ o ìwọ tó ń rí ìṣòro nígbèsè ayé ẹ tá a sọ pé ó yá o ẹ jẹ́ tẹ̀síwájú afẹ́ iṣẹ́ fọlọ́run èyí tó wà lẹ́gbẹ́ akọrin tó jẹ́ pé ìṣòro ló bá débí ní àṣálẹ̀ yìí tí a sì sọ pé ó yá o ẹ jẹ́ ká tẹ̀síwájú o tún láti wá akọrin ní ọ̀la èyí tó jẹ́ pé ó ti gbàdúrà àti lè rí ìyàwó àti lè rí ọkọ fẹ́ tó ta sì ń kọ ní ọ̀nà Ọlọ́run ìṣòro sì dé. Màmá kígbe màmá sunkún màmá sọ pé bó o bá lọ́kọ mi ò ní súre fún ẹ bí mo kú nínú sàárè bọ́ ń ṣépè lọ́run màmá ṣépè fún ẹ ni ó sì wá ó sọ pé ẹjọ́ ẹ bá mi gbàdúrà ọkọ ni mo ń wà ìyàwó ni mo ń wà kí ni ká sọ fún àṣọ pé sá tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà tẹ̀síwájú àti máa ka ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀síwájú àti máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tẹ̀síwájú àti gbogbo ìgbésí ayé rẹ àti ọkàn rẹ àti gbogbo ọ̀nà rẹ fi lé Ọlọ́run lọ́wọ́ pátápátá bójú mójú kò ní ìṣòro tó ní tẹ́jú mọ́ Jésù kò sì máa tẹ̀síwájú ìṣẹ́gun dájú mo sọ pé kí ni dájú ìṣẹ́gun dájú àwọn apadà sẹ́yìn àwọn ni wọ́n ń pàdánù àwa tá a fẹ́ tẹ̀síwájú ìṣẹ́gun ni fún wa lónìí ni Ọlọ́run béè lọ́wọ́ wa pé èwo ló fẹ́ ṣe òkun pa ló wà níwájú ẹ̀yìn fara ọ wà lẹ́yìn bó o bá padà Ọlọ́run ò ní bẹ́ẹ̀ padà o Ọlọ́run ti bẹ́ẹ̀ kò ní bá nìkẹ́ni padà sí Íjíbítì bó o bá padà ọwọ́ Fáráò ni wàá kó sí ẹ̀gbẹ́ ò ṣe é sá lọ òkè wà ń bẹ̀ tí bí ò ṣe é sá lọ òkè wà ń bẹ̀ iwájú nìkan ni Ọlọ́run wà ó sì ń ṣíwájú wa lọ bọ́lọ́n bá wo òkun pa mo rò pé ó yẹ ká ní ìgbà láti wo òkun pa bọ́lọ́n wà nínú iná ṣé iná kì í ju Ọlọ́run àbó máa ju Ọlọ́run iná tí ò bá ju Ọlọ́run kò gbọ́dọ̀ ju ọmọ Ọlọ́run ṣe bí àwọn Sedraki Mesaki àti Abednego àti ṣe ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run ni ó wà nínú ọkàn wọn ni Nebuchadnezzar wá pé wọ́n pé ẹ̀tẹ̀ jẹ́jẹ́ o. Ẹ má jẹ́ kí gbàgbọ́ yìí kó di nǹkan mí mọ́ yín lọ́wọ́. Bó bá jẹ́ wípé ẹ lè yí ọkàn padà. Nígbà tẹ bá ti ń gbọ́ fèrè àti dùrù àti gbogbo ohun èlò orin tẹ bá tẹríba díẹ̀ òtítọ́. Àdá ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kọ̀ ta ni Ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi. Wọ́n ní bá jẹ́ bẹ́ẹ̀ ọba èyí tó sọ yẹn ó ti sọ kọjá èyí téèyàn ń sọ. Bó bá jẹ́ bẹ́ẹ̀ nìṣó iná náà lọ́dà álẹ̀. Ọlọ́run yẹn àfẹ́sìn a sì ń fẹ́ kó yẹ ọba wípé Ọlọ́run tí àwa ń sìn ó lè gbà wá. Inú bá bí Nebuchadnezzar àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe ìgbàgbọ́. Wọ́n á sọ pé má jẹ́ kí inú bí àwọn àgbà o. Bàtẹ́lẹ́ṣẹ̀ ò bá bínú ta ló máa bínú. Kán bínú dáadáa. Àwọn ìyá àgbà tó wà nílé, àwọn bàbá àgbà tó wà nílé, àwọn kò lọ́lọ́run fìkan ṣe tán wà nílé, ó yẹ kí inú bí wọn. Àbí ò yẹ bẹ́ẹ̀. Inú bá bí Nebuchadnezzar ó bá dáná, kò mẹni tó ń dáná fún. Àwọn ọmọ ọ̀dọ́ tiẹ̀ ló dáná fún láti pa ọkùnrin sí mọ̀. Ó bá de àwọn ọmọ Ọlọ́run a kì í de ọmọ Ọlọ́run. Ọwọ́ tó bá fi de ọmọ Ọlọ́run máa ń rọ ni. Ó bá de wọ́n, wọ́n bá ní ó yá o, wọ́n ní ta ló máa lè gbé àwọn èèyàn wọ́n jù sínú iná. Àwọn tí wọn mọ̀ wípé ọjọ́ tán máa lò kẹ́yìn lọ́jọ́ ayé wọn. Àwọn tán fẹ́ ṣiṣẹ́ fún èṣù fún Nebuchadnezzar. Wọ́n bá bọ́ síwájú, wọ́n gbé àwọn èèyàn wọ́n bá jù wọ́n sínú iná. Iná tó ọwọ́ iná tó mì ó kọ pa àwọn rẹ pátápátá ná bọ́ ṣe lajú wọn bá iná ọ̀run àpáàdìná tún jáde sí lọ́hùn. Àwọn Sedraki Mesaki àti Abednego tán sọ pé bí iná ń jó màá débi tán ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bójo ń rọ̀ bí ó sọ ọ̀mbrẹ́là màá débẹ̀. Bó jẹ́ pé Farao ń bọ̀ lẹ́yìn òkun pọ̀ wà wájú mo láti sin Ọlọ́run tí wọ́n ṣe ìpinnu. Mẹ́ta ni wọ́n wọn pọ̀ o, wọn pọ̀ rárá. Gbàtán dénú iná okùn tá a fi dè wọ́n ó jó ráúráú. Irun wọn, aṣọ wọn, bàtà wọn kò sí nǹkan tó jó. Ni Jésù látòkè ọ̀run lọ́run wá ló bá sọ pé àwọn ọmọ mi ni mo rí yẹn ó yẹ kí n lọ bá wọn. Ni wọ́n bá ń rìn káàkiri ní iná ni wọ́n bá ń sọ̀rọ̀ ó lè mọ nǹkan tán sọ ó lè mọ. Ìgbà tí wọ́n bá ṣe tán láti la iná tiẹ̀ kọjá ni wàá mọ nǹkan tí wọ́n ń sọ. Torí pé bàbá wà nínú iná, bàbá wà nínú wàhálà. Ìgbà ni Jésù máa ń wá irú ọ̀rọ̀ tó bá wọn sọ nínú iná yẹn á bá wọn sọrú ẹ̀. Ìwọ táyà ń já tó débẹ̀ o lè gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀. A kì í kàn gbọ́ ní ara òfòṣá kákan máa lọ kò sí ìṣòro kò sí wàhálà. A ò fẹ́ gba ìgbàgbọ́ tí wa pẹ̀lú inú níbí ni òkè o ní gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n bá wọ inú náà tiẹ̀ kọjá lọ ti Nebuchadnezzar tí èṣù tí àwọn ìyá àgbà àwọn bàbá àsàlẹ̀ tí wọ́n dá sílẹ̀ fún wa tá a sì sọ pé kò sí nǹkan náà kò sí nǹkan tó mì mí láyà mo ń lọ nínú iná yẹn. Jésù wa pàdé ẹ̀ ń bẹ̀ ń wá sọ̀rọ̀. Nebuchadnezzar bá tajú kán pé èèmọ̀ kí ni mo rí nínú iná wọ́n rìn wọn ní ìpalára kankan. Ó wá sọ pé ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀yin ọmọ ọ̀gá ògo ó ní ẹ jáde náà bá jáde. Wọ́n ní kò sírú Ọlọ́run tó lè gbà yàn bí irú èyí. Àwọn tán fẹ́ tẹ̀lé ọ̀nà tọlọ́run nìyẹn. Kí la ti rí sí? Kò pẹ́ náà gbà tí Nebuchadnezzar tó ti kú tí ọmọ ẹ̀ náà tó ti kú ni Darius yẹn tún gorí òye. Làwọn kan bá fi òfin kalẹ̀ náà bá sọ pé òfin má gbàdúrà. A ti ẹ̀ gbọ́ òfin pé oúnjẹ wọn. Òfin wí pé ẹni tó bá fẹ́ ra omi ní agbègbè garawa kan kọ́bọ̀ mẹ́wàá. A ti ẹ̀ gbọ́ yẹn. Òfin má gbàdúrà. Òfin ìpànìyàn nìyẹn. Gbàtà àbá gbàdúrà kú lọ pátápátá ni àbí kìí ṣe bẹ́ẹ̀. Òfin tó ń ọkọ lọ́kọ́ lè gbélẹ̀ nínú ilé. Òfin pé kí n tó jáde nílé wá oúnjẹ fún mi. Òfin dáadáa ni. Òfin wípé taṣọ mi bá dọ̀tí ní Sátidé bá mi kókó fọ́. Òfin dáadáa ni. Ṣùgbọ́n òfin má lọ sẹ́kọ̀ọ́ bíbélì. Ìyẹn ti kọjá. Òfin pé nílé bí o ní gbàdúrà sí Ọlọ́run o. Tara tún fẹ́ gbàdúrà sí. Ṣéṣù la fẹ́ sìn. Ni Daniel bá sọ pé mo gbọ́ ti gbogbo òfin ilé ìtẹ́ tún wá gbé kalẹ̀ yìí ó ti kọjá. Ó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń ṣọ lọ́wọ́ lẹ́sẹ̀ náà bá rí wọ́n sọ pé a ti mú o. Ó ti gbàdúrà. Ẹ̀ṣẹ̀ tó dá nìyẹn o. Lójú àwọn ọkùnrin míì nínú ilé tó ń bá ìyàwó jà ẹ pè wọ́n jọ
1: ki lese yawo e
0: e o nka bibeli ni ese na ni
1: ki lese oko e aha ese oko mi ni pe tele tele bode joba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon sin o wa lo nti ri kan ije ku je ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njo ko sisin iyen gan lo nta mi lara pe oju esu sile ko si fe sin esu ba se sin tele tele won si gbe ofin kale pe nitori be o ninu le bi ko sadura ko si oro olorun kika o si gbodo ka bibeli o gbogbe bibeli wale iwe ton ma nfun lati keko lo o gbodo mu wale iru ofin be a ma nre koja ni iru ofin be ni Daniel le gbo lo so pe o mo nkan to n se ibi ki se le ohun orun ni le bata ba gbadura ba le la se fe lo si joba orun kia lo ba lo gbadura batan wa won mu de odo oba ko jiyan o wo won loju bayi na ni won so pe ko si sise ko si aise inu okini oni wa pari esi oloya awon kini ibi ti npa won won ba ju Daniel sinu e eni to gbadura a le pa en to gbadura olorun ayeraye wa pele en to gbadura eni to fe se fe olorun to fe fi oro olorun se amona re olorun ayeraye wa pelu e kini o ba panu mo won ba di ore Daniel ni Daniel sun ninu oro kini o ti e kona o ya Daniel lara ni oba ba de laaro ojo keji pe Daniel olorun to nsin so gba o ta ba nsin olorun o ma ngba ni ni Daniel ba so pe olorun temi si o ki se awon olorun to loju ton riran e to le titi o gboran ki se olorun tigi ati ope ati rin ati orisa olorun temi sin o gba mi o ran angeli re o seso lori mi ah oni ko jade o ba jade awon iyoku ti won se esun eke ti won fi ofin buburu lele oba ba ni eyin na adanrawo abi eyin na san sin olorun eyin na sa to e ma bojo fo le npe bojo dura le ngba e san se kan eh o ye ka mo olorun to ngba ni tori be eyin na o ya o na wa ko ojo nu e ah igbagbo yato si igbagbo igbagbo agala ma sa ko gbeyan debi kankan o bi won se ju won nu e tegun tegun teran teran lo je won patapata iru olorun wo ni won sin seru ti Daniel ni abi olorun Sedraki Mesaki ati Abednego olorun ti Mose ti Aroni olorun to ma nse amona won eniyan re lo si ilu ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igbani lojo oponju bolorun ba lana fun wa ba so fun pe ka lo sibi ma mi kan bi wa la wa loju ona tolorun ni ko lo olorun wa ka kuro bo mi okun wa bi okun pa wa ni waju e olorun ala lati nu okun pa bo si je ina ni ko sewu fun mo olorun olorun wa nbi o pe ewo loro ewo lo si fe se ewo ni pinu e se o si fe ma lo ona tara e tinu mi ni ma se ohun lo fe jokoti abi o fe jokoti pe ohun kun tolorun ba fe ibi kibi tolorun ba ni kin lo ona kona tolorun ba ni kin to oni mo fe to mo fe ko gbadura ko so fun olorun wepe bayi ni mo se fe sin o bayi ni mo fe se mi o si beru inu ni bi ni tabi aya opo mi lori ohun ko nitori pe mo fe sin olorun yo siwaju re yo ma to yo ma se amona re sa gboran ni ife re bi wahala ba de ni oju ona na sa te siwaju ni ase oluwa bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa te siwaju ni ase re bi o ba dabi eni pe ota n doju ko sa te siwaju ninu ise esin olorun bi leri re tile pe ki yo pale bekele oluwa ma se foya ni oruko Jesu Kristi oluwa wa adupe lowo re olorun wi pe o je ki o da wa loju wi pe bi o ba gba nila o ma nduro tini pe bi o ba gba nila igbesi aye wa ona wa irin wa o ma nwa lowo re je ambe o wi pe ma je ki abule o lowo ma je ki ayan fun ara wa gbogbo eyi to ma nje ki a fe se tinu ara eni lai bere lowo iwo olorun alaye gbogbo iwo ori kunkun ti o ma nje ki a se ti ife inu ara eni lai bere itoni ati imoran lowo re yo kuro ni oko wa ni oruko Jesu oro re so fun wa wi pe iwo gbe oro re gaju oruko re lo ati pe oro re to imole si ipa ona wa je ambe o wi pe bi a se ngbo yi je ki a fi oro re si se gbogbo emi isina ati okan isina mo kuro lodo wa ni oruko Jesu ma to wa ma saju wa lo lana sile fun wa je ki oro re ki o ye wa gbogbo isina ti a ti tori bo tele tele abe o wi pe ki o ka won kuro ni waju o wa a si n be o wi pe iwon ibadie ti igbesi aye wa ku ki Jesu Kristi ki o to de sanu fun a ma je ki a sako kiri ma je ki a sonu ninu igbeyawo wa ninu esise wa ninu igbese ki igbese ti a fe gbe je ki itoni re ki o da wa loju ki a to gbese bi a se n lo loni je ki abo re ki o wa lori eni kankan wa a n be pe ki o fi eje Jesu sami se eni kankan wa lara ki o wo awon eni bi ki o ma se te wa pa wa mo ki o si je ki a layo ninu isin re gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọnjú ohunkóhun tí ó ń wù kí ó jẹ lé wọn jiyàn sí wa ní orúkọ Jésù adúpẹ́ kò ti gbọ́ ti wá máa tọ́ wa lọ ní orúkọ Jésù Kristì olúwa wa.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ori ikeje nigbati oluwa olorun re ba mu ode ile na nibi ti iwo gbe nlo lati gba ti o ba le orilede pupo kuro ni waju re awon hiti ati awon gagashi ati awon amori ati awon ara kenani ati awon perisi ati awon hifi ati awon jebusi orilede meje ti o po ti o si lagbara ju olo nigbati oluwa olorun re ba fi won le olowo iwo si kolu won ti o si run won patapata iwo ko gbodo ba won da majemu be ni iwo ko gbodo sanu fun won bẹ́ẹ̀ni ìwọ kò gbọdọ̀ bá wọn dáàna ọmọbìnrin rẹ ni ìwọ kò gbọdọ̀ fi fún ọmọkùnrin rẹ àti ọmọbìnrin rẹ ni ìwọ kò gbọdọ̀ mú fún ọmọkùnrin rẹ nítorí pé wọ́n yí ọmọkùnrin rẹ padà láti máa tàn mí lẹ́yìn kí wọn kí ó lè máa sin ọlọ́run mìíràn ìbínú olúwa ó sì rù sí yín wọn a sì rùn wọn lójijì ṣùgbọ́n báyìí ni ẹ̀yin ó fi wọ́n ṣe ẹ̀yin ò wo pẹpẹ wọn ẹ ó sì bí ọwọ́ wọn lulẹ̀ ẹ ó sì ké igbó òrìṣà wọn lulẹ̀ ẹ ó sì fi iná jó gbogbo èrè fífín wọn nítorí pé ènìyàn mímọ́ ni ìwọ fún olúwa ọlọ́run rẹ olúwa ọlọ́run rẹ ti yàn ọ́ láti jẹ́ ènìyàn ọ̀tọ̀ fún ara rẹ ju gbogbo ènìyàn lọ ti ń bẹ lórí ilẹ̀ olúwa kò fi ìfẹ́ rẹ̀ sí yín lára bẹ́ẹ̀ ni kò yàn yín nítorí tí ẹ̀yin pọ̀ ní iye ju àwọn ènìyàn kan lọ nítorí pé ẹ̀yin ni ó tilẹ̀ kéré jù nínú gbogbo ènìyàn ṣùgbọ́n nítorí tí olúwa fẹ́ yín àti nítorí tí òun fẹ́ pa ara tí ó ti bú fún àwọn bàbá yín mọ́ ni olúwa ṣe fi ọwọ́ agbára mú yín jáde ó sì rà yín padà kúrò ní oko ẹrú kúrò ní ọwọ́ farao ọba egypt nítorí náà kí ìwọ kí o mọ̀ pé olúwa ọlọ́run rẹ ó ní ọlọ́run Olorun olooto ti npa majemu mo ati anu fun awon ti o fe ti won se pa ofin re mo de egberun iran ti o si nsan pada fun awon ti o korira re ni oju won lati run won ohun ki yo ja fara fun eni ti o korira re won si san fun loju re nitori na kiwo ki o pa ofin ati ilana ati idajo mo ti mo pa lase fun oni oni lati ma se won yo si se nitori ti eyin feti si idajo won yi ti e se pa won mo ti e si n se won nje oluwa olorun re yo ma pa majemu ati anu mo fun o ti o ti bura fun awon baba re ohun o si fe o yo si bukun o yo si mu obi si ohun o si bukun omo inu re ati eso ile re oka re ati oti wa eni re ati ororo re ibisi malu re ati awon omo agbo aguntan re ni ile na ti o ti bura fun awon baba re lati fi fun o iwo je ni ibukun ju gbogbo eniyan lo ki yo si ako tabi abo ninu yin ki yo yagan tabi ninu osin yin oluwa yo si gba arun gbogbo kuro lodo re ki yo si fi okan ninu arun buburu egypt ti iwo mo si o lara sugbon ohun fi won le ara gbogbo awon ti o korira re iwo si run gbogbo awon eniyan ti oluwa olorun re yo fi fun o oju re ko gbodo saanu fun won be ni iwo ko gbodo sin awon orisa won nitori pe idekun ni eyi ni yo je fun o bi iwo ba wi ni okan re pe awon orilede won yi poju mi lo bawo ni emi o se le le won jade kiwo ki o ma se beru won sugbon kiwo ki o ranti daradara ohun ti oluwa olorun re se si farao ati si gbogbo egypt idanwo nla ti oju re ri ati ami ati ise iyanu ati owo agbara ati nina apa ti oluwa olorun re fi mu o jade be ni oluwa olorun re yo se si gbogbo awon eniyan na ewe ni ti iwo nba pelupelu oluwa olorun re yo ran agbon sinu won titi awon ti o ku ti won si fi ara won pamo fun o yo fi run kiwo ki o ma se foya won nitori ti oluwa olorun re nbe laarin re olorun ti o tobi ti o si leru oluwa olorun re yo ti awon orilede na jade die die niwaju re kiwo ki o ma se run won tan lekan ki eranko igbe ki o ma ba po si o sugbon oluwa olorun re yo fi won le o lowo yo si fi iparun la pa won run titi won o fi run ohun o si fi awon oba won le o lowo iwo si pa oruko won run kuro labe orun ko si okunrin kan ninu won ti yo le duro niwaju re titi iwo fi run won tan ere fifin orisa won ni ki eyin ki o fi ina jo iwo ko gbodo se oju kokoro fadaka tabi wura ti nbe lara won be ni ki o ma se mu fun ara re ki o ma ba di dekun fun o nitori pe ohun irira ni si oluwa olorun re be ni iwo ko gbodo mu ohun irira wa sinu ile re ki iwo ki o ma ba di eni ifibu bi re sugbon ki iwo ki o korira re patapata ki iwo ki o si ka si ohun irira patapata nitori pe ohun iyasoto ni
4: Eje ki a dede duro. Bi a ti wa loni, eje ki a fi edun okan wa han fun Olorun. Nipa gbigbadura lati so fun idi ti a fi wa loni. O da wa loju pe ileri Olorun ki kuna. Bi a ba ki pe Olorun o se ileri fun awe pe on yo gbo. Ni oruko Jesu Kristi Olorun wa. Olorun baba omo ati emi mimo adupe fun awon ileri yin ti o di mimo se ni igbese aye wa adupe fun awon eri won yi ti a ngbo nipa awon ti a ti gba okan won la nipa awon ti a ti mu isoro igbese aye won kuro nipa awon ti agbara esi ti dopin ni igbese aye won adupe fun awon ileri yin ti o wa ninu oro Olorun wipe bi a ba kepe yin o daju wipe yin yo gbo ya nbebe loni wipe bi ati wa siwaju yin bi enikeni ba ni ibanoje tabi bi o ba ni arokan ni okan re a nbe yin wi pe a o lo sile pelu ayo Olorun nibi ti aisan wa e wa mu aisan na kuro e je ki awon ileri yin te se fun ninu oro Olorun ki o je ajemonu fun ni oruko Jesu a be yin wi pe awon ti o se wa ninu ese sibe sibe ti o dabi eni wi pe won ko mo ona abayo wipe loni bi won se kepe yin igbala Olorun ati ore ofe atoke wa yo je ti won ni oruko Jesu awon ti won woju yin fun isodi mimo ki okan ki o le funfun ki a le mu eda adamo kuro ninu okan won a nbe yin wipe e se fun ni oruko Jesu awon ti o nfi agbara emi mimo a be yin wipe bi won ti kepe yin ti won gbadura wipe agbara emi mimo yi yo je ti olukuluku won ni oruko Jesu abẹ̀yin wípé ẹ ó gbọ́ àdúrà ní kálukú wa ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí e je ki ibi ti inira wa ki itura ki o de ibi ti wahala wa e je ki iwosan pepe ki o de ni oruko Jesu a dupe oko e ti gbo ti wa ni oruko Jesu Kristi Olorun wa. Ninu iwe Isaiah ori kerin le ni ogota lati ese ikefa si ese ikejo iwe Isaiah ori kerin le logota lati ese kefa si ikejo gbogbo asi dabi ohun aimo gbogbo ododo wa dabi akisa elegbin gbogbo asi re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe ko se ni tin pe oruko re ti on ru ara re soke lati di omu nitori iwo ti pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aisedede wa sugbon nisisiyi olowa iwo ni baba wa awa ni amo iwo si ni omo gbogbo wa si ni gbogbo wa si ni ise owo re loni oro iyanjo wa yo duro lori ru ara re soke ru ara re soke bi abawo ese ikeje o wi pe ko si eni ti o npe oruko re ti o nru ara re soke lati di omu nitori ti iwo pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aisedede wa esun ti a fi kan awon omo Israeli ni wipe won ko kepe oruko Olowa won ko gbadura be ni won ko ru ara won soke lati di ileri Olorun mu awon to je jamba tabi ese ohun ti o wo won lewo ni wipe won ko mo bi ati gbadura won ko mo bi ati di ileri Olorun mu won ko mo bi ati ru ara won soke ati lati wa siwaju ite anu Olorun aile gbadura yi ni o fa idena popo ni waju won eyi ni o si fa ki won ki o ma ni itesiwaju ki si ni ohun ti woli asa so fun awi pe o fun ni irewesi okan ailagbara aile gbadura aile di ileri Olorun mu o so fun ani ese kefa we pe gbogbo wa le o dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin o so wi pe gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe eyi ni a so fun omo Israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aisedede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si Olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o n doju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe oruko Olowa o ye ki won ki o le gbadura eyi ni amu wa sodo wa loni wi pe awa paapa ani lati je eni ti n gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki yo fun ni anfani tabi aye tabi igboya okan lati le gbadura si Olorun awon ese won yi ki yo fun alaye lati ru ara wa soke lati le kepe oruko Olowa ki Olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wi pe ki a je wa awon ese won yi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu Olorun ninu orin Dafidi ori kerinle ni adota ori kerinle ni adorin ese ikejidinlogun oni bi emi ba gba ese le aya mi Olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aya mi Olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma ba awa omo eniyan awon idanwo wonyi ni o si ma je ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi wonyi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si Olowa nitori wipe okan ti o ni idalebi okan ti o nberu ni waju Olorun okan ti o mo ebi re wipe o nje elese eleri alaise oto ni waju Olorun ko le ni igboya lati gbadura si Olorun ni akoko kan na eyi ni Olorun Dafidi fi so fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo wipe ani aise dede asima won kan won yi yo je idena tabi idabo laarin awa ati Olorun eni o fi je wipe ohun akoko ti ani lati se ni ki ako ese sile nitori bi ako ba ko awon ese won yi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati Olorun wo iwe woli Isaiah ti an ka tele tele lati ori ikokandinlogota iwe woli Isaiah ori ikokandinlogota lati ese ikini kiyesi owo Oluwa kokuru lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin le o yanyin kuro lodo Olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ilesin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ilesin ki won ki o si ma tes waju lati ma dash sugbon awon kan won yi ni o ma nfa idena ti ki je ki ore ofe Olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba n daruko ese bibeli je ki o ye wa yeke yeke ohun ti a n pe ni ese o n so nipa aisododo gbogbo bi a ba je alaisoto alaisododo a je alaisoto pelu oko tabi alaisoto pelu aya tabi alaisoto pelu awon aladugbo wa alaisoto pelu awon ti a gba sise tabi alaisoto pelu awon ti o gba wa si ise o je wipe a je elese sibe sibe bi awon ese won yi ba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma nfi irewesi ati ilowowo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri Olorun mu a n so nipa agbere bi o ba je eni ti o n teti leko ti o n gbo awon iroyin ni ayika wa lati inu ero redio a ma n so wipe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun oyinbo ti won fi nke tantan si awon eniyan ni akoko yi wo pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba si je eni to n tesiwaju ninu aisan be mo we pe awon jamba awon ise pupo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o n so nipa iwa ika bi a ba ni iwa ika eyi je wipe ese wa ni igbesi aye wa yala a n se ika si omo ti o n ba wa gbenu ile abi aya ti o n ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le a n se ika si o je ese o sese ki o je oju kokoro wipe ohunkohun ti a ni ko te wa lorun awon wonyi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon ti n seyun tabi bi awon ti o n lo ogun oloro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa buburu tabi a fi oro kele banije asoro eni leyin tabi eni ti o korira Olorun tabi alafojudi tabi agberaga tabi ahale alaroṣe ohun buburu asa egboran si obi asa egboran si oran Olorun pelu alainiye ninu odale alainife agidi alailaanu awon kan won ni o ma nfa ki adura wa ki o ma je itewogba o ni asa fi nso fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wo pe o ye ki o da wa loju wo pe agbara Olorun ki ba ti o ye ki o da wa loju wo pe owo Oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wo pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun enikeni ti o ba kepe ati wepe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wepe a ko da awon adura wa ohun ti o sele ni wepe aise dede wa awon ese wa aini gbala wa oni o nfa awon idina won yi wa si igbese aye wa sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni an so fun amo israeli wi pe won ko ni igbona okan lati pe oroko olowa nitori wi pe won je ohun aimo awon ododo ti won gbekele bi ke a ma fi owo fun alagbe bi ke a ma lo si lesin bi ke a ma rubo si olorun bi ke a ma sutura ri bi ke a ma se ohun kan tabi omiran an so fun wi pe awon kan yin dabi akisa elegbin awon kan won yin ni o je nkan ti awon elese ma nsogo ninu re won ma nso fun awe pe awon je ni mimo awon je ni tito ni waju olowa ati wi pe awon mo bi won se ma fun awon alagbe lowo awon si mo bi won se ma nse ise esin an so fun aye pe gbogbo awon kan won yi ti agbekele won je akisa elegbin ni waju olorun ati wi pe o mu ki a redanu bi ewe aise dede wa di o mu wa kuro ni o fe wa kuro ni waju olorun gege bi afefe oni ni ese ikeje ori kerinle ni ogota ko si eni ti o npe oruko olowa ko si eni ti o npe oruko olowa amo israeli ti an soro nipa re ti woli aisa ti o ko iwe isila koko won je awon ti o pa ilana ise esin olorun won pa ada won je awon ti a ti fi ilana olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko olowa nitori wi pe ati fi oruko olowa fun won ati fi ileri olorun fun won won si ti mo olorun abrahamu ti isaki ati ti jacobo sugbon nigba to ya won be si ni ke pe oruko angeli ninu adura won won ko ke pe oruko olowa mo won be si ni ke pe oruko awon eniyan eda owo olorun ninu adura won won ko pe ke pe oruko olowa mo won si be si ni ke pe awon orisa orile ede ti o yi won ka eyi ni asayan so fun wi pe nitori ko si eni tin ke pe oruko re awon na papa bi abati sha olorun ti bi abati yi ilana olorun pada ti o je wi pe a ko ke pe oruko olowa mo boya oruko angeli le awan ke pe nisisin yi lati gbo adura wa tabi oruko eniyan eda owo olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju olowa oni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko olowa bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wi pe won ke pe oruko olowa se o ti ka nipa josephu inu ni bi ni ati wahala pupo ni o wa ni igbese aye re kini o da okunrin na sile kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oruko olowa bi abaka nipa eniyan bi danieli tabi nipa bi dafidi o ti o se won ni wo pe won ke pe oruko olowa bi o ba lo sinu majemu titun bi o ba wo awon ti o ti ni ijatile tele tele sugbon ti o da bi eni wo pe won kese jari ni ti igbagbo won kese jari nipa ti ebi won won kese jari nipa awon ohun idawole won ohun ti o se won ni wepe won ke pe oruko olowa sugbon Isaiah so fun wa esun ti o fi kan omo Israeli ni wepe ko si eni ti o ke pe oruko re ti o ru ara re soke lati di omo ti o ru ara re soke lati di omo e je wepe ilowowo ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ni bi ni ti won doju ko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o n doju ko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju wi pe bi o ko ba ru ara re soke bi o ko ba ke pe oruko olowa bi o ko ba di iliri olorun mo bawo ni o sese fun o lati kuro ninu ipo egan ti o wa nisisiyi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo olorun ninu ifihan ori keta ifihan ori keta ese ikedogun ati ikerindinlogun ni jesu kristi omo olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni Laodicea wi pe o mo ise won ati wi pe esun ti o fi kan won ariwi si ti ariwi si won ni wi pe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ike dogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowowo Jesus tin so fun awon ijo ye wi pe ariwi si ti ani wi si won ni wi pe won ko gbona be ni won ko tutu ni ese ikerin din logun nje nitori ti iwo se lowowo ti iwo ko si gbona be ni o ko tutu emi o po jade kuro li enu mi emi o po jade kuro li enu mi e je wi pe a o mu abo ti o wa lori won a o si kuro e je wi pe a o ya won nipa si olorun e je wi pe a o ta won nu e je wi pe bi ati gba won gege bi eni olorun tele tele wi pe nisinsin bi a ba ta won nu bi a ba po won jade kuro li enu olowa ko lenu ologbala we pe won ki se ti olorun mo o je mo we pe bi ilowowo ba joba ni igbese aye re tabi irewesi ni o joba ni igbese aye re tabi aile igbadura ni o joba ni igbese aye re eki o eyi o mo ki olorun ki o ta onu ki o so fun wi pe o ki se ti ohun nitori we pe o ni bi o ba wa ni ilowowo sibe we pe a o ta onu a o po jade kuro lenu ologbala ninu Jacobo ori kerin Jacobo ori kerin ese ikeji eyin nfe e ko si ni bi a ba wo igbese aye opolopo awon kristeni a le so yi nipa won wi pe eyin nfe eyin ko si ni bi a ba ri eni ti o ni iwo tutu bi a ba ri eni ti o ma nse ni iwon tun won si bi a ba ri eni ti o ni iwa bi olorun ni igbese aye re o sese ke yi ki o ma wo lati won pe ko le sese fun lati ni iwa tutu tabi iwon ton won sin tabi iwa ododo tabi iwa looto lai je we pe oni igbala ninu okan re lai je we pe o ti ba Jesu gege bi olowo ati olugbala re lai je we pe o ti fi ododo ja ese re sona lai je we pe o ti ko ese re sile asi ti fi eje Jesu Kristi we o sese ki a ri eni ti o ni iwa rere eni ti o ni iwa tutu eni ti o ti di atunbi eni ti a si ri pe nipa atunbi yi ohun rere gbogbo ni o wa si igbesi aye re ki o si ma fe ki iru nkan won yi ki o sele si o Jacob n we pe eyin nfe e ko si ni o sese ki o ri eni ti o je wi pe ore olorun ati ibukun latoke wa o n san yanturu ni igbesi aye re o sese ki o ri eni ti o je wi pe boya o ti se igbeyawo o n bimo le omo tabi o sese ki o wa le enu ise o ni igbega kun igbega tabi o sese ki o je wi pe gbogbo awon ota patapata ni won ti wa teriba fun o sese ki o je wi pe ibi ti o ti ni isoro tele tele tabi aisan tele tele awon nkan won yi ti pora ni igbese aye re iwo si nfe ru nkan be o wi pe eyin nfe e ko si ni e ko ni nitori wi pe e ko se nkan ti awon won yi se nipa wi pe won je wo ise won won ko sile won pe oruko olowa won fe ki olowa ki o dariji won bayi ni ibokan ati ore ati anu olorun se de igbesi aye won eyin nfe e ko si ni o sese boya o ti ni igbala sugbon bi a ba nso nipa isodi mimo bi a ba nso nipa pe ki a fa gbongbo ese ti o wa ni igbesi aye eda ki a fa tu kuro ni okan re awon nkan won yi je ajeji si o bi a ba nso nipa iwa bi ti olorun bi a ba nso nipa iwa ifarajo Jesu Kristi ninu ero ninu okan ninu irin ninu gbogbo ti a nse ki awon nkan won yi je ajoji si o bi o ba si ri awon elomiran ti won ti ni isodi mimo bi o ba ri ore ofe olorun ni igbese aye won bi o ba ri iwa mimo iwa tutu ti o wa ni igbese aye won bi o ba ri iwa ti kora ni ni ijanu ni igbese aye won iwo nfe nkan won yi eyin nfe e ko si ni nitori kini nitori wipe o ko ru ara re soke nitori wipe o ko di ileri olorun mo nitori pe o kan gban ara re kuro ninu awon ohun ti o de omole o sese wipe ori eni ti ejo wa sinu ile isin yi ni akoko kan na nisisiyi won ti ni igbala nisisiyi won ti ni isori imo nisisi agbara olorun agbara emi olorun o ti joba ni igbese aye won kini won se ki agbara olorun ki o to wa si igbese aye won ohun ti jesus so fun ani won se we pe ki won ki o duro ni jerusalem titi a o fi agbara emi olorun kan eyin ni won se won duro won para won robo won je ki gbogbo igbese aye won ki o di ifihan ni waju oluwa won si so fun olorun we pe bi o ba fun ni agbara emi mo yi won o ma gbadura won ma sise fun olorun won ma se gege bi oro olorun ati fi agbara emi olorun kan won nisisin bi won ba gbadura won a soro bi oba bi won ba gbadura won a soro pelu ase bi won ba gbadura won a le di ileri olorun mu o si nfe nkan won yi ni igbese aye ti re pelu ni eyin nfe eko sini o sese ki ori awon elomiran ti won ti ni aisan tele tele bi won ti wa sinu ijo be ni ati mu awon awon aisan won yi koro awon ti won ti je eni ti won je alailera tele tele awon ti won ko le lo si bi ise ni ojo meji ninu ose awon ti o dabi eni wi pe won ko le gbe ohun ti o wuwo won ko le se ohun ko ohun awon ti ma mami hele hele tele tele nisisin won ti di alagbara gbogbo aisan gbogbo irewesi gbogbo ohun ti o nse won tele tele ati mu kuro ki o si ma fe nkan won yi ni okan re wepe ajo wa ninu ijo ajo n gbadura ajo n ka bibeli awon won si ti ni ilera pipe sibe sibe emi wa ninu aisan o ni eyin nfe e ko si ni kini se ti ari wepe awon elomiran won ti ni idande awon elomiran won ti ni igbala awon elomiran won ti ni isodi mi won awon elomiran won ti ni agbara mi olorun awon elomiran ati da won sile kuro ninu aisan ti o nse won awon elomiran awon majele ti won gbe fun won je tele tele gbogbo re patapata lo ti pora ni igbese aye won kini se ti ore ofe olorun wa fun iru awon wonyi sugbon ti ko si ninu aye awon kan ninu wa idi re ni we pe a ko ru ara wa soke idi re ni we pe a je ni ti se lowowo idi re ni wipe a je ni tin rewesi o ni eyin nfe e ko si ni wo awon nkan ti o tin fe ninu okan re wo awon nkan ti o tin so fun olorun sugbon ti o ko so fun olorun pelu okan ti o gbadura jagara okan ti o gbadura agbayori awon nkan won yi ti o nfe won yi bi won ba ma je ti re oni lati ru ara re soke eyin nfe e ko si ni eyin pa e si nse lara e ko se le ni o nso fun awon ko bi a ba nfe ore ofe olorun bi a ba nfe igbala olorun bi a ba nfe tesiwaju nipa ti emi bi a ba nfe lati goke agba ninu awon idawole wa ki se nipa owo jije ki se nipa ilara sise o ni eyin se ilara sibe sibe pelu owo ati ilara won yi e ko se le ni eyin nja eyi je we pe en jiyan e je wipe a n foju tembelu awon ti o li ni nkan wonyi e je wipe a n wo awon eniyan ti o ti ni nkan wonyi eyi ti a ba fi lo si ori ekun wa ki a gbadura ki awon nkan yi ki o le je ti wa ija tabi ilara tabi aran kan ni a fi n gbeko awon elomiran loju eyin si n jagun e ko ni nitori eyin ko beere e ko ni nitori ti eyin ko beere bi a ba ri awon elomiran ninu ijo bi a ba tin pari iwaasu be ni won sajade won lo si eti oko lati le lo mu moto nkan won yi ki o je ke awon eniyan won yi ki o le ni ore ofe olorun ati awon ileri olorun ti won fe ni igbese aye won e ko ni nitori ti eyin ko bere bi a ba fe ni igbala ani lati bere bi a ba fe ni isodi mo ani lati bere bi a ba fe ni agbara emi olorun ni igbese aye wa ani lati bere bi a ba fe ni iwosan kuro ninu awon aisan ti o wa ni ago ara wa ani lati bere bi o ba je wipe emi okunkun ni o rin wa mole ti a si nfe ni idande ani lati bere bi o ba je wipe arun ko gbogun lo wa ni igbese aye wa ti a si nfe itusile ati imunilarada ani lati bere bi o ba je wipe ani wahala ninu ile ninu ebi pẹ̀lú àwọn ọmọ tàbí pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aya tí a sì ń fẹ́ kí ọlọ́run kí ó pẹ́ ẹ̀rọ sí ìgbésí ayé wa àti sí ìdílé wa a ní láti béèrè a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà a ní láti jẹ́ ẹni tí ń ru ara wa sókè ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè ó yẹ kí a mọ̀ wípé àdúrà ṣe pàtàkì bi aba fe ni ore ofe olorun bi aba fe ni imuse ileri olorun ani lati je eni tin gbadura wo Matthew ori 24 Matthew ori 24 lati ese ogoji o si to awon omo ehin re wa o ba won won sun o si to awon omo ehin re wa o ba won won sun eyi ni an so nipa ti Jesu Kristi ati awon omo ehin re o ti so fun oni isaju wipe oun fe ki won ki o le gbadura pelu oun o mu Johanu Jacobo ati Petero o so wipe won ni lati gbadura pelu oun oun si lo si waju o be si ni gbadura o be si ni kepe Oluwa wipe ki a le fun oni agbara lati le dojuko awon nkan ti o ye ki o dojuko ati lati le ru ese wa ati lati le lo si ori ige agbelebo ki o ba le ku fun ese wa yi je akoko ti o se pataki popo fun Jesu Kristi ki se be ni kan o se pataki popo fun gbogbo eda fun gbogbo agbaye nitori wipe gbogbo ebo ti a nru ninu majemo lai lai iwon yi ni ibaje abayori si re tabi imuse awon nkan won yi nigbati Jesu Kristi odo agutan Olorun ti o fi ara re ru ebon fun gbogbo agbaye patapata sugbon awon eniyan won yi eti won iba fi dide eti won iba fi konle eti won iba fi gbe ohun won soke lati gbadura pelu Jesu Kristi won ko le gbadura o si to awon omo ehin re wa we pe o si ba won won sun gbati o ye ki won ki o gbadura won sun abajo ti irewesi ti o fi joba ninu okan won abajo ti ailagbara ti o fi wa ni igbese aye won abajo ti aseti aseri ti o fi wa ni igbese aye won abajo ti iberu ti o fi kun okan won abajo ti won ko le ni agbara nigbati awon omo kekeke ti won wa bere we pe o je okan ninu awon omo ehin abajo ti won fi se Jesu o wi pe o si to awon omo ehin re wa o ba won won sun bi abaye igbese aye re wo daradara bi abawo kini idi ti o dabi eni wipe aisan fi joba ti o ko le segun ti o dabi eni wipe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma ngbeye lowo re ti o dabi eni wipe nigba gbogbo ni o ma nje otile no ma nfi eyin re bale eyi ni wipe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun Petero pe kin la eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ki e si ma gbadura e ma sona ki e si ma gbadura bi o ba fe di alagbara e ma sona ki e si ma gbadura bi o ba fe ki ore ofe olorun ki o wa ni igbese aye re e ma sona ki e si ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe di asegun e ma sona ki e si ma gbadura bi idanwo ti n wa latowo esu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni ti n bori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbese aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si n fi alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi o ba dabi eni pe o je alaisan a ma n pe ni ku fo laye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki a si ma gbadura bi o ba je wepe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si n fe ohun fe ni yi pada rere e ma sona ki e si ma gbadura bi o ba je wepe o yagan o si n fe ki olorun ki o da o sile o n fe ki olorun ki o boju wo ki o si so di olomo o ni ki e ma sona ki e si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a n gbe aye ti esu n joba ni aye ti a wa aye ti awon emewa ti awon omo esu ti won joba ni aye ti a wa aye ti ireni je ti o po si ni aye ti awa aye ti awon aloni lowogba ti won po si ni aye ti awa aye ti oni wahala pupo ati iponju ni aye ti awa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti

sọyé títí yóò fi gbọ́ tirẹ̀, títí ó fi gbàdúrà àgbà yọrí sí ìsọdi mímọ́, tàbí o ti ní ìsọdi mímọ́, ó rí pé ó jẹ́ aláìlágbára. Ó rí pé nǹkan kéékèèké ni ó máa dáyà fọ́. Ó rí wípé o ò lè gbàdúrà pẹ̀lú àṣẹ. Ó rí wípé àti dìlérí Ọlọ́run mú, ó jẹ́ ohun tí ó di ẹtì fún ọ. Bí o bá fẹ́ agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, ó yẹ kí o ké pe Olúwa, òǹgbẹ Ọlọ́run gbẹ ọkàn mi. Tàbí o rí pé o ti ní ìgbàlà, o ti ní ìsọ̀rí mímọ́, o sì ti ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ, ṣùgbọ́n àti wàásù ìhìnrere ni ó ṣòro fún ọ jọjọ. Bí o bá sì ń fẹ́ agbára àti wàásù ìhìnrere, ó yẹ kí o ké pe Olúwa, òǹgbẹ Ọlọ́run gbẹ ọkàn mi, ti Ọlọ́run alààyè. Nígbà wo lèmi ó wà á tí èmi ó sì yọjú níwájú Ọlọ́run? Wo Matthew orí 5 ẹsẹ̀ 6, kí o rí ewé pé bí a bá fẹ́ ní ìwà mímọ́, bí a bá fẹ́ ní ìsọ̀rí mímọ́, ó yẹ kí òǹgbẹ yìí kí ó jọba, kí ó wà ní ọkàn wa. Matthew orí 5 ẹsẹ̀ 6, alábòkun fún ni àwọn tí ebi ń pa, àti tí òǹgbẹ ń gbẹ sípa òdodo, nítorí wọn ó yò ó. Alábòkun fún ni àwọn tí ebi ń pa, àti tí òǹgbẹ ń gbẹ, àwọn tí wọ́n mọ̀ wé pé wọ́n fẹ́ ìsọ̀rí mímọ́, wọ́n ń fẹ́ òdodo Ọlọ́run láti wà nínú ìwà wọn, láti wà nínú ọkàn wọn, láti wà nínú ìgbésí ayé wọn. Wọ́n ń fẹ́ àwòrán Jésù Kristì láti wà nínú ọkàn wọn. Wọ́n ń fẹ́ láti ní ẹ̀mí ọkàn àti ohun gbogbo tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run nínú Jésù Kristì. Wọ́n ń fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wọn. Bí a bá ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀, ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé lójú ọ̀nà. Ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé ní ibùdó ọkọ̀. Ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé níbi ọjà. Ìsọ̀rímọ́ jẹ́ ohun tí a ń bá pàdé nílé Ọlọ́run nígbà tí a bá ní òǹgbẹ, nígbà tí ebi bá ń pa wá sípa òdodo, tí òǹgbẹ ń gbẹ wá sípa òdodo. Nígbà yìí ni a ó fi ìwà mímọ́ àti ọkàn funfun, nígbà yìí ni a ó fi kọ́ wa ní ẹsẹ̀ 8, alábòkun fún lé àwọn onínú funfun, nítorí wọn ó rí Ọlọ́run. Bí a bá ń fẹ́ àwọn ìbùkún wọ̀nyí, a ní láti ní òǹgbẹ nínú ọkàn wa. A ní láti rú ara wa sókè láti lè di ìlérí Ọlọ́run mú, láti gbàdúrà títí a ó fi gbàdúrà àgbàyọrí. Nínú Jọ̀hánù orí 7 ẹsẹ 17, lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ àjọ ńlá, Jésù dúró, ó sì kígbe wípé bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mú. Iye anípẹ̀kun kì í ṣe fún àwọn onílọ́wọ́ọ́wọ́. Iye anípẹ̀kun kì í ṣe fún àwọn kò gbóná kò tutù. Iye anípẹ̀kun kì í ṣe fún àwọn aláìlè gbàdúrà. Iye anípẹ̀kun kì í ṣe àwọn tí wọn kò lè bólúwa dúró láti gbàdúrà sí Ọlọ́run títí a ó fi dáhùn àdúrà wọn. Ó ní bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, òǹgbẹ ìgbàlà, òǹgbẹ iye anípẹ̀kun, òǹgbẹ wípé kí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ kí o lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Òǹgbẹ wípé kí a kọ orúkọ rẹ ní ìwé ìyè Ọlọ́run. Òǹgbẹ wípé kí a sọ ọ́ di ọmọ Ọlọ́run, kí ẹ̀mí Ọlọ́run kí ó máa bá ọ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mu. Tàbí òǹgbẹ ìwà mímọ́, òǹgbẹ ìsọdi mímọ́, òǹgbẹ ọkàn funfun ni ó ń gbẹ ọ́. Bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá. Ṣùgbọ́n bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o kò tọ Ọlọ́run wá, bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o bá ń dániyàn lọ́kàn rẹ, bí o bá ń fẹ́ àwọn ìmúṣẹ ìlérí Ọlọ́run lọ́kàn rẹ, ṣùgbọ́n tí o kò tọ Ọlọ́run wá, tí o kò gbàdúrà, tí o kò sọ fún Ọlọ́run wípé títí Ọlọ́run yóò fi nǹkan wọ̀nyí fún ọ, o kò ní kúrò níwájú Ọlọ́run, kì yóò lè ṣeé ṣe fún ọ láti lè ní àwọn ìbùkún Ọlọ́run wọ̀nyí ní ìgbésí ayé rẹ. Ṣùgbọ́n bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mu. Ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, láti inú rẹ̀ ni odò omi iyè yóò ti máa ṣàn jáde wá. Ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí, tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà, nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí tí a kò tí ì ṣe Jésù lógo. Ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe Jésù lógo. Ó sì sọ fún wa wípé nísinsìnyí tí a ti ṣe Jésù lógo, wípé bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, ó ń fẹ́ ìgbàlà ni, tàbí ó ń fẹ́ ìwòsàn, tàbí ó ń fẹ́ ìsọ̀dí mímọ́, tàbí ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́, tàbí ohunkóhun tí ó jẹ́ àìní rẹ, ó ń fẹ́ kí a mú àwọn àìní wọ̀nyí kúrò. Ohun tí a ní láti ṣe ni pé kí a rú ara wa sókè,
ki a ke pe olorun ki a je ki ileri olorun ki o di mimuse ni igbese aye wa ranti wo pe ariwo si ti ani ninu Isaiah si awon mo Israeli ni wi pe ko se eni tin ke pe oroko re ti o nru ara re soke lati di omo ni asale yi bi aba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wi pe a nfe awon ibukun olorun ileri olorun ki kona bi aba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o nfe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o nfe so di mimo a o so di mimo bi eni ti o ti ni so di mimo ba wa si waju olorun ti o nfe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi aba pe agbara emi olorun o daju wi pe bi aba le ru ara wa soke bi aba ke pe oruko olowa wi pe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbesi aye wa nitori be e je ki a dide ki a si so fun olorun wi pe a nfe imuse ileri re a nfe agbara re ni igbesi aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wi pe loni o nru ara re soke loni o njidide ko rinu orun ti o tin sun o si nfe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun olorun wi pe o nfe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbese aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun olorun wi pe o nfe agbara emi mimo ni igbese aye re ji gbe agbara re wo iwo si oni gbon iruku kuro le ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbese aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo ji dide ki o ke pe oruko olowa bi o ba je eni ti nfo ni ku fo laye tele tele ninu igbagbo jidide ki o ke pe oruko oluwa so fun olorun wi pe o nfe ori ofe re ni igbesi aye re o nfe anu re ni igbesi aye re o nfe igbala olorun ni igbesi aye re o nfe isodi mimo ni igbesi aye re o nfe agbara emi olorun ni igbesi aye re tabi iwosan o nfe iwosan ni igbesi aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da oni ide o fe ki a gba o sile jidide ma se se ilowowo ma se je eni ko gbona ko tutu ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa o daju pe yo gbo bo ba le ke pe ji gbe agbara re wo iwo sioni gbe asogo re wo iwo Jerusalemu nitori lati igba yi lo alaikola ati aimo alaimo ki o wo inu re mo ke pe oruko olowa iwo nfe o ko si le ni nitori aile igbadura emi nfe o se ailera fun ara nitori aile igbadura o je alaini o je alaiwa bi olorun nitori aile igbadura o je eni ti esu njoba ni idile re nitori aile igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori aile igbadura o je awon ti a nsegun re ati eni ti ko ni isegun nitori aile igbadura jidide ru ara re soke ke pe oruko oluwa so fun oluwa wi pe o nfe yi pada ni igbesi aye re mama fi igbagbogbo wona ni igbala mama fi igbagbogbo wona ile igbadura mama fi igbagbogbo wona ni isodi mimo o fi igbagbogbo wona ni agbara mi olorun ni igbesi aye re jidide ki o ke pe oruko oluwa jidide ki o ke pe oruko oluwa jidide ki o ke pe oruko oluwa ki o so fun olorun wi pe loni o nfe igbala o nfe igbala ronu po ada awon ese re ki o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o je wa ese re ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba ti ni igbala ke pe olorun fun isori mimo
bi o ba ti ni isodi mo ke po olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba ti ni ifikun ni agbara emi olorun ke po olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi ni bi kibi ti o ngbe ke po oruko olowa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun wipe irewesi yo pora ni igbese aye re aile gbadura yo kuro ni igbese aye re ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa eyi ki se akoko fun orun sisun ke pe oruko olowa eyi ki se akoko fun irewesi ke pe oruko olowa jidide ki o ke pe oruko re ru ara re soke ki leri olorun ki o ba le je ti re ki dande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o ke pe oruko olowa so fun olorun bi leri re mu ke pe oruko olowa iwo nfe sugba ati ni nkan wonyi ani lati gbadura o nfe igbala lati ni nkan wonyi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan wonyi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbese aye re lati ni nkan wonyi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbese aye re lati ni nkan wonyi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o ke pe oruko olowa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbese aye re ki a ba le pa agbara ese ni igbese aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbese aye re jidide ki o ke pe oruko olowa jidide ki o ke pe oruko olowa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je ti re ru ara re soke ki o ke pe oruko olowa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọrùn. A wá sọ́dọ̀ yín lónìí. Nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín. Láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn. Gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ rí kọjá ju ètí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wò kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí Jésù Kristi ti kú wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, a ń bẹ̀yìn wípé iyì ọ̀tún àti okun ọ̀tún, agbára ọ̀tún yóò sọ jí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa, kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí, a ń wo ìwé wòlíì Isaiah, orí 40, láti ẹsẹ 25. Ìwé wòlíì Isaiah, orí 40, láti ẹsẹ 25. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. Ǹjẹ́ tani ẹ̀yin ó ha fi mí wé, tàbí tali èmi ó bá dọ́gba, ni ẹni mímọ́ wí. Gbé ojú yín sókè sí ibi gíga, kí ẹ sì wò, tàlẹ́ ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde wá ní iye. Ó ń pe gbogbo wọn lé orúkọ nípa títóbi ipá rẹ̀, nítorí pé òun le ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Èéṣe tí ìwọ fi ń wí ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kìí ṣàárẹ̀. Bẹ́ẹ̀ni àárẹ̀ kìí mú, kò sí àwárí òye rẹ̀, ó ń fi agbára fún aláàárẹ̀, ó sì fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé, yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá, ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó fi ìyẹ́ gun òkè bí idì, wọ́n ó sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Lónìí, mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, bí o bá wà níhìn-ín ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo sọ̀rọ̀ lórí ayọ̀ Ọlọ́run, èyí tí jẹ́ agbára àti okun fún onígbàgbọ́. Àwọn nǹkan wọ̀nyí tí Ọlọ́run ṣe wa lójú láti rí, tí Ọlọ́run ń kọ sí wàhálà ókan àyà wa, wọ́n jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó le, kí ó gbóná, kí ó lágbára jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ó jẹ́ kí ayọ̀ wa nínú Ọlọ́run àti ìfẹ́ wa fún Ọlọ́run àti ìgbàgbọ́ láti dúró tiiri pẹ̀lú Ọlọ́run títí a ó fi rí ìdáhùn sí àdúrà wa, wọ́n ó jẹ́ kí wọn kí ó lè fi ẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, máa to àwọn nǹkan wọ̀nyí sí ókan àyà rẹ. Má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò ní ọkàn rẹ ní ìgbà kan. Lónìí ni a ń sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, kí ni èrèdí tí a fi ń dúró de Olúwa? Báwo ni a ṣe lè dúró de Olúwa? kini awon abayori si awon ami ti o le wa ni igbese aye wa wipe a je eni ti o ti duro de oluwa a si ti ri idahun iridi ti a fin duro de oluwa ati papa akoko wo ni o ye ke a ma duro de oluwa ki awon ibere won yi ki a to le dahun won lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si be ni a o se ni oye diduro de olowa je kin tun ka ese ikokan le logbon le kan si oni sugbon awon ti o ba duro de olowa ki se awon ti o sare koja olowa ki se awon ti o sare ni iwanwara ni ikanju aile musuru ti won so wipe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu oluwa awon ti o duro de oluwa o ni sugbon awon ti o duro de oluwa yo tun agbara won se won o si fi iye gun oke bidi won o fi iye gun oke bidi won o sare ki yo si re won won rin are ki yo si mu won bi aban so wipe awon wonyi won o tun agbara won se eyi so wipe se iwo na mo awati an lo moto le kokan bi abati lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wipe o ye ki agbe lo si odo awon mekaniki wipe ki won ki o tuntun se ki won ki o tun agbara re se won a fo ile epo won a fo ibi ti omi nwa won a fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daradara nitori be a o fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mekaniki be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be a re se se ki o mu wa o sese ki o dabi eni wipe ade ikorita a o mo ibi ti a o gba o sese ki o dabi eni wipe oke ni o wa ni waju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o sese ki o je wipe omi ti o kun popo ti o si kunre koja o ni o wa ni waju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi so wipe bi a ba duro de oluwa wipe a o fi iye gun oke bidi eni wipe oke ti o wa ni waju wa ti o dabi eni wipe ko si ohun ti o le si oke yi nidi bi a ba duro de oluwa olorun a fun wa ni iye bi ti idi nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bidi ti o je wipe oke yi ki o ja mo nkan ni igbesi aye wa o ni a o sare ki yo si re wa bi a ba ti wo awon omo wa ni ileiwe ti won ma nsare ije bi won ba tin dije a ma ri wipe awon omo miran won ma sare bi won ba de aarin meji lori papa won sobolole are won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo won yi won ti mura sile won ti sun daradara loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wipe won tin sare won sare yi won sare eje yi won tin gbianju sile bi won ba ti be sini sare won ma sare lo tete ki yo si re won be na ni an so fun awa ti aje onigbagbo awa ti o je wipe a ko duro de oluwa a ko je ki emi wa ki o simi le oluwa o je wipe a n gbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de oluwa o ni sugbon awa ti a ba n duro de oluwa awa ni a o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba n sare ki yo re wa ati pe bi a ba rin are ki yo mu wa bi a ba je eni ti o n taja ti a n gbe awon nkan ti a n ta ti a n gbe lo soja ti ki si se wipe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni anfirin a o ri wipe awon miran ti o je wipe won ko ni okun won ko ni agbara won o jeun kanu bi won ba ti rin die a ti re won won a gbe eru won a gbe sokale won a joko seba titi won ma duro de moto sugbon awon ti o je wipe won ni okun won ni agbara won ti doja ni kiakia won le ta awon nkan won yi fun awon ni bara awon awa ti o je pe aduro de oluwa nipa ti emi bi abarin ti a re sin mo wa bawo ni a o se de ibute ibi ti a nlo lakoko ti o ye ki a debe eni o fi se pataku wepe ani lati duro de oluwa sugbon mo so tele tele wepe ki a to le duro de oluwa ke a to le so agbara wa di otun ohun kan ni ani lati kokko mo ye ki a wo lati ese ike dogbon lati ese ike dogbon oni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mi mo wi eyi ni ibere pepe eko ti o ye ki a ko ati ti o ye ki a mo se o mo we pe awon elomiran oye bi a ba nso nipa ti olorun ko ye won dara dara o sese awon elomiran a ma wa si lesin won ma so wi pe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete ti awon lowo awon a tun gba ona eburu miran awon a lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labule won fi olorun we awon baba asale won fi olorun we awon iyalode ti yemoja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won eni olorun fi nbi pe ki a tile to so wi pe andro de oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ki a ma ye ewe mimo wo lati wo awon ileri pataki pataki ti o se fun wa oni la koko tani eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo wi pe olorun oni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi oni be a ba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye si odo awon eniyan wi pe ko si angeli kan ko si si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba tin gbadura won ma ki pe angeli michael angeli gabriel angeli uraya angeli bayi angeli tohun awon to ti sina awon ti o ye ihinrere oye won fi olorun we angeli won fi olorun we eda owo olorun o sese ki o je pe awon elomiran bi won ba tin gbadura won ma so wi pe olorun lagbaja olorun temedu won fi olorun oga ogo olorun alagbara olorun eleda olorun olodumare won fi we awon eniyan eleran ara ti emi re wa ni iho imu re eni olorun fi wipe ki a tile to duro de oluwa ki a to so wipe a n lo ba olorun lati gbadura lati mu awon ebe wa lati si won paya ni waju oluwa oni la koko tani eyin fi mi we oni la koko tani emi o ba dogba eyi ni eni mimo israel wi je ki a wo exodus ori kejo ese ikewa exodus ori kejo ese ikewa o si we pe li ola o si we pe ki o ri bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon elomiran ti oye oye bi mo ti so tele tele won ma so wepe opolopo isin lo wa wepe bi o ba si ona nibi ohun tun wa ona miran lo iyi nje wepe won ro wepe olorun miran tun wa nibo miran ibanuje awon ti n to olorun miran leyin yo po awon elomiran won ma ro wepe boya orisa kan orisa idile orisa baba won orisa ti abule orisa ti awon eleya meya lototo won ma ro wepe boya nkan won yi o le gba won won ma ro wepe bi awon ba wa si lesin bi awon ba ka bibeli ti adura o ba gba ti o ba dabi eni wepe nkan ti awon reti ko ti awon lowo won so wepe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo mbolo tun fe lo o tun fe da ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa ye ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli ye ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wepe ko si elomiran yala le orun yala le aye yala ni isalele tabi ninu okun ko tun si elomiran olorun wa okan soso ni ninu exodus yi kan na ori kedogun ese ikokanla exodus ori kedogun ese ikokanla ta le o dabi iwo olowa ninu awon alagbara ta le o dabi iwo ologo ni mimo eleru ni ti nse ohun iyanu bi abandaruko olorun o ye ki amo we pe eni ti nse ohun lanla ohun abami ohun iyanu ohun ti o je we pe ko si enikan ninu awon angeli tabi enikan ninu awon eniyan ti o le se ohun ti olorun se nitori be je ki okan re ki o simi le olowa ki o si mo we pe abayo ohun gbogbo ti o ye ki o se bi o ba fe ni eyori si rere ati itesiwaju ni wepe ki o duro de olowa so ni wahala ni so da bi eni wepe o nsun ekun asunrin so da bi eni wepe awon nkan ti o nwa o jina rere si o so da bi eni wepe wahala ninu ebi wahala ni bi ise wahala ni bi okowo re wahala pelu awon alabagbe wepe o fe mu olomi o da bi eni wepe o ti jin sinu ofin ko se eni ti o le yo jade o se duro de olowa o se duro de olowa o ranti awon ti o wa ninu bibeli bi a ba nka awon ti o wa ninu bibeli awon ti won ni wahala bi ti wa ni o ranti jabesi o ni wahala nkan ti o gba ni wo pe o duro de olowa o ranti josefu aparomo ata si oko eru o lo si ewon wo iru eni bayi se o je wi pe olorun ti gbagbe re ni se o je wi pe awon ileri olorun ti olorun ti fun tele tele se o je wi pe awon ileri won ti kuna ni se o je wi pe olorun ko si lori itemo ni rara sugbon nigba ti josefu ti o duro de oluwa nigba yi ni aso agbara di otun amu kuro lati ogba ewon amu wa si ori ite oran ti samsoni bi o ti le je wi pe afowofa samsoni ni nitori wi pe o lo sinu ese ohun ti o je wi pe ko ye ki eni ti o je onidajo bi ti re alakoso bi ti re olori bi ti re ohun ti o ye ko ye ki o se ohun ti o se ayoju re mejeji sugbon kini o se bi o ba je elomiran ni a ro wi pe gbogbo nkan ti pin wi pe ohun ti o ku ni pe ki ohun lo pokun so ohun ti o ku ni pe ki ohun wa ona tabi aye lati para ohun danu sugbon rara o duro de olowa o duro de olowa oni olowa nigba kan soso yi so agbara mi dotun iwo na o se duro de olowa be o ranti dafidi ni wahala wahala popo ninu ebi ni o ranti igba ti omo re absalomu ti o dide si tabi o ranti nigba ti oba saulu nigba ti o dide si dafidi ati awon eniyan miran pelu ti won fi se esin ti won fi se eleya ki lo se o duro de olowa ni o duro de olowa ni bi a ba wa sinu majemu titun se o ranti awon aposteli aso won sinu tubo soran ti awon apostili ana won legba aje won ni iya a fi opolopo nkan dun won sugbon won duro de oluwa awa na be na lo ye ka se we pe bi awon ti isaju bi won ti duro de oluwa ti oju ko ti won be na ni o ye ki awa paapa ki a duro de oluwa oju ko si ni ti wa ni oruko jesu wo orin dafidi ikokan dini adorun ejo esan ori dafidi ikokan dini adorun ese ikefa nitori pe ta li o wa li orun ti a le fi we olowa daun se angeli kan wa li orun boya michael ni o tabi gabriel ni tabi angeli miran o ni ta li o wa li orun ti a le fi we olowa je iru eni be wa rara tani ninu awon ma lagbara ti a le fi we oluwa nigba ti o ti so nipa ti orun nigba ti o ti so nipa ti awon angeli nigba ti o ti so pe ko si eda kan lorun ti a le fi we oluwa o tun wa so fun wa pe ninu aye yi bakan na wi pe ko si omo alagbara kan ti a le fi we oluwa o se je ki okan re ki o simi le oluwa nigba ti o ti mo wi pe ko si eni ti a fi le we olorun ti a le fi we olorun wa nigba ti o ti mo wepe ninu ife ni ninu agbara ni ninu ogbon ni ninu ijoloto ni ninu ohunkohun ko si eni ti a le fi we oluwa o se duro de oluwa o se gbe oju re si oke ki o so fun oluwa wipe won duro de o je ki a tun pada lo si iwe isaiah ori ogoji iwe Isaiah ori ogoji monka lati ese ikerin din logbon gbe oju yin soke se bigiga eni ohun ti olorun so fun wa oni ki a gbe oju wa soke si bigiga ki a mu oju wa kuro ninu awon orisa petele ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara eniyan ma nse ileri popo o sese ki enikan ki o so pe ma se yonu ohun gbogbo to ba nfe ni ma fo ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi oni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa nibi petele oni ki a gbe oju wa soke si bigiga ki e se wo tali o da nkan won yi wo awon irawo tani o da won so fun mi be na ni olorun le o da won oni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se ka tan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re awari re loni ki a wo je ki a mo we pe awon nkan won yi won wa lati owo Oluwa oni o pe gbogbo se gafara fun mi o pe gbogbo won le oroko nitori pe ohun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe olorun wa alagbara ni nitori be ki a gbe oju wa soke ki a ma je ki irewesi ki o de ba wa ki a ma je ki okan wa ki o pororo ki a ma je ki esu ki o deru ba wa nitori wi pe olorun wa ko si ohun ti o le se olorun wa ko si awon ileri ti o ti se fun atele tele ti ko le muse je ki a wo ese iketa din logbon e se ti iwo fi n wi iwo Jacobu ti iwo si n so iwo Israeli pe ona mi pamo kuro lodo Oluwa idajo mi si re koja kuro lodo Olorun mi eni ariti awon omo Israeli se ranti itan omo Israeli o se ni laanu wi pe awon wonyi won gbagbe ore Olorun won gbagbe anu Olorun won gbagbe ileri Olorun won gbagbe majemu ti Olorun ti ba won da ohun ti o se laanu ninu ni ti awon omo Israeli ni wi pe se oranti lati akoko Abrahamu ni Olorun ti fun ni ileri ti o si so wi pe lati odun de odun ni ibukun Olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase Abrahamu ati awon omo re ni a o ti bukun gbogbo idile aye bi abase wo Olorun kokuna Olorun ko jafara ni akoko Mose ni Olorun pe Mose wo pe akoko ati mu ileri ise wo pe o ti de bi o ti re je wo pe oye ko ye Mose ni akoko ti o so wi pe ta le mi ti won lo dojuko farao Olorun so wi pe ohun wa pelu re ohun wa pelu enu re bi o ba je eni ti o nka bibeli daadara o ri wi pe opolopo ise ami opolopo ise iyanu le Olorun se titi okan awon omo Egypt ti okan won fi remi ti o fi je wi pe won ko ni agbara ati okun mo ti won so fun awon Israeli pe o ya e keru yin ke ma lo e ni a fi gba won kuro ni oko eru se ran ti wi pe bi won ti de bi bebe okun popa ti won be si ro wi pe aye fe pari ti won ro wi pe o da be ni pe iku ti de fun won nisinsin nitori pe oke wa lowo otun oke wa lowo osi awon omo ogun Egypt won bo leyin okun popa wa niwaju nbo ni ki agbegba be ni won ke pe Oluwa ni Olorun so fun Mose pe ki o na opa re ni okun popa pin si meji ki se be ni kan ogoji odun ni won fi nje mana lai sanwo ti o je pe bi won ba ti ji loro ni won lo ko mana won ma jeun aso ogbomo won lara bata ogbomo won lese nihi ni won wa so wi pe ona wa pamo kuro lodo Oluwa idajo mi si re koja kuro lodo Olorun mi e se ti Israeli fi di afoju bayi ti iye won ra ti won ranti awon ore Olorun won ranti agbara Olorun won ranti awon ileri Olorun won ranti awon majemu ti Olorun ti ba won da sugbon ki a to ma da Israeli lebi awa na nko nje awa na nigbati a ba de ikorita àwọn náà nígbà tí ó bá dàbí ẹni wípé omi pọ̀ ju ọkà fún wa tàbí ó pọ̀ ju gàrí fún wa nígbà tí ó bá dàbí ẹni wípé wàhálà wà fún wa tí ó lè pọ́nrán àwa pàápàá àti gbàgbé orí ọlọ́run àti gbàgbé àwọn ẹ̀rí tí a ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé nígbà tí mo ti dénú ìjọ yìí nígbà tí mo ti bá jésù pàdé nígbà tí mo ti ní ìgbàlà nígbà tí ọlọ́run ti là mí lójú nígbà tí mo ti kúrò nínú ìbọ̀rìṣà nígbà tí mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mo ti kọ̀ sílẹ̀ wo nǹkan tí ọlọ́run ṣe fún mi àwa tí a ti ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa di ẹni tó kárí sọ àwa di ẹni tó ń sunkún àsun dẹ́kun àwa di ẹni tó ń rìn káàkiri bí ẹni tí kò lọ́lọ́run àwa di atọrọjẹ àtúnwá ronú pé bóyá ká padà síbi tá a ti ń bọ̀ báwo ló ṣe rí báyìí ṣé o rò wípé ọlọ́run ti gbàgbé rẹ ni èé ṣe tí ìwọ fi ń wí wípé ọ̀nà mi wàhálà mi àwọn nǹkan tó ń dojúkọ mí àwọn inúnibíni tí mo ń dojúkọ tí mo ń bá pàdé wípé ọlọ́run kò mọ nǹkan wọ̀nyí mọ́ àwọn nǹkan wọ̀nyí pamọ́ kúrò lọ́dọ̀ olúwa èé ṣe tí a fi ń sunkún bẹni tí ò ní baba èé ṣe tí a fi ń káàkiri bẹni tí ò lọ́lọ́run ṣé ọlọ́run wa ti kú ni ṣé ọlọ́run wa ò sí láàyè mọ́ ni ṣé ìlérí rẹ̀ ti yí padà ni ṣé májẹ̀mú tí ó bá wa dá nípasẹ̀ jésù kristi nígbà tí ó kú lórí igi àgbélébò ṣé àwọn nǹkan wọ̀nyí kò tún jámọ́ nǹkan níwájú ọlọ́run ni èé ṣe tí a wá fi ń sọ bí àwọn ọmọ ísírẹ́lì bí aláìlóye bí aláìlọ́gbọ́n bí ẹni tí ojú ẹ̀mí rẹ̀ ti fọ́ wípé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ olúwa àti wípé ìdájọ́ mi àwọn ẹ̀tọ́ mi wípé wọ́n ti ré kọjá kúrò lọ́dọ̀ ọlọ́run mi ẹni ó wá fi ń bi wá ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ìwọ kò tí ì mọ̀ ìwọ kò tí ì gbọ́ pé ọlọ́run ayérayé olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀ bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mu kò sí àwárí òye rẹ̀ ìjìnlẹ̀ ní agbára ọlọ́run àwa márìdí ní agbára ọlọ́run bí a bá wa láti ìpẹ̀kun kan lọ sí ìpẹ̀kun mìíràn nínú ayé yìí kò ṣeé ṣe àwa márìdí ni ìjìnlẹ̀ ní ìfẹ́ rẹ̀ ìjìnlẹ̀ ní májẹ̀mú rẹ̀ ìjìnlẹ̀ ní àwọn ìlérí tí ó ti ṣe fún wa a ò tí ì mọ̀ ni bí a bá jẹ́ ẹni tí ó mọ ọlọ́run nígbà tí a bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí a ti kọ̀ sílẹ̀ tí a ti gba jésù kristi bọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa báyìí ni ọ̀nà ti ṣí sílẹ̀ fún wa láti mọ ọlọ́run àwa tí a ní ìgbàlà àwa ni a ní ìmọ̀ ọlọ́run àwọn ẹlẹ́sìn tí wọ́n kàn sìn àwọn ò ní ìmọ̀ ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ọkàn wa kí ó balẹ̀ ó yẹ kí a sinmi ó yẹ kí a mọ̀ wípé a ní ọlọ́run tó ga lé ọ̀run ọlọ́run tí agbára rẹ̀ kì í bà á tì ó ní nítorí bẹ́ẹ̀ o kí a mọ̀ wípé láti ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n ó ń fi agbára fún aláàárẹ̀ ó ń fi agbára kún àwọn tí kò ní ipá àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá ó ní ṣùgbọ́n àwọn tí ó bá dúró de olúwa ohun tí a ṣe ń dúró de olúwa ni wípé kí ó lè fún wa ní agbára kí ó lè fún wa ní okun wípé nígbà tí àwọn mìíràn tí a jọ ń sáré eré ìje yìí nígbà tí wọ́n bá ń ṣubú lẹ́bàá ọ̀nà nítorí wípé ọlọ́run ayérayé apá ayérayé kò jẹ́ ibi ìsádi wọn kò sì jẹ́ ohun tó ń gbé wọn ró kò jẹ́ ohun tó ń fún olókun àti agbára nígbà tí àwọn bá ń ṣubú lẹ́bàá ọ̀nà wípé àwa máa sáré kì yóò sì rẹ̀ wá a ó máa rìn wípé àárẹ̀ kì yóò mú wa ṣùgbọ́n jẹ́ kí n bí ọ léèrè nígbà wo ni ó yẹ kí a dúró de olúwa àti báwo ni ó yẹ kí a ṣe dúró de olúwa bí a bá ń sọ wípé báwo ni ó yẹ kí a ṣe dúró de olúwa bí a bá ń sọ nípa dídúró de olúwa èyí jẹ́ wípé kí a gbàdúrà kí a pa ọ̀pọ̀lọpọ̀ ojúṣe kí a pa á tì sẹ́gbẹ́ kan ó yà mí lẹ́nu ó sì ṣe mí láàánú wípé àwọn tí ó dàbí ẹni pé wọn kò mọ ọlọ́run àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ jésù kristi gẹ́gẹ́ bí olùgbàlà wọ́n tilẹ̀ máa ń gbìyànjú láti dúró de olúwa ní ìmọ̀ tiwọn ní ìdánú tiwọn ó kàn jẹ́ wípé àwọn ò mọ ohun tí a ń pè ní jésù gẹ́gẹ́ bí olùgbàlà àwọn ò mọ ìdáríjì àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n wọ́n máa ń gbìyànjú láti dúró de olúwa bí a bá rí ẹlòmíràn tí ó jẹ́ aláìgbàgbọ́ tí ó jẹ́ pé kò tí ì mọ jésù kristi gẹ́gẹ́ bí olùgbàlà ṣùgbọ́n ó jẹ́ bí ẹlẹ́sìn bí ó bá ní ìṣòro ráńpẹ́ kan bí ó bá ní ìṣòro kékeré kan a ti sọ wípé òun fẹ́ lọ gbàdúrà òun fẹ́ dúró de olúwa àwọn ẹlòmíràn ó ṣeé ṣe nítorí pé òye bíbélì òye wọn tó wọ́n ti lè ka nǹkan kan nínú májẹ̀mú láéláé àbí nǹkan kan nínú májẹ̀mú tuntun wọ́n sọ pé àwọn fẹ́ lọ sórí òkè òkè yanu òkè àánú òkè orí ọ̀fẹ́ oke alafia oke bayi oke tohun won duro sibe o sese ki o je ojo meta ki lo de ti o je wi pe awon wonyi ti won o mo igbala Jesu Kristi awon yi ti o je pe won ko ti ni idani loju idari je ese won ki lo de to je wi pe awon ni won mo bi ati duro de oluwa awa ti olorun si ti pe ti o ti ba soro asiri awa ti olorun ti so fun wi pe o nje baba fun wa ti emi olorun ke aba baba ninu wa ki lo de ti a o le farabale ki a le duro de oluwa ye ki a wo nigba wo ni o ye ki a duro de oluwa ati bi a ba duro de oluwa kini awon ere awon anfani ti yo je ti wa ninu orin dafidi ori ke dogbon orin dafidi ori ke dogbon ese ikarun simi le ona otito re ki o se ko mi nitori iwo le olorun igbala mi iwo ni mo duro ti le ojo gbogbo nihin ni olorin dafidi lo tin so fun wa we pe ohun ni lati duro de oluwa ki se ni ojo kan o ni le ojo gbogbo iwo ni mo duro ti iwo ni mo duro de le ojo gbogbo kini se ti ogbeni yi ti o fe duro de oluwa se o mo we pe dafidi ti o korin dafidi ti aka yi o je jagun jagun o ni opolopo isoro ni igbesi aye re ni igba miran awon nkan miran to ngbo latotun latosi won taku ara won ko si mo eyi to je otito ti ohun le duro le ninu won o dabi eni wi pe ni opolopo igba ni dafidi ni o de ikorita ninu awon nkan miran ninu ebi re o de ikorita ti ko mo ona ti o ye ki ohun to tabi gege bi oba awon idajo miran awon miran ti o ye ki o se ti ko mo ona ti o ye ki ohun gba ipinu ti o ye ki ohun se tabi aba ti o ye ki o da nitori be adu o fe duro de oluwa nigba miran ni igbesi aye ti re o se se ki nkan kan ki o se laarin oko si aya o se se laarin ebi laarin baba iya si omo o se se ni laarin awon aladugbo tabi ni bi ise o de ikorita awon nkan ti o n gbo won taku ara won ti bi aso ti bi tọ̀hún asọ tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu o sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo àwọn nǹkan tó pamọ́ lójú ènìyàn wọ́n ṣí payá níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o lè dúró ti olúwa kí o dúró dé wípé ọlọ́run mọ wojú rẹ ọlọ́run mo mọ̀ wípé gbogbo òtítọ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò pamọ́ fún ọ nítorí bẹ́ẹ̀ mò ń dúró de ọ èyí ni a fi ń dúró de olúwa ní àkókò tí a ń dúró de olúwa yìí a ó ka bíbélì a wo àwọn ìlérí ọlọ́run a wo àwọn àṣẹ ọlọ́run a wo àwọn nǹkan tí ọlọ́run ń pàṣẹ fún wa láti ṣe tí ó dàbí ẹni wípé a ti gbójú fò dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan mìíràn tí ó máa ń ṣe wá lọ́ṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó jáfáfá nínú ìsìn ọlọ́run ni wípé àwọn àkólẹ́dọ̀ ìsìn àwọn àgbékarí ẹ̀sìn wọn kì í jẹ́ kí a lè ráyè láti dúró de olúwa ẹlòmíràn ó ṣeé ṣe ibi tó ti fẹ́ ka bíbélì wọ́n sọ wípé arákùnrin kan bèrè rẹ̀ ó fẹ́ kí wọ́n lọ ṣe ìjìrẹ́ ọkàn níta àtúndìde ẹlòmíràn bóyá ó fẹ́ gbàdúrà lórí nǹkan kan ni bóyá ó ń dúró de olúwa ni ó sì fẹ́ mọ ó fẹ́ mú ọ̀nà rẹ̀ gún níwájú olúwa wọ́n ní wọ́n ń pè yín o ẹ kọ́ a lọ sí ṣiṣẹ́ báyìí o kọ́ a lọ ṣe báyìí nǹkan wọ̀nyí kì í jẹ́ kí ẹlòmíràn kí ó lè dúró de olúwa jẹ́ kí a wo orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire olúwa ní ilẹ̀ alààyè dúró de olúwa kí o sì tújú ká kí yóò sì mú ọ lé àyàlé mo ní dúró de olúwa yóò sì mú ọ lé àyàlé èyí jẹ́ wípé nígbà tí ó bá dàbí ẹni pé ajé aláìlágbára nígbà tí ó bá dàbí ẹni wípé ajé aláìlera yálà nípa ti ara yálà nípa ti ẹ̀mí ó jẹ́ wípé okun tán nínú wa agbára tán nínú wa ó jẹ́ wípé àti rìn ìrìn ìgbàgbọ́ ó ń ṣòro fún wa àti gbé ìgbésí ayé ìgbàgbọ́ ó ń ṣòro fún wa ó fẹ́ dàbí ẹni wípé agbára láti dojúkọ ọ̀tá àti láti dojúkọ ìdánwò agbára láti dúró ṣinṣin kí a má yẹsẹ̀ ó dàbí ẹni wípé agbára yìí ó ń dínkù díẹ̀díẹ̀ ní ìgbésí ayé wa ó ní irú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí a dúró de olúwa iru akoko be o ye ki aduro de oluwa pelu igbagbo lati ri ire olorun ire oluwa ni ile alaye ninu orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikarun okan mi iwo sa duro je de olorun nitori lati odo re wa ni ireti mi nigba ti o ba dabi eni wo pe ireti npin nigba ti o ba dabi eni wo pe o nse aferi nkankan nkan yo si ti ite olowo nigba ti o ba dabi eni wo pe awon abani gbadura eti jo gbadura awon ore re ti ejo ma nka bibeli ti ejo ma gbadura ti ejo ma mu ibere ara yin lo siwoju olorun won ti ba gbadura sugbon awon nkan won yi awon isoro won si wa sibe sibe o so we pe akoko de lati duro je de olorun akoko de lati lo si oju olorun lati pa awon nkan miran gege bi owo gege bi ise gege bi awon nkan miran to ma ndi wa lowo lati pa won ti lati wa si oluwa tabi lati tilekun wa mori ki a duro je de oluwa nitori lati odo re wa ni ireti wa wa ye ki a wo orin dafidi yi kan na ori keta le ni ogofa orin dafidi ori keta le ogofa ini eji eta okan eji eta ese ikeji kiyesi bi oju awon iranse kunrin ti ma wo owo awon baba won ati bi oju iranse birin ti ma wo owo iya re be li oju wa nwo oluwa olorun wa titi yo fi sanu fun wa nigba ti a ba nwa anu olorun boya otisubo sinu ese lairo tele ni boya o dabi eni wo pe idanwo ni o le re koja ore ofe ti o ni ti o si dabi eni pe boya ori iro ni igbese aye re tabi ori pe oju kokoro tun tin wole tabi ori wo pe aran kan ibinu o tun tin wo inu okan re tabi ori wo pe awon nkan to lero tele tele won tin yo wole o si ri wo pe o n ba igbese aye igbagbo re je o n so di apeyinda o ni iru akoko be no ye ki o woju oluwa iru akoko be ni o ye ki o kepe oluwa iru akoko be ni o ye ki o so agbara re dotun ninu oluwa iwe owe ni atun ka nisinsin yi ori ogun iwe owe ori ogun ese ikeji le logun iwo ma se wi pe emi o gbesan ibi iwo ma se wi pe emi o gbesan ibi sugbon duro de oluwa ohun o si gba o o seese ki oro kan bi awo ki o wa laarin iwo ati enikan ki eni yi ki o soro ibi nipa re ki eni yi ki o se ibi si o ki idanwo lati odo su ki o ma so si olokan we pe gbesan lu pada paromo un na se bayi o ni niru akoko be ti esu to nfo oro re to nfo oro okan re to nso wi pe ki o gbesan fun ara re o ni niru akoko be o ye ki o duro de oluwa we pe bi o ba duro de oluwa ohun o gba o ninu awon ikekun ti o nde ba won yi ninu Isaiah ori kejo ese iketa din logun Isaiah ori kejo ese iketa din logun emi o duro de oluwa ti o pa oju re mo kuro lara ile Jacob emi o si ma wo ona re o ni nigba ti o ba dabi eni wo pe olorun wa o jina rere nigba ti o ba dabi eni wo pe anu re jina si wa nigba ti o ba dabi eni pe awon ileri re imuse won jina si wa o ni ohun to ye ka se pe ki a duro de oluwa awon elomiran won ma kun niru igba be awon elomiran won ma sakakiri niru igba be awon elomiran won ma tun mu igbekele won ki o wa ninu eniyan tabi ninu orisa ni igba be o ni awa ti a fe di orun awa ti a fe fi orun sere je leyin aye yi o ni o te ye ka se ni pe ki a duro de oluwa ye ki a pada si Isaiah ori ogoji ki a to gbadura Isaiah ori ogoji ese ikokanle logbon sugbon awon ti o ba duro de oluwa yo so agbara won dotun awon ti o ba duro de oluwa won o tun agbara won se won o fi iye gun oke biidi won o sare ki yo si re won won o rin aare ki yo si mu won se oke kan wa niwaju re duro de oluwa se o dabi eni pe okun lo wa niwaju re o si mo bo se fo re koja okun yi duro de oluwa se o ti n re o ni se o dabi eni pe adura ogba ni so ni wahala ni so da bi eni pe awon keferi fi ose sin won fi ose leya so da bi eni pe on to tin reti o da bi eni pe won jina re won o ti de o ni o ti lati se ni pe ki a duro de olowa ke aduro de olowa ke ma je ki o nkan ki o di wa lowo nitori be dide duro ki o so fun olorun wi pe o setan lati duro de o setan lati gbadura o setan lati musoro o setan lati kepe duro de olowa duro de olowa ma se je ki are ki o mu duro de olowa kepe olowa yo se da o sile yo tu o sile duro de olowa yo tun agbara re se
2: Taronomi ori ikejo gbogbo ofin ti mo pa lase fun oni oni ni ki eyin ma kiesi lati se ki en ki o le ye ki eyin si ma po si ki en si wonu re lo lati gba ile na ti oluwa ti bura fun awon baba yin ki wo ki o si ranti ona gbogbo ti oluwa olorun re ti mu orin ni aginju lati ogoji odun yi wa lati re osile ati lati dan wo lati mo nti o wa ni aya re bi wo pa ofin re mo bi be ko o si re osile o si fi ebi pa o o si fi mana bo ti iwo ko mo pe ni awon baba re ko mo ki o le mu omo pe eniyan ko ti pa o je nikan wa laye bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade ni eniyan wa laye aso re ko gbo mo lara be ni ese re ko wu lati ogoji odun yi wa ki iwo ki o si mo ni okan re pe bi eniyan ti ba omo re wi be ni oluwa olorun re ba o wi ki iwo ki o pa ofin oluwa olorun re mo lati ma rin ni ona re ati lati ma be

0: tí mo fi lélẹ̀ ní àṣẹ fún ọ ní òní kí ìwọ kí o má bàa jẹyó tán kí o kọ ilé dáradára kí o sì máa gbé inú rẹ àti kí ọwọ ẹran rẹ àti agbo ẹran rẹ kí o má bàa pọ sí tán kí fàdákà rẹ àti wúrà rẹ pọ sí àti kí ohun gbogbo tí ìwọ ní pọ sí nígbà náà ni kí ọkàn rẹ wá gbé sókè ìwọ sì gbàgbé olúwa ọlọrun rẹ tí ó mú ọ láti ilẹ egypt jáde wá kúrò ní oko ẹrú ẹni tí ó mú ọrin aginjù ńlá tí ó sì ní ẹrù níbi tí ejò amúbí iná wà àti akeke àti ọ̀dá níbi tí omi kò sí ẹni tí ó mú omi jáde fún ọ láti inú òkúta akọ wá ẹni tí ó fi mánà bọ ọ ní aginjù tí àwọn bàbá rẹ kò mọ̀ rí kí ó lè rẹ̀ ọ́ sílẹ̀ kí ó lè dán ọ wò láti ṣe ọ́ ní ore nígbẹ̀yìn rẹ ìwọ sì wí ní ọkàn rẹ pé agbára mi àti ipa ọwọ́ mi ni ó fún mi ní ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kí ìwọ kí o rántí olúwa ọlọ́run rẹ nítorí pé òun ni ó fún ọ ní agbára láti ní ọ̀rọ̀ kí òun kí ó lè fi èdè májẹ̀mú rẹ̀ tí ó búra fún àwọn bàbá rẹ kalẹ̀ bí ó ti rí ní òní yìí yóò sì ṣe bí ìwọ bá gbàgbé olúwa ọlọ́run rẹ tí ìwọ sì tẹ̀lé ọlọ́run mìíràn tí o sì ń sìn wọ́n tí o sì ń bọ wọ́n èmi tẹnu mọ́ fún yín pé rírun ni ẹ̀yin ó run bí àwọn orílẹ̀-èdè tí olúwa run kúrò níwájú yín bẹ́ẹ̀ ni ẹ̀yin ó run nítorí pé ẹ̀yin ṣe àgbọràn sí ohun olúwa ọlọ́run yín
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ọlọ́run aláàánú, bàbá wa ní tòótọ́, a dúpẹ́ pé a tún wá síwájú yín lónìí láti kọ́ ẹ̀kọ́ Bíbélì. A mọ̀ wípé ọ̀rọ̀ yín jinlẹ̀, ó sì ga ju ọgbọ́n ẹ̀dá lọ, àti wípé ẹ̀mí yín nìkan ṣoṣo ni ó lè ṣe àwárí ìtumọ̀ ọ̀rọ̀ tí ẹ ti kọ sílẹ̀. Ẹ̀bẹ̀ wa ni pé bí a ti wá lónìí ẹ ó fún wa ní ìrànwọ́ ẹ̀mí yín kí ọ̀rọ̀ yìí kí ó ba lè yé wa àti kí ọkàn wa kí ó ba lè gbà á kí ó ba lè dì í mú kí ó ba lè ṣàṣàrò lórí rẹ̀ kí ó ba lè fi ohun gbogbo tí à ń kọ́ sí ìṣe a dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ bíbélì wa a ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa ẹ máa fi ọpẹ́ fún ọlọ́run bàbá nípasẹ̀ rẹ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ kan ṣoṣo yìí ni ohun tí a ń wò lónìí nínú ọ̀rọ̀ ọlọ́run níhìn-ín ni a rí ẹsẹ̀ ìwé mímọ́ kan tí ó ṣe àkójọpọ̀ àwọn òfin ti ìjọba ọlọ́run ní kúkúrú gẹ́gẹ́ bí ó ti yẹ èyí ni a fi pé àkórí ohun tí a ń sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí ní àṣẹ kárí ayé fún gbogbo onígbàgbọ́ ìlànà ọlọ́run yìí ni òfin kan nínú tí ó ní í ṣe pẹ̀lú ìṣe wa ọ̀rọ̀ ẹnu wa èrò ọkàn wa àti gbogbo àyídáyidá wa ní gbólóhùn kúkúrú jẹ́ kí n là á yí ọba yìí wípé a rí i pé òfin ọlọ́run bíbélì ó pọ̀ èyí tí ó ń jẹ́ ìtọ́ni fún wa ní ohun tó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí onígbàgbọ́ ṣùgbọ́n kí ó má ba lè kí ẹnikẹ́ni kí ó má ba lè ní àríwísí ọ̀rọ̀ ọlọ́run wípé ó ti pọ̀ jù kò yí òun òun ò mọ bí òun ṣe lè ṣe ohun gbogbo tí ọlọ́run pa láṣẹ nítorí pé kò ṣeé ṣe fún òun láti rántí àwọn àṣẹ ọlọ́run tí ó pọ̀ tó báyìí èyí ni ó fi jẹ́ wípé nínú májẹ̀mú láéláé ni ọlọ́run fún Mósè ní òfin mẹ́wàá nínú òfin mẹ́wàá yìí òfin mẹ́rin àkọ́kọ́ wọ́n ní ṣe pẹ̀lú iṣẹ́ wa sí ọlọ́run òfin ìkarùn-ún sí ìkẹwàá tó jẹ́ mẹ́fà nínú àwọn mẹ́wàá wọ̀nyìí ni ó ní ṣe pẹ̀lú ara wa pẹ̀lú aládùúgbò wa pẹ̀lú àwọn ènìyàn gẹ́gẹ́ bíi tiwa ọlọ́run mú kí gbogbo àwọn àṣẹ rẹ̀ àwọn ìlànà rẹ̀

0: yosi shi yesu ni yosi shi la shale yi yosi shi gbogbo oke to wa ni igbesi aye re yosi shi ko si si nkan ti e ki yo le se ko si nkan ti e ki yo le se ninu marko ori kokanla marko ori kokanla ese iketa le logun marko ori kokanla ese iketa le logun lo to ti se ti oro ere lo to ni mo wi fun yin enikeni ninu awon omo olorun enikeni ninu awon ti o ba gbagbo enikeni ninu awon ti o gbadura ni oruko jesu enikeni ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba si siye meji le okan re sugbon ti o ba gbagbo pe ohun ti o wi yo se yo ri be fun yo ri be fun yo ri be fun sugbon ibere kan lo je wa logun kini a npe ni oke oke ni awon isoro ati lasigbo to lagbara jo wa lo ti a ko le funra wa mukuro ti o si nira pupo lati gba mora to si se pe gbogbo agbara wa ati ti awon oluranlowo wa lapapo ja si otubante oke yi je o sese ki o je aisan tabi isoro tabi wahala to taku to ni ohun ko ni lo fun eni ti o ni iru oke be iwaju ko se lo be ni eyin ko se pada si o dabi e ti awon eyan wa ma nso wi pe oba ran ni nise odo oba kun ise oba ko se ma je odo oba ko si se rolu bi omowe oke ni eru ti esugberu eniyan orun wo eleru ko si eni ti yo so kale sugbon lasale yi gbogbo eru lorun re lori re a o so kale loruko jesu ki o le ye wa dara dara ohun ti a npe ni oke ati ohun ti a gbadura ni asale yi wo pe yo sidi ye ki n se awon apere die fun o ikini bi awon oke se gaju eniyan giga yowu laye lo be ni awon isoro na gaju imo ogbon ati agbara idalo ohun ti a npe ni oke o gaju enikeni yowu laye be na ni awon isoro awon aisan awon ajogunba lo gaju agbon ogbon ati agbara idalo won je isoro tabi aisan to diju to takoko to sunisu tabi to gontio ikeji awon oke won je adayeba bi a ba npe nkankan loke o je wi pe adayeba ni won ti wa nibe ki a to bi wa gege bi oke apata olumo ni ilu egba bi o ti wa nibe ki a to bi lagbaja ti oke sapati ti wa ni ibadan ki a to bi lakasegbe be na ni ki a to bi arugbo ti nbe ni abule wa igun idile ti wa eyi ni a npe ni oke awon nkan wonyi ti o ti wa ninu ebi to je as aisan ajogunba bi warapa bi atogbe bi as aisan buburu miran ti ko se fenu soto awon nkan wonyi ni a npe ni oke sugbon lasale yi won pora loruko jesu iketa bi oke se ma nje idena to taku sibe to nse idiwo fun itesiwaju be ni opo arun ojo pipe ati idaloro emi esu ndena itesiwaju ebi ati aseyori lenu ise pelu iru oke be aye eniyan ninu aye eniyan bi won ba fa ki to ara won sugbon lasale yi yo to ara won loruko jesu gege bi oke ti a ko le sinidi awon elomiran ni ese to rorun lati dimoni to je wi pe won ti jija kadi pe popo ninu agbere ninu tabi ninu aliyan tabi ninu tete tita sugbon ti won o bo lasale yi a o to sile awon elomiran o sese ki o je asa baraku to soro lati dawo de duro bi igbo mimu tabi siga tabi oti mimu tabi taba sugbon lasale yi o dominira loroko jesu ti elomiran to je oke ni ipada seyin igba gbogbo ki eniyan ki o di igbekun fun ese sugbon ati to osile ikerin telomiran je igun tabi epe tabi itakasini to je wipe lati igba na ni onitohun ti yagan ti tabi ti okuta ba oja re ti won si gbe ese le igbega lenu ise sugbon mo ki o ki orire wipe bi o ti wa nihin lasale yi gbogbo re yo dopin loruko jesu ti awon miran ni aisan olori kunkun to ngbon owo lo lai ni awotan telomiran ni idojule ni oso tabi aje tabi awon elegbe awo sugbon mo gbagbo wipe o ti di ominira elomiran si ni emi mategbe airise airise oshi to dogo tini to dabi eni wepe o je igbese to taku to topinu wepe owo ba okale ijakule eru to je wepe o nso ni di eru ati wahala ti mo eniyan ma ro wepe iku ya je si lo sugbon lasale yi loroko olorun loroko jesu a mu gbogbo re kuro o si di eni ti o ni ominira loroko jesu iketa oniruru ise iyanu anu lati odo olorun wa oniruru ise iyanu anu lati odo olorun wa matthew ori kedogun matthew ori kedogun ese ikarun din logbon titi de ikeji din logbon nigba na le o wa o si teriba fun wi pe olowa ran mi lowo sugbon o dan wi pe ko to ki a mu akara awon omo ki a fi fun aja o si wi pe be ni olowa awon aja a ma je ninu erun ti o ti ori tabili olowa won bo sile on ti jesu so nihin ni wi pe bi obirin yi yo ba ri ise iyanugba ki se ise iyanu bi eto be ni we pe o ye o to o pe lati ri ise iyanu yi gba o nso fun wi pe bi aja ni obirin yi ri sugbon obirin yi o mo ohun ti jesu nso o wa nso wi pe be ni olowa sugbon awon aja ma je ninu erun ti o ti ori tabili olowa won bo sile nigba na ni jesu dahun o si wi fun o pe obirin yi igbagbo nla ni tire mo gbagbo wi pe olorun o so be fun ni asale yi igbagbo nla ni tire ki o ri fun o ki o ri fun o gege bi iwo ti nfe gege bi iwo ti nfe se o fe nkan kan lodo olorun lasale yi o ni yo ri fun o gege bi iwo ti nfe a si mu omobirin re larada ni wakati kan na ninu ise awon aposteli ni mo fe ka oro kan fun o mo gbadura we pe ki olorun ki o se oloju emi lati ri itumo ti o se iyebiye ninu ohun ti an ka yi ise awon aposteli ori kerindinlogun lati ese ike dogbon de ikerin de logbon sugbon laarin oganjo paul ohun si la ngbadura won si nkorin iyin si olorun awon ara tubu si tete si won lojiji isele nla si se to be ti ipele ile tubu mititi ogan gbogbo ile kun si si ide gbogbo won si di si tu sile ranti we pe awon elewon won yi won o to won o ye ki a tu ide won
1: ṣùgbọ́n gẹ́rẹ́ tí Paul ò sí là tí wọ́n gbàdúrà tí wọ́n sì ń kọrin ìyìn ni a gbọ́ wípé ìdè gbogbo àwọn onítúbú àwọn tí wọ́n wà nílé túbú ìdè wọn tú sílẹ̀ ìwọ náà láṣáálẹ̀ yìí kìí ṣe nípa títọ́ kìí ṣe nípa yíyẹ kìí ṣe nípa mímọ̀ ṣe ṣùgbọ́n bí a bá ti ń gbàdúrà nítorí àánú ọlọ́run ní gbogbo ìdè tó dè ọ́ ni yóò máa tú lórúkọ Jésù yẹran létí wípé balógun ọ̀run ìjọsí kò yẹ síbẹ̀ a mú ọmọ ọ̀dọ́ rẹ̀ láradá èyí ni a ń pè ní iṣẹ́ ìyanu àánú obìnrin ará Kenani tí mo ti kà fún ọ tí ó dàbí ajá níwájú ọlọ́run síbẹ̀ ó gba ìwòsàn àti ìdáǹdè fún ọmọbìnrin rẹ̀ kò yẹ kò lẹ́tọ̀ọ́ sí i ṣùgbọ́n ó gbà á nítorí iṣẹ́ ìyanu àánú ọlọ́run obìnrin onísun ẹ̀jẹ̀ kò ní ohunkóhun bí ọ̀rẹ́ bí ọrẹ bí olùrànlọ́wọ́ bí alágbàwí bí ẹwà bí òkìkí ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé obìnrin yìí kò ní nǹkan kan síbẹ̀síbẹ̀ a mú u láradá lẹ́sẹ̀kẹsẹ̀ èyí ni a ń pè ní iṣẹ́ ìyanu àánú nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé àkókò tìrẹ ti dé gbogbo òkè tó wà ní ìgbésí ayé rẹ wọn ò pòórá lórúkọ Jésù ohunkóhun tí ìbàjẹ́ ike tí ó dàbí òkè tó ṣù sí ọ lẹ́yìn a ó mú wọn kúrò gẹ̀gẹ́ ọrùn ni a ó mú wọn kúrò jẹjẹrẹ ni tó ń jẹ inú rẹ a ó mú wọn kúrò ìbàjẹ́ ọgbẹ́ inú nínú ìfun a ó mú wọn kúrò bí ó sì jẹ́ ìfọ́tí ìfọ́jú ìyadi ìdítí ìyarọ ikọ́fe arúmọléegun a ó mú wọn kúrò lórúkọ Jésù dìde kí o bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí o sọ fún ọlọ́run wípé gbogbo òkè tí ó wà ní ìgbésí ayé rẹ àìsàn kò gbóògùn tí ó wà ní ìgbésí ayé rẹ ègún àjogúnbá tó wà ní ìgbésí ayé rẹ àti ohun tí ó ti wà níbẹ̀ tí ó ti gbàdúrà tí ó ti gbà àwẹ̀ fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó wà níbẹ̀ wípé ní àṣálẹ̀ yìí a ó mú gbogbo wọn kúrò pátápátá iṣẹ́ àánú ni o iṣẹ́ ìyanu àánú ni kìí ṣe wípé o lẹ́tọ̀ọ́ sí kìí ṣe wípé o pé kìí ṣe wípé o lóhun kan tó fi lè já láńká tó níwájú olúwa wípé nítorí èyí ni ṣe é fún mi iṣẹ́ ìyanu àánú ọlọ́run ni iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ ọlọ́run wa òkè rẹ yóò ṣídì wàhálà rẹ yóò dópin àìsàn yóò kúrò a ó tu ọ sílẹ̀ a ó mú ọ láradá a ó da ọ ní ìdè múra sílẹ̀ iṣẹ́ ìyanu ti dé múra sílẹ̀ àánú ọlọ́run pọ̀ múra sílẹ̀ kò sí kò ṣeé ṣe pẹ̀lú ọlọ́run wa múra sílẹ̀ gbogbo àìsàn gbogbo ìṣòro gbogbo wàhálà tó dàbí òkè ni ọlọ́run yóò mú kúrò
2: gba ọlọ́run gbọ́ bí o bá lè gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí o bá gbàgbọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí o bá wí fún òkè yìí pé ṣídì kí o sì bọ́ sínú òkun tí kò bá ṣiyè méjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí o bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò sì rí bẹ́ẹ̀ fún un

ibikibi ti o ba wa ki o ma jade bo ori wi pe bi a se gbadura tan nkan ti o wu si onikun nkan ti o wu si olorun e ti o wu si olese ati e ti o wu si olabe ori wi pe o ti kuro olorun ti si oke re nidi ma bo ni gbongan keje gbongan keje e je ki awon asona wa ki won ki o dari won an reti yin o ibikibi ti o ba wa yara re wo ori wi pe olorun ti se fun o o ti mo oke re o ti si nidi ma jade bo yara re wo ise iyanu anu ni ki se wi pe boya nikan kan leto si o to abi o ye ti re ni ma jade bo an reti yin se ayewo ohun ti olorun mu kuro gbogbo oke ni yo sidi nisisin bi won ti n jade bo a fe gbadura fun awon ti o ni arun miran ninu ara bi o ba ti n gbo eyi ti o jo tire ki o ma nawo soke arun bi ete arun bi ogbe inu tabi jejere ti won pe ni cancer tabi egbo ojo pipe osa ninu tabi lara iko jedo jedo tuberculosis iko fe arun atogbe bi o ba je awon kan wonyi tabi ohun ti o jo won le o je tire ti o ti ru kaakiri fun ojo pipe idande ti de nitori ise iyanu anu yóò tẹ ọ lọwọ lórúkọ jésù ẹdíjú kí a gbàdúrà àwọn wọnyí tí ó ní àrùn tí a kà sílẹ wọnyí tàbí ohun tí ó jọ wọn ẹtẹ ni tàbí ọgbẹ inú tàbí cancer tàbí egbò ọjọ pípẹ ulcer tàbí ikọ jẹdọjẹdọ ikọ fe àrùn àtọgbẹ bí o bá ní àrùn tí ó jọ àwọn wọnyí yọ ọwọ rẹ sókè lẹsẹkẹsẹ bí a bá ti gbàdúrà tán ni kí o yí ara rẹ wò nítorí wípé iṣẹ ìyanu tirẹ ó ń dúró de ọ ọlọrun aláàánú a dúpẹ wípé alágbára ni yín ẹ kì í bá tì kò sí ohun tó ṣòro fún yín láti ṣe nítorí bẹẹ ni a fi ń gbàdúrà fún àwọn wọnyí gbogbo àrùn tó wà lára wọn ẹ lé wọn jáde lórúkọ jésù ìwọ àrùn ẹtẹ mo pa á láṣẹ jáde lórúkọ jésù gbogbo ọwọ tó ti re ọwọ tó ti gé àti ẹsẹ tó ti re tó ti gé mo pàṣẹ wípé kí ọlọrun ẹlẹdàá kí ó dá àwọn ẹyà ara tí ó ti sọnù tí ó ti re sọnù kí ó dá wọn padà lórúkọ jésù gbogbo kòkòrò tó ń jẹ àgọ ara rẹ apàwọrun amú wọn kúrò gba ìwòsàn lórúkọ jésù gbogbo ọgbẹ inú a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ jésù àrùn jẹjẹrẹ cancer apá aláṣẹ ẹ jáde lórúkọ jésù àti egbò ọjọ pípẹ yálà lójú ara tàbí nínú ẹdọ ẹ gba ìwòsàn lórúkọ jésù ikọ jẹdọjẹdọ ikọ fe apá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ jésù kí ìwòsàn ìwòsàn tòótọ́ ìwòsàn tí ó dúró pẹ́ títí kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ jésù ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ jáde lórúkọ jésù gbogbo àwọn àrùn mìíràn tí ó farajọ àwọn wọ̀nyí tí ó ń dá wọn lóró tí ó mú owó tí ó ń kówó wọn lọ ọlọ́run aláàánú alágbára ẹ wò wọ́n sàn lórúkọ jésù ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì ó ní láti ṣídì a gbàgbọ́ wípé ẹ ti ṣe a gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa lórúkọ jésù kristi olúwa wa àmì.
yẹ ara rẹ wo. Ibikíbi tí o bá wà yẹ ara rẹ wo. Iṣẹ́ ìyanu Ọlọ́run ti tẹ̀ ọ́ lọ́wọ́.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí egun ìdílé, bí o bá ní igun àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọ bí tí à ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí igun, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú o kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Yẹ àgbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Egun ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Egun ká máa rọkọ fẹ́, ká máa rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

Baba wa ti nbe le orun a dupe lowo yin we pe a wa si waju yin ki se be nikan a wa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si de alagbara ninu Oluwa a nbe be we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti a nko ati eyi ti a nka ki o je ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi a dupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa ante so waju ninu eko wa o to ose die ti a ti wa lenu eko wa yi ninu epistle ti Paulu ti aposteli si awon ara Kolose loni anwo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa asi ti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni an so fun nipa Jesu Kristi ati anfani ti ani ninu Jesu Kristi o so wipe a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paul aposteli eni ti a si loju eni ti a fi ran orun han eni ti oro Olorun ti o ye eni ti emi Olorun ti o kun ninu ti o fi la awon Christiani awon onigbagbo ti o fi la awon loye nipa Kristi we pe ori ni Kristi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wi pe oun ni ori ati Oluwa oun gbogbo oun ni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu Kristi ati eni ti a je ninu Kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni oun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wipe a je kikun a je pipe ninu Kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a feti sile ki a fiyesi oun ti a nko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni pupo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan Olorun ninu ete Olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wipe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wipe a ko ti so idaji won fun wa tabi ke a kunkun so wipe bi a ti le nka bi a ti le nri bi a ti le ngbadura ti a si ni die die ninu awon nkan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon nkan wonyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokanleni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o n sọ fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo je ti wa ṣugbọn ni pato
ọ̀pọ̀ lọ́pọ̀ ni ó jẹ́ wípé ìrírí nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn àti ohun tí wọ́n ti rí gbà nípa ti ẹ̀mí nípa ti ara nínú Kristi kò tí ì dé ojú òṣùwọ̀n. Ó dàbí àwọn tí a rí nínú ìṣe àwọn àpọ́sẹ́lì 19, ìṣe àwọn àpọ́sẹ́lì 19, ẹsẹ̀ 2. Ó sì wí fún wọn pé ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ ná nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wí fún wọn pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ẹ̀mí mímọ́ tí a ti fún àwọn onígbàgbọ́, àwọn tí a ti sọ di mímọ́, àwọn tí ó ti múra sílẹ̀, àwọn tí ó gbàdúrà tí ó wojú Olúwa, àwọn tí ó ti dúró lórí òkè ní yàrá òkè ní Jerusalemu, ẹ̀mí mímọ́ tí a ti tú dà lé wọn lórí, tí a ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú ìṣe àwọn àpọ́sẹ́lì ní Éfésù, ni Paul ti rí àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí tí ó ń bi wọ́n wípé àǹfààní tí a ní nínú Kristi, agbára ẹ̀mí mímọ́ tí a ní nípa wípé a jẹ́ ti Ọlọ́run, agbára ẹ̀mí mímọ́ tí ó lè jẹ́ tiwa láti fún wa ní ìṣẹ́gun, láti jẹ́ kí iná ẹ̀mí kí ó máa jó nínú wa. Ẹ̀yin a ti rí igbà nígbà tí ẹ gbàgbọ́, wọ́n wípé àwa kò tilẹ̀ mọ̀ rárá, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Èyí ni ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ wípé ohun tí a ti ṣe fún wa, ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa kò jẹ́ tiwọn, nítorí wípé wọ́n jẹ́ aláìmọ̀kan, aláìlóye nípa kíkún tí a ní nínú Kristi. Ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ Kristi. Kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ Kristi. Ìgbàgbọ́ nínú Kristi ni ó máa jẹ́ kí a ní ẹ̀kún nínú Ọlọ́run àti ọ̀pọ̀ yanturu, ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti pèsè fún wa, ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́, tí ó jẹ́ wípé àtimú ìfẹ́ Ọlọ́run ṣe àti ìlànà Ọlọ́run ṣe kìí jẹ́ tiwọn. Ẹ̀mí mímọ́ ni ó mú sí Paulu apọ́sẹ́lì láti kọ́ sí ìjọ wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínàkúnà tí ó wà ní ilẹ̀ àjèjì, tí ó ń wípé ohun gbogbo tí bàbá òun ní ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé àwọn ọmọ ọ̀dọ̀ wọ́n ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, ṣùgbọ́n òun kú fún ebi. Kí ó má bàa jẹ́ wípé tiwa rí bẹ́ẹ̀, ó yẹ kí a kọ́ ẹ̀kọ́ yìí, kí a mọ ohun tí a ní nínú Kristi. A wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kíkún nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Jẹ́ kí a tún padà sí Kolose. Kolose 2, ẹsẹ̀ 10. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ́ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa ń sọ wípé, tí a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì ń wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀, a sì tọ́ka sí àpótí. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́,
ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ki o ye wa dara dara bi eniyan ba wa lode ti a si fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a je ese bi eni jeun awa ti a sogo ninu ese awa ti a yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu Kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronu po ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti beli so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu adi eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o nso nipa Jesu wi pe bi a ba wo inu Jesu bi a ba wa sinu ijoba Jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise irunu pada ati igbagbo adi eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe isise igbagbo igbese ironu pada ki a wa sinu Kristi ki a gbadura titi a ofiri wo pe adari ese wa je wa gege.

ìgbésẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn. Ó ní ẹ̀bi kò sí, ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí ẹsẹ̀ ìkejì, nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, tí a ti kúrò lóde, tí a ti wọ inú ilé, tí a ti kúrò lọ́dọ̀ èṣù, tí a ti di ẹbí Ọlọ́run, tí a wọnú ẹbí Ọlọ́run, tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀, ìwé ọ̀daràn, tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, kí a kúnkún sọ wípé nígbà tí a ti wọ inú Kristi, ìdálẹ́bi lọ, òṣì lọ, ìdájọ́ tí ìbá dé bá wa ní ayérayé ó kúrò, àti wípé a sọ wá di òmìnira. Ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú kúrò, a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Wo Kọ́rìntì kejì orí karùn-ún, Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ti di ẹbí Ọlọ́run, ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, ó ti wọ inú Kristi lọ. Ó jẹ́ wípé Kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀, wípé bí Ọlọ́run bá fẹ́ wò ó, a rí Kristi kí ó tó rí, a rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀, orí ọ̀fẹ́ Kristi, ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí, ìbáṣe ọmọdé, ìbáṣe àgbà, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe ìbáṣe Júù tàbí ìbáṣe kéfèrí, ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀wé kà, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun. Bí ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di titun. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni a ó máa gbé, a ó máa rìn ní ìrìn ọ̀tun, yóò jẹ́ ìrìn òdodo, a ó jẹ́ ẹ̀dá titun yóò wà nínú wa, ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun, ọkàn wa yóò di titun, ẹ̀rí ọkàn wa yóò di titun, ìlànà tí a ń tẹ̀lé yóò di titun, agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa, kìí ṣe bẹ́ẹ̀ nìkan, ìní titun ni yóò jẹ́ tiwa, òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa. Èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ tiwọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlélógún. Ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin dàbí wọn, ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyà sì fò yín? Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n, wọn ó máa jáyà, nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run.

kí a kankan sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Isaiah orí 40 ẹsẹ̀ 11 ẹsẹ̀ 17. Gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀, a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ. Bí a kò bá ní Kristi, a jẹ́ bí òfo àti asán. Àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé láwọn máa sátọ̀lẹ́yìn, a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn, nítorí ẹni tí kò lọ́lọ́run, ẹni tí kò ní Jésù, ó dàbí òfo àti asán nínú Jòhánù orí 15 ẹsẹ̀ 5. Ó ní, èmi ni àjàrà, ẹ̀yin ilé ẹ̀ka, ẹni tí ó ń gbé inú mi, ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀, nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kan. Bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan, ẹni tí ó ní láárí níwájú Olúwa, ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa, ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, kí a wọ inú Jésù lọ, kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, kí a ba lè jẹ́ ti Ọlọ́run. Ó ní, bí a bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristi. Nínú Éfésù orí 2 ẹsẹ̀ 6, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù. Nínú Kristi Jésù a jókòó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run. Èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀, kọjá àwọn ẹ̀mí òkùnkùn, kọjá agbára Sàtánì àti àwọn áńgẹ́lì búburú, a jókòó nínú Kristi nínú àwọn ọ̀run. Èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti Ọlọ́run. Èyí ni àǹfààní wa bí a bá gba Jésù Kristi gbọ́. Èyí ni àǹfààní wa bí a bá rí i dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, a sì ti wọ inú Kristi lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti gba Ọlọ́run gbọ́, bí o bá ti wà nínú Jésù Kristi, ó yẹ kí o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí, nítorí wípé ẹni tí kò bá sí nínú Kristi, ó jẹ́ asán, ó jẹ́ òfo. Nínú Éfésù orí 2 ẹsẹ̀ 12, pé ní àkókò náà, ẹ̀yin wà láìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run ilé ayé. Ẹni tí ó bá wà láìní Kristi, ó jẹ́ ẹni tí kò ní ìrètí, ó jẹ́ ẹni tí kò lọ́lọ́run, ó jẹ́ ẹni tí ó jẹ́ pé bí ó bá kú, a lọ sínú ọ̀run àpáàdì. Ṣùgbọ́n bí a bá ti di ti Olúwa, bí a bá ti di Kristi, bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, bí a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá ti gba Jésù Kristi Olúwa gbọ́, tí a sì mọ̀ wípé òun ni arọ́pò wa, òun ni a fi ṣe ẹbọ fún wa, òun ni ó sọ wípé kí Ọlọ́run kí ó dáríjì wa nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, a ti di ọ̀kan pẹ̀lú Kristi, a sì ti fi ìyè wa pamọ́ nínú Kristi, pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Wo Kolose orí kẹta ẹsẹ̀ 3, nítorí ẹ̀yin ti kú, a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. A fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó jẹ́ wípé Jésù ni olùgbàlà wa, Jésù ni ààbò wa, Jésù ni aṣáájú wa. Òun ni ó sì lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run, a ti fi wá pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Jẹ́ kí a wo kíkún tí a ní nínú Kristi, kíkún tí a ní nínú Kristi. Mo tún ka Kolose orí 2 ẹsẹ̀ 10, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Dúró níbẹ̀, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Mo fẹ́ kí o wo àpèjúwe yìí, bí a bá rí kànga omi tí a
sì ní Koroba tí ó jẹ́ wípé ó ṣòfò. Bí a bá fẹ́ pọn omi, tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí, a ó ju Koroba tàbí garawa yìí, a ó ju ú sínú kànga. Ó ṣeéṣe kí Koroba yìí kí ó wà lórí kànga. Nítòótọ́, ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí, ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi. Ṣùgbọ́n nígbà tí a bá mi Koroba yìí, tí a jẹ́ kí ó wọ inú omi lọ, tí ó wọ inú omi dé ìsàlẹ̀, bí a bá fẹ́ fà á sókè, a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi. Bákan náà ni kí a tó mọ Kristi, kí a tó wà nínú Kristi, Kristi jẹ́, Kristi dàbí kànga omi iyè. Bí o bá rántí nínú Yohánù orí kẹrin, Yohánù orí kẹrin, nígbà tí Jésù Kristi tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ nípa kànga omi. Jẹ́ kí a kà á láti ẹsẹ̀ kẹfà Yohánù orí kẹrin. Kànga Jákọ́bù sì wà níbẹ̀, nítorí náà bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ara Samaria sì wá láti fa omi. Jésù sì wí fún un pé fún mi mu, nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. Nígbà náà ni obìnrin ara Samaria náà wí fún un pé èyí ti rí. Tí ìwọ fi tí ṣe Jù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi, èmi ẹni tí ṣe obìnrin ara Samaria, nítorí tí àwọn Jù kì í bá àwọn ara Samaria lòpọ̀. Jésù dáhùn, ó sì wí fún un pé ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu, ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀, ohun ìbá sì fi omi èyè fún ọ. Obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni, ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi. Bẹ́ẹ̀ ni kànga náà jìn, níbo ni ìwọ gbé ti rí omi èyè náà? Ẹsẹ̀ kẹtàlá, Jésù dáhùn, ó wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òrùn gbẹ yóò sì tún gbẹ, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un, òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun. Níhìn-ín ni Jésù Kristi ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga omi, wípé bí ẹnikẹ́ni bá wá sínú Kristi, kí a tó mọ Kristi, a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò. A kò ní iyè, a kò ní àlàáfíà, a kò ní ìdáríjì, a kò ní ìrètí ọ̀run, a ṣòfò, a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa. Ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristi, tí a rì wá bọ inú kànga omi iyè, ó dájú wípé a ó kùn pẹ̀lú omi iyè láti inú Kristi. Bí o bá padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, ó yẹ kí ó yí ọ nísinsìnyí. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristi, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristi, a ti gbàgbọ́ nínú Kristi, a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristi. Nígbà tí a ti wọ inú Kristi, a ní kíkún nínú rẹ̀. Ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, òun ni a fi wé omi tí ó wà nínú kànga. Bí a bá gbàdúrà, bí a bá gbàgbọ́, bí a bá wà pẹ̀lú Kristi nígbà gbogbo, a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run fọ kí ó lè yí ọ dáradára. Nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi. Èyí ni a ń pè ní kíkún wa nínú Kristi. Ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí, a kò fi ọ̀kan sílẹ̀. Ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà,
ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbese aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni aso wi pe ati fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wi pe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ki se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati olanla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi abanfe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi abanfe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi abanfe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wi pe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba n fe agbara lati bori ese agbara lati gbe igbesi aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo lekan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kunkun so wi pe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wi pe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti n bo wa ti o le se nipa igbala wa kìkì wípé kí a ronú padà kí a gba Jésù Kristì ló wa gbọ́ a ó sì gbà wá là nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé ìgbàlá wà nínú Kristì bí o bá gbàdúrà bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá gba Jésù Kristì ló wa gbọ́ a ó gba ọkàn rẹ là kìí ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo a rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà ìwà mímọ́ ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristì Jésù ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù wípé bí ẹ bá fẹ́ ìsọdi mímọ́ wípé kí ọkàn wa ẹ̀mí wa inú wa kí ó di mímọ́ pátápátá a rí wípé nínú Kristì ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa wípé a lè sọ wá di mímọ́ bí a bá tọ́ Ọlọ́run wa
nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba nfi agbara agbara ti emi aso fun awe pe eyin o gba agbara nigbati emi mo ba ba le yin agbara fun ise esin olorun yo je ti wa bi abato olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo wi pe nipa ina Kristi ni amuwa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a si so fun olorun wi pe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wi pe a nfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kerin ese kokandilogun sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipase Kristi nikan sosu lati le ri tabi agbara emi mimo nipase Kristi nikan sosu lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa we pe olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipase Kristi tabi ninu Kristi o ye ki o ye wa we pe ohun gbogbo ti olorun ri we pe anilo ninu aye ati ni aye raye ni ati fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re a si ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma lo si ilesi ti won si ti n lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wi pe igbala Kristi ko je ti won sibe a n fi ye wa wi pe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibokun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wi pe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bokun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro olorun o daju wipe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigbati a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibokun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye ani ipekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun wa wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko si so wa di mimo a ri pe ninu okan wa gbongbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma n wa sinu okan wa o ma n dabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma n po jojo ninu okan wa o ni bi a ba beere lowo olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si beere le oruko mi ohun naa le emi yo se bi o ba fe di eni ti o ni isodi mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wipe igbesi aye re yio dabi ti Kristi ninu ati lode o le beere lowo olorun ohunkohun ti eyin ba si beere loruko mi ohun naa li emi o se
bi a ba so pe on kon tin ba be loruko mi awon miran iwosan nikan soso ni won ma nbere awon miran idande nikan soso ni won ma nbere won ki bere we pe ki a fun oni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo christi o ye ki a mo we pe igbala ju iwosan lo o ye ki a mo we pe iso di mimo o ju iwosan lo o ye ki a mo pe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo wi pe ifikun ni agbara emi olorun o ju awon nkan kekeke miran ti a ma bere lo ohun ko teyin ba bere bi oruko mi iba se igbala iba se sodi mimo iba se ifi agbara emi olorun kun ni o ni ohun na lemi o se bi o ba si je ewosan o ni emi o se bi o ba je idande o ni emi o se bi o ba je pe ki a pese fun aini re o ni emi o se ohun na lemi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba bere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju be lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba bere ohunkohun le oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba n gbe inu mi ti oro mi ba si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wipe a le bere ohunkohun ti a ba fe ti a si ri wipe ini lorun aye lorun ile ogo loke wipe oju toro kobo ti a ma n bere lo eese ti a ko fi bere lowo olorun wipe nigba ti a ba pa ojude ni iku wipe a fe ri olorun a fe ri jesu kristi lojukoju eese bi a ba mo wipe lati di orun lati joko lori ise pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri wipe ati mu gbogbo idalebi ati mu kuro bi a ba mo wipe awon nkan wonyi se iyebiye igbala emi wa wipe oun ni oro ti o tobi ju ti o poju eese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe isodi mimo ni ohun to se pataki ti a o le fi ri oju olorun nitori o wipe lai si iwa mimo ko si eni ti yoo ri olorun bi a ba mo wipe a ti pese re sile fun wa wipe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo eese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe a je alailagbara wipe afi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ti o so waju ti o fi ina mi ti o fi jo gbogbo ohun ti ko ni lari ni igbesi aye wa ti o fun wa ni agbara ati gbadura agbara lati di ileri olorun mu agbara lati duro tiri ninu inu nibi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo ni a ba ri wipe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yoo pora gbogbo irewesi ni yoo po lo gbogbo ki a ma sun ninu adura ni yoo po lo ati wipe gbogbo aile duro ti olorun ni yoo sa lo ni igbesi aye wa eese ti a ko fi bere wipe a n fi agbara olorun a n fi agbara olorun bi a ba ti gba okan wa la bi a ba ti sọ wa di mimọ wipe a n fẹ agbara ifikun ni agbara olorun eese ti a ko fi bere o ni bi eyin ba n gbe inu mi ti ọrọ mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fẹ a o si se fun yin o ye ki a mo wipe ohun gbogbo ni o ti se tan ohun gbogbo ni jesu kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu Romu orí kẹjọ ẹsẹ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé à ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni
Oun pe ki agbara mi Olorun ki o wa ta oji ki o wa so oji ofe la ngba lowo Olorun oun fe iwosan ni ofe la ngba lowo Olorun tabi oun fe idandi idanisile lowo awon emi okun ti o na oloro ofe la ngba ibukun orun yanturu ni igbesi aye re lo nfe ni oni Olorun fun rara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo oun ki o ha fun wa ni oun gbogbo pelu Kristi lofe o ye ki a mo we pe lofe ni oun gbogbo ti Olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokanlelogun ifihan ori kokanlelogun lati ese ikefa o si we fun mi pe o pari se o ranti awon oro won yi lori igi agbelebo o la tun so nihi emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lofe ranti wi pe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara mi olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti wi pe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re owo si ma je omo mi eni ti o ba si segun yo jogun nkan wonyi an so ni pa wi pe nigba ti a ba di orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe a wa ninu Kristi igba yi gan ni a ri ekunrere itumo ohun ti a n so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re lese kese ti a ba ba Jesu pade ni o bere si ni to kikun inu Kristi wo bi a ba ti n jinle ju bee lo ti a ni isori mo a o tun ma to jinjin ife ati gbigboro ife Olorun ju bee lo a o tun ma to kikun ninu Kristi a ma to oju bee lo bi a ba ti n fa ni agbara emi Olorun a o tun ma to oju bee lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alaada ti a ba ri Jesu Kristi lojukoju ti a ba mu wa lo si orun ti a si je ki a wa ni orun titi lai pelu Olorun nigba yi gan ni a ri ijinle gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon orun wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun Olorun wipe gba ti a ti se wa ni kikun ninu Kristi ese ti a fi se bi talaka ese ti a fi se bi eni ti o lọlọrun ese ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa ese ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agbara Olorun ko si mo eje ki a dide eje ki a gbadura eje ki a so fun Olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodi mo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi Olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti Olorun ki o se gbadura titi agbara yo fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohunkohun ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a di ileri Olorun mu ki a gbadura o daju wipe yo gbo ti wa.

láyè. Ṣùgbọ́n Job, ó jẹ́ ọlọ́gbọ́n, ó jẹ́ ẹni tí ó yeye, ó jẹ́ ẹni tí ó mọ inú Ọlọ́run. Ó ní ṣùgbọ́n ó mọ ọ̀nà tí èmi ń tọ̀. Ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí a lè sọ bẹ́ẹ̀. Ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí a lè ní ìgbàgbọ́ àti ìfọkàntán nínú Ọlọ́run wípé ó mọ ọ̀nà tí àwa ń tọ̀. Ó ní nígbà tí ó bá dán mi wò, kí ni ìtumọ̀ èyí wípé kí a dán ènìyàn wò? Àwa tí a jẹ́ àgbàlagbà, tí a ní ọmọ tí ó ń lọ sí ilé ẹ̀kọ́, a mọ̀ wípé ọmọ ilé ẹ̀kọ́ yìí a kì í gbé wọn sí kíláàsì iwájú bí kì í bá ṣe wípé a dán wọn wò, bí kì í bá ṣe wípé a yiri wọn wò láti mọ kí ni òye tí wọ́n ní, kí ni ẹ̀kọ́ tí wọ́n ti kọ́, báwo ni wọ́n ṣe já pápá sí nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́, bí kì í bá ṣe wípé a ṣe ìdánwò fún wọn, a kì í gbé wọn síwájú. Àwa náà ò mọ̀ wípé ẹni tí Ọlọ́run bá fẹ́ dá lọ́lá, ẹni tí Ọlọ́run bá fẹ́ fi sí ipò gíga, Ọlọ́run lè fi àyè sílẹ̀ kí àwọn wàhálà kan kí wọ́n dán ìgbàgbọ́ rẹ̀ wò. Ó ṣeé ṣe kí èyí kí ó yà ọ́ lẹ́nu. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ, àwọn ènìyàn wa wọ́n máa ń sọ fún wa wípé ìkòkò tí ó sebẹ̀ tó dùn ìdí rẹ̀ á gbóná. Èyí ni wípé bí ìkòkò lè sebẹ̀ tó dùn tàbí kí ó wá oúnjẹ tí ó lè bọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí kì í bá ṣe wípé a dáná sí ìdí rẹ̀, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ìkòkò tí a ń sọ nípa rẹ̀ yìí, kí ó tó di wípé a gbé wá sọ́jà láti tà fún ẹnikẹ́ni àti kọ́kọ́ fi sínú iná, kí iná yìí kí ó lè sèé jiná, àwa náà ò mọ̀ wípé a dàbí àwọn jagunjagun. Kí àwọn jagunjagun kí ó tó wá sójú ogun, a ó ti múra wọn sílẹ̀, a ó ti pèsè wọn sílẹ̀, a ó ti yiri wọn wò dáradára, a ó ti dán wọn wò dáradára. Àwa náà kí a tó jáde bí wúrà, kí a tó jẹ́ ohun èlò bí ọlá sí ní ọwọ́ Ọlọ́run, àwọn nǹkan mìíràn wà tí a ní láti là kọjá. Bí a bá ń sọ nípa ìdáríjì, ìdáríjì o lè mọ̀ bóyá o lè dáríjì ẹnikẹ́ni bí Ọlọ́run ò bá fi ààyè sílẹ̀ fún àwọn kan láti ṣe ọ́. Bí a bá ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run, o lè mọ̀ bóyá o ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, o ṣàìsàn rí, o ní wàhálà rí. Báwo ni ìgbàgbọ́ rẹ yóò ṣe gbóná? Báwo ni ìgbàgbọ́ rẹ yóò ṣe dàgbà? Báwo ni àdúrà rẹ yóò ṣe múnádóko nígbà tí o tilẹ̀ ní wàhálà kan tó ń gbàdúrà lórí rẹ̀ rí? Èyí ni Ọlọ́run máa ń ṣe fi àyè sílẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n lè yire wa wò, wọ́n lè dán ìgbàgbọ́ wa wò, wípé nígbà tí àwọn nǹkan wọ̀nyí bá parí tán, a ó jáde bíi wúrà. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa, ohun tí a ń sọ ni wípé Ọlọ́run mọ ìṣòro wa, Ọlọ́run mọ àwọn ohun tí a ń là kọjá, ó sì dájú wípé Ọlọ́run lè gbà wá. Wo orin Dáfídì lẹ́ẹ̀kan sí i. Orin Dáfídì, orí kejìlá, ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí ìnira àwọn tálákà, nítorí ìmí ẹ̀dùn àwọn aláìní, Olúwa wípé nígbà yìí èmi ó dìde, èmi ó sì yọ sí ibi àìléwu kúrò lọ́wọ́ ẹni tí ń fẹ́ sí i. Níhìn-ín ni Ọlọ́run sọ fún wa wípé bí tálákà bá jẹ́ ẹni tí a ní lára, bí àwọn aláìní bá mí ìmí ẹ̀dùn sí Olúwa wípé Olúwa yóò dìde láti gbà wọ́n àti láti yọ wọ́n kúrò nínú àwọn nǹkan tí ó rọgbà yí wọn ká àti àwọn tí ó ń gbéraga lórí wọn wípé òun ó gbà wọ́n. Ó yẹ kí a mọ̀ wípé bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ lágbára jù wá lọ, bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ ní ohun ìjà olóró ju tiwa lọ, bí àwọn ọ̀tá wa bí ó bá dàbí ẹni wípé wọ́n le ní ipá, wọ́n sì gbọ́n púpọ̀ púpọ̀ ju wá lọ, kí a mọ̀ wípé Ọlọ́run tóbi ju àwọn ọ̀tá wa lọ. Ó sì lè gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ jẹ́ alágbára. Nínú orin Dáfídì, orí kejìdínlógún, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Orin Dáfídì, orí kejìdínlógún, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ó gbà mí lọ́wọ́ ọ̀tá mi alágbára àti lọ́wọ́ àwọn tí ó kórira mi, nítorí wọ́n lé agbára jù mí lọ. Bí àwọn ọ̀tá tilẹ̀ lágbára jù wá lọ, ó dájú pé

Ọlọ́run yóò gbà wá. Ọlọ́run yóò tò wá sílẹ̀. Ọlọ́run yóò dá wa ní ìdè. Kì yóò jẹ́ kí àwọn ọ̀tá kí wọn kí ó gbé wa mì. Ṣùgbọ́n kí ni a lè ṣe? Tí a ó fi ní ìdáǹdè pípé, ìdáǹdè kíkún, kí ni a sì lè ṣe? Lẹ́yìn ìgbà tí a bá ti ní ìdáǹdè pípé yìí láti pa ìdáǹdè náà mọ́, jẹ́ kí a wò ó. Ìkíní, a ní láti jẹ́ ẹni tí ó mọ Olúwa àti ẹni tí Olúwa mọ̀ gẹ́gẹ́ bí ẹni tirẹ̀. A ní láti di àtúnbí, a ní láti di ọmọ Ọlọ́run, nítorí èyí ni a fi lè ní ìṣẹ́gun. Wo ìwé Isaiah 64:50. Ẹsẹ̀ tí ó gbẹ̀yìn, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dálé ẹ̀bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa. Láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, ni Olúwa wí. Níhìn-ín, ó sọ wípé èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa. Èyí ni wípé bí a bá fẹ́ ní ìdáǹdè, tí a sì fẹ́ wà ní ipò tí ó jẹ́ pé kò sí ohun ìjà tí a lè ṣe sí wa, tí ó lè ṣe wá ní nǹkan, a ní láti jẹ́ ìránṣẹ́ Olúwa. A ní láti jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. A ní láti jẹ́ ẹni tí ó ti bá Ọlọ́run lajà nípa kíkọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. A sì ti gba iṣẹ́ orí igi àgbélébòó tí Jésù ṣe àti gbà á gbọ́. Ó ní bí ó bá rí bẹ́ẹ̀, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Mo fẹ́ kí ó di mọ̀ fún ọ wípé kí Isaiah kí ó tún máa sọ ọ̀rọ̀ yìí fún àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ohun púpọ̀ ni ó ti ṣẹlẹ̀. Lára àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ ni a rí nínú Isaiah 43:30. Ṣe kíákíá kí o ṣí Bíbélì rẹ, kí n kà á sí ọ létí láti ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe nígbà tí Hesekiah ọba gbọ́, ó fa aṣọ rẹ̀ ya, ó sì fi aṣọ ọ̀fọ̀ bora, ó sì lọ sínú ilé Olúwa. Ohun kan ni ó ṣẹlẹ̀ níhìn-ín. Ọba Assyria ni ó rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti dẹ́rùba Hesekiah. Ọba Assyria sì ń sọ fún wípé kò sí bí ó ṣe lè gbàdúrà tó, kò sí bí ó ṣe lè gbẹ́kẹ̀lé Ọlọ́run tó, wípé òun ó ṣẹ́gun rẹ̀, òun ó ṣẹ́gun àwọn ènìyàn rẹ̀, òun ó kó wọn lọ gẹ́gẹ́ bí ẹrú, òun ó sì ṣe ìpalára púpọ̀ sí wọn. Ó sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà níwájú Olúwa. Níhìn-ín ni Ọlọ́run ti fún ní ìṣẹ́gun. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọba Assyria ó jẹ́ ẹni tí ó ní àwọn ohun ìjà olóró púpọ̀, ṣùgbọ́n ọba Hesekiah kò ní ohun púpọ̀. Ẹ̀rù ń bà á, ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá jẹ ẹni bíi tinú Ọlọ́run, ẹni tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, wípé bí a tilẹ̀ dìde ogun sí wa, bí a tilẹ̀ kọjú ìjà sí wa, bí àwọn aláìgbàgbọ́ bí wọ́n tilẹ̀ dó tì wá, tí wọ́n fẹ́ ṣe wá ní ibi, wípé Ọlọ́run ní òun ó dá wa sílẹ̀, Ọlọ́run ní òun ó gbèjà wa. Wo ẹsẹ̀ 33. Nítorí náà, báyìí ni Olúwa wí, ní ti ọba Assyria, òun kì yóò wá sí ìlú yìí, bẹ́ẹ̀ ni kì yóò ta ọfà kan síbẹ̀, kì yóò sì mú asà wá síwájú rẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò sì wá odi tì. Níhìn-ín ni Ọlọ́run sọ fún Hesekiah wípé o mọ̀ pé kò sóhun ìjà tí ọba Assyria ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan, nítorí wípé Ọlọ́run ti ṣetán láti dáàbò bo ìlú yìí. Ó ní ọba Assyria kì yóò wá sí ìlú yìí. Ó dá mi lójú wípé ọba Assyria, èyí ni ọba tàbí alágbára nínú àwọn ẹgbẹ́ òkùnkùn, àwọn alágbára òkùnkùn, wọn kì yóò wá sí ilé rẹ̀, wọn kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀. Ó ní kì yóò sì ta ọfà síbẹ̀, ọfà ọ̀tá kì yóò wá sílé rẹ̀ lórúkọ Jésù. Padà sí Isaiah 44:50 kí o wo 17. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan. Isaiah ó rán àwọn ọmọ Ísírẹ́lì létí kí wọn kí ó rántí òbí ọba Egypt bí ó ti lágbára tó,
ṣùgbọ́n kò sí ohun ìjà tí ọba Egypt tí ó ṣe sí wọn, kò sí bí ó ṣe lè ṣe wọ́n ní nǹkan. Ó ní kí wọn kí ó rántí agbára Goliath. Ó ní ṣùgbọ́n kò sí ohun tí Goliath lè ṣe fún Dáfídì àti fún Ísíráẹ̀lì. Ó ní kí wọn kí ó sì rántí èyí tí ó ṣẹlẹ̀ ní lọ́lọ́ yìí nígbà tí ọba Syria tí ó dìde sí ọba Hezekiah. Ó ní kò sí ohun ìjà tí ó lè ṣe sí tí ó lè ṣe nǹkan. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ìránṣẹ́ Olúwa kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó mọ orúkọ Olúwa, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó gbẹ́kẹ̀lé Olúwa, wípé kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn, kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn tí ó ní agbára òkùnkùn, kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́mìí òkùnkùn, àwọn tí ó ní ẹ̀mí emèrè. Kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà tàbí láti ọ̀dọ̀ àwọn eléégún tí ó wà ní abúlé. Ó ní kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn alálùpàídà kankan tí ó lè ṣe ọ́ nìkan. Ó ní gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dálẹ́bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa láti ọ̀dọ̀ Olúwa ní òdodo wọn ti wá ní Olúwa wí. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a rí wípé a ti di àtúndí, a jẹ́ ènìyàn Ọlọ́run, àti pé a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àti wípé a mọ Olúwa ní tòótọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a ní láti jẹ́ ẹni tí ó kún fún àdúrà. Ẹni tí ó kún fún àdúrà, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ ní ìdáǹdì kúrò nínú ìnilára, kúrò nínú ìpọ́njú, kúrò nínú àìsàn, kúrò nínú àjálù tí ó ń jálù àwọn tí ó wà nínú ayé, ó yẹ kí a jẹ́ ẹni tí ó kún fún àdúrà. Kò yẹ kí a jẹ́ asọ̀rọ̀ má gbèsè, kò yẹ kí a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bótobòto káàkiri àárín ilé, tí kì í lè ka bíbélì, tí kì í lè gbàdúrà. A rí àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wàhálà nínú ẹbí, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àìsàn ní àgọ́ ara wọn, bí wọ́n wá sínú ilé ìsìn wọn kì í gbàdúrà. Bí wọ́n lọ sí ìdàpọ̀ ojú ilé, wọn mọ bí a ti gbàdúrà. Bí wọ́n wà nílé ti ara wọn, wọn mọ bí a ti gbàdúrà. O mọ̀ ẹni tó wà nínú ayé yìí, nínú ìwàyà ogun, nínú ìjà ogun nínú ayé, o mọ̀ wípé a ní láti jẹ́ ẹni tó màdúrà àgbà, ẹni tó ń ké pe Olúwa láàárọ̀, lọ́sàn-án àti lálẹ́ ní ìgbà gbogbo. Ẹni tí irú ẹni bẹ́ẹ̀, a rí wípé ohun tí Ọlọ́run tilẹ̀ máa ń ṣe ni pé a jẹ́ kí ẹ̀mí rẹ̀ kí ó jí wa ní ọ̀gànjọ́ òru. Ní ọ̀gànjọ́ òru yìí, ẹ̀mí Ọlọ́run á sọ fún wa pé kí a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, kí àwọn ìṣe tí ó ń ṣe àwọn tí ó wà nínú ayé kí ó má bàa ṣe wá. Nítorí bẹ́ẹ̀, àwa tí a bá mọ̀ wípé a fẹ́ ní ìṣẹ́gun, a fẹ́ borí ẹ̀ṣẹ̀, a fẹ́ borí èṣù, a fẹ́ borí àwọn àjálù tí ó ń dé bá àwọn èèyàn nínú ayé, a ní láti kún fún àdúrà. Jẹ́ kí a wo orin Dáfídì 107, 107. Orin Dáfídì 107. Kí a wo ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20. Nígbà náà ni wọ́n kígbe pé Olúwa nínú ìpọ́njú wọn, ó sì gbà wọ́n nínú iṣẹ́ wọn, ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a kún fún àdúrà. Bí mo ti sọ tẹ́lẹ̀, kí a ṣe bí Jákọ́bù tí ó rọ̀ mọ́ Olúwa, tí ó bẹ̀rẹ̀ sí ní jàjàkadì nínú àdúrà, nínú ìfiomijé béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ bùkún mi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú Olúwa. Nítorí ìgbàgbọ́ nínú Olúwa ni yóò fún wa ní ìṣẹ́gun. Nínú Éfésù orí kẹfà ẹsẹ̀ 16 lékè gbogbo rẹ̀, ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi nì. Ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi nì. Ìgbà mìíràn a máa ń gbọ́ tí àwọn ènìyàn wa ní orílẹ̀-èdè wa tí wọ́n ń sọ èdè káàárọ̀ òjíire, wọ́n máa ń sọ wípé lágbájá wọ́n ta lọ́fà ni, lágbájá ọfà ayé ló wà lára ẹ, lágbájá mọ̀ gbà tí wọ́n ti ṣe nǹkan bẹ́yẹn fún kò gbádùn. Ṣùgbọ́n ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú Olúwa bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń tàfà. Ìgbà mìíràn ẹlòmíràn a máa sọ wípé ìgbà tí òun sùn lé òru ni ẹnìkan rí òun ló yin ìbọn fún òun, ló tàfà fún òun. Bí òun ti jí sí ojú ayé ni òun rí pé ibi tí a ti tàfà fún òun yìí, bẹ́ẹ̀ ni òun bẹ̀rẹ̀ sí ní ìrora. Ibẹ̀ ni nǹkan kan tí ó rìn láti ibẹ̀ ló ti bẹ̀rẹ̀.
ibe ni o fi ti o fi dabi eni wi pe ojojumo lo wa nlo si ile iwosan ti awon oloyinbo o ni bi aba ni igbagbo ninu oluwa o ni ofa ti a le ta lati odo awon ti o wa ninu aye wi pe igbagbo wa ni o dabi apata ti a o le fi pana ofa eni bini kini an pe ni apata e ki se apata apata yato ṣugbọn nkan ti an pe ni apata ni pe bi enikan ba nso oko se ori awon olopa bi ijangbon rogbodiyan bi o ba be sile ni ibi kan awon olopa lo sibe awon olopa yi ti mo we pe awon ti o nse ijangbon won le ma ju oko si won won le ma ta fa si won won ni awon nkan kan ton ma gbe lowo bi a bi atayi tabi bi ota bi o ba tin bo won fi nkan yi won fi gba e ni an pe ni apata nitori wipe ko ni je ki ota tabi okota ki o ba awon olopa ti won wa fi oju si awon nkan ti won se nibe oni leke gbogbo re ki e mu awon apata igbagbo bi aba tin so fa si onigbagbo igbagbo yi ni ko ni je ki ofa yi ki o dodo re bi aba mo oruko re lo si ile awon elebo logun igbagbo ti oni ninu oluwa ni ko ni je ki awon nkan won yi ki o de odo re bi o ba dabi eni pe awon kan fe se oni ibi won fe ran awon emi okunkun si o apata igbagbo yi lo fi ma pana ofa eni ibi ni ti ko ni je ki awon nkan won yi ki o de odo re ki se be ni kan oni lati sa ti abe abo ti o wa ninu eje Jesu Kristi se ori eje Jesu Kristi o fun wa ni abo pupo pupo abo wa ninu eje Jesu Kristi ninu iwe ifihan ori kejila ese ikokanla ori kejila ese ikokanla won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko se feran emi won ami titi de iku oni won segun esu won segun dragoni nitori wipe won ni igbekele ninu eje odo agutan je ki atun wo iwe owe ori keji dinlogun ese ikewa iwe owe ori keji dinlogun ese ikewa oruko oluwa ile iso agbara ni olododo sa wo inu re o sila bi abati ngbadura ti angbadura ni oruko Jesu e je wu pe an sa wo inu ile iso nla ni ki owo isu owo ota ki o ma ba te wa ki se be ni kan ye ki a ni oro olorun e ti a o fi segun isu ti o mo wi pe nigba ti isu wa ti o na Jesu Kristi wo oro yi ni Jesu Kristi ni o fi segun isu ki a si ri wi pe a ni ifami ororo yan oluwa e je pe ki a ni emi olorun ni igbesi aye wa bi a ba ni emi olorun agba olorun bi o ba wa ni igbesi aye wa gbogbo ajaga ti o wa ni a o ja kuro ni igbesi aye wa ki a je eni ti o mo olorun ki a je eni ti o fa agbara olorun wa si igbesi aye wa wo ninu Isaiah ori kewa ese ketadinlogbon Isaiah ori kewa ese ketadinlogbon yo si se le ojo na ni a o gbe eru re kuro le ejika re ati ajaga re kuro le orun re a o si ba ajaga na je nitori ora popo a o se ba ajaga na je nitori ora popo o ti a pe ni ora popo nihi bi a ba wo ede miran eyi ni ede oyinbo ati ede greek ti a fi ko bibeli o so nipa agbara olorun o so nipa ohun ti olorun eyi ti olorun tule wa lori o so nipa ifami ororo yan olorun eyi ti olorun da le wa lori ti a o fi le ja gbogbo ajaga kuro ni igbesi aye wa ati so fun o o ti mo nisinsiyi wepe bi o ba nfe idande idande sumo to si re o nfe iwosan ni iwosan sumo to si re bi o ba nfe ipese lati odo olorun wa ipese sumo to si re ohun kan lo ni lati se o ni lati mo wepe o ti ba olorun do re o ti di ebi olorun ati so di atun bi o ti ni igbala ninu Jesu Kristi o lati je eni ti ngbadura eni ti gbadura se oran to we ti Jesu pa fun awon omo eyin nipa obirin opo kan
ti o so wi pe o fe ki agbesun lara otahun o lo nba adajo yi o si tete da lohun sugbon nipa awi iyanu re nipa siso nigba gbogbo nipa lilo sodo adajo yi nigba gbogbo ni a fi da lohun yi ni jesu wa so fun wi pe awa na ti a je onigbagbo a o mo wi pe ye ka ma gbadura ni lai simi ati lai share ki olorun ki o ba le tu wa sile ki olorun ki o ba le da abobo wa ki olorun ki o ba le mu wa laada ki olorun ki o ba le se awon ti a be lowo re ki o ba le se fun wa ijoduro lori ese re ki o so fun olorun wi pe o n fe idandi olorun bi iponju ba wa bi inilara ba wa bi aisan ba wa bi aini ba wa bi iporuru okan ba wa onkun ti ba wa ni igbese aye re to ni o lara ti o n fe ki olorun ki o mu kuro so fun olorun o daju wi pe yo gbo nitori pe olorun ki se ni tin jani tile olorun ki se eni tin doju tini olorun ki se eni tin se leri ki o ma mu ose so fun olorun ri wi pe o ti di atunbi ri wi pe o je omo olorun ri wi pe o je eni olorun ki o si wa ma so fun olorun nipa awon ileri ti o ti se wi pe ko so ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo ri pe o je eni ti gbadura o gbadura pelu gbogbo okan re gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa didro ti o si duro lori awon ileri olorun romo eje jesu kristi ye ki a fi eje jesu kristi ki a fi we o ki a fi bo ki a fi daabo bo ki o si ranti wipe oruko oluwa ile iso agbara ni olododo sa wonu re o si ye olododo sa wonu re a si daabo bo o ni ipamo ranti oro oluwa ranti ileri oluwa ki o fi oro oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki emi olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi olorun fun o nitori emi olorun yi ni ja gbogbo ajaga ti ma wa si igbesi aye eniyan loni so fun olorun wepe iwosan pepe yo je ti re wepe idande kikun yo je ti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogo olowa.

fẹ́ máa gbọ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé kò ní fi sí ìṣe. Nítorí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kò ṣe wọ́n. Ó sì yẹ kí ìwọ pàápàá kí ó máa rò ó ní ọkàn rẹ. Ṣé ìwọ dàbí Lọ́ọ̀tì? Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fẹ́ pa Sódómù àti Gomorrah run pẹ̀lú iná, ni ó sọ wípé òun ò lè ṣe ohun kankan láì sọ fún ọ̀rẹ́ òun. Ní Genesis 18:20 ni Ọlọ́run ti ń jẹ́ kí ó yé Abrahamu láti ẹsẹ̀ 17. Olúwa sì wípé, èmi ó ha pa ohun tí èmi ó ṣe mọ́ fún Abrahamu, nítorí pé Abrahamu yóò sàdé orílẹ̀-èdè ńlá àti alágbára, àti gbogbo orílẹ̀-èdè ayé lẹ ó bùkún fún nípasẹ̀ rẹ̀. Nítorí tí mo mọ̀ pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀, kí wọn kí ó máa pa ọ̀nà Olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́, kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Abrahamu wá fún. Ọlọ́run gba ẹ̀rí Abrahamu jẹ́ wípé mo mọ Abrahamu, wípé ìlànà Ọlọ́run, ìlànà òtítọ́, ìlànà òdodo, ọ̀nà ìgbàlà tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kò ní fi di àwọn ọmọ rẹ̀ létí àti àwọn ará ilé rẹ̀. Ṣé Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ bíi ti Abrahamu? Ìwọ tí o wá sí ẹ̀kọ́ Bíbélì láì sọ fún ìyàwó rẹ pé kí ó tẹ̀lé ọ. Ìwọ tí o dágun láti o sọ pé àwọn ọmọ mi kì í gbà ni wọn, bí mo ti ẹ̀ sọ fún wọn ò ní gbà. Ṣé Ọlọ́run lè gba ẹ̀rí tìrẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ wípé ìlànà òdodo, ìlànà ìgbàlà tí Ọlọ́run fi lélẹ̀ tí ó sì fi hàn fún ọ pé ó sọ fún àwọn ọmọ rẹ àti fún àwọn ará ilé rẹ? Ǹjẹ́ àwọn àna rẹ, ǹjẹ́ wọn mọ ọ̀nà ìgbàlà tí ó mọ̀? Ǹjẹ́ Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ bíi ti Abrahamu? Àwọn ọ̀gá ibi iṣẹ́ rẹ ńkọ́ àti àwọn tí ó wà lábẹ́rẹ́ ní ibi iṣẹ́, ǹjẹ́ Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ gẹ́gẹ́ bíi Abrahamu? Bí a bá ń sọ wípé Abrahamu jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, èyí ni ó fi di ọ̀rẹ́ Ọlọ́run. Nítorí pé bí ó bá mọ ọ̀nà ìgbàlà, yóò sọ fún àwọn ará ilé rẹ̀. Wo ẹsẹ̀ 20, Olúwa sì wípé, nítorí tí igbe Sódómù òun Gomorrah pọ̀ àti nítorí ẹ̀ṣẹ̀ wọn papọ̀ jù, jẹ́ kí n bí ọ léèrè, ṣé ẹ̀ṣẹ̀ ìdílé tìrẹ ṣé kò papọ̀ jù? Ṣé wọn kì í jà lágbolé tiẹ? Wọn kì í bínú? Wọn kì í ṣe ogun sí ara wọn láti pa ara wọn? Ṣé wọn kì í jà lórí obìnrin, lórí aya, lórí dúkìá, lórí owó, tàbí lórí ilẹ̀? Ṣé àwọn ẹbí tiẹ, ṣé wọn ò kì í jà pẹ̀lú àwọn ẹbí mìíràn? Ṣé Ọlọ́run ò máa sọ lemọ́lemọ́ wípé nítorí igbe ẹ̀ṣẹ̀ àwọn ará ilé rẹ, nítorí pé ó ń papọ̀ jù wípé òun fẹ́ bẹ̀ wọ́n wò pẹ̀lú ìdájọ́, kí ló ṣe nípa ẹ̀? Ìlú rẹ, ìletò rẹ, tàbí abúlé tí o ti wá, ṣé ìpànìyàn, ṣé kò sí lọ́wọ́ wọn? Ìrúbọ sí ẹ̀mí ojú ọ̀run àti ẹ̀mí èṣù àti sí èṣù pàápàá, ṣé kò wà ní ìlú rẹ? Ṣé ìjà àti asọ̀, ṣé kò wà ní ìlú rẹ? Ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe ìlú rẹ ó ń di púpọ̀, ó sì ń papọ̀ jù? Yàtọ̀ sí èyí ni ìlú Èkó tí ó wà. Bí ó bá jẹ́ ohun gbé ní Moshin tàbí Ajégúnlẹ̀ tàbí ní Bàrígà, ibikíbi tí ó wù kí ó wà, ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ ní ibi tí ó ń gbé, igbe wọn ń papọ̀ jù? Nítorí bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí ìdájọ́ yìí sì ti ń bọ̀, ṣé Ọlọ́run ń dá ọyàn sí ọ̀tọ̀? Ó sì ń sọ wípé òun mọ̀ wípé o kì í ṣe ara wọn, àbí ara wọn ni ọ́.

0: ṣe àwọn tí ó ń jalè lé òru ṣe ìwọ ni ó ṣọ̀nà bí wọ́n bá ti ń dé tí wọ́n ń kọ ẹrù ẹlẹ́rùbọ̀ ìwọ ni ó ṣílẹ̀kùn tàbí ìwọ ni ó ṣe ẹnu ọ̀nà ní òde ní ìta tí ó ń sọ wípé ẹ káàbọ̀ ṣe ìwọ ni ó ń gbàdúrà nígbà tí àwọn olè bá jáde wípé kí ọlọ́run kí ó ṣọ́ wọn kí ó má jẹ́ kí wọn kí ó pa wọ́n kí ó lè jẹ́ kí owó àti ẹrù kí ó wọlé ọlọ́run mọ̀ ọ́ ó sì mọ àdírẹ́sì ilé rẹ oúnjẹ tàbí aṣọ tàbí ilé tí ó bá fi irú owó bẹ́ẹ̀ rà ìwọ náà mọ ohun tó ń gbẹ̀yìn rẹ̀ ó ń sọ fún wa níhìn wípé ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún ábrámù wípé ìdájọ́ ń bọ̀ lórí sódómù òun gòmọ́rà èmi ó sọ̀kalẹ̀ lọ nísinsìnyí kí n rí bí wọ́n tilẹ̀ ṣe gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó dé ọ̀dọ̀ mi bí bẹ́ẹ̀ kọ́ èmi ó mọ̀ ẹsẹ̀ ìkejìléníogún àwọn ọkùnrin náà sì yí ojú wọn padà kúrò ní ibẹ̀ wọ́n sì lọ sí sódómù ṣùgbọ́n ábráhámù dúró síbẹ̀ níwájú olúwa kí ló ń fẹ́ ṣe ó ń fẹ́ gbàdúrà nítorí ó rántí wípé lọ́ọ̀tì wà ní ìlú sódómù ábráhámù sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ ó sì wípé ìwọ ò harun olódodo pẹ̀lú ènìyàn búburú bóyá àádọ́ta olódodo yóò wà ní ìlú náà ìwọ ò harun ìwọ kì yóò ha dá ibẹ̀ náà sí nítorí àádọ́ta olódodo tí ó wà nínú rẹ̀ ó darí tí ìwọ ò fi ṣe bí irú èyí láti run olódodo pẹ̀lú ènìyàn búburú tí àwọn olódodo yóò fi dàbí àwọn ènìyàn búburú ó darí onídàájọ́ gbogbo ayé rántí o ọlọ́run ni onídàájọ́ ìlú nàìjíríà onídàájọ́ gbogbo ayé ni òun ni onídàájọ́ orílẹ̀-èdè yìí òun sì ni onídàájọ́ ìlú rẹ tàbí ìletò rẹ òun ni onídàájọ́ agboolé rẹ òun sì ni onídàájọ́ olùdájọ́ rẹ bí o bá fi mímọ̀ ṣe àìmọ̀ tí o bá sọ wípé àlùfáà òkúnkún rí mi àti àwọn ìyàwó mi àti àwọn ọmọ mi àti àwọn èèyàn òkúnkún mọ ohun tí mo ń ṣe bí o bá jẹ́ bẹ́ẹ̀ rántí wípé ìdájọ́ ń bọ̀ nítorí onídàájọ́ gbogbo ayé kì yóò ṣe àṣìṣe bí iná gbígbóná ìbínú ọlọ́run bí ó bá ti ń bọ̀ gẹ́gẹ́ ẹlẹ́ṣẹ̀ ni yóò ṣe àfi bí o bá ronúpìwàdà onídàájọ́ gbogbo ayé kì yóò ha ṣe èyí tí ó tọ́ olúwa sì wípé bí mo bá rí àádọ́ta olódodo ní ìlú sódómù ǹjẹ́ èmi ó dá gbogbo ibẹ̀ sí nítorí wọn ábrámù tẹ̀síwájú láti máa gba àdúrà yìí títí ó fi dé mẹ́wàá ní ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n ó sì wípé jọ kí inú kí ó má ṣe bí olúwa ẹ̀ẹ̀kan ṣoṣo yìí lèmi ó wí mọ bóyá a ó rí mẹ́wàá níbẹ̀ òun sì wípé èmi kì yóò rùn nítorí mẹ́wàá olúwa sì bá tirẹ̀ lọ lójú kan náà bí ó ti bá ábrámù sọ̀rọ̀ tán ábrámù sì padà lọ sí ibùjókò rẹ̀ orí ìkọkàndínníogún àwọn áńgẹ́lì méjì sì wá sí sódómù ní àṣáálẹ̀ lọ́ọ̀tì sì jókòó lé ẹnu bodè sódómù kì í ṣe pé ó ń ka bíbélì o kì í ṣe pé ó ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe wípé ó ń sọ fún àwọn ẹlòmíràn láti gba ọlọ́run gbọ́ àti láti dáwọ́ dúró ẹ̀ṣẹ̀ àti ibi tí wọ́n ń dá wọ́n sọ wípé ó jókòó ní ibùjókòó ní ẹnubodè bí lọ́ọ̀tì sì ti rí wọn ó dìde láti pàdé wọn ó sì dojúbolẹ̀ kíákéé kúrú ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n jẹ́ kí ó di ìmọ̀ fún wípé ìdájọ́ dé wípé kìí ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ní oṣù tó ń bọ̀ tàbí ní ọdún tí ó ń bọ̀ ìdájọ́ ti dé nísinsìnyí ni wọ́n wá sọ fún ní ese ikeji lati atika wepe awon okunrin na se we fun Lot pe iwo ni enikan ni pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe lese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyi ni awon omo Lot be si ni se won be si ni wa oko ni Sodomu iwo na si mo wipe bi awon omo re bi won ba ni aya tabi oko ni Sodomu ati Gomora bi won ba fe lese ojojumo lo fi ma pari ija o se se papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe lese o sese ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya sugbon so won so fun wi pe awon ana re okunrin ati awon omokunrin re ati awon omo re obirin ati ohunkohun ti iwo ni ni ilu eyi so nipa awon omo odo re pelu awon to nsise pelu re awon osise re nko se won je ti olorun abi won je elese mo won jade kuro ni hin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run loti si jade eyi ni ohun ti o yo loti nitori pe lese kese ti awon angeli wonyi ti won so fun lese kese ni o gbagbo ibikibi ti olorun ba ti ri igbagbo o ma ye si bi o ti le je wi pe Lot ti se buruku tele tele o si ti dapo pelu awon ala igbagbo pelu awon elese ti Sodomu o Gomora nigba ti a so fun wi pe idajo de o gbagbo lai si igbagbo ko seni ti o le ri Oluwa bi o ba je wi pe Lot se iye meji tabi alai gbagbo o si gun ejika wi pe orun ma wo ki se oro enikan oro enikan ni bi inu ba ndun gbogbo awon eniyan eyi to ndun o eyi ni o je wahala ati re bi ina ba jo gbogbo ile ti o wa ni ilu Eko ile ti re ti o jo ohun ni wahala ati re bi ebi ba npa gbogbo eniyan eyi ko so pe gba to je gbogbo eniyan ni ebi n pa wipe ebi ti o sin pa o ni ko se nkan kan fun o bi wahala ba de ba o wa gbagbe wipe wahala de ba elomiran tori be bi Lot ba so wipe orun wo ki se oro enikan a wo le lori a si ku sinu ese a la oju re ni orun apadi sugbon eyi ni Lot se bi a tin so fun wipe idajo de be ni o gbagbo bi o si ti gbagbo ni o si so fun awon ana re okunrin nje iwo ti gbagbo be nigba ti o ti bere si ni wa nje igbagbo yi o ti mu si se je o ti so fun awon elomiran wipe o gba Jesu gbo o si gbagbo wipe o ti ku ese re lo wipe o ti fi ese re sowo si idajo Jekin ka fun nibi ti a ko be ninu majemo titun ni Timothy kini ori ikarun Timothy kini ori ikarun eyi ni Olorun si nfe ki enikokan ki o se bi o ba gbagbo yo je ti re Timothy kini ori ikarun ese kerin le ni ogun ese awon elomiran a ma han gbangba a ma lo saaju si idajo bi o ba fi ese re ranse si idajo ti o so fun olorun we pe o ti je elese o si ko gbogbo awon ese wonyi sile o si ran awon ese wonyi si iwaju ite idajo olorun ti a si da Jesu lejo nitori ti re to si ru ese re itumo yi ni wipe o ti fi ese re saaju a si ti da awon ese won ilejo a ti dariji o Jesu Kristi si ti ru ebi ati idajo re. A si ti so wipe nitori be a ki yo da o lejo mo. Shugbon wo ese apakan ese yi. Ni ese ikerin le ni ogun ese awon elomiran ama han gbangba. Eni ti o ba se atunse ese re a han gbangba. Eni ti o lo ba aladugbo re ti o so wipe jo mo ti se si o mo ti je elese yala wipe mo ti ji o leru tabi mo ti bu o tabi mo ti gba aya re dariji mi gba aya re pada tabi eru re ti mo ko tele tele gba eru re pada ese re a han gbangba bi ese re ti han gbangba si awon ti o se ati si olorun ti o se be ni a fi awon ese won yi lo saaju si idajo sugbon so fun a wipe ti awon elomiran pelu a si ma tele won awon ti won pa ese won mo ese yi a ma tele won bi ojo ikeyin bi o tin de bi o tin pa oju re de ni iku be ni awon ese won yi ti o ntele awon eru eniyan be ti won o jewo ki won ki o ko sile sugbon bi o se ti lot ni lese kese ti o gbo nipa idajo olorun be ni o gbagbo ni o si so fun olorun wi pe bo ti jebi sugbon o lo so fun awon ara ile re awon ana re o so wi pe everyday idajo nbo wo ese ikerin la sugbon eyi ni Genesis ori ikokandini ogun ese ikerin la sugbon o dabi eletan loju awon ana re se bi mo se duro ni iwaju re se mo jo eletan mo bi oni bi mo se nba o soro ni asale yi se mo jo eletan loju e se igba ti Jesu wa ni aye ti o nso fun a wi pe idajo nbo se oro re se o dabi eletan ni eti re abi o ba je pe Jesu jo eletan loju e ti o ba si je wipe emi ti mo nso oro yin rere fun o ti mo nso fun wipe idajo nbo Jesu Kristi si nbo gege bi oro re bi o ba je wipe mi o jo eletan loju e ewo lo nse ninu ese kini de to sa sala fun emi re sugbon nigba ti awon eniyan won yi ka si eletan be ni awon angeli won yi ni won sa lot ni ire wipe dide mu aya re mo awon omobirin re mejeji ti o wa nihin won je merin loti aya re ati awon omo re meji eyi ni awon ti olorun ri ni gbogbo ilu sodomu o je mo we pe nigba miran awon elesin won ma so fun pe ah bo ba je we pe iwo ati yawo e atawon omo e meji eni merin pere ni o je olododo ah ko le je be o le je be ni aye Noah eni melo ni olorun ri gbogbo agbaye patapata eni mejo ni o si sese kan ti ma so fun o wi pe se bi ibi to sese nlo ni osan gangan se ibe nikan ni won tin waasu otito awo ni waasu oniyawo meji awa ti awo ni waasu ti ani oruka re lowo wa o mo wi pe awa na onise olorun ni wa kori be nitori pe ojo nbo ti enu won yi o pade nitori ina yi o sokale yo si ma jo awon eniyan bi won ba tin jo ni aye be ni emi won ni o lo si orun apadi ninu ina ajoku jomo angeli won yi won da won fi owo le lot ni ese keta ni ogun wi pe o si se nigba ti won mu won jade si eyin odi ilu tan nje ati mu jade kuro ni Sodomu ati Gomora ninu ose Sodomu ati Gomora nje Jesu Kristi olugbala re nje o ti fi owo re di o mo si ti mu o jade kuro ninu ose kuro ninu iro kuro ninu iwa ole kuro ninu a fi oro kelebani je kuro ninu asoro eni leyin se o ti mu o kuro ninu agbere ati panshaga se o ti mu o kuro ninu iwa kobirin jo se o ti mu o jade si eyin odi ilu o si wi pe sa sala fun emi re sa sala fun emi re ma se wo ehin re wẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀. Mi ò mọ èyí tí o fẹ́ dà, ọ̀wọ́n iyọ̀ ni, àbí o fẹ́ sá àsáyè àti àsálà, o fẹ́ sá wọ inú ìjọba Ọlọ́run. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, àǹfààní wà fún ọ lónìí láti sọ fún Ọlọ́run wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́, ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ, wọ́n lẹ̀ mọ́ ọ, wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́. Ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run lónìí, kí Ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí, kí ó wò ó mọ́ Jésù lára, kí ó jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá, kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ. Ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́, ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin Ọlọ́run. Ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ. O ní àǹfààní lónìí láti ké pe Olúwa, láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ. Ìjì ìgbẹ̀san ń bọ̀, Bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀, nítorí pé a ó ṣe àwọn ìwélé ọ̀run, a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà. Ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, níbo ni ó wà? Ní apá òsì ni àbí ní apá ọ̀tún? Ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà. Mọ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́, tí o sì ní kí Jésù Kristì kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ, a ó dáríjì ọ, a ó ṣàánú fún ọ. Jésù Kristì yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ṣùgbọ́n rántí o, bí o bá bojú wẹ̀yìn, bí o bá sá padà, bí o bá di apẹ̀yìndà, rántí aya Lọ́ọ̀tì, rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i. Sá àsálà fún ẹ̀mí rẹ. Má ṣe bojú wo ẹ̀yìn, má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Sá àsálà fún ẹ̀mí rẹ. Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí ọ. Bí o kàn ń wá tí ó ń gbé Bíbélì, tí ó ń gbàdúrà, tí ó ń gbà àwẹ̀, ṣùgbọ́n tí ó wà nínú àgbèrè àti panṣágà, Ọlọ́run rí ọ. Bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá jẹ́ kí Jésù kí ó gba ọkàn rẹ là, Ọlọ́run rí ọ. Ìdájọ́ sì ń bọ̀. Sá àsálà fún ẹ̀mí rẹ. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí ìjì ìgbẹ̀san ń bọ̀ tí ó rí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé. Má ṣe bojú wẹ̀yìn, kúrò ní Sodomu àti Gomorra, kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn. Sá àsálà fún ẹ̀mí rẹ. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba, a sì máa lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́, a máa tẹ̀lé wọn. Ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ, àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ? Sá àsálà fún ẹ̀mí rẹ. Nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn, lórí gbogbo ẹlẹ́ṣẹ̀, lórí gbogbo àwọn agbọ́mágbà. Sá àsálà fún ẹ̀mí rẹ. Oni ni ojo igbala. Bi o ba gbagbo yo gba okanre la. Yo tu igbesi aye re se. Nitori ati da Jesu lejo fun o. O ti ru ese re ati ase dede re. Bi o ba je fi awon ese won yi sile. Ti o si je ki Jesu ki o ko won lo won ko ni je tire mo. Sa sala fun emi re. Ki o le bo lojo idajo. Ki ye ni pekun ki o le je tire. Ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa. Adupe fun ikilo ife ti o fi han fun wa. Nitori pe o fi wa sinu okunkun. Bi awon ti o wa ninu aye. Adupe lowo re. Fun ife re eyi ti o fi so fun wa ni igba gbogbo wipe. Idajo nbo awon ti o wa ninu aye won ja para nitori pe oye oye won ko si la si won loju wipe won ni lo aye raye ninu aye yi ko ye won wipe igba yo dopin akoko kan nbo ni igba ti a o gbe won kuro ninu ile ti won gbe nisisin yi Ti a wale. Ti a kan igi. Ti a gbe won ju sinu re. Ti yo ku awon nikan soso. Pelu ise won. Pelu ese won. Pelu idajo Olorun. Akoko kan bo. Nigba ti owo ti o le ti ji. Nigba ti owo yi ki o le gba sile. Akoko kan bo. Nigba ti aso ti awon ole ti won ti ji ti o ti ki o le wulo fun won akoko nbo nigba ti o nko hun ti enikeni ti o ni ninu aye ti ki o wulo ti o kiki gbajumo ohun ini ti ki o le je nkan kan baba adupe lowo re wipe awa ni o se ni ele ti omo ti o nkilo fun wa ti o nje ki o ye wa wipe ina yo ma jo ni ojo na ti o si nje ki o di mo fun wa wipe awon ti won ku sinu ese ese kekere ni tabi ese nla ese ti ile isin ni tabi ese ti igboro Ese ti idile tabi ese ti orile ede. Ese ti abinibi tabi ese ti ako lowo elomiran. Pe ojo kan bo ti idajo Olorun ti o bale gbogbo awon eniyan ti o ku sinu ese won. Sugbon o nki wa ni ilo wipe ke a fi awon ese won yi ke a fi won ranse si idajo. Nye abe o wipe. Gbogbo awon eniyan wonyi ti won duro niwaju re. Ti won wo Jesu. Ti won gbagbo wipe a ti fi Jesu rubo fun won. A ti da Jesu lejo nitori ti won. A si ti be ese won wo lara Jesu Kristi. Awon ti won fi igbagbo yi ro mo. Awon ti won wo odo agutan. Eni ti apa. Lati ko ese won lo Ǹjẹ́ a bẹ ọ́, ìwọ aláàánú, ìwọ tí ó fẹ́ wa, ìwọ tí ó fi Jésù ránṣẹ́ kí a bá lè gbà wá là. Mo bẹ̀ ọ́ wípé nítorí àánú rẹ, nítorí ètùtù Jésù Kristì, nítorí ẹ̀jẹ̀ Jésù Kristì, nítorí ìlérí rẹ tí kì í yẹ̀. Dáríji gbogbo àwọn tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣọ́ ní orúkọ Jésù. A sì bẹ̀ ọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti di ìwà, tí ó ti di ìṣe, àwọn tí ó ti jẹ ara, àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wá, àwọn tí kò ṣe é fi sílẹ̀, àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, agbára rẹ ti wọ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ ti jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ ti mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn. Báwo mú o kúrò ní orúkọ Jésù? Gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa. Gbogbo ayọ̀ tí ó yọ̀ nínú ẹ̀ṣẹ̀, tí ó yọ̀ nínú ìbàjẹ́, lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù. Àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́, tí wọ́n ń wo ojú rẹ fún ìdáláre, fún ìgbàlà àti fún ìdáríjì, ṣàánú fún wọn. A dúpẹ́ lọ́wọ́ rẹ, fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n ń wojú rẹ, kí o sì sọ wá di olódodo, kí ìgbàlà rẹ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá, kí o sì kọrúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ. A dúpẹ́ pé o ti gbọ́ o. À ń bẹ̀ ọ́ wípé bí a ti ń jáde lọ, ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó tún lọ sínú ẹ̀ṣẹ̀, bá wa lé wọn jáde. Nínú ilé, níbi ọjà, lóde, níbi iṣẹ́, níbi kíbi tí a ń lọ, tàbí nínú ọkọ̀, yẹ kí a lè jẹ olódodo. Ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa, tí wọ́n ń ṣẹ̀fẹ̀, tàbí tí wọ́n ń jáfara, tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá, ó ti di àṣerége. À ń bẹ̀ ọ́ wípé kí a gara, kí ó má ṣe dá wa, kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀ sọ́mọ̀, ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bójú wẹ̀yìn. Jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀ sọ́mọ̀, láti gba àwọn àyànfẹ́ sókè, kà wá kún àwọn àyànfẹ́, kí a lè bá ọjọ́ba, kí a lè máa bá ọ gbé. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ǹjẹ́ bí a sì ti ń jáde lọ, tí a ń sọ fún àwọn ẹlòmíràn, tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, bàbá a ń bẹ̀ ọ́, ó mọ àwọn aládùúgbò wa, àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́, ó mọ wọn. Àwọn ará ilé wa, àwọn ọmọ wa, àwọn aya wa, tàbí àwọn ọkọ wa, àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn, bàbá nítorí àánú rẹ, rọ̀ wọ́n lọ́kàn. Bí a ti ń sọ fún wọn, jẹ́ kí wọn kí ó tẹ̀lé wa. Jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tí ó ń ṣe wá ní àǹfààní yìí, jẹ́ kí ó jẹ́ tiwọn pẹ̀lú. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa bá wa lọ, máa ṣàánú fún wa, máa dáàbò bò wá, jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí, jẹ́ kí a já wọn sílẹ̀. Wọ aláìsànsàn, jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa bí a sì ti ń lọ. Dáàbò bò wá títí dé ilé wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Deuteronomy, orí ìkọkàndínlógún. Nígbà tí olúwa ọlọ́run rẹ bá ké àwọn orílẹ̀-èdè wọn ni kúrò, ilẹ̀ ẹni tí olúwa ọlọ́run rẹ fi fún ọ, tí ìwọ sì rọ́pò wọn, tí ìwọ sì jókòó ní ìlú wọn àti ní ilé wọn, kí ìwọ kí ó ya ìlú mẹ́ta sọ́tọ̀ fún ara rẹ láàrin ilẹ̀ rẹ tí olúwa ọlọ́run rẹ fi fún ọ láti ní, kí ìwọ kí ó la ọ̀nà kan fún ara rẹ ki wo ki o si pin agbegbe ile re si ipa meta ti oluwo olorun re fi fun o lati ni ki gbogbo apaniyan ki o ma sa sibe eyi si ni orun apaniyan ti yo ma sa sibe ki o leye enikeni ti o ba se si pa enikeji re ti o n ko korira re tele ri nigba ti eniyan ba wo inu igbo lo pelu enikeji re lati ke igi ti o si fi owo re gbe aake lati fi ke igi na lule ti aake si yo kuro ninu eru ti o si ba enikeji re ti o n ku ki o sa lo si okan ninu ilu won ni ki o si ye ki agbesan eje ki o ma ba le pa apaniyan na nigba ti okan re gbona ki o si le ba nitori ti ona na jin asi pa nigba ti o je pe ko ye lati ku niwon bi ohun ko ti korira re tele ri nitori na emi fi ase fun o wipe ki iwo ki o ya ilu meta soto fun ara re ati bi oluwo olorun re ba so agbegbe re di nla ti o n ti bura fun awon baba re ki o si fun ni gbogbo ile na ti o si se ileri fun awon baba re bi iwo ba pa gbogbo ofin yi mo lati ma se ti mo fi lile ni ase fun o ni oni lati ma fi oluwo olorun re ati lati ma rin titi ni ona re nigba na ni ki iwo ki o fi ilu meta kun si fun ara re pelu meta won yi ki a ma ba ta ije alaise sile ninu ile re ti oluwo olorun re fi fun o ni ini ki eje ki o ma ba wa ni orun re sugbon bi okunrin kan ba korira enikeji re ti o si bade ti o si dide si ti o si lu ni alupa ti o si ku ti o si sa lo sinu okan ninu ilu wonyi nje ki awon agba ilu re ki o ran ni won ki o si mu ti ibe wa ki won ki o si fa le agbesan eje lowo ki o ba le ku ki oju re ki o ma se sanu fun sugbon ki iwo ki o mu eje alaise kuro lori Israeli ki o si le dara fun o iwo ko gbodo ye ala enikeji re ti awon ara isaju ti pa ni ile ini re ti iwo ni ni ile na ti oluwo olorun re fi fun o lati ni ki eleri kan soso ki o ma se dede jeri ti eniyan nitori aise dede kan tabi nitori ese kan ninu ese ti o ba se li enu eleri meji tabi li enu eleri meta le oran yo fese mule bi eleri eke ba dide si okunrin lati jeri ti ni ohun ti ko to nje ki awon okunrin mejeji na laarin eni ti oro eyan na gbe wa ki o duro niwaju oluwa niwaju awon alufa ati awon onidajo ti yo wa ni ojo won ni ki awon onidajo na ki o si tose re pele pele si kiyesi bi eleri na ba se eleri eke ti o si jeri eke si arakunrin re nje ki eyin ki o se si bi ohun ti ro lati se si arakunrin re be ni wo si mu iwa buburu kuro laarin yin awon ti o ku yo si gbo won o si beru won ki o si tun hu iru iwa buburu be mo laarin yin ki oju re ki o ma si se saanu emi fun emi oju fun oju eyin fun eyin owo fun owo ese fun ese.
3: Baba wa ti nbe le orun adupe lowo yin we pe awa si waju yin ki se be nikan awa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si di alagbara ninu olowa an bebe we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti an ko ati eyi ti a n ka ki o je eyi ti o se wa lanfani ti o se wa loore ti o pese wa sile fun bibo Jesu Kristi adupe wepe e ti gbo ni oruko Jesu Kristi olowa wa. A n tesiwaju ninu eko wa loni a n wo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa a si ti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni a so fun nipa Jesu Kristi ati anfani ti a ni ninu Jesu Kristi o so wipe a si ti se yin ni kikun ninu re eni ti se ori fún gbogbo ìjọba àti agbára. Pọ́ọ̀lù apostẹ́lì ni ẹni tí a ṣí lójú ẹni tí a fi ìran ọ̀run hàn ẹni tí ọ̀rọ̀ ọlọ́run tí ó yé ẹni tí ẹ̀mí ọlọ́run tí ó kún nínú tí ó fi la àwọn kírísítíẹ́nì àwọn onígbàgbọ́ tí ó fi ń la àwọn lóye nípa kristi wí pé orí ni kristi jẹ́ ẹni tí a gbé ga ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ ẹni tí ó ga ju àwọn angẹ́lì ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti olúwa ohun gbogbo o ni eni ti a bi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa on ti a je ninu Kristi ati eni ti a je ninu Kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni ohun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wi pe a je kikun a je pipe ninu Kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a fetin sile ki a piesi ohun ti a nko dara dara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni popo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan olorun ninu ete olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti aya birin Sheba ti o so fun Solomon nigba ti o wipe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wipe a ko ti so idaji won fun wa tabi ke a kon kon so wipe bi atile nka bi atile nri bi atile ngbadura ti a si ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon kan wonyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokanle ni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wipe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osewon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woji olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalemu emi mo ti ati tu dale won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efeso ni Paul ti ri awon omo ehin won yi ti o bi won wi pe anfani ti ani ninu Kristi agbara emi mo ti ani nipa wi pe aje ti Olorun agbara emi mo ti o le je ti wa lati fun ani isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigbati e gbagbo won wi pe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo wi pe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori wi pe won je alaimo kan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ke a kunkun wipe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma n je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimo kan ati aigbagbo ni o ma n di opolopo lowo ti o je wipe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wipe ati seyin ni kikun ninu re ati se yin ni kikun ninu re nje ki o ma se dabi eni wo pe adabi omo lina kuna ti o wa ni ile ajeji ti o wi pe o gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi awo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kiku ninu Kristi iketa kiku ti a ni kiku ti o je ti wa ikini isokan pelu Kristi ye ki a tun pada si Kolose Kolose ori keji ese ikewa asi ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara an so fun awon wonyi wi pe ati se yin ni kikun ninu re ije ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi abari eni ti o wo inu ebi wa wa a ma so wi pe o ti di ara wa o je okan ninu wa bi abari eni ti o ti wa ni ita tele tele ti abe wi pe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma so wi pe o wa ninu ile a ma so wi pe ta ba so wi pe nibo lo wa a ma n toka si ile na wi pe o wa ninu re bi o ba je pe a fe fi ohun kan pamo ti a fi sinu apoti ti a si wa nkan wonyi omo wa ma ran wa leti wi pe o wa ninu re a si toka si apoti e je wi pe bi a ba fe wa nkan wonyi nkan yi ti a n wa a o ri nibi ti a fi pamo si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wi pe nigba ti a so wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ke ki o ye wa daradara bi eniyan ba wa lode ti a si fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun awa ti a n sogo ninu ese awa ti a n yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi a ba fe so wi pe a wa ninu Kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronupo ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti Beeli so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o so nipa Jesu wi pe bi a ba wo inu Jesu bi a ba wa sinu ijoba Jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise irunupo ada ati igbagbo a di eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lọlọrun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe isise igbagbo igbese ironupo ada ki a wa sinu Kristi ki a gbadura titi a o firi wi pe adari ese wa je wa gege bi oro oro ore ofe re ati wepe bi a ba tin wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu romu orikejo ese ikini nje ebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu ti o fi esi on ti an ka dara dara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunupo ada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gereti abati gbe igbese igbagbo yi ti ati kuro lode ti ati wo inu ile ti ati kuro lodo esu ti ati di ebi olorun ti a wonu ebi olorun ti ati moruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti ati koruko wa sinu iwe iye lorun ki akungun so wipe nigba ti ati wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayiraye o kuro ati wipe aso wa di ominira ese to tin je gaba lori wa tele tele amu kuro adi eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketa dilogun nitori na bi eni keni ba wa ninu Kristi sori oni bi eni keni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese irunupo ada ati igbagbo o ti wo inu Kristi lo o je wipe Kristi ni o je olugbala re wipe bi olorun ba fe wo ari Kristi ki o to ri ari wipe ati bo pelu eje Jesu pelu ori ofe olorun ati wipe gbogbo ese ati idalebi igbese aye re ore ofe Kristi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu Kristi enikeni lowi iba se omode iba se agba iba se kuruntu iba se omowe bi enikeni ba wa ninu Kristi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisa tele tele bi enikeni ba wa ninu Kristi o sese ki ru eni be ki o ma mo we ki o ma mo we ka o sese ki ru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke oku bi enikeni bi o ba wa ninu Kristi o sese ki o je wu pe ijo wa nihi ni o tin josin tabi ijo miran ni o tin josin bi enikeni ba wa ninu Kristi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti an so ti o ye wa gbangba ninu oro olorun ni wepe bi abati wo inu Kristi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbese aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina orun apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Kristi o je wipe opin otun ni yo je ti wa eti aba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi aba so wipe a wa ninu Kristi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini ati mo ti won si kini a le so nipa ti won ye ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti eyin ri iresile mi aya si foyin o ti an so nihin ni wo pe awon ti o ba je wo pe won ko mo olorun ti won ko si si ninu kristi bi won ba ni idamu bi won ba ni ri re sile bi won ba ri ohun kohun aya yo ma po won won ma jaya nitori wo pe won je eni ti ko mo olorun ki akonkon so wo pe won da bi ohun asan ni waju oluwa nitori wo pe won ko ni agbara ti o wa ninu olorun ati ti o wa ninu kristi e je ki a wo Isaiah ori ogoji ese ikokan ese iketadilogun gbogbo orile ede ni o dabi ofo asan ni waju re a se ka won si fun bi ohun ti o reyin ju ofo ati asan lo bi a ko ba ni kristi a je bi ofo ati asan awon ohun omule mopo aye la ma sato leyin a ko si ni ni ere kankan nipase won nitori eni ti ko lolorun eni ti ko ni jesu o dabi ofo ati asan ninu johanu orike edogun ese karun oni emi ni ajara eyin ile eka eni ti o ngbe inu mi eni ti o ngbe inu mi ati emi ninu re oni yo so eso opolopo nitori ni yiyara yin kuro lodo mi e ko le se ohun kan bi abafe di je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju oluwa eni ti o ni opolopo ore ofe ni waju oluwa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo olorun nipasẹ jesu kristi ki a wo inu jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti olorun o ni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori we pe ani isokan pelu jesu kristi ninu efeso ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa joko pelu re ninu awon orun ninu kristi jesu ajoko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli boburu ajoko ninu kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti olorun eyi ni anfani wa bi a ba gba jesu kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu kristi lo nitori be bi o ba ti gba olorun gbo bi o ba ti wa ninu jesu kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu kristi o je asan o je ofo ninu efeso ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni kristi e je ajeji si anfani awon loto israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni olorun le aye eni ti o ba wa lai ni kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lolorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti olowa bi a ba ti di kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba jesu kristi oluwa gbo ti a si mo we pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu kristi a si ti fi iye wa pamo ninu kristi ninu pelu kristi ninu olorun wo kolose ori keta ese iketa nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu kristi ninu olorun a fi iye wa pamo pelu kristi ninu olorun o je wo pe jesu ni olugbala wa jesu ni abo wa jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu kristi ninu olorun je ki a wo kikun ti a ni ninu kristi kikun ti a ni ninu kristi mo tun ka kolose ori keji ese ikewa a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Dúró níbẹ̀, a sì ti ṣe yín ní kíkún.

abami koroba yi ki a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o ku fun omi bakan na ni ki atomo kristi ki a to wa ninu kristi kristi je kristi dabi kanga omi iye bi o ba ranti ninu johanu ori kerin Johanu ori kerin nigbati Jesu Kristi ti o ba obirin kan ara Samaria soro won soro nipa kanga omi je ke aka lati ese kepa Johanu ori kerin kanga Jacob si wa nibe nitori na bi o ti re Jesu tan nitori irin re beeli o joko leti kanga o si je iwon waka ti kepa ojo obirin kan ara Samaria siwa lati pa omi Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na le obirin ara Samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se Jew fi bere omi mu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon Jew ki ba awon ara Samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi bẹẹni kanga naa jin nibo ni iwo gbe ti ri omi iye naa ese ketala Jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orugbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orugbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye ainipekun nihin ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristi tí a rì wá bọ inú kànga omi iyè ó dájú wípé a ó kùn ún pẹ̀lú omi iyè láti inú Kristi bí o bá padà sí Kolose orí kejì ẹsẹ̀ kẹwàá ó yẹ kí ó yí ọ nísinsìnyí a sì ti ṣeyín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristi nígbà tí a ti jẹ pẹ̀lú Kristi a ti gbàgbọ́ nínú Kristi a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristi nígbà tí a ti wọ inú Kristi a ní kíkún nínú rẹ̀ ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi òun ni a fi wé omi tí ó wà nínú kànga bí a bá gbàdúrà bí a bá gbàgbọ́ bí a bá wà pẹ̀lú Kristi nígbà gbogbo a ó ní kíkún wa nínú rẹ̀ jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta olùbùkúnlé Ọlọ́run àti bàbá Jesu Kristi olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi èyí ni a ń pè ní kíkún wa nínú Kristi ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí a kò fi ọ̀kan sílẹ̀ ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́ ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́ ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa agbára tí túni sílẹ̀ agbára tí dáni ní ìdè gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristi Jésù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristi ló wà àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa a ó rí wọn gbà nínú Kristi kí a wo Pétérù kejì orí kìíní

ìrere tí a sì ti jẹ́wọ́ ìhìnrere yìí tí a ti fi ara wa sí abẹ́ ìṣàkóso ẹ̀kọ́ ìhìnrere èyí jẹ́ wípé à ń rìn nínú ìmọ́lẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo bí a bá ń fi ẹ̀ṣẹ̀ wé òkùnkùn a ní láti máa fi ìwà mímọ́ wé ìmọ́lẹ̀ bí ènìyàn bá wà nínú ìmọ́lẹ̀ ó jẹ́ wípé ó ti gba òtítọ́ òdodo ìhìnrere ó sì jẹ́ wípé ó ń rìn nínú ìmọ́lẹ̀ ìwà mímọ́ ka ẹsẹ̀ yìí mo gbàgbọ́ wípé yóò yí ọjọ́ bẹ́ẹ̀ lọ nísinsìnyí ẹsẹ̀ ìkejìlá kí a máa dúpẹ́ lọ́wọ́ baba ẹni tí ó mú wa yẹ ajé aláìyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísinsìnyí ó ti dá ọ lójú bí a ṣe di ẹni tí ó yẹ nítorí ikú jésù kristi fún wa ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nítorí wípé ogún kò sí fún ọ̀tá ogún kò sí fún ẹni tí ó jìnà réré ogún kò sí fún àwọn àlejò ṣùgbọ́n ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ àwọn ènìyàn mímọ́ wọ̀nyí nìkan ṣoṣo ni ó jẹ́ ọmọ ọlọ́run àwọn tí ó rìn nínú òtítọ́ ìhìnrere àti nínú ìwà mímọ́ nípa ogún tí a jẹ́ alábápín nínú rẹ̀ jẹ́ kí a wo Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run lè àwa ṣe ẹ̀mí tìkára rẹ̀ èyí ni ẹ̀mí mímọ́ ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé lẹ́yìn ìgbà tí a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà pẹ̀lú ìbìnújẹ́ ẹni ìwà bí ọlọ́run lẹ́yìn ìgbà tí a ti ronúpò àdá tí a ti kọ ẹ̀yìn sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa tí a ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí láti ìgbà náà wípé ọmọ ọlọ́run lè àwa ṣe ǹjẹ́ bí a bá ti di ọmọ wo ẹsẹ̀ ìkẹtàdínlógún bí àwa bá sì jẹ́ ọmọ ǹjẹ́ àjògún lè àwa àjògún ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú kristi bí ó bá ṣe pé àwa bá a jìyà èyí ni àwọn ẹnu níbí ni tí yóò dìde sí wa nítorí wípé àdì ọmọ ọlọ́run ó ní kí a lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀ a di àjùmọ̀jogún pẹ̀lú kristi nítorí wípé àti di ọmọ ọlọ́run rántí wípé ìgbà tí a sọ pé a di ọmọ ọlọ́run èyí jẹ́ wípé a ti ń rìn nínú ìmọ́lẹ̀ ìhìnrere a ti ń gbé ìgbésí ayé ìwà mímọ́ èyí tí ó wu ọlọ́run nínú Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkẹta olùbùkúnlé ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde jésù kristi kúrò nínú òkú wò ó ń sọ wípé ẹni tí ó tún wa bí ìbí titun yìí ni à ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ òun ni à ń pè ní ìgbàlà bí a ti tún wa bí bí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ ọlọ́run nípa ikú jésù kristi fún wa lórí igi àgbélébùú èyí ni ó jẹ́ kí a di ẹni tí ó ń jogún ohun iyebíye ìyà ẹni pẹ̀kun pẹ̀lú ọmọ ọlọ́run ẹsẹ̀ ìkẹrin ó ní àtúnwábí sínú ogún àìdébàjẹ́ àti àìlábàwọ́n àti èyí tí kì í ṣá tí a ti fi pamọ́ lé ọ̀run dèyìn ẹ̀yìn tí a ń pamọ́ nínú agbára ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn a ń sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ ogún ìní fún wa wo ẹsẹ̀ ìṣe àwọn apọ́stẹ́lì orí ogún ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n jẹ́ nísinsìnyí ara mo fi yín lé ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró tí ó sì lè fún yín ní ìní èyí ni ogún láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́ ó ṣe wá láàánú wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ní ibi gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kò gba ìsọdi mímọ́ ìwà òdodo ìwà èrè kọjá wọn kò gba nǹkan wọ̀nyí gbọ́ ṣùgbọ́n tí a ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run tí a ń kà wọ̀nyí ni wípé àwọn ogún tí a ní lọ́dọ̀ ọlọ́run àwọn àǹfààní tí a ní lọ́dọ̀ ọlọ́run wọ́n jẹ́ ti

Àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, àwọn tí a ti mọ ẹ̀ṣẹ̀ wọn kúrò, àwọn tí a ti yí ìgbésí ayé wọn padà, àwọn tí wọ́n ti di mímọ́. Ó sọ wípé tí ó sì lè fún wọn ní ìní láàrin gbogbo àwọn tí a ti sọ di mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí o bá jẹ́ ẹni tí ó ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò tí ì darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, o tí ì bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, ohun tí ó yẹ kí o ṣe ní kíákíá ni wípé kí o sátọ Ọlọ́run lọ, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ. Bí Ọlọ́run bá ti ń dáríjì ọ́, bẹ́ẹ̀ ni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ, yóò sì ṣeé ṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀, yóò ṣeé ṣe fún ọ láti wà ní mímọ́, láti wà ní pípé níwájú Ọlọ́run. Bí a bá ń sọ nípa àwọn ogún ìní, bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí Paul ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí. Nínú Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ Ọba, àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ Ọba. Ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn àjèjì kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má ṣe tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ẹsẹ̀ wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹlẹ́sẹ, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ Ọlọ́run, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀. Ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan, ó sọ nípa àwọn aláìṣòótọ́, àwọn àgbèrè, àwọn abọ̀rìṣà, àwọn panṣágà. Mo gbàgbọ́ wípé àwọn èdè tí Bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára. Ó ń sọ nípa àwọn aláìlera, èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára. Ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Ó ń sọ nípa àwọn tí ń rédè òru. Ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn, àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin. Ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú. Ó ń sọ nípa àwọn olè. Ó ń sọ nípa àwọn olójúkòkòrò, àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́. Kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀? Kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú Ọlọ́run, àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristì nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébò? Ìkíní, ìyà ẹni pẹ̀kan. Ìkejì, gbogbo àwọn ìlérí Ọlọ́run tí a ṣe nínú Bíbélì. Ìkẹta, ohun gbogbo lè a sọ fún wa wípé wọn ó jèrè rẹ̀, wọn ó sì jogún rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí a padà sí Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nítorí kìíní, nítorí wípé ó mọ̀ wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, àti nítorí kíni ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá ń sọ nípa agbára òkùnkùn, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ti ń jọba lórí gbogbo ènìyàn tí a bí sáyé. Nítorí wípé kò sí ẹnikẹ́ni nínú ara tí ó lè bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ agbára òkùnkùn fúnra rẹ̀, èyí ni a fi máa ń rí wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni wọ́n wà lábẹ́ agbára èṣù, agbára òkùnkùn. Ó ṣeéṣe kí àwọn ẹmẹ̀wà, àwọn oníṣẹ́ èṣù, àwọn ọmọ ogun rẹ̀, kí wọn kí ó máa ṣe wàhálà tàbí kí wọn kí ó máa fìtínà ẹnìkan.
eyi wi pe awon eniyan woyi ko ti iba Jesu Kristi pade awon eniyan woyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan woyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si sese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti kare nikan bi ko se wi pe olorun nikan sosho le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese kokan la nitori oluwa ti tu Jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wi pe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wi pe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko sese fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o ku fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o pi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igba yi gan ni anfani je ti wa nitori oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o li agbara ju o lo bi abawo Isaiah ori kokan dini adota Isaiah ori kokan dini adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le olowa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o nba oja li emi o ba aja eni ti emi o si gba awon omo re la nigbati ani igbala nigbati adari ese wa je wa nigbayi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wi pe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile ko lowo eni ti a to fun eni ti a to fun nitori ese wa ni esu eni ti a to fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Kristi ti o ko fun wa nitori wi pe oni o ni agbara ju esu ju iku tabi ohun ko n lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wi pe a gba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 18 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu Jesu igbagbo ninu mi o n so fun wa ni iwe pe bi ireti n wole beni a n la wa loju beni okunkun fo lo beni a si mo awon ere ati anfani ti a ni ninu olorun o ni ki a le la won loju o ni ki a le yi won pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun o ye ki o ye o wi pe bi a ba ti dari ese re je o bi a ba ti fun ni igbala latoke wa bi olorun nipasẹ Jesu Kristi ba ti n joba ninu re wi pe a ti da o ni ide a si ti gba o kuro labe agbara satani bi a ba wo Hebero ori keji o n so nipa nkan kan naa fun wa nipa idande nipa igbala nipa itusile ti a ni Hebero ori keji lati ese ikerinla nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje mo tun feran o leti lekan si eyi ko si fun awon eru ese
eyi ko se fun awon ajeji awon ti won je ajeji si Kristi ajeji si Olorun eyi ko se fun awon ti won wa ninu ese sibe sibe o nso awon ohun ini awon ogun ini awon ohun ti awon omo Olorun ti won se ajopin re nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje be gege li ohun pelu se se alabapin ninu okan na ki o le ti pa iku pa eni ti o ni agbara ikurun eyi ni ni esu an so fun a wi pe pelu iku ti Jesu Kristi ku lori igi agbelebo wi pe o ta je re sile fun wa o fi ara re rubo fun wa ebo ti Olorun gba si ebo ikeyin ati ebo ti o peye wi pe nipa ebo yi nipa ohun ti Jesu Kristi se fun wa yi ni agba wa sile kuro lowo agbara esu kuro lowo eni ti o ni agbara iku nitori wo pe o ti pa agbara re run ninu ese ikedogun ki o le gba gbogbo awon ti o fi itori iberu iku wa labe ide lojo aye won gbogbo awon miran won ti fi ara won di won ti so ara won di eru esu nipa wi pe won ti da majemu pelu awon ogun esu pelu awon agbara esu sugbon so wi pe bi o ba sa sabe agbara Olorun bi o ba sa si abe abo ti o wa lati odo Jesu Kristi nitori ohun ti o se ni ori igi agbelebo wi pe yo gba o kuro ninu awon nkan ti o ti jeje wi pe boya titi aye boya titi iku wi pe o wa labe agbara satani nitori wi pe awon ti won ti ni idande awon ti won ti ni igbala awon ni agba patapata kuro lowo agbara okunkun lati ni idande tumo si wi pe ki a yo wa kuro ninu ewo o si tumo si wi pe bi a ti yo wa kuro ninu ewo yi ki a fa wa mo odo ara Jesu Kristi nipa ijiya ati iku Kristi ati ja agba kuro lowo agbara okunkun ati kuro lowo ase okunkun nigbati adi atunbi ni ati da wa ni ide kuro lowo agbara okunkun yi bayi ani lati mo eto wa ki a si duro lori eto wa ki a si ma tesiwaju pelu isegun ati wo ohun meji ti o ye fun idupe ikini ni wipe ani ogun ini pelu Jesu Kristi ikeji ni wipe ati gba wa kuro lowo agbara okunkun iketa wo Kolose ori kini pa keji ese iketala ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re o si wa nipo kuro ninu ijoba esu wa si ijoba ayanfe omo re ranti wipe nigba ti a je eru ese eru esu a wa ninu aginju a n gbe ninu aginju a n gbe ninu ibi ti bibeli pe ni ile iyo ti enikeni ki gbe nigbati a wa ninu ese a wa labe satani sugbon nisinsin ti a ti mo Olorun a se wa nipo a mu wa kuro ninu aginju a mu wa wa si ile a mu wa kuro ninu ilu ti o jina rere ilu ti a ko ti ni alaafia a mu wa wa sinu ijoba Olorun ijoba ayanfe omo re a mu wa kuro ninu wahala ti a ti ni tele tele idalebi ti a ti ni tele tele a mu wa wa si odo Jesu Kristi nitori wepe ati so wa di omo eyi ye fun idupe nitori naa ni Paul apostle fi so wepe o ye ki a ma dupe lowo Olorun baba nitori wepe o ti si wa ni ipo kuro ninu ijoba okunkun o si ti mu wa wa si ijoba ayanfe omo re ninu Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le ma rin ni yiye Olorun ni yiye Olorun eni ti o n pe yin sinu ijoba ati ogo ohun ti kara re o ye ki o ye wa wepe bi a ba ti n di omo Olorun be ni a n ko egbe okunkun sile nitori kini nitori wepe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi a ba ti n di omo Olorun be ni a n ko egbe awon omoti sile nitori kini nitori pe a se wa nipo a mu wa kuro ninu aginju a mu wa wa si ile
bi abatin di omo olorun be ni an fi iwa kiwa be ni an fi sile nitori kini nitori wipe ati yo wa kuro ninu egbe awon ti o je ajiji si olorun ati ajiji si kristi ati so wa di omo olorun asini alaafia pelu re oni eni ti n pe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu korinti keji korinti keji ori kefa ese iketadinlogun si ese ikejidinlogun eni ojuse ti wa bi olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginjo si ile ati kuro ninu egbe awon ajiji ti ati di omo olorun eyi ni ojuse wa korinti keji ori kefa lati ese iketadinlogun nitorina e jade kuro laarin won nitorina e jade kuro ni laarin awon aborisa nitorina e jade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitorina e jade kuro ninu awon tin se afe aye nitorina e jade kuro ninu awon elese laarin awon elese ke si ya ara yin si oto le oluwa wi ke ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le olowa olodumare wi ninu petero kini ori keji petero kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri sugbon nisisin yi eyin di eniyan olorun eyin ti ko ri anugba ri sugbon nisisin yi e ti ri anugba olofe mo be yin bi alejo ati bi ero lati fa seyin kuro ninu ife kufe ara ti n ba okan jagun lati fa kuro ninu ife kufe ara ti n ba okan jagun o so wipe nigba kan ri a kii se eniyan olorun sugbon nisisin yi a ti se wa nipo pada a ti di eniyan olorun nigba kan ri a ko ri anugba sugbon nisisin nitori pe a ti dari ese wa je wa nitori pe a ti gba jesu kristi gbo nitori pe a ti di eni igbala a ti se wa nipo pada nisisin bi a ko tile ri anugba tele tele ri a ti ri anugba nisisin yi o so wipe a ti di iran awon ti o mo olorun wese ikesan sugbon eyin ni iran ti ayan olu alofa orile ede mimo eni eni oto ki eyin ki o le fi ola nla eni ti o pe eyin jade kuro ninu okunkun sinu imole iyanu re han ati se wa nipo pada ki a gbe igbesi aye ti o ye ipo ti a wa nisisiyi ohun ikerin ti o ye fun ope ti Paulu aposteli ti o fenu kan ninu eko wa kolose ori kini wa ni kolose ori kini ese ikerinla ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese eyi ni a pe ni irapada ati ni irapada okan wa ninu efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re bi a ba nso nipa irapada o ye ki a mo wi pe eyi mu idariji ese lowo bakan na ese ti o ye ki a jiya fun ese ti o ye ki o ran wa lo si orun igbe ese ti o ye ki a ma sise lori re nitori awon ti a se ti o bi olorun ninu ati dariji wa ati ra wa pada ati fa wa sumo odo olorun fun rara re nitori be o ye ki a ni okan ope si olorun ninu titu ori keji ese ikerinla titu ori keji ese ikerinla eni ti o pi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wo pe nitooto le ati di omo olorun ko ye ki ese kan soso ki o wa ni igbesi aye wa kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ó ṣe àìlera fún ara kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojú kòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan
tabi ibinu tabi ija ni o so wa di eru ti o je wi pe lojojumo ni ojojo isimi ni atun je wo ese oni eni ti o fi ara re rawa ki ohun ki o le rawa pada kuro ninu ese gbogbo bi o ba je wi pe ni to to lati di omo olorun ko ye ki ese ki o tun ma joba lori ewa ko si e ki a ma ru idale bi ese kaakiri o ye ki a mo wi pe ati dariji wa o ye ki a mo wi pe ko tun si iranti fun awon ese yi mo o si ye ki a mo wi pe ati fun ani agbara lati gbe igbesi aye asegun lori ese gbogbo eni ti o ra eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo fun ara re fun ini ohun ti kara re awon onitara ise rere bi abadi omo olorun a ki ni ise boburu lowo a di eni ti o je onitara ise rere bi abadi omo olorun a ki tun ni iwa iri lowo a je eni ti a ti we mo eni ti o je omo olorun ni toto eni a fi ri bi aba ko eko majemo titun dara dara wipe awon omo ehin Jesu Kristi won ki fi ojojumo je wo ese won ki fi ojojo isimi je wo ese won ki fi gbogbo igba koko ajinde tabi igba keresimesi tabi igba ipago je wo ese won je eni ti o bo lowo ese patapata bi o ba wo pe bi o ba wo Johanu kini ori keta Johanu kini ori keta lati ese ikejo si ese ikesan eni ti o ba ndese ti esu ni o je wi pe eni ti o ba wa ninu ese sibe a ko ti se ni ko pada kuro ninu aginjo sinu ile eni ti o ba ndese sibe o je wi pe a ko ti se ni ko pada kuro labe agbara okunkun agbara esu sinu ijoba ayanfe omo re o je wi pe eni to ndese sibe tabi eni ti o nje wo ese lojojumo abi eni ti o nje wo ese ni ojojo isimi o je wi pe a ko ti ra okan re pada ko ti ni igbala o wi pe eni ti o ba ndese ti esu ni enikeni ti iba je o sese ki o je alefa ijo kan ni o ma nso wi pe ohun ndese sibe bibeli so wi pe enikeni iba je alefa ti o ndese ti esu ni o sese ki o je oniwaasu ihere kan le aba pade ti o so wi pe ko si enikeni ti o le bo lowo ese wi pe ojojumo ni o ma njewo ese ti o nda ki a so fun iru eni be wi pe bibeli wi pe eni ti o ba ndese ti esu ni o sese ki o je enikan ti o ro wi pe o nje osise ninu ijo tabi ohun tile ti di atunbi le o si njewo ese lojojumo ti o so wi pe ese aimo ese baba ese koko ese iya ese baba ese ti a ko mo nipa re ese ti o le mo wa ese ti ko le mo wa iru eni be o je wi pe ko ti ni igbala ni kikun ni toto eni ti o ba ndese titani ti esu ni nitori lati atete ko se li esu ti ndese nitori eyi li omo olorun se farahan ki o le pa ise esurun wese ikesan o ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo olorun enikeni ti a ti pa olorun obi enikeni ti a ti tun bi enikeni ti o ti ni igbala olorun enikeni ti a ti sinopo pada kuro ninu okunkun sinu ijoba ayanfe omo re enikeni ti a ti pa olorun obi ki dese nitori iru re n gbe inu re ko si le dese nitori pe ati ipa olorun obi bi abati di atunbi bi abati yi wa pada bi abati ra wa pada ko ye ki a tun ma jewo ese lojojumo o ye ki a ti le jewo awon ese won ni lekan ki a ti ni idariji ki a si ni isegun lori awon ese ti a ti da tele tele nitori we pe bi olorun ba ti dariji wa ki tun mu awon ese won yi wa si iranti bi olorun ko ba si ranti awon ese wonyi ko ye fun wa lati ma ranti won lehin igba ti a ti dariji wa nitori a so fun ninu hebreu ori kejo lati ese ikewa nitori eyi ni majemu mi ti
ti emi o ba ile Israeli da le ojo won ni le Olowa wi emi o fi ofin mi sinu won emi o si ko si won li okan emi o si ma je Olorun won won o si ma je eniyan mi olukuluku ki yo si ma ko ara ilu re ati olukuluku arakunrin re wi pe mo Olowa nitori wi pe gbogbo won mi yo mo mi lati kekere de agba nitori emi o sanu fun gbogbo asododo won ati ese won ati asedede won ni emi ki yo si ran ti mo nitori be bi a ba ti di eni igbala o daju we pe a ki yo je eni tin jewo ese eni tin ran ti ese eni tin ni idalebi ese lojojumo tabi ni ojojo isimi je ki a wo Kolose lekan si ki a wo awon ti Paul apostle n so fun awe pe o ye ki o fi emi ope emi ore emi imori han lati inu okan awon nigbagbo tooto Kolose ori kini lati ese ikejila o ni ki a ma dope ati se alaye fun a wi pe o ye ki adura wa ki o je lakoko adura ope ki a si ni isepe ni waju Olorun kini awon ohun ti a n dope fun iwa Olorun a n dope wi pe Olorun je olooto a n dope wi pe Olorun ki seke a n dope pe bi Olorun ba wi be o ma n se be a n dope pe Olorun ki yi pada a tun n dope wi pe nipa ise asepe Jesu Kristi lori igi agbelebo a si n dope wi pe a ti je eni igbala a si tun n dope wi pe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara a n dope fun gbogbo sugbon o merin ototo ni Paul n so fun anihi we pe o ye ki a dope fun ikini nitori pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki o wo awon ore ti Olorun se fun bi o ba je wo pe ati dari ese re jio bi o ba je wo pe ati mu oye iwo ti o je alaiye tele tele ati ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dope lowo Olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wi pe nigba ti a ti di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wi pe ati si wa nipo sinu ijoba ayanpe omo re bi o ba mo wi pe ati gba okan re la ati mo wa si ijoba Olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo Olorun ikerin eni ti ninu eni ti a wa ni idande ninu eni ti a wa ni irapada nipa eje re ani idariji ese bi o ba je pe ati wo okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe Olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo Olorun eje ki a dede duro ki a si so fun Olorun we pe a dupe lowo re nitori eni ti se a dupe lowo re nitori ise asepe Jesu Kristi lori igi agbelebo a dupe lowo re nitori igbala wa a dupe lowo re fun itesiwaju nipa ti emi a dupe lowo re fun gbogbo se o ti di omo Olorun se o ki se ajeji ninu ile Olorun se a ti gba okan re la se o ti ni ogun ini pelu awon eniyan mimo ti rin ninu imole o ye ki a dupe lowo Olorun se a ti da oni ide se a ti gba o kuro lowo agbara okunkun se Oluwa je Oluwa fun o o si je eni to n to o je agbara re o je ipa re o ye ki a dupe lowo Olorun se a ti se onipo pada kuro ninu aginju o ti wa sinu ile Olorun o ti wa ninu ijoba Olorun o ye ki a dupe lowo Olorun se a ti se onipo pada kuro ninu okunkun wa si imole o ye ki a dupe lowo Olorun se a ti se onipo pada o ti kuro laarin awon ajeji o ti di omo ninu ile o ye ki a dupe lowo Olorun.

adìyẹ wọn ò yé lé e lójú oorun. Bó bá sì ti ń jí bẹ́ẹ̀ ló ń wá sáàmù tí ó kà. Bẹ́ẹ̀ ló ń gbàdúrà sí omi nínú ìgò tí ó mu omi. Tí ó ń sọ pé àjẹ́ kúrò lẹ́yìn mi. Àjẹ́ ẹ̀ bá ti kúrò lẹ́yìn ẹ̀ tipẹ́ ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ ẹ nì. Torí àwọn tẹ́ṣẹ bá wà lọ́wọ́ ẹ̀, àwọn tí ìwàkiwà ìrìnkìrìn tó bá wà lọ́wọ́ wọn, àwọn làjẹ́ ń lé káàkiri. Ṣùgbọ́n bó ṣe ti àwọn onígbàgbọ́ tòótọ́ ni, àwọn tí wọ́n ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, àwọn tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì ra padà, àwọn tí a kọ orúkọ wọn sí inú ìwé èyè lé ọ̀run, bàjẹ́ ń rí wọn ó ń sá ni. Bó ṣe ń rí wọn ó ń sá ni. Èṣù pàápàá bó bá wá pẹ̀lú ìdánwò tàbí ìdẹ́wò rẹ̀, bó bá ti sọ wípé àkọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé mo jẹ́ aṣẹ́gun, bẹ́ẹ̀ lèṣù ń sá lọ. Ṣùgbọ́n bó wá di wípé ó lélẹ̀ mú látojú oorun, a ń sin ọ́ nínú omi, a ń sin ọ́ nínú sàárè, tàbí a ń sin ọ́ káàkiri, ó sì ń jí oláàgùn, ó ń sọ pé padà lẹ́mi sátánì, padà lẹ́mi sátánì, ìgbàlà ló yẹ kó wà. Ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí, wọ́n ń gbàdúrà, wọ́n ń gbà àwẹ̀. Ọ̀dọọdún ó ṣeéṣe kí wọ́n ka ogójì ọjọ́ kó pé pátápátá. Kán sọ pé mi ò yọ ọ̀kan kúrò nínú ẹ̀ rí. Ó sì ṣeéṣe lásìkò àwẹ̀ ni kò jẹ́ mẹmu, kò jẹ́ mutí, kò jẹ́ mu sìgá. Àwọn alárédè tí wọ́n wà níta, àwọn tí wọ́n rẹ́ǹtì ilé fún níta, àwọn á wà ńbẹ̀. Ṣùgbọ́n ní gbogbo ogójì ọjọ́ ni wọ́n máa gba àwẹ̀, wọ́n máa ṣe ìsẹ́ra ẹni. Bí ogójì ọjọ́ bá ti kọjá, ó parí, ó tún padà sínú ebi ẹ̀, sínú ọtí ẹ̀, ó di kó máa sun gọ́tà. Ṣùgbọ́n bó wá dọjọ́ Sunday o, a ń láti rí nínú ilé ìsìn. Ó sì ṣeéṣe kó tiẹ̀ máa ṣiṣẹ́ pàápàá nínú ilé ìsìn. Àwọn wọ̀nyí ni Bíbélì ń jẹ́ kó yé wa wípé ẹlẹ̀sìn lásán ni wọ́n. Bí ikú bá pa ojú wọn dé nírú ipò bẹ́ẹ̀, ó dájú wípé ọ̀run àpáàdì ni. Ní ẹsẹ̀ ìkẹta ni ó ń sọ wípé ṣùgbọ́n ẹsẹ̀ ìkẹta, nítorí kí ni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí i? Irú àwọn èèyàn bẹ́ẹ̀, wọn á gbàdúrà lásán, wọn á wá sí ẹ̀kọ́ Bíbélì lásán, wọn á gba àwẹ̀ lásán. Ìwọ náà lọ béèrè lọ́wọ́ wọn, ó sàmọ̀ wọ́n, wọ́n wà létí òkun. Bí wọ́n ti ń gbàdúrà tóòní, tí wọ́n sì ń gbà àwẹ̀ tóòní, àjẹ́ ò jù wọ́n lẹ̀. Àwọn ni wọ́n ń gbọ́ tán sọ pé ẹyẹ ń ké. Bó ṣe tàwọn tán ní ìgbàlà ni, àwọn tí a ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì pátápátá, bẹ́yẹ ké ó kàn ké dànù ni. Ṣùgbọ́n bó jẹ́ tẹni tí ò tí ní ìgbàlà, ẹni tí a ò tí dárí ẹ̀ṣẹ̀ ẹ̀jì, bó ló gbórìn lóru, bó bá rí ojú ológbò, aniwọ́dé o, kò ní lè sùn. Bó gbọ́ ti ẹsẹ̀ àwọn kan tí wọ́n ń rìn níta, kò ní lè sùn. Ibikíbi tó wà, kò sí bí bẹ́ẹ̀dì tó ń sùn lé lórí, kò sí bó ṣe lè níye lórí tó. Ó ṣeéṣe kó jẹ́ pé ṣe ni wọ́n mú bẹ́ẹ̀dì nì, ṣe ni wọ́n gbé e wá láti òkè òkun. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní lè rorun sùn. Bó kọ́lé sílẹ̀, àwọn oṣó àti àjẹ́ wọ̀n ní jẹ́ gbé inú ẹ̀. Ó lè kọ́lé sílẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n wà nínú rẹ̀, ṣùgbọ́n kí òun kó tún lọ wá iyàrá kan níta kó máa dágbé. Irú àwọn èèyàn bẹ́ẹ̀, àwọn náà ò tó bẹ́ẹ̀ láti lọ lé, láti kó èrè oko lọ sílé, wọn ò tó bẹ́ẹ̀. Nítorí bí àwọn èèyàn inú ayé, bí wọ́n bá rí wọn, kí wọ́n fọwọ́ bà wọ́n. Nítorí kí ni? Nítorí pé wọn ò mọ ojú Ọlọ́run, wọn ò mọ bí a ti sin Ọlọ́run. Wọ́n jẹ́ ẹlẹ̀sìn lásán, ṣùgbọ́n wọn kì í ṣe onígbàgbọ́. Bí wọ́n bá sì gbà àwẹ̀, Ọlọ́run kì í rí i. Òun ni ó ṣe sọ wípé nítorí kí ni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí i? Nítorí kí ni àwa jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀? Kíyèsí lè ọjọ́ àwẹ̀ yín, ẹ̀yin ń ṣe afẹ́. Ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín. Kí ni Bíbélì ń pè ní wípé ẹ̀yin ń ṣe afẹ́? Isaiah orí kẹta. Mo ń kà á láti ẹsẹ̀ 16.

Èyí jẹ́ ohun tí ó ba orílẹ̀-èdè wa jẹ́. Ó wà láàrin àwọn tí wọ́n lọ sí ilé ìsìn. Ó sì wà láàrin àwọn tí wọn kò ti ẹ̀gbọ́ kankan rárá. Ó wà láàrin àwọn ọ̀mọ̀wé, ó sì wà láàrin àwọn púrúǹtù tí wọn ò mọ nǹkan kan. Àfẹ́ ó ba ìgbésí ayé wọn jẹ́ pátápátá. Wọn a sì náwó, wọn fowó ṣòfò. Láti ẹsẹ̀ 16 ní Àìsà orí kẹta, pẹ̀lú Olúwa wípé, mo fẹ́ kí o fiyèsí dáradára, kò sọ wípé oníwàásù wípé. Àwọn ẹlòmíràn bí a bá bi wọn tí a bá sọ wípé ṣe bí o gbọ́ wípé àna rẹ̀ ń yí ẹ̀yìn òkú padà, ó ṣe lọ a ní ṣọ́ọ̀ṣì wa ni àwọn ẹlẹ̀sìn nìyẹn. Kò mọ̀ wípé Olúwa wípé, a sọ pé ṣọ́ọ̀ṣì wa ni. Bí ọ̀rẹ́ bá dé tó sọ pé mo dé o, wá fi ọtí ṣe mí lálejò, a ní ṣọ́ọ̀ṣì wa ọgbà fún wa bẹ́ẹ̀. Àwọn ẹlẹ̀ bó bá ṣe mọ àwọn ẹlẹ̀sìn nìyẹn, àwọn tí kì í ṣe onígbàgbọ́, àwọn tí wọn ò ní ìdánilójú ohun tí wọ́n gbà. Wọ́n á sọ wípé bó bá sọ wípé ìyàwó ẹ̀ ò sì bímọ, ò sì dákẹ́ bẹ́ẹ̀, bó bá dákẹ́ tara ẹ̀ àbá ìdákẹ́ ò lọ́wọ́ kejì, kò mú ìyàwó kejì látabúlé ẹ̀ bóyá ó ṣeéṣe kó lè bímọ. A ní ṣọ́ọ̀ṣì wọn ò jẹ́ gbà, mi má ṣe bẹ́ẹ̀, wọ́n á lé mi jáde. Àbí ká sọ fún wọn pé obìnrin ṣá ni ìyàwó ẹ̀ ń fi ọmọ bí. Èkíní, ìkejì, ìkẹta, obìnrin. Bó o bá bí ọkùnrin, o ò ní rẹni tá ṣe àròlé ẹ̀, o ò ní rẹni tá dúró sílé tó bá kù. O ṣe fẹ́ kejì, bí wọn bá gbà fún yín ní ṣọ́ọ̀ṣì, o ṣe fẹ́ síta. A ní wọn mọ bá ṣe mọ àwọn ẹlẹ̀sìn nìyẹn. Wọn ò ní ìdánilójú kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí, wọn ò mọ̀ wípé Olúwa wípé. Bóde àsìkò Kérésìmesì nínú ilé ìsìn wọn, àbí àsìkò Ísà àjínde, tó bá sọ pé ó sì wá bẹ́ẹ̀ ni wípé ó ń ṣọ̀fọ̀, ó sì múra gẹ́gẹ́ bí ẹni pé ọkùnrin ni ọ́, ò mọ bọ́ ti ń ṣe ni, bá ọ̀nà ti ń ṣe. Wọ́n kó sétí nì, wọ́n sì máa ń kó sọ́rùn, yádílé gbogbo a sì fi pajú, a sì dàbí eégún níta. Obìnrin á wọ aṣọ tó pọn kanlẹ̀ látòkè. Bó bá tiri tó ti yọ lókèrè wá ní àwọn náà ń bọ̀ yẹn. Àwọn ẹlẹ̀sìn nìyẹn. Ṣùgbọ́n wọn ò sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kọ̀ fún wọn bẹ́ẹ̀. Wọn ò mọ̀ túmọ̀ wípé Olúwa wípé. Bí wọn ò bá ṣe, wọ́n á sọ pé a ṣẹ̀ṣẹ̀ rí ẹ̀kọ́ bíbélì kan o. Wọ́n sọ fún wa bẹ́ẹ̀ wípé ká má jalè o. Òmẹ̀ tí ò fẹ́ kó jalè ni. Wọ́n ní àgbọ̀dọ̀ gba rìbá o pé owó ẹ̀yìn ó burú o, ṣé wọ́n wí ni. Ìwọ orí kà nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní pẹ̀lú ta ló wípé. Olúwa wípé nítorí àwọn ọmọbìnrin sí òní gbéraga tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga ò jẹ́ mọ̀. Èyí tí a ń pè ní afẹ́ ìrìn tó ń rìn lẹ́sẹ̀ bó ṣe yan. Tí ó ń fi ìfẹ́kúfẹ́ rìn láti pe àwọn ọkùnrin láti bá ọ ṣe ìfẹ́kúfẹ́, ojú Ọlọ́run rí ọ. Abájọ tó gbàdúrà tọ́lọ́run ò gbọ́. Abájọ tó gba àwẹ̀ títí, ṣùgbọ́n tí wàhálà rẹ tí ò fi ọ sílẹ̀. Ó ní àti pẹ̀lú ojú ìfẹ́kúfẹ́. Èwo la ń pè lójú ìfẹ́kúfẹ́? Bó bá rójú wàá mọ́ tìrò àti èyí tí wọ́n fi ń kún ètè. Wàásì tó máa ṣojú règbérègbé bẹni tó fẹ́ ṣe àgbèrè. Ojú ìfẹ́kúfẹ́ nìyẹn. Àwọn náà ń jẹ́ kí àwọn pásítọ̀ olùṣọ́ àgùntàn, àwọn náà ń jẹ́ kí wọ́n dẹ́ṣẹ́. Bó bá gbọ́ pé pásítọ̀ ó tún ti bímọ kan o, tí a mọ̀ nípa ẹ o, àwọn olójú àgbèrè náà fà. Wọ́n sì kúnlé sìn káàkiri. Ó sì sọ fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́. Tí wọ́n rìn, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Wọ́n á fi ṣàwòrò sí ẹsẹ̀. Àwọn ọmọ èṣù là ń fi sí lẹ́sẹ̀. Àwọn tí Yorùbá bá mọ̀ wípé wọ́n ti ń wá, tí wọn ò sì mọ̀nà Ọlọ́run tó sọ pé ìwọ ọmọ yìí má lọ mọ́.
won wa ko nkan si won lese eyi ti won ko se awon abiku lese ni won na tun ko sese to ko sowo to ko se ti to yan esu lo ko nkan si oleti esu lo si ko si olowo be esu ba si tin ri onigboro o ti mo pe ikan nu won niyan awon eniyan re kosi ye fi la kure gbe da iru awon eniyan be lola aisan ju won sile lugurungun ko ju won sile ori yiyi nko bo ba lo sile ogba tan tin wo awon tori won yi wari won be won o si mo o ma se o ki enikan ki o le so fun won pe ohun ti o sun won de be ni iru iwa ti won hu eyi ni olorun ko fi gbo ti won se won bi o se awa ti olorun si leti to si je ki oju wa ki o la mo gbagbo wi pe bi a ba jade a ma kilo fun won o so ni ese keta din ni ogun wi pe nitori na oluwa ye o fi epa lu atari awon omo birin si oni o ya mi lenu bo ba ri awon obirin to n pari oluwa lo lu won ni atari idajo olorun ni oluwa ye o fi epa lu atari awon omo birin si oni won si kun igboro gbogbo irun ti lo tan patapata eyi ti run e o lo ina o kuro nbe opolopo itiju ni aso nbo mora eyi ti won ba si bo itiju won mora won tun ko aso oniho won tun wo gbogbo nkan tan wo yin bo se o ti je won ni ara tan patapata a o ti gbe won si won para won won ku laaye Oluwa yo si fi ho won han wi fun mi je won kirin ni o nsinsin yi won rin ni oho obirin onile olona o le ni moto ayokele sugbon sibe atun mu iro e ase si meji wa ma ri oho enta won ni tijumo bo ba ri won lejo bo ri won nibi ti won tin wo cinema kakiri bo ri won legbe titi iwo na we fun bi o ba je wi pe opolo won pe nkan papa o tun tin sele nbe a fi moto si egbe titi onile olona a ma jo ni gboro bo ba je ni to nwa moto wa ni ejo ega fara eje ka koja eni to nsi esu oju won ki riran olorun si so fun wa wi pe awon elesin ni won se be ko si mo se le se be to ni ojo saturday bo ba ti jo di ojo sunday won tun gbe bibeli kurukere won lo si lesin nkan ton sin ka oye won bo ma si jade to so pe kini won so ni lesin a lo nkan lo na ni ohun gbo kina so ni ese ekeji ni dogun le ojo na oluwa ye omo ogo saworo won kuro ati oso won ati iweri won bi osupa mo ba lo si ile isin ni igba miran gele ti elomi awe oni ri oni wasu wa se ma garun leyin obirin alafe aye ki lo si ko sinu e paper lo ko sinu e se iwa ologbon niyan abi omugo ka tun woso gwegele ka ma je kari oni wasu ka ma je ki agbo oro olorun elomi wa joko segbe orun ni patapata latoke dele ati ewon ati jufu ati iboju ati akete ati oso ese ati oja ori ati ago olorun didun ati oruka eti se orin ninu bibeli ti e abi bibeli temi yato tori awon elomi won so pe ngba to de tin lo si eko bibeli won ma ti fi ofin de e kale won o ka bibeli awon ti won ki se onigbagbo ko ye won ona olorun o ye won ona awa omo olorun papa ko ye won aboye won rara oruka ati oso imu iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo ati awojiji ati aso ogbo daradara
ati ibori ati iboju yo si se pe orun buburu yo dipo orun didun ti won ba ti jo irun ti ti won ti fi nkan wora ti awon de arugbo kale ko ti pe ogbon odun ati de arugbo bo ba woju e wa nkan lo nbe idajo olorun niyan awon elesin ni an so yi sugbon sibe won aka bibeli won agbadura won agbawe abajo to olorun o gbo olorun ki gbo ti agabagebe yo si se pe orun buburu yo wa dipo orun didun akisa yo si dipo amure o ye ke awo won daradara awon ton wa ninu aye o si sese ki wo na papa ko ti sonu sinu aye bo ba wo awon omokunrin mi won adaso eti aso won won tun ja welewele won fe wo akisa la ya ti jo bi aso eyan ba ya die ni eti aya gbe lo si odo awon ti won ranso pe e ba mi ran ko fe wo akisa sugbon ni sisi yi fun ra won won tun te blade abe won tun te bo won tun ja eti e welewele bo ba ri ni apa won tun ja welewele ki lo de gboro awon elesin ni won ti kode bi won na ba gba lowo won odi ara won odi ko gbadura ko olorun ma gbo odi ko gba we ko olorun so pe won ori o odi ko wo wahala ko olorun so pe ko ma nikan daran kan e yo si se pe orun buburu yo dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa yo si dipo irun didi daradara awon obirin l'Olorun soro e nihi tori awon obirin lo ma ndiri abi be ko oni ori pipa ni yo si dipo irun didi iwo lo wo awon elesin gbogbo nkan ti an ka nihi ni o je ipin won sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa won ti jo ara won si ti jo irun eyi ti je ki odi mo fun a wi pe awon won yi won je elesin lasan oni olorun o se gbo ti won je ki tun wo si ni ibi ti an ka tele Isaiah ori ikeji din ni ogota ese ikerin kiyesi eyin gba awe fun ija ati agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gbawe bi ti ojo yi ke le gbo ohun yi le oke eyi so fun apo lati ronuko ada bi ki ba se be ilekun orun rere yo ti mo iru eni be sugbon bi o ba je ronuko ada ti o so fun olorun wi pe o mo wi pe o je elesin tele sugbon nisisin yi o n fe je onigbagbo toto yo fi ojo anu re wo mo fe ki o wo awon oba ori iketadinogun 17 awon oba keji ori iketadinogun ki o tun wo iwa awon elesin ti won ki se onigbagbo bi mo tin pe ni ki o ma ko sile ki o si ma si bibeli re nitori pe mo fe ki awon nkan wonyi ki o da oloju ki o le mo pe ki se aheso awon eni ti ko mo kan eyi je oro mimo olorun ti o nkilo fun wa ti o nso fun wa wi pe ke a koja jije elesin ke a je onigbagbo toto awon oba keji ori iketadinlogun mo nka lati ese ikeji le ni ogbon won beru oluwa pelu won si se alufa ibi giga won ni fun ara won ninu awon eniyan lasan tin rubo fun won ni ile ibi giga won ni wo ese keta le ni ogbon won beru oluwa won si se orisa won beru oluwa bi ara ba san ni oju orun wa so pe olorun mi o
bon ba ri eja ba moto won agbari won ni Jesu won beru oluwa sugbon orisa kuro nile won iwo to fi orisa sile nle to wa debi to ngbe wa lenujo to nso pe e gbadura fun mi orisa oni je kadura tan gba fun oko ni je ko gba ere ibeji ni tabi e to ntapo si ninu ile e pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje to si de to so pe a mo ni wahala ni orisa to wa nle loko wahala ba o so mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si ngbe bibeli o si so pe o beru oluwa wo nkan ti won so fun wa ni ese iketa le ni ogbon won beru oluwa won si si orisa won si orisa won gege bi ise awon orile ede ti won ko lati ibe lo awon ti won beru oluwa sugbon sibe sibe ti won dese awon ni a so fun a wi pe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni wi pe awa ti a ma nka kiri gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun lo to lo ngba we se won na ri paso e npon imo to to ye eni to je eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi tobirin se olorun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon ilasi lo nba leti okun e gbadura fun wa e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi ama wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri to po ti o ti e moruko won ton asi lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na sin pe lati ojo ta won alagba won ti gbadura wahala o kuro nle e agba na o kuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo funra ara re bo ba ko ese sile sugbon to so pe beru oluwa to so pe lati igba ti won tin se eko bibeli ni ojo isegun mi o paje ri o to lo paje o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni je sugbon sibe sibe to sin wa bon pe ro ijoba olorun wa so pe mi na wa nbe o je ronu po ada nitori idajo nbo wa je kin so to sele ti awon ra bi fun o eyi asi je ikilo fun o wo ese ke dogbon o si se le atete kogbe ibe won won ko beru oluwa nitori na ni oluwa se ran awon kini un sarin won ti won se pa ninu won awon ti won dese ni ikoko awon ti won fara pamo sugbon ti won dese nitori eyi ni won so fun wa ni ese ikesan awon mo israeli si se ohun ikoko ti ko to si oluwa olorun won won si ko ibi giga fun ara won ni gbogbo ilu won lati ile iso ti awon oluso titi de ilu olodi ese ke dogbon wa so fun a wi pe nitori ese ikoko ti won da oni olorun se ran kini un sarin won ti o si npa won se iwo na se o nda ese ikoko bi o ba nda ese ikoko idajo nbo o sugbon bi o ba je ronu pada ti o so fun olorun wi pe saanu fun mi nitori elese ni mi mo gba ire olorun je wi pe bi o ba ronu pada jinle jinle ti o ronu pada tokan tokan yo dariji o wo iwe woli Isaiah ori ikini iwe woli Isaiah ori ikini lati ese ikokanla oluwa ni kini opolopo ebo yin ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ni inu didun si eje ako maalu tabi si
ti odo agutan ati siti obuko awon elomiran wa loni ni awon ile isin kaakiri ti won si peran sibe fun irubo awon elomiran ati legbe o sese ki o je ori eran ri lo si ikorita meta isu ni won sin o won o sin oluwa awon elomiran o sese ki o je ti abela tabi ti turari iru awon eniyan be won ti pa ilana olorun da eyi ni wahala o se kuro ni ile won bi o ba sin lo si iru ile isin be olorun so fun o wi pe loni bi o ba tin gbo ohun re ki o ronupe wada ki o kepe oluwa ni ese ikejila nigba ti eyin wa lati fi ahan ni waju mi ta le o beri ile owo yin lati te agbala mi nitori won o je onigbagbo to to won o je omo olorun won o je ni ti a ti ra pada pelu eje Jesu Christi eyin ni olorun se nle won kuro ni agbala re e ma mo ore asan wa mo ewo ni ore asan idamewa elese ore asan ni eni to lo se fayawo eni to lo lu awon elomiran ni jibiti eni to njale eni to nta oti eni to nta siga lati owo siga owo ipaniyan owo oti owo ipaniyan owo mu idamewa nu e oni mo wa fun oluwa o o ba se bo ba si di ojo ojo isimi iru awon eniyan be won a jo wa si waju pepe ni won a so wi pe oluwa bukun mi mo si wa fi ore olorun han ore ore olorun eni to nta oti to nta siga elomiran ise agbere lo se kaakiri ti awon okunrin ti won ba se iwa ibaje ti won se fun lowo lati inu owo iwa agbere atunmu idamewa wa si waju oluwa ani mo wa mo ore oluwa ni o oluwa to da mi si o da si lati se agbere o da si lati se ifekufe oluwa to da mi si to si fun mi to fun mi ni ise se ise niyan da mi lohun sese niyan a si mo owo e wa siwaju oluwa ore asan ni tabi eni to nlu awon elomiran ni jibiti awon to je wipe won gba ise lowo ijoba o sese ko je contract sugbon ki ise to bo si lowo o na mo iru omi to nda sile ko le tele tutu owo to fi ndi awon eniyan lenu sugbon sibe sibe igba ti owo iba tun jade a tun mu idamewa wa awon ti won si je oniwaasu ti awon paapa je elesin won so wipe eri apere lagbaja ni awon ni opo mure lo ni ile isin awon ni igi leyin oba awon ni baba isale fun wa olorun o mo won oniwaala se npo to be sugbon mo gbagbo pe awa ti a wa loni a fe tesiwaju ni iru iwa elesin be abi a fe tesiwaju be e ma mu ore asan wa mo turari ja si ohun irira fun mi ile isin ti mo nlo ni ojo pupo seyin gege ni bi ogun odun seyin kin to mo ona igbala igba ti mo si je elesin a wo aso funfun inu wa dudu ju kini lo ewa ika ibinu ija aran kan sisonu agidi ote ko kuro ninu wa bi a ba ti woso funfun a gbagbe pe ara ta woso funfun si o dudu inu ta si woso funfun si papa o dudu ju nkan mi lo a ni aye igbani a fiyan sinu bo se wa odun marun odun meje odun mewa o wa nu wa sibe mo je kan ninu awon to lulu fun won nigba na alakala o kuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olorun ki yi yan mole a ko tun lo sile isin kemi olorun ko tun doti aso e ko to de kon ni mbolo tin bo o loja ni abe o lo lo se ah ko ni emi olorun ni emi olorun ko yi ni awa ti wa nbe tele
bi nba tin lulu ati awon ti won se agbere ti won se panshaga ati awon ti won ko binijo be ni emi nba le won ni won fi ori bench ninu lesi mo ri ni o ki se ti won pa ni tan fun mi mo joko saarin won ni ajo ngba awe ni ajo nka samu ago meji la ago mesan loru lajo la ngbadura a lo nse ise oru papa a je wo bata bi so ba gun elese bo ba ku lo sonu apadi wo ese keta la o so fun pe turari je so irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejopo owo ni osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si yo lenu fun mi gba to ngbadura to lohun so pe ye yo mi lenu o mo pe iro eyan be te to ngbadura to lohun so pe ta lo yo mi lenu yen omo ni na ku na wo ni e ti o pada wale to ngbadura to ranse latokere sile wi pe ohun fe alaafia ohun fe ilera ohun fe iwosan ye yo mi lenu bi olorun ba ka adura e si yo lenu o pari fun e ṣùgbọ́n bo ba le ronú pọ̀ ada bo ba sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á ṣàánú fún ọ nítorí aláàánú ni ọlọ́run bo ba jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kú ẹ̀ṣẹ̀ rẹ lọ bí o bá sì ti kú ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó o jẹ́ kó súnmọ́ sàkáánì rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si iyo lenu fun mi o sun mi lati gba won ni igba ti eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ni tooto ni igba ti eyin ba gba adura pupo ki se die o adura ka ma gba ka ma lami loju adura ka ma gba ka ma mi gbogbo ara adura ka ma laagun o ni bo ti e gbadura to laagun to da omi loju bo ba ju ese sile o so wipe emi ki o gbo owo yin kun fun eje sugbon olorun wa fi wa sile be sori olorun wa alaanu ni bi omo onina kuna bo ti le rin jina si ile be ni okan olorun lo n pe wa wipe ma duro sibe sa sala fun emi re pada wale ye fi ara re sise ye fi ara re jiya mo so fun o wipe mo wa ni egbe awon ti won ma nwo aso funfun tele awon woli ti mo mo awon ti o mo ise ni ise eto isin la npe be awon ti o mo wipe bi o ba la ala bayi ko wa si wojo ko so pe mo la la o bayi lori o kan ma tun ma la fun wa kan so fun wa pe ala eyen agba sam bayi lowo e wa se ka ni igba meje tabi o lati ni iyara eni soto ati isera eni fun ojo meje gbogbo e lati se sugbon ni gbogbo igba yen aye ri oso ati aje aye so pe awon aje won sa adura wa je a ma n so pe a o te ori oso mole a o te ori aje mole awon na kokun te wa mole ngba na aisan woli wa papa aisan ojule toro ba ko bo lowo e ki woli eni to je tolorun ko tun ma toro je bo ba n sise fola olorun a toju e a o se di ologbon ka so funra wipe eyi ta se ninu esin o to a fe sin oluwa le emi ati ni otito sugbon mo je so fun o nsin oju odun bi mejidinlogun seyin leni kan so fun mi lo so pe ko sona nbi to wa yi ko koko ye mi mo ro wipe o n fi mi se eleya ni oni arakunrin wa ti o n dari awon akorin wa nisinsin yi o pe o ni ki n wa gbọ iyin rere mo eyi tawa naa ni iyi kan naa ni iyin rere naa ni agbara papa wa lọwọ wa baba ti n gbadura ta n gba awẹ ta n fo soke ta n lulu bẹni emi n ba le wa a si nla la ngba naa mo ni awọn iwe ti mo n kọ ala si ni bi n ba ti ji laarọ mi o jẹ ki ẹ ki n to kọ ala mi ilẹ tori mo le lọ gbagbe
mi o je ki enikeni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo irere bo ti le je wi pe ori mi kokoko mo so pe o ti o turari mi abela mi o je file emi ti mo ti mo ba se lo samu emi to ku die kin di woli bi ba ngba we laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma nkan mi ni sugbon inu ifoju yi ni mo wa leni kan so fun pe ona irere wa pe eyan ma ni igbala ni to tin bo lowo ese awa omo kan bo lowo ese pe ke eyan bo lowo ta la wa ro sugbon olorun to je alaanu to sin ni suru to be ge lo fi pe yi fun mi lo so fun mi pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe awon eleyo mamadura agba atori pe mo ba ngbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fosoke emi o gbe won mo ni ewo lawon eleyin se alako be lawon eleyin ni emi o fa han bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobin jo ko lowo won lemi na wa danu ara mi ro pe ko ma ye keyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo nbe olorun wi pe ki ohun to gbo lale ko le se ola anfani ni ale ojo yi gan bi won tin soro irere yi ton ni mo be si ni gbadura yato si tele bi n ba wa ninu oko mama mira ni emi ni o bi n ba si wa nile esin bo soro bo n waasu ma ti ma sori bayi tori kina ati ma tami npa ko ma ti ma so pe we emi n de niyen asin lati jurale fun emi sugbon ojo yi adura ti mo gba njo na yato mo so fun olorun wi pe o su mi tori awon oso kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan ko ke a fi eyan sinu nko mo ni o to mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fe je jesu wo inu okan mi o je mo olooto le olorun awon ileri re ko yi pada mo wa ri wi pe ayo kan wa sinu okan mi awon ese to wun mi da tele awon ti mo ti ma n baja ti mi o kin ki nkan na wa na kan mi lati ma ki won lati dariji won mo abe si ni ko orin ere orin aye atijo pe baba fosoke a wo ori esu mole wom wom mo ju gbo ele mo yi pada patapata woli ba wa mi wale o ba so pe ohun ori mi mo mo lo le ri mi mo yi kuro ni waju oju mi da wo duro lati se gbogboro ko lati se rere wa idajo na awon eni ti ani lara lowo se idajo alaini baba iyen so pe se eto fun won gba ejo opo wi oluwa wi pe wa nisisin yi olako o ma fi ojo igbala re dola wa nisisin yi ke si je ke aso asoye po bi ese yin ba ri bi ododo won o fun bi ojo didi bi won si bi won pon bi alari won o dabi irun agutan bi eyin ba fe te se gboran eyin o je ire ile na e dide ke je ki agbadura bo ba fe do nipo elesin awon ti ko mo oluwa and won awon ti won tesi waju ninu ese sibe o ku sowo e o sugbon bo ba je ko ese sile patapata todi onigbagba ni ti a fi eje jesu kristi we oluwa yo tewo gba o ti pe to ti reti e
ma se joko ni ko lsc eni ti o kan ba won wa sha ke pe oluwa je ke o dariji o bi o ba je to ni o ti ronupo ada bi o tin dele gbogbo awon ero esu to wa ni le re o di ori atan ere orisa ni tabi oruka ti owo oruka ogun tabi ohun awon ogun ti won ti se fun awon ogun dudu abi irun agutan to n gbe sori kaakiri ti o n pe ni afe aye tabi eyi ti o n pe ni yeti oruka ti eti ti owo tabi ti egba owo tabi ti ewon orun eyi ti awon esu fi mo awon omo ti re yo ba so ko ti ko esu ati ese sile ati awon aye ati irira inu re awon ohun ti o je ohun ti n fi ohan tele gege bi omo esu ati eni ese ati elesin lasan o di ki o ko won sonu aso ti o di akisa mo lara eyi ti won ti lu osi lati ile ise aso ki won to kole olowo esu lo ra won niye ti won fi ra akisa bi aso oruko to won ni won le pe ni lesi akisa na ni bi o ba mo ko ti di ti olorun o di ki o mo wi pe oluwa wi pe bi o ba si je omo olorun o di dandan lati gboran si olorun lenu gba ti esu ba ri wi pe eru ohun kuro ni ile re ko ni le fi ile re se ibugbe mo ko si ni le fi aisan kankan mo si ago ara re mo gba wi pe gbogbo awa ti a wa ni asale yi ni a fe kuro ni ipo elesin lati di onigbagbo a fe kuro ni aye awon agabagebe awon ti won bere oluwa ti won sin orisa bi o ba je be ileri olorun daju pe enikeni ti o ba ke koruko oluwa le ogbala ati pe bi awon eniyan mi ti an koruko mi mo ba ri ara won sile ti won si wo oju mi ti won si ko ese won sile o ni emi o dariji won emi o si wo ile won san o ni e wo oluwa nigba ti e le ri e ke pe nigba ti o wa nitosi ye ke eniyan buburu ki o ko ona re sile ati le ke elese ki o ko ironu re sile ki o si ke pe oluwa ki o si wo oluwa o ni a o si dari ese re je a o si fi ji lopolopo o ni bi awa ba jewo ese wa olooto ati olododo li ohun lati dariji wa ati lati wewanu kuro ninu asododo gbogbo eni ti a ba n bawe ti o ba n wa ronke yoo parun lojiji le aisi atunse o ni sugbon bi a ba jewo ese wa ti a si ko sile o ni a o ri anu gba baba wa a dupe lowo re wipe ife re o po si wa jojo a dupe pe eti wa odi oju wa osi fo o je ki a ri ka ninu oro re o je ki a gbo si eti wa o ti kilo fun wa o ti ba wa soro o ti ni e ka sa kuro ninu awon iwa ibi awon iwa ese oni ki a yi pada ki a si ke pe o la sale yi oluwa ati ke pe o a fe je ti re abi o wi pe awon ti won sese n wa egbala lotun je ki a yo egbala eri pe ati so won di omo olorun je ki o farahan ni igbesi aye won ni oruko jesu gbogbo iwa atijo gbogbo ese gbogbo irin atijo yo kuro ni okan won ni oruko jesu awon ti o n fi won han tele gege bi omo esu gege bi omo aye gege bi eni okunkun awon ti o n fi won han tele gege bi elesin lasan baba
pẹ̀lú ìwẹ̀ ìnùmọ́ ẹ̀jẹ̀ Jésù bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí í ṣe ìṣọ̀tá Ọlọ́run, àfi ayé tí í ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orígi àgbélébù, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, ǹjẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífo olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ̀sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, tí omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ǹjẹ́ à ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ̀sìn lásán-làsàn, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìn ṣàmọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ̀ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n ń rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ mèrè, bàbá, dá wọn sílẹ̀. Abẹ́ ọ́ o, wípé nígbà tí a ó rí ọ ní ọjọ́ ìkẹyìn,
gbogbo ohun tí ó ń jẹ́ kí àwọn ènìyàn kí ó kábàámọ̀ má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa. Bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìta gbangba gẹ́gẹ́ bí onígbàgbọ́, bẹ́ẹ̀ la fẹ́ rí ní ìkọ̀kọ̀, a fẹ́ máa dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ nígbà tí ó sí ẹnikẹ́ni, nígbà tí ó sí àlùfáà, a ò sì fẹ́ máa sọ fún ẹnikẹ́ni pé ṣọ́ọ̀ṣì wa ni ò jẹ́ ká ṣe. Bàbá ń bẹ̀ ọ́, ohun tí ò kì í fẹ́ dẹ́ṣẹ̀, ohun tó ń kórira ẹ̀ṣẹ̀, ohun tó ń sá fún ẹ̀ṣẹ̀, bàbá fi sínú ọkàn wọn ní orúkọ Jésù. Níbikíbi tá a lè wà, níbi iṣẹ́ ni, tàbí ní abúlé wa, tàbí pẹ̀lú àwọn ẹbí wa, tàbí pẹ̀lú àwọn àlejò, bàbá má jẹ́ kí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó wà ní ọwọ́ wa. Ṣé wa ni ọmọ Ọlọ́run tòótọ́? Ọ̀rọ̀ ẹnu wa ṣé ní ọ̀rọ̀ òtítọ́? Ìwà ọwọ́ wa ṣé ní ìwà mímọ́? Èrò inú ọkàn wa jẹ́ kí ó jẹ́ mímọ́? Adúpẹ́pọ̀ ti gbọ́, àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn, bàbá tí wọ́n sì wà ní ní àṣálẹ́ yìí, wò wọ́n tàn ní orúkọ Jésù. Ó sọ fún wa wípé àyà yóò pa àwọn àlejò, wọn ó sì fi ẹ̀rù sá jáde níbi kọ́lọ́fín wọn. Ǹjẹ́ a pàṣẹ fún yẹyẹ àìsàn níbikíbi tó lè wà? Ẹ jáde ní orúkọ Jésù. Nítorí a dúró ní abẹ́ àṣẹ Ọlọ́run Olódùmarè àti ní abẹ́ òjìji Olódùmarè, a dúró ní inú àṣẹ ẹ̀jẹ̀ Jésù Kristì, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀, pẹ̀lú ẹ̀jẹ̀ tí a fi ra wá padà, ní a pàṣẹ fún gbogbo àìsàn pátápátá. Ẹ jáde ní orúkọ Jésù. Bàbá, fi ọwọ́ kan àwọn ènìyàn rẹ láti orí dé ẹsẹ̀, dé inú egungun, dé inú ọ̀rá, ní gbogbo ara àwọn ènìyàn rẹ, lé àìsàn jáde ní orúkọ Jésù. À ń bẹ̀ ọ́, ọmọ ìmọ́lẹ̀ ni wà, àjẹ́ ò rí wa gbéṣe, oṣó ò rí wa mọ́, àwọn ẹlẹ́bọlógún ọmọ tí wọ́n ṣe. À ń bẹ̀ wọ Ọlọ́run, bá a ṣe wà nínú ìmọ́lẹ̀ tí oṣó ò lè súnmọ́, tí àjẹ́ ò lè farakàn, tí ẹlẹ́bọlógún tí ò lè fojú kàn. Bàbá, sọ wá di ẹ̀rù lójú àwọn ológun. À ń bẹ̀ wípé níbikíbi tá a lè lọ, nínú ilé ni, tàbí ní ìgboro, tàbí ní ibi iṣẹ́, bí wọ́n ti ẹ̀ṣọ́ ogun, a ba agbára rẹ̀ jẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti sọ wá di òmìnira. Àìsàn lọ,

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wí pé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wí pé ohunkóhun tí yóò jẹ́ ìdìnà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá mú wọn kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fìdí mímú ṣe, ẹ bá wọn mú wọn kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe bòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú Titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá, ẹsẹ̀ 15. Ó ní, nítorí náà, ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀, dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew 11:30. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyà fo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. awon wonyi pelu bi a tin daya fo won o sese wi pe ki ifaseyin ki o de ba awon eniyan be fun awon elomiran airi je airi nise lowo aini olotoju tabi alafeyinti ni o ma nse won ni ose ti won fi ma nse igbagbo sugbon igbagbo ati igboya ninu Kristi ni o le je ki a farada ki a si fayaran titi de opin ninu bibeli ni a ri wi pe iru akoko ti a wa yi awon miran wa ni akoko be nigba kan bawo ni won se segun bawo ni won se ri ileri olorun gba ni ekunrere bi won se segun ati bi ileri olorun ti je ti won ni wi pe won ni igbagbo si olorun won si ni igboya ninu olorun.

ìgbésí ayé wa. Tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ìbànújẹ́ púpọ̀ ni ó sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. Ní ẹsẹ̀ kẹfà, ó wí pé orílẹ̀-èdè sì ń kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú, nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nínú àwọn ìpọ́njú àti wàhálà wọ̀nyí ni a rí àwọn tí ó ní ìgboyà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run, tí wọ́n dá ara wọn yọ sọ́tọ̀, yàtọ̀ sí àwọn ẹlòmíràn tí wọ́n torí ìbànújẹ́ kọ Ọlọ́run sílẹ̀. Ó ń sọ ní ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dé ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè. Nígbà tí Asa gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ ódèdì wòlíì, ó mú ara le, ó sì mú àwọn ohun ìríra kúrò láti inú gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́ńjámínì, àti láti inú ìlú tí ó ti gbà láti òkè Éfraimu. Ó sì tún pẹpẹ Olúwa ṣe tí ó wà níwájú ìloro Olúwa. Ó jẹ́ àsìkò tí ìpọ́njú àti wàhálà wà, síbẹ̀síbẹ̀ ohun tí a ní ní àkọsílẹ̀ fún Asa àti àwọn ọmọ Júdà àti Bẹ́ńjámínì ní àkókò náà ni wípé wọ́n fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Ọlọ́run. Ní àkókò tí wa yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé àìríjẹ, àìrímu, ìpọ́njú, wàhálà wà láyíká wa, ó yẹ kí àwa pàápàá kí a fi ìgbàgbọ́ àti ìgboyà kí a fi sọmọ Ọlọ́run. Nínú ìwé Jóòbù láti orí kìíní ni mo ti ń kà fún láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé Jóòbù orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń ṣẹ́kan sí ìtọ́ Jóòbù wá wípé àwọn ọ̀dà màálù ń túlẹ̀, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń jẹ lé ẹ̀bá wọn, àwọn ará sábà sì kọlù wọn, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lú, wọ́n ti fi idà ṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó wí pé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀, ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjorun. Èmi nìkan ṣoṣo lè ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wí pé àwọn ará Kaldea pingun sí ọ̀nà mẹ́ta, wọ́n sì kọlu àwọn ìbáka sí ẹ, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lú, wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wí pé àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ, wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin, sì kíyèsí ẹ̀fúùfù ńláńlá tí ìhà ijò fẹ́ wá, ìkọlù igun mẹ́rẹ̀ẹ̀rin ilé. Ó sì wó lu àwọn ọmọkùnrin náà, wọ́n sì kú. Èmi nìkan ṣoṣo lè ó yọ láti ròyìn fún ọ. Bí o bá wo àwọn nǹkan tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ àjálù púpọ̀. Bí àjálù ti ń dé bá ẹran ọ̀sìn, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn dúkìá, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn ọmọ nínú ilé. Wọ́n sì wá ròyìn fún Jóòbù ní ọjọ́ kan ṣoṣo tó jẹ́ wípé ìṣẹ́jú kan kò la àárín ìròyìn búburú kan àti òmíràn. Kí ni irú àwa tí a wà láyé lóde òní, kí ni a lè ṣe? Bí àjálù, ìpọ́njú, wàhálà bá dé bá wa, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó dẹ́kun àti sin Ọlọ́run. Kí ni ìwà tí Jóòbù hù ní àkókò yìí tí a ń lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa? Ní ẹsẹ̀ ogún, nígbà náà ni Jóòbù dìde, ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya, ó sì parí rẹ̀, ó wólẹ̀, ó sì gbàdúrà wípé níhòhò ni mo ti inú ìyá mi jáde wá, níhòhò ni èmi ó sì tún padà lọ síbẹ̀. Olúwa fi fún ni, Olúwa sì gbà á lọ.

0: ìbùkúnlẹ̀ orúkọ Olúwa. Nínú gbogbo èyí, Job kò ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Ohun tí a sọ ni wípé nínú ìpọ́njú, nínú ọ̀fì ọ̀ọ́là tó wà nínú ayé, ó yẹ kí a sọmọ Ọlọ́run. Ó yẹ kí a ní ìgboyà wípé bí ẹ̀mí bá ń bẹ, ìrètí ń bẹ pẹ̀lú. Wípé Ọlọ́run tí ó fi fún wa ní àkọ́kọ́, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìkólọ, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní wàhálà, ó dájú wípé Ọlọ́run yóò tún ṣàánú fún wa. Ẹ jẹ́ kí a wo Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún. Kí a wo ẹ̀rí àwọn tí ó lọ ṣáájú wa nígbà tí wọ́n ń la wàhálà kọjá, nígbà tí ó dàbí ẹni wípé wọ́n dé ìkóríta ọ̀nà, nígbà tí ó dàbí ẹni wípé ojú ṣú, gbogbo àwọn sọ́mọ sí rọ̀dẹ̀dẹ̀ yí wọn ká, tí ó dàbí ẹni wípé wàhálà wọn kò ṣe dojúkọ, kò sì ṣe kọjá nínú rẹ̀. Kí a wo kí ni ìdúró wọn, kí ni ìjẹ́rìsí wọn, kí ni àwọn ohun tí wọ́n sọ láti lè tẹ̀lé Ọlọ́run àti faramọ́ Ọlọ́run ní tímọ́tímọ́. Ní Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún, ó ní bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná, tí èso kò sí nínú àjàrà, iṣẹ́ igi ólífì yóò jẹ́ àṣẹ́dànù, àwọn oko kì yóò sì mú oúnjẹ wá, a ó ké agbo ẹran kúrò nínú agbo, ọ̀wọ́ ẹran kì yóò sì sí ní ibùsùn mọ́, ṣùgbọ́n èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ohun tí Habakuku ń sọ fún wa níhìn-ín wípé bí kò tilẹ̀ sí oúnjẹ, bí kò tilẹ̀ sí ohun ìní, bí ó dàbí ẹni wípé ọ̀dá wà ní oko àti lórí ilẹ̀, tí ó sì dàbí ẹni wípé àwọn nǹkan tí máa múnú ẹni dùn kò sí, ó ní síbẹ̀síbẹ̀, èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi, Olúwa Ọlọ́run ni agbára mi. Òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, lórí ibi gíga mi ni yóò sì mú mi rìn sí olórin akọrin lára ohun ọ̀nà orin olókùn mi. Ó ń sọ wípé òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí ìpọ́njú tilẹ̀ wà, òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí wàhálà tilẹ̀ wà, òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí kò tilẹ̀ sí olùtọ́jú tàbí aláfẹ̀yìntì, wípé nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ayé, ó sì ṣeéṣe fún onígbàgbọ́ tòótọ́ láti rìn ní ojú ọ̀nà ìhìn rere tí ó lọ sí ọ̀run, kí a má bọ́hùn, kí a má kùn, kí a má sì ṣe ohun tí ó lòdì níwájú Olúwa. Bí àwọn wọ̀nyí, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú wàhálà wọn, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú ìpọ́njú wọn, ó yẹ kí àwa pàápàá tí a wà ní àkókò yìí, kí a ní ìgboyà àti ìgbàgbọ́, kí a máa tẹ̀lé Jésù pẹ̀lú ìgboyà, ìgbọ́ràn àti ìgbàgbọ́ nínú gbogbo àyídáyidà ayé. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé ó lè dè wá mú títí dé òpin, yóò sì dè wá mú ní orúkọ Jésù. A wo ìkòrí mẹ́ta nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Ìkejì, ìdájọ́ lórí àìgbọ́ràn àti àìgbàgbọ́. Ìkẹrin, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Nínú Filipi orí kejì ni a ti ń wo ohun tí Ọlọ́run ń sọ fún wa, wípé àwa tí a ń gbé ní ìgbésí ayé ìsinsìnyí, tí ó dàbí ẹni wípé ìgbẹ̀yìn ayé ti dé bá wa, tí bí a ti mọ̀ wípé àwọn àmì tí ó yẹ kí ó máa farahàn nígbà tí bíbọ̀ Olúwa wa yóò súnmọ́ tòsí, bí a ti mọ̀ wípé àwọn àmì wọ̀nyí ń farahàn, kí ni àwọn nǹkan tí Ọlọ́run ń sọ fún wa, kí ni àwọn ìpèníjà tí a ní tí ó yẹ kí a faramọ́, kí a sì fojú sí bí a ti ń la wàhálà tàbí ìpọ́njú tàbí inúnibíni kọjá. Filipi orí kejì láti ẹsẹ̀ ìkẹtàlá, nítorí pé Ọlọ́run ní ń ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Ẹ máa ṣe ohun gbogbo lẹ́ẹ̀sí ìkùnsínú àti ìjiyàn, bí a tilẹ̀ ní wàhálà, bí a tilẹ̀ ní ìṣòro, bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan dojúrú nínú ẹbí, nínú ilé, níbi iṣẹ́. Ó yẹ kí a máa súnmọ́ Ọlọ́run, kí a máa sin Ọlọ́run ní àìsí ìjiyàn tàbí ìkùnsínú ní ẹsẹ̀ kẹẹ̀dógún, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti alárekéreke orílẹ̀-èdè, láàrin àwọn ẹni tí a ń rí yín bí ìmọ́lẹ̀ lé ayé. Ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde, kí èmi kí ó lè ṣògo lé ọjọ́ Kristi, pé èmi kò sáré lásán, bẹ́ẹ̀ ni èmi kò ṣe làálàá lásán. Èyí ni Paul Apostoli, tí ó jẹ́ olùkọ́, tí ó sì jẹ́ olùṣọ́ àgùntàn fún àwọn ènìyàn wọ̀nyí, lè ń sọ fún wọn wípé ó yẹ bí wàhálà tilẹ̀ wà, ó yẹ bí a tilẹ̀ ní ìpòrúru ọkàn, ó yẹ bí ó tilẹ̀ dàbí ẹni wípé gbogbo nǹkan tí ó yí wa ká lè ń dojúrú, ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú, kí a máa sin Ọlọ́run láìsí ìkùnsínú, kí a máa gbàdúrà láìsí ìkùnsínú, kí a máa ka ọ̀rọ̀ Ọlọ́run láìsí ìkùnsínú, kí a máa tẹ̀lé Jésù láìsí ìkùnsínú, kí a máa ṣe iṣẹ́ rere gbogbo fún àwọn ọ̀rẹ́ wa, fún àwọn ẹbí wa, àwọn ojúṣe tí ó yẹ kí a ṣe, yálà nínú ẹbí, yálà nínú ìjọ, yálà nínú ibiṣẹ́ wa, kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú àti láìsí ìjiyàn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé àwọn àmúyẹ tí ó yẹ ọmọ Ọlọ́run, àwọn àmúyẹ tí ó yẹ àwọn tí a sọ wípé wọ́n ní ìgbàlà, àwọn àmúyẹ tí ó yẹ àwa èrò mímọ́ lójú ọ̀nà lọ sí ọ̀run rere, wípé a ní láti jẹ́ aláìlẹ́gàn, oníwà tútù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa, àwọn ojúlùmọ̀ tàbí àwọn ẹgbẹ́ wa, àwọn alábàgbé wa, wọ́n ní ìwà wíwọ́, wọ́n sì jẹ́ alárekéreke ènìyàn. Ó ń sọ wípé kí a wá, kí a máa tan ìmọ́lẹ̀. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ti rí ìmọ́lẹ̀ yìí rere, kí a mọ̀ wípé bí ayé bá ṣókùn, ìmọ́lẹ̀ ní láti máa tàn nínú ìgbésí ayé àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní ìgbàlà. Bí ayé bá kún fún ìrí, bí ayé bá kún fún ìwà ìdọ̀tí, ó yẹ kí a wá, kí a jẹ́ mímọ́ sí Olúwa. Nínú Timothy kejì, Epistle Paul ìkejì sí Timothy, láti ẹsẹ̀ kẹta, orí kẹta, ẹsẹ̀ ìkejìlá ní tòótọ́, gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kì í ṣe ẹni tí ń tàn wá jẹ. A dúpẹ́ wípé kì í ṣe ẹni tí ó máa rí funfun tá a pè ní dúdú fún wa. Ó ti sọ fún wa, ó sì ti kìlọ̀ fún wa wípé nínú ayé inúnibíni, ìpọ́njú tàbí wàhálà yóò wà. Èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò rí inúnibíni, ó sì ṣe dandan fún wa láti farada àwọn inúnibíni wọ̀nyí. Ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú, wọn ó sì máa tan ni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun, kí Jésù kí ó tó dé. Èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí Jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú, wọ́n ó sì máa tan ni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ Ọlọ́run, ki a le mo iha ti o ye ki a ko si awon nkan wonyi nigba ti won ba nsele larowo to wa ki lo ye ki a se o so fun ani ese kerinla oni sugbon iwo duro ninu nkan won ni ti iwo ti ko ese ketala nso wi pe awon eniyan buburu yo ma gbele iwa buburu yo ma gbele itanje yo ma gbele eko eke yo ma gbele sugbon so wi pe iwo ti a ti ko le oro olorun iwo ti o ti jeri wi pe omo jesu gege bi oluwa ati olugbala iwo ti o ti ko aye ati ese ati awon inu re sile iwo ti o ti faramo jesu iwo ti o nlo ni ona iya ni pekun oni ki iwo ki o duro ninu nkan won ni ti iwo ti ko bi aye ti le nbaje bi aye ti le nburu ju be lo o nso fun wi pe awa ti a je omo olorun ki a duro ninu awon eko ti a ti ko ti a si ti je ki oju re da sasa si ki iwo ki o le mo odo eni ti iwo gbe kan won bi ati nri awon kan won yi ni adugbo wa bi ati nri wi pe iwa ibaje ngbele bi ati nri wi pe awon eniyan boburu ngbele bakan na bi ati nri wi pe won tesoju ni iwa okunkun won o nso fun a wi pe ki a wa ki a da duro ki a si je eni ti a ya soto eni ti a so di mimo eni ti o ni iwa bi ti iwa bi olorun eni ti o je alailegan eni ti o je wi pe o ntele olorun gege bi akosile oro olorun ohun idigbolo popo lo wa lona awon arinrin ajo si orun rere bi eni ti nsare eje a ko gbodo je ki awon ohun ikose wonyi ki o mo wa sobo ni ayika wa gege bi ati nsalaye fun wa awon ohun ikose popo lo seese ko wa nibe ise tabi ninu ebi tabi pelu awon aladugbo wa awa ti a mo wi pe a nsare eje ti a si mo wi pe a nlo si ilu orun rere wi pe jesu kristi ti lo siwaju lati pese aye sile fun wa o ye ki a wa ti a je arinrin ajo yi ki a tejumo jesu ki a ma se je ki ohunkohun ki o ko wa lese li aye ode oni ni imo aye olaju wa a si mo wi pe imo eko sayensi o gbele kan awon ero sayensi ayarabiasa won yi wa ka awon idije ori papa ati opolopo ohun amuludun layika wa awon nkan wonyi ni o ma nje ki awon elomiran so igbagbo nu awon nkan wonyi ni o ma nje ki awon elomiran boju weyin awon nkan wonyi ni o ma nje ki awon elomiran ro wi pe ese ti a fi n wa sinu ijo ti a n ka bibeli ti a n jeri lojojumo ti a n so nipa ti emi a n so nipa ti orun nitori pe awon nkan wonyi ti o yi won ka o n pa won lokanda o fun ni irewesi okan kini ki a ti so nipa awon esin eke ti o n gbele kini ki a ti so nipa awon eko eke to gbode kan ni akoko wa eyi ni a fi n gba wa niyanju wi pe ki a ma je ki ohunkohun ki o si wa nipo kuro ninu ijoba olorun bi a ba duro lori ileri olorun ti a si rin gege bi oro re ti o ti lana sile fun wa o daju wi pe ore ofe re to fun wa yóò sì dì wá mú títí dé òpin ní orúkọ jésù bí àwọn nǹkan wọ̀nyí tilẹ̀ wà ní àyíká wa pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú ìgbọràn pẹ̀lú ìgboyà a máa tẹ̀lé ọlọ́run ní ìgbà gbogbo èyí ni ìkíní nípa ìpèníníjà ní àkókò wa kí a lọ sí ìkejì ìdájọ́ lórí àìgbọràn àti àìgbàgbọ́ ǹjẹ́ bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí fà wá sẹ́yìn bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kọ wá lẹ́sẹ̀ bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ kí a sọ ìgbàgbọ́ nù tí a di aláìgbàgbọ́ àti aláìgbọràn tí a sì ní ìrẹ̀wẹ̀sì àti ìfòyà kí ni èrè àwọn tí wọ́n sọ ìgbàgbọ́ nù bẹ́ẹ̀ kí ni ìbínú tàbí ìdájọ́ ọlọ́run lórí wọn lórí àwọn aláìgbọràn àti aláìgbàgbọ́ wo hebero orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún àwọn tali ó bínú sí fún ogójì ọdún kì í ha ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀ òkú àwọn tí ó sùn lé aginjù àwọn ta lé ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn àwa sì rí i pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́. Ohun tí ó ṣe àwọn wọ̀nyí lọ́ṣẹ́, ohun tí kò jẹ́ kí wọn kí ó lè wọ ilẹ̀ ìlérí, òun ni wípé wọ́n ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn. Adáyàfo àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí lé aginjù, nítorí bẹ́ẹ̀ ó ṣòro fún wọn láti lè wọ ilẹ̀ ìlérí. Wọn kò rìn gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, wọn kò rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi fún wọn. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé ìdájọ́ tí ó dé bá wọn, tí a kò gbà wọ́n láàyè láti wọ ilẹ̀ ìlérí, tí a kò gbà wọ́n láàyè láti rí àǹfààní tí a ti pèsè sílẹ̀ fún wọn, bí àwa pàápàá bí a bá bojú wẹ̀yìn, bí àwa pàápàá tí a ti fi ọwọ́ wa lé ohun èlò ìtúlẹ̀, bí a bá bojú wẹ̀yìn tí a sì padà, ìkìlọ̀ tí a ń fún wa ni wípé a kò ní lè yẹ fún ìjọba ọ̀run. Ṣùgbọ́n àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó dè wá mú, wípé bí afẹ́fẹ́ ìjì bí ó tilẹ̀ ń fẹ́ ní àyíká wa, bí wàhálà tilẹ̀ wà yí wa ká, wípé oore ọ̀fẹ́ Jésù yóò tó fún wa. Àìgbàgbọ́ àti àìgbọ́ràn máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Bí ó tilẹ̀ jẹ́ pé aláàánú ni Ọlọ́run, síbẹ̀síbẹ̀ ó yẹ kí a mọ̀ dájú wípé bí ó ti jẹ́ aláàánú ni, bẹ́ẹ̀ ni ó jẹ́ onídájọ́ pẹ̀lú. Bí a bá ń sọ nípa àìgbọ́ràn tàbí a ń sọ nípa àìgbàgbọ́, ó yẹ kí ó yé wa wípé ẹbí kan náà ni àìgbàgbọ́ àti àìgbọ́ràn ń ṣe. Ẹni tí ó bá ní àìgbàgbọ́ sí Ọlọ́run, ó dájú wípé kì yóò pẹ́ tí ó máa fi ṣe àìgbọ́ràn sí Ọlọ́run. Kí ni àwọn àmì tí a fi ń mọ àìgbàgbọ́ ní ìgbésí ayé ẹnìkan? Kí ni àwọn àmì tí a fi lè ṣe àpèjúwe wípé bí èyí bá wà, bí èyí bá wà, ó jẹ́ ìwà àìgbàgbọ́ ní ìgbésí ayé wa? Kí a tó tẹ̀síwájú, kí n fún ọ ní nǹkan méje tí a rí kà nínú Bíbélì wípé bí àwọn àmì wọ̀nyí bí ó bá wà ní ìgbésí ayé wa, ó fi hàn wípé a ní àìgbàgbọ́. Bí a sì ti ní àìgbàgbọ́ wọ̀nyí, yóò fa àìgbọ́ràn àti ìdáyàfò ní ìgbésí ayé wa. Bí àwọn nǹkan wọ̀nyí bá sì wà níbẹ̀, ó máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Àwọn àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé onígbàgbọ́ tàbí apẹ̀yìndà: ìkíní, ìfàsẹ́yìn. Wo Hebrew 10:10 ẹsẹ̀ ìkejìdínlógójì, ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn, ọkàn mi kò ní inú dídùn sí i. Ó ń sọ fún wa wípé a ó wà gẹ́gẹ́ bí olódodo, a ó sì ní iyì Ọlọ́run bí a bá tẹ̀síwájú nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá wọlé, ó máa ń fa ìfàsẹ́yìn. Ọlọ́run sì sọ fún wa wípé bí ó bá fà sẹ́yìn, bí àìgbàgbọ́ bá farahàn ní ìgbésí ayé wa nípa ìfàsẹ́yìn, ó ní ọkàn mi kì yóò ní inú dídùn sí i. Àwa tí a ti ń sáré tete láti wá sí ilé Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ń jẹ olóòótọ́ nínú ìsìn Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ń ṣe ojúṣe wa nínú ilé Ọlọ́run, ó ṣeéṣe kí ó jẹ́ nípa sísan ìdámẹ́wàá wa, ó ṣeéṣe kí ó jẹ́ nípa jíjèrè ọkàn fún Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ nípa bíbẹ àwọn ènìyàn wò, ó ṣeéṣe kí ó jẹ́ nípa mímọ́ àwọn ènìyàn wá sí ilé Ọlọ́run. Ṣùgbọ́n tí a ti ń fà sẹ́yìn, tí a ń sọ wípé wàhálà àti ìpọ́njú tí ó dé bá wa kò jẹ́ kí a tẹ̀síwájú nínú ìsìn Ọlọ́run, ó sọ fún wa wípé bí a bá ń rí ìfàsẹ́yìn ní ìgbésí ayé wa, èyí jẹ́ àmì àìgbàgbọ́. Ó jẹ́ àmì wípé a ti ń kọ Ọlọ́run sílẹ̀, ó sì jẹ́ àmì wípé ìdájọ́ Ọlọ́run ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wa. Ìkejì àmì àìgbàgbọ́ ni ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara. Ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara: bí a bá kọ orúkọ Jésù sílẹ̀, bí a bá kọ ọ̀nà ìhìnrere sílẹ̀, bí a bá kọ ìfọkàntán nínú Ọlọ́run sílẹ̀, bí tí a sì ń tẹ̀lé ọ̀nà ti ara, ti a ni igbẹkẹle ninu ara eyi fi han wepe aigbagbọ wa ninu ọkan wa ninu Jeremiah ori 17 ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbẹkẹle eniyan ti o fi eleran ara se apa tabi igbẹkẹle re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbẹkẹle won kuro ninu olorun sugbon olorun so fun a wi pe bi o ba ri be bi abati ngbẹkẹle eran ara bi abati mu oju wa kuro lodo olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbo ni igbese aye wa o si so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si olorun a o te si ona ti olorun bi a ba ni igbagbo si olorun a o ma rin ninu ona ti olorun sugbon bi aigbagbo ba ti nwole ni o ma ndi wi pe ki a ma te si ona ara wa ni o ma ndi wi pe ki a ma da inu wa ro ki a si ma se ipinu wi pe bayi tabi lona ba, lona miran ni a o gbe igbesi aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israel si ko ara won jo won si to Samueli lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won olorun ti te itoju won olorun li o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si pe Samueli fun won gege bi onidajo gege bi woli gege bi atoni sona gege bi eni ti o n gbo ti olorun ti o n gbo ti enu olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samueli we pe awon fe te si ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba si n se akoso won awon pelu fe ko olorun sile o ti sun won lati ma tele bayi ile olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon oun na buru loju Samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samueli si gbadura si olowa ese ikeje olowa si we fun Samueli pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o yo we pe bi eniyan ba nte si ona ara re ti o so wi pe ti bibeli ti su ohun ati ma se igboran si oro olorun wi pe o ti su ohun wi pe ki a ma duro de bayi ile oluwa wi ki a to gbese ki a to se ohunkohun wi pe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wi pe o ti su ohun wi pe ohun ri bi awon eniyan aye bi won se n to ara won lai duro de oro olorun lai duro de bayi ile oluwa wi ori wi pe bi enikeni ba ni iru iwa be o je wi pe o ti ko olorun sile o je wi pe iru eni be o n fi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro olorun gbo ki a ma sa ki a ma yan ninu oro olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma n fi han wi pe a ko gba oro olorun ni kikun o je wi pe a ni aigbagbo ati aigboran ninu igbese aye wa ohun ti an so ni wipe idajo olorun ki jina si iru awon eniyan be ninu hebero ori kerin ese ikeji oni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon na sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o nso ni wepe awon miran nigba ti won ba gbo oro olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma wepe won ko gba eyi ni gbo bi a ba nso ti atunse a ma so wepe ileri olorun ni o ngbagbo ohun ko gba ti atunse gbo bi a ba nso ti oro olorun nipa iloko laya gege bi ilana ti ala sile fun wa gege bi omo olorun a ma ri awon elomiran ti won ma nso wipe ihin rere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba nso nipa wipe ki a mu ona wa to ni waju aya ki a mu ona wa to ni waju oko ki a mu ona wa to ni waju awon aladugbo wa awon elomiran ma nso wipe awon ko gba eyi ni gbo oni ati waasu irere fun awon elomiran pelu bi ati waasu fun o sugbon ko dapo mo igbagbo ninu okan won nitori be ni ihin rere ti won gbo ti ko bi se won ni anfani ikarun ifoya ati kiko lati tesiwaju idayafo ni igbese aye wa ati kiko lati tesiwaju eyi ni ki a je ki ogbo nkan ki o su wa patapata ki a so wipe a ko fe tesiwaju mo a ko fe se ife olorun mo a o mo ibi ti a fe gbe ona ti igbagbo wa gba mo nitori awon nkan ti o nsele si wa eyi le ari ninu numeri ori kerinla lati ese ikini gbogbo ijo si gbe ohun won soke won si ke awon eniyan na si sokun le oro na gbogbo awon omo israeli si nkun si mose ati si aroni gbogbo ijo si we fun won pe awa ibakoko ti ku ni ile egypti tabi awa ibaku le aginju yi nitori kini olorun se mu wa wa si ile yi lati ti ipa ida subu awa awon aya wa ati awon omo wa yo di je ko ha san fun wa ki a pada lo si egypti won si we fun ara won pe eje ki a yan olori ki a se pada lo si egypti idaya fo ti deba awon eniyan woyi awon ti o lo se ami ni ile ileri ni ile kenani ti won pada wa won so fun an wipe awon ri awon eniyan omiran ninu ile na wipe awon omo israeli wonyi ti won lo se ami ni ile na won dabi elenga loju ara won won si ro wipe bayi paapaa bi elenga ni won ri loju awon eniyan ile na nigbati awon omo israeli gbo nkan wonyi igbagbo fo lo ninu okan won idayafo aini ireti aini igbagbo si wa joba ni igbese aye won eyi ni won fi so wipe awon oni le tesiwaju mo ni won so wipe awon fe yan olori fun ara won lati le pada si ile egypti bi ero ba nwa si okan re ti o nso wipe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi nso wipe aigbagbo ti wo igbese aye re bi o ba ngbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wipe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re le ona ti o wo ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wipe aigbagbo ti n wo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan wonyi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerinle ni adofa orin dafidi ori kerinle ni adofa efa le ni ogorun orin dafidi ese iketala Wọn kò pẹ́ gbàgbé iṣẹ́ rẹ̀, wọn kò sì dúró de ìmọ̀ rẹ̀. Wọn kò dúró de ìmọ̀ rẹ̀. Èyí ni àfihàn ìpẹ̀yìndà àti àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Àì lè dúró de ìmọ̀ Ọlọ́run, àì lè dúró de àṣẹ Ọlọ́run. Bóyá à ń fẹ́ gbéyàwó ni, à ń fẹ́ lọ́kọ ni, à ń fẹ́ ṣiṣẹ́, à ń fẹ́ bímọ, à ń fẹ́ ní àwọn nǹkan ti ayé yìí, a sì ti ń gbàdúrà ó wá sọ wa. Àwa ń sọ wípé a fẹ́ bojú wẹ̀yìn, wípé àti dúró pẹ́ tó, àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó, ó sì ti sú wa, kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́. Àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ìkeje, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀, àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn Ọlọ́run tòótọ́, àwọn tí a rí wípé wọn ti pa ìlànà ìgbàanì, wọn ti pa á dà, a sì ń tàn wọn lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwa pàápàá a ti di aláìgbàgbọ́. Nínú àwọn ọba kejì, orí kìíní láti ẹsẹ̀ ìkejì, Ahasiah ti ṣubú láàrin fèrèsé ọlọ́nà kan ní iyàrá òkè rẹ̀ tí ó wà ní Samaria. Ó sì ṣàìsàn, ó sì rán àwọn oníṣẹ́, ó sì wé fún wọn pé ẹ lọ, ẹ béèrè lọ́wọ́ Baal-Zebubo òrìṣà Ekroni bí èmi ó là nínú àìsàn yìí. Wo ọba yìí tí ó yẹ kí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó mọ ìlérí Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó sátọ Ọlọ́run lọ, wo ọba yìí tí ó yẹ kí ó kẹ́tọ Elija wòlíì Ọlọ́run. Ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì òrìṣà, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì Ọlọ́run tàbí àwọn ọ̀tá Ọlọ́run àti ọ̀tá Ísírẹ́lì. Wọ ẹsẹ̀ kẹta, ṣùgbọ́n áńgẹ́lì Olúwa wí fún Elija ará Tishbi pé dìde, gòkè lọ pàdé àwọn oníṣẹ́ ọba Samaria, kí o sì wí fún wọn pé kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi ń lọ ìbéèrè lọ́wọ́ Beelzebubu òrìṣà Ekroni. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún fi etí òkun ṣe ilé. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún ń lọ sí àwọn ìletò káàkiri. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan, tí wọ́n máa ń gbé ara wọn jókòó wípé bí àwọn bá fún ọ ní nǹkan mu, bí àwọn bá fún ọ ní nǹkan jẹ, wípé ìlóyún yóò dé. Irú àwọn atanijẹ bẹ́ẹ̀, wọ́n á sọ wípé bí àwọn bá ti gbé nǹkan yìí fún ọ jẹ, tí ìlóyún yìí bá sì ti dé, o ò gbọ́dọ̀ lọ sí ilé ìsìn kankan mọ́, o ò sì gbọ́dọ̀ lọ sí ti ìṣègùn àwọn ti òyìnbó, pàápàá ìtànjẹ ni gbogbo rẹ̀. Bí a bá rí apẹ̀yìndà tí ó ń ṣe ẹsẹ̀ kan ilé, ẹsẹ̀ kan òde, ohun tí a ń béèrè lọ́wọ́ ọba Samaria yìí ni a ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìhà ṣe wípé kò sí Ọlọ́run ní Ísírẹ́lì, ni ẹ̀yin fi lọ ìbéèrè lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run, lọ́wọ́ àwọn tí kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Wo ẹsẹ̀ kẹrin jẹ́, nítorí náà báyìí lè Olúwa wí, ìwọ kì yóò sọ̀kalẹ̀ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn, ṣùgbọ́n kíkú ni ìwọ yóò kó. Elija sì lọ kúrò. Ó yẹ kí ó yé wa wípé ìbínú Ọlọ́run wà lórí àwọn tí wọ́n sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn, lórí àwọn tí wọ́n ń fi àìgbàgbọ́, àìlè mára dúró, àìlè dúró de ìrànwọ́ látòkè wá. Irú àwọn tí wọ́n ń fi ìwà bẹ́ẹ̀ hàn, ìdájọ́ Ọlọ́run wà lórí wọn. Ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà, ohunkóhun tí ìbá dé, ó yẹ kí a rọ̀ mọ́ Ọlọ́run. Bí a bá rọ̀ mọ́ Ọlọ́run, ó dájọ́ pé yóò gbọ́ tiwa, àyípadà rere yóò dé bá wa. Ṣùgbọ́n bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ìwà àìgbàgbọ́, ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn, ìpọ́njú ńlá, ìyà tí kò ṣeé fẹnu sọ, àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́. Ìdà Ọlọ́run kò ṣeé fọ́ pa lójú, ìdájọ́ Ọlọ́run kò ṣeé dojúkọ. Nítorí bẹ́ẹ̀, ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ. Kí wá ni ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún? Èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìyànjú tí Ọlọ́run ní fún wa, tí ọ̀rọ̀ Ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹwàá. Kọ́rìntì kínní orí kẹwàá, ẹsẹ́ ìkọkànlá àti ìkejìlá. Nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa, a sì kọ wọ́n fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. Nítorí náà, ẹni tí ó bá rò pé òun dúró, kí ó kíyè sára kí ó má bàa ṣubú. Àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a ti di àtúnbí, ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé, bí a tilẹ̀ ní inúnibíni nínú ayé, kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sétí ìgbọ́ wa, kí àwa pàápàá kí a mara dúró, kí a dúró lọ́dọ̀ Ọlọ́run, kí a tẹ̀lé Ọlọ́run, kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa, kí a má bójú wẹ̀yìn, kí a má sì sọ ìrètí nù bí a bá tẹ̀lé Ọlọ́run, tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú. Ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere. Ní Júdà ẹsẹ̀ ìkẹta, olùfẹ́, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàì má kọ̀wé sí yín, kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣeéṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa nípa wàhálà, nípa inúnibíni, nípa àwọn àjálù tó ń dé bá wa, nípa àwọn nǹkan tí a ń bá pàdé lójú ọ̀nà náà. Ṣùgbọ́n sọ wípé kí a di ìlérí Ọlọ́run mú, kí a di ìgbàgbọ́ mú, kí a má jẹ́ kí àyà kí ó fò wá, kí a ṣe ìpinnu wípé bí ó ti wùn kí ó rí, a ó bá Jésù jọba. Bí ó ti wùn kí ó rí, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó mú wa padà sẹ́yìn. Nínú Tímótì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Àìní ìtẹ́lọ́rùn, àìní sòrò, òun ló máa ń fa kí a máa ní ojú kòkòrò, òun ló máa ń fa kí ìyàwó kan kí ó má tó ọkùnrin, òun ló máa ń fa kí ọkọ kan kí ó má tó obìnrin. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fa kí a lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn onírúurú ìwà. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fi ká fi ìgbàgbọ́ sílẹ̀, kí a tún máa tẹ̀lé àwọn nǹkan mìíràn káàkiri. Ṣùgbọ́n rán wa létí wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹsẹ̀ ìkeje, nítorí a kò mú ohun kan wá sí ayé, àbí a mú ohun kan wá sí ayé. Ó ní bẹ́ẹ̀ ni, a kò lè mú ohunkóhun jáde lọ bí a bá sì ní oúnjẹ àti aṣọ. Ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn, ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di Ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kùfẹ́ẹ́ púpọ̀ tí panilára, irú èyí tí máa ń rí ènìyàn sínú ìparun àti ègbé, nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa, tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọn a sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀. Àwọn mìíràn, wọn a fi léèsù sílẹ̀, wọn a fi bíbélì sílẹ̀, wọn a fi Jésù sílẹ̀, wọn a fi ẹ̀kọ́ ìhìnrere sílẹ̀, wọn a fi iṣẹ́ ìsìn wa tí Ọlọ́run gbélé wa lọ́wọ́, wọn a fi sílẹ̀, wọn a máa wá owó káàkiri. nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo èyí tí àwọn mìíràn ń lépa lójú méjèèjì ní àwọn mìíràn wọ́n fi ẹbí sílẹ̀ wọ́n fi ọmọ sílẹ̀ bí wọ́n ti ń lọ sí iṣẹ́ ti ọ̀sán bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti òru bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti ìdájí ọmọ kò ní ìtọ́jú ọkọ kò ní ìtọ́jú aya kò ní alábàgbé pẹ̀lú ó dàbí ẹni wípé wọ́n ń wá owó kiri lójú méjèèjì ó ń sọ wípé irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n á sẹ́ ìgbàgbọ́ wọ́n á kúrò wọ́n á ṣáko kúrò nínú ìgbàgbọ́ wọ́n á sì fi ìbìnújẹ́ púpọ̀ gún ara wọn lẹ́ọ̀kọ̀ ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkànlá ṣùgbọ́n ìwọ ènìyàn ọlọ́run sá fún nǹkan wọ̀nyí kí o máa lépa òdodo ìwà bí ọlọ́run ìgbàgbọ́ ìfẹ́ sùúrù ìwà tútù máa ja ìjà rere ti ìgbàgbọ́ bí iyẹ ẹni pẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀ èyí ni paul apostle fi ń jẹ́ kí ó dá wa lójú wípé ìpinnu tí òun ti ní ìpinnu tí ó sì ń fẹ́ kí àwọn ará rome ní ìpinnu tí ó sì ń fẹ́ kí àwa náà ní ó ní wípé kò sí ohunkóhun tí ó yà wá kúrò lọ́dọ̀ jésù ní rome orí kẹjọ láti ẹsẹ̀ ìkarùndínlógójì ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ kristi ta ni yóò yà ọ́ kúrò nínú ìfẹ́ kristi ṣé ohunkóhun lè yà ọ́ kúrò nínú ìfẹ́ kristi ó wá ń béèrè lọ́wọ́ wípé ìpọ́njú ni tàbí wàhálà tàbí inúnibíni tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí ẹ̀dà rántí wípé àwọn kan ti ṣáájú wa lọ àwọn bíi jósẹfù wọn ní wàhálà wọn ní inúnibíni àwọn bíi ṣédráàkì mìṣáàkì àti abednego wọn ní ìpọ́njú tí ó peléke tí ó pọ̀ tí ó dàbí ẹni wípé yóò ju agbára wọn lọ ṣùgbọ́n ọlọ́run mú wọn làájá àwọn ènìyàn bíi dánielì àwọn mìíràn tí a ti kọ nípa wọn bíi paul apostoli àwọn tí a lò ní ọgọ àwọn tí ó dàbí ẹni wípé ayé yìí kò yẹ fún àwọn tí ó dàbí ẹni wípé ikú ń wá wọn káàkiri ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí ni paul apostoli ti ń sọ wípé ta ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ kristi ẹ á ṣe ìpọ́njú tàbí wàhálà tàbí inúnibíni tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí ẹ̀dà ní ẹsẹ̀ ìkẹrìndínlógójì gẹ́gẹ́ bí a ti kọ́ ọ pé nítorí rẹ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́ à ń kà wá sí bí àgùntàn fún pípa ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí nínú gbogbo àwọn ìpọ́njú wọ̀nyí nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí nínú gbogbo àwọn inúnibíni wọ̀nyí nínú gbogbo èèyàn àìríjẹ wọ̀nyí nínú gbogbo àìráṣọwọ̀ àìrílégbé àìríṣẹ́ṣe ṣe a mọ̀ wípé bí ẹkún pẹ́ bí alẹ́ kan ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ àwọn ìpọ́njú tí a ń rí wọ̀nyí wọn kò dúró pẹ́ ó ṣeéṣe bí ènìyàn bá ṣàìsàn fún ọdún kan tàbí fún ìgbà díẹ̀ a rò wípé ọdún kan tàbí oṣù mẹ́fà tàbí oṣù kan wípé ó pẹ́ lọ títí ṣùgbọ́n ó dájú pé ìgbàlà ọlọ́run yóò jẹ tiwa ìmúláradá yóò jẹ tiwa bí a bá ní sòrò díẹ̀ bí a bá farada bí a bá fàyàrán díẹ̀ ó dájú wípé ìrànwọ́ yóò tòkè wá fún wa èyí ni paul fi ń sọ wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn ohun tí paul ń sọ ó kó gbogbo àwọn nǹkan tá a lè fojú rí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe àgbákò rẹ̀ nínú ayé ó kó gbogbo rẹ̀ papọ̀ ó sọ nípa ti ìyàn ó sọ nípa ti wàhálà ó sọ nípa ti ìpọ́njú ó sọ nípa ti inúnibíni ó sọ nípa ti ìhòhò ó sọ nípa ti idà ó sọ nípa ti jàǹbá tàbí ewu ó sọ nípa ti ìdójútini tàbí ìpani ó sọ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó sọ nípa ti ayé ó sọ nípa ti ikú ó sọ nípa ti iyè ó sọ nípa ti àwọn áńgẹ́lì ó sọ nípa àwọn alágbára àwọn ìjòyè ó sọ nípa àwọn ọba ayé yìí ó sọ nípa àwọn tí ìsinsìnyí àti àwọn nǹkan tí ń bọ̀ ó sọ nípa òkè ó sọ nípa ọ̀gbun ó sọ nípa àwọn ti ẹ̀dá mìíràn tí ó ṣeéṣe wípé a kò tí ì fẹnubà ó wá sọ wípé ìdánilójú tí ò ní ni wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè yà wá kúrò nínú ìfẹ́ ọlọ́run mo gbàgbọ́ wípé ìdánilójú kan náà ni ìwọ náà ní wípé kò sí nǹkan tí ó lè yà ọ́ kúrò nínú ìfẹ́ ọlọ́run àti kúrò nínú kristi jésù olúwa wa orin dáfídì orin dáfídì orí kẹtàdínlọ́gọ́ta ẹsẹ ìkeje ọkàn mi ti múra ọlọ́run ọkàn mi ti múra èmi ò máa kọrin ọkàn mi ti múra wàhálà ìbá àdé ìpọ́njú ìbá wà àwọn afẹ́fẹ́ ìjì ìbá máa fẹ́ yí mi ká ọkàn mi ti ṣetán mo ti ní ìpinnu wípé èmi kì yóò fi ọlọ́run sílẹ̀ ṣé ìpinnu kan náà ni ó wà lé ọkàn rẹ mo fẹ́ kí o dìde dúró kí o sọ fún ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan le bí ó tilẹ̀ jẹ́ wípé wàhálà wà bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni wípé àìríjẹ àìrímọ àìrílégbé àìráṣọwọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a kò ní alábárò onítọ́jú àbí anáfẹ̀yìntì bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni pé nǹkan pin fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé síbẹ̀síbẹ̀ a ó máa sin ọlọ́run ọkàn mi ti múra tán ọkàn mi ti múra ọlọ́run wípé èmi ó máa sin ọ́ èmi ó máa bu ọlá fún ọ èmi ó máa wá ojú rẹ ní ìgbà gbogbo wípé a kò ní jẹ́ kí ohunkóhun kí ó yà wá ya ọlọ́run wípé a máa fi ìgbàgbọ́ àti ìgboyà tẹ̀lé ọlọ́run a ó sì máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo wípé bí ẹkún tirẹ̀ ń pẹ́ di alẹ́ kan ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ ṣe ìpinnu tí a kì yóò lè yí padà níwájú olúwa wípé o sin ọlọ́run títí dé òpin ayé rẹ ṣe ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè fọwọ́ kàn wípé o sin ọlọ́run títí dé òpin ayé rẹ ṣe ìpinnu tí èṣù kì yóò lè dojú rẹ bolẹ̀ wípé o sin ọlọ́run nínú wàhálà nínú ìpọ́njú nínú inú níbíni nínú àìríjẹ nínú àìrímu nínú wàhálà tí àwọn ènìyàn lè dá sí ọlọ́run wípé o tẹ̀síwájú láti máa sin ọlọ́run ṣe ìpinnu wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ o ní di apẹ̀yìndà ṣe ìpinnu wípé o máa tẹ̀lé ọlọ́run nǹkan lè le wàhálà lè wà ìpọ́njú lè wà ó lè dàbí ẹni wípé àwọn tí o rò pé ó yẹ kó fẹ́ràn rẹ wọ́n kọ̀ ọ́ sílẹ̀ wọn kò sì bójútó ọ wọn kò sì ṣújà ọ ṣùgbọ́n sọ fún ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè fà ọ́ sẹ́yìn kó o rọ́dọ̀ ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run rántí joseph ní májẹ̀mú láéláé rántí job ní májẹ̀mú láéláé rántí ìpinnu abakuku níwájú ọlọ́run rántí àwọn wòlíì tí ó ti kọjá rántí àwọn tí ó ti sáré je yìí ṣáájú wa rántí àwọn tí ó ti di aṣẹ́gun rántí shedraki meshaki àti abednego rántí danieli rántí paulu apostoli rántí àwọn ọmọ ẹ̀yìn jésù kristi tí a ṣe inú ni bíni sí rántí wípé ìpọ́njú bí ó tilẹ̀ wà fún ọ̀sẹ̀ kan oṣù kan tàbí ọdún kan tàbí ju bẹ́ẹ̀ lọ rántí wípé lọ́jọ́ kan wọn ó dẹkun àìráṣọwọ̀ àìróúnjẹjẹ àìríṣẹ́ṣe àìní onítọ́jú àìní abánikẹ́dùn àìní ọ̀rẹ́ kí àwọn ojúlùmọ̀ kí ó kó ẹ̀yìn sí wa kí àwọn aládùúgbò kí ó máa sọ̀rọ̀ wa lẹ́yìn sọ fún ọlọ́run wípé ìpọ́njú ìbá àdé wàhálà ìbá wà ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀ wípé ó fara rẹ súnmọ́ ọlọ́run ó fara súnmọ́ ọlọ́run ó sì sin ọlọ́run títí òpin ayé rẹ wípé o kò ní jẹ́ kí ohunkóhun kí ó fà ọ́ sẹ́yìn lọ́dọ̀ ọlọ́run nínú nǹkan wọ̀nyí àwájú aṣẹ́gun lọ nínú nǹkan wọ̀nyí àwájú aṣẹ́gun lọ ṣe ìpinnu sọ fún ọlọ́run wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò kì yóò ṣe ọ nípò kúrò nínú ìjọba ọlọ́run ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ ọlọ́run rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin àwọn ilẹ̀ àgbàlá.
1: Deuteronomy orí ìkẹrìnlélógún. Bí ọkùnrin kan bá fẹ́ obìnrin kan tí ó sì gbé e níyàwó, yóò sì ṣe bí obìnrin náà kò bá rí ojú rere ní ojú ọkùnrin náà, nítorí tí ó rí ohun àléébù kan lára rẹ̀, ǹjẹ́ kí ó kọ ìwé ìkọ̀sílẹ̀ fún obìnrin náà, kí ó fi ilé e lọ́wọ́, kí ó sì ràn jáde kúrò nínú ilé rẹ̀. Nígbà tí òun bá sì jáde kúrò nínú ilé rẹ̀, òun lè lọ kí ó máa ṣe aya ọkùnrin mìíràn. Bí ọkọ rẹ̀ ìkẹyìn bá sì kórira rẹ̀, kí ó sì kọ ìwé ìkọ̀sílẹ̀ fún, tí ó sì fi ilé e lọ́wọ́, tí ó sì ràn jáde kúrò nínú ilé rẹ̀. Tàbí bí ọkọ ìkẹyìn tí ó fẹ́ ní aya bá kú, ọkọ rẹ̀ ìṣáájú tí ó ràn jáde kúrò, tí ó má ṣe tún ní ilé aya lẹ́yìn ìgbà tí ó ti di ẹni ìbàjẹ́ tán, nítorí pé ìríra ni níwájú Olúwa. Ìwọ kò sì gbọdọ̀ mú ilẹ̀ náà ṣẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ ní ìní. Bí ọkùnrin kan bá gbé ìyàwó tuntun, kí ó má ṣe lọ sí ogun, bẹ́ẹ̀ ni kí a má ṣe fún un ní iṣẹ́kíṣẹ́ kan ṣe, kí ó rí ààyè ní ilé ní ọdún kan, kí ó lè máa mú inú aya rẹ̀ tí ó ní dùn. Ẹnìkan kò gbọdọ̀ gba ìyá ọlọ tàbí ọmọ ọlọ ní ògò, nítorí pé ẹ̀mí ènìyàn ni ó gbà ní ògò ni. Bí a bá mú ọkùnrin kan tí ń jí ẹnìkan nínú àwọn arákùnrin rẹ̀, àwọn ọmọ Ísíráẹlì, kí ó ń sìn ín bí ẹrú, tàbí tí ó tà á, ǹjẹ́ olè náà ó kú? Bẹ́ẹ̀ ni ìwọ ó mú ìwà búburú kúrò láàrin yín. Máa kíyèsí àrùn ẹ̀tẹ̀ kí ìwọ kí o ṣọ́ra gidigidi, kí o sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí àwọn àlùfáà, àwọn ọmọ Léfì yóò máa kọ yín, bí èmi ti pa aláṣẹ fún wọn, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí o máa kíyèsí láti ṣe. Rántí ohun tí Olúwa Ọlọ́run rẹ ṣe sí Míríàmù ní ọ̀nà nígbà tí ẹ̀yin ti Íjíbítì jáde wá. Nígbà tí ìwọ bá wín arákùnrin rẹ ní ohun kan, kí ìwọ kí o má ṣe lọ sí ilé rẹ láti mú ògo rẹ wá. Kí ìwọ kí o dúró lóde gbangba, kí ọkùnrin náà tí ìwọ wín ní nǹkan, kí o mú ògo rẹ jáde tọ̀ ọ́ wá. Bí ọkùnrin náà bá sì ṣe tálákà, kí ìwọ kí o má ṣe sùn tí ìwọ ti ògo rẹ. Bí ó ti wù kí o rí, ìwọ kò gbọdọ̀ má mú ògo rẹ padà fún un nígbà tí oòrùn bá ń wọ̀, kí òun kí o lè rí aṣọ bora sùn, kí o sì súre fún ọ. Òdodo ni yóò sì já sí fún ọ níwájú Olúwa Ọlọ́run rẹ. Ìwọ kò gbọdọ̀ ní alágbàṣe kan lára tí ṣe tálákà àti aláìní. Ìbá ṣe nínú àwọn arákùnrin rẹ tàbí nínú àwọn àlejò rẹ tí ń bẹ ní ilẹ̀ rẹ, nínú ibodè rẹ. Ní ọjọ́ rẹ ni kí ìwọ kí o sanwó ọ̀yà rẹ fún, bẹ́ẹ̀ ni kí o má ṣe jẹ́ kí oòrùn kí o wọ̀ bá a, nítorí pé tálákà ni òun. Ó sì gbẹ́kẹ̀ rẹ̀ lé, kí o má bàa képe Olúwa sí ọ, a sì dé ẹ̀ṣẹ̀ sí ọ lọ́rùn. A kò gbọdọ̀ pa àwọn baba nítorí ẹ̀ṣẹ̀ àwọn ọmọ, bẹ́ẹ̀ ni a kò gbọdọ̀ pa àwọn ọmọ nítorí àwọn baba. Olúkúlùkù ènìyàn ni a ó pa nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Ìwọ kò gbọdọ̀ yí ìdájọ́ àlejò po tàbí ti aláìní baba. Bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe gba aṣọ opó ní ògò. Ṣùgbọ́n kí ìwọ kí o rántí pé ìwọ ti ṣe ẹrú ní Íjíbítì, Olúwa Ọlọ́run rẹ sì gbà ọ sílẹ̀ kúrò níbẹ̀. Nítorí náà ni mo ṣe pàṣẹ fún ọ láti máa ṣe nǹkan yìí. Nígbà tí ìwọ bá kórè rẹ ní oko rẹ, tí ìwọ bá sì gbàgbé ìtì ọkà kan sílẹ̀ nínú oko, kí ìwọ kí o má ṣe padà lọ mú un, kí o lè máa jẹ́ ti àlejò, ti aláìní baba, àti ti opó, kí Olúwa Ọlọ́run rẹ kí o lè máa bù sí fún ọ nínú iṣẹ́ ọwọ́ rẹ gbogbo. Nígbà tí ìwọ bá ń gún igi ólífì rẹ, kí ìwọ kí o má ṣe tún padà wo ẹ̀ka rẹ, kí èyí ni kí o jẹ́ ti àlejò, ti aláìní baba, àti ti opó. Nígbà tí ìwọ bá ń ká èso ọgbà àjàrà rẹ, kí ìwọ kí o má ṣe pè iṣẹ́ lẹ́yìn rẹ, kí èyí ni kí o jẹ́ ti àlejò, ti aláìní baba, àti ti opó. Kí ìwọ kí o sì máa rántí pé ìwọ ti ṣe ẹrú ní ilẹ̀ Íjíbítì, nítorí náà ni mo ṣe pàṣẹ fún ọ láti máa ṣe nǹkan yìí.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Deuteronomy orí ìkẹẹ̀dọ́gbọ̀n. Ìgbólóhùn asọ̀kan bá wà láàrin ènìyàn tí wọ́n sì wá sí ibi ìdájọ́, tí wọ́n sì dájọ́ wọn, nígbà náà ni kí wọn kí ó fi àre fún aláre, kí wọn kí ó sì fi ẹ̀bi fún ẹlẹ́bi. Yóò sì ṣe bí ẹlẹ́bi náà bá yẹ láti nà, kí onídàájọ́ náà kí ó dá àdọ̀bálẹ̀, kí ó sì mú kí a nà á ní iye kan ní ojú òun gẹ́gẹ́ bí ìwà búburú rẹ̀. Ogójì pàṣán ni kí a nà á, kò gbọdọ̀ lé, nítorí pé bí ó bá lé, tí ó bá sì fi pàṣán púpọ̀ nà á jù wọ́n yí lọ, ǹjẹ́ arákùnrin rẹ yóò di gígàn ní ojú rẹ. Má ṣe di akọ màlúù ní ẹnu nígbà tí o bá ń pàkà. Bí àwọn arákùnrin bá ń gbé pọ̀, tí ọ̀kan nínú wọn bá sì kú tí kò sí ní ọmọkùnrin, kí aya òkú tó má ṣe ní àlejò ará òde ní ọkọ, arákùnrin ọkọ rẹ̀ ni kí ó wọlé tọ̀, kí ó sì ní ní aya, kí ó sì ṣe iṣẹ́ arákùnrin ọkọ fún. Yóò sì ṣe àkọ́bí ọmọ tí ó bí kí ó rọ́pò ní orúkọ arákùnrin rẹ̀ tí ó kú. ki oruko re ki o ma ba pare ni Israeli. Bi okunrin na ko ba si fe lati mu aya arakunrin re, nje ki aya arakunrin re ki o goke lo si enubode to awon agba lo, ki o si wi pe arakunrin oko mi ko lati gbe oruko arakunrin re ro ni Israeli, oun ko fe se ise arakunrin oko mi. Nigba na ni awon agba ilu re yo pe

0: fún un. Ìwọ kò gbọdọ̀ ní onírúurú ìwọ̀n nínú àpò rẹ, ńlá àti kékeré. Ìwọ̀n pípé àti dédé ni kíwọ kí o ní. Òṣùwọ̀n pípé àti dédé ni kíwọ kí o ní, kí ọjọ́ rẹ kí o lè pẹ́ ní ilẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ. Nítorí pé gbogbo ẹni tí ń ṣe wọ̀nyí àti gbogbo ẹni tí ń ṣe àìṣòdodo, ìríra ni sí Olúwa Ọlọ́run rẹ. Rántí ohun tí Amáléki ṣe sí ọ ní ọ̀nà, nígbà tí ẹ̀yin ti ilẹ̀ Egypt jáde wá, bí ó ti pàdé rẹ ní ọ̀nà, tí ó sì kọlu àwọn tí ó kẹ́yìn rẹ, àní gbogbo àwọn tí ó ṣe aláìlera lẹ́yìn rẹ, nígbà tí àárẹ̀ mú ọ tán, tí agara sì dá ọ, tí òun kò sì bẹ̀rù Ọlọ́run. Nítorí náà yóò sì ṣe, nígbà tí Olúwa Ọlọ́run rẹ bá fún ọ ní ìsinmi, lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá rẹ yí ọ káàkiri, ní ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ ní ìní láti ní, kí ìwọ kí o sì pa ìrántí Amáléki rẹ kúrò lábẹ́ ọ̀run, ìwọ kò gbọdọ̀ gbàgbé.
1: Yóò bi ara rẹ léèrè wípé bí Ọlọ́run bá wò ọ́, tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́, tí a ń pè ní tẹ́ḿpìlì tàbí tí a ń pè ní ilé ìsìn, tí Ọlọ́run rí ọ níbẹ̀, tí ó ń sọ wípé ẹ lè jáde, wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀, ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run tó ní àfara ẹgbẹ́ jáde. Kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́, mélòó mélòó ni ilé ọ̀run? Bí ó bá jẹ́ wípé Jésù gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run, bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídi rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ, ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé, ìwọ náà bá gbé Bíbélì, ò ń sáré bọ̀, mo ló ń lọ, a fẹ́ lọ sin Ọlọ́run ni, àwọn dípà wọ́n gbé tuntun dé o, wọ́n ní kí a ká lọ, èmi náà ń tẹ̀lé wọn lọ, pẹ̀lú ògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò, ìwọ náà gbé Bíbélì, òde, Ọlọ́run wá ní ta nìyí, èwo ló ń ṣe níhìn-ín, ẹ lè jáde. Bọ́lọ́run ò ti ẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa, àwọn áńgẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́, Jésù wà ń bí, ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó ti ẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù, èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jù ú lẹ̀. Ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀, wọ́n á kó wọ̀, ìgbà tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run, gbèsè wà lórí gèlè tó wé, lórí bàtà ẹ gbèsè, ìró ẹ gbèsè, bùbá ẹ gbèsè, ó wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì, à ń ṣe

jáde Jésù Kristì tá a bí Jésù onírẹ̀lẹ̀ a ń ṣe ìjáde ẹ̀ ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀ a ń ṣe ìrántí ẹ onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga wọ́n la ń ṣe ìkórè ìgbéraga ìgbèsè wọ́n la ń ṣe bàsá ìgbèsè àfẹ́sìnkú ìgbèsè abímọ ìgbèsè láti farahàn láti fi aṣọ hàn a sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́ onígbà tó wá láti fi ara hàn níwájú mi tẹ́lẹ̀ ó bèèrè yìí lọ́wọ́ yín ṣé ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun kí o kó sínú ìgbèsè aṣọ ìgbèsè góòlù ìgbèsè yẹtí kí o tó lè sin ọlọ́run o ní ta ni ó bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀ èwo lọ̀rẹ́ asán owó tó wà lápò ẹ náírà márùn-ún mo fẹ́ fún ọlọ́run òjì ọgọ́rùn-ún náírà ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san ìdá mẹ́wàá èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì èyí tá a rí he tó yẹ ká dá padà fóní nǹkan olówó ń sọkún ìwọ ń yọ̀ nínú ilé ìsìn owó mú lára owó olè o fẹ́ ṣe ìtọrẹ àánú wọn ẹnìkan tún ti bímọ ẹ wá o ẹ̀yìn tí ẹ̀yìn amúludùn ẹ̀yìn tí inú yín dùn wípé lágbájá bímọ ẹ wá sanwó gbogbo owó olè èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́ gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn onírégbè wọn a kò wá sí ilé ọlọ́run owó tẹ́tẹ́ wọn a kò wá sí ilé ọlọ́run owó contract èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà a kò wá sí ilé ọlọ́run owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mu tí owó ọtí tó ṣẹ́kù a kò wá sí ilé ọlọ́run ìjó yẹ ọ lápèjúwe ìlú àtẹwọ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ àwa wá àfẹ́ràn ọlọ́run àásàndá mẹ́wàá àdáwọ́ rẹ nínú owó olè owó jìbìtì owó èrú ṣé ọlọ́run là ń sìn ni àbí à ń sin ara wa ó níta ni ó bèèrè yìí lọ́wọ́ yín ó ní ẹ má mú ọrẹ asán wá mọ̀ tùràrí já sí ohun ìríra fún mi ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débi ni ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí ọlọ́run jáde pẹ̀lú èéfín ṣé wọn kò ka bíbélì tí wọ́n dé àìsáyà orí kìíní àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn tùràrí já sí ohun ìríra fún mi oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ̀ ní àní àpéjọ ọwọ́ nì ó wá ń sọ ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín ẹ̀ṣẹ̀ náà pọ̀ tí ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde òun ó pa ojú òun mọ́ fún wọn ní tòótọ́ nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ èmi kì yóò gbọ́ a sì ń gba àwẹ̀ a sì ń yíra nílẹ̀ a sì ń ṣe ìṣóoru síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí tọ́lọ́run ò gbọ́.
la ba di Saulu keji la ni t'Olorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe Olorun so pe onko adura pe ohun o gbo mo nitori be awon oso ati aje toku ati awon elebo logun toku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo omo ni oko abekuta tan bi to tin sare nibo lo omo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi so lo sese niyan nigbati ojo ati lo to sun moto si eyi ti ba fi ronu po ada ko ronu po ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohunkohun kun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohunkohun kun irere oni ni ese ikedogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo ni be ni Isaiah ori kokandini ogota Isaiah ori kokandini ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kukuru lati gbani beni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibijade ko si eni tin wa eto beni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi n so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon bẹẹni wọn kì yóò fi iṣẹ bo wọn bo ara wọn ó sọ wípé kò sí bí ẹlẹṣẹ bó tilẹ sáré tó bó bá raṣọ kò ní bò ó bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ bó ní mọtò mọtò yìí ó ní lè débi tí àlàáfíà ẹ wà ó ní iṣẹ wọn ní iṣẹ ìka
ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi, wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run tẹnu mọ́ fún wa. Èrò wọn sì, èrò wọn, èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀, kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, o ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúkù orí 18, láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbà àwẹ̀, ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀, mo ń san 10% ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ 14, mo wí fún yín, ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tí ó jẹ́ agbowóde, sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Farisí, mo tó tán, mo ti jọ́sìn tán, ilé ìsìn la bí mi sí, bàbá mi àlùfáà ni, àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa, àwa ni a pa ìbọ̀rìṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú, nítorí ìwé òwe sọ fún wa orí 30:12 wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀.
Eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbo nu kuro ni igbesi aye wa. Bi o ko ba ni idaniloju wipe eje Jesu Kristi ti we o, o ni ohun to le se. Awon miran saju wa won ti gbo iru oro yi, won si ti se ohun ti o ye lati se. Bi iwo paapa ba tele apere rere be, o daju wipe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro. Owe ori ikejidinlogbon ese ketala, eni ti o bo ese re mole ki o se rere. Sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu. Ebukun ni fun eni ti o beru ni igba gbogbo. Sugbon eni ti o ba se aya re le ni o subu sinu ibi. Bi o ti gbo oro Olorun loni, ti o si mo wipe eje Jesu ko ti we ese renu, nitori pe iwo na ri pe owo re je alaimo sibe, o si setan lati tu okan re paya fun Olorun wipe bibo ese mole ko ni je iwa re mo. O si nfe jewo ki o si ko gbogbo ese re sile. Ileri Olorun ni wipe anu ati ore ofe yo je ti re. O nso ni Isaiah ori ikarun din ni ogota ese ikefa ati ese ikeje wipe ewa Oluwa. Nigba ti e le ri e pe nigba ti o wa nitosi je ki eniyan buburu ko ona re sile. Eniyan buburu ko ona re sile. O sese ki awon eyan ti ma so lehin re pe lagbaja eyan to buru to laye ko si. O sese awon to ti ba nise po ki won ti ma so laarin ara won pe o ba lagbaja sise o wo wahala lagbaja eni buburu ni, sugbon won ni so ni oju re. O sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wipe mo fe kan yi na eyan buburu won so leyin e. Sugbon laaro yi Olorun o so leyin e. Awon to n so leyin e pe eyan buburu ni o, eru n ba won tori won le so ku o loju. Bon ba so be iwa ika, iwa agbara, iwa ipa won ri wipe o po lowo e. Ogbon ti a fi se eyan ni jamba won ri pe o po lowo e, nitori be won o je so doju e. Sugbon Olorun lati enu woli re o so kan loju lowuro wipe eyan buburu ni o. Eni ti a o ti we ninu eje Jesu Kristi o je eniyan buburu. O wa so wipe bi eni buburu yi bi o ba ko ona re sile ati ki elese ki o ko ironu re sile si je ki o yi pada si Oluwa, je ki o yi pada si Oluwa, ohun o si saanu fun ati si Olorun wa yo si fi ji lopo lopo. Bi o ba ke pe Olorun loni, mo gbagbo wipe yo dariji o. Owo to je alaimo Olorun a fo ninu eje Jesu a si di mimo. Ni Isaiah ori kini ni o tin fun ni ileri wipe Oluwa wipe ese ikejidin ni ogun
wọ́n nísinsìnyí kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọ́n ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọ́n ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ̀ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí nì láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀, ìyẹn kọ́ la ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀, irọ́ ẹnu ẹ, ìwà tó wà nígbèsè ayé ẹ, ìkórira, ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan, adìẹ dà mí lóògùn nù, màá fọ lẹ́yìn. Ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ń kọ́, ìyẹn la ń sọ nípa ẹ. Pé bí o bá tọ Ọlọ́run wá, bí o bá fẹ́ tan ara rẹ jẹ, bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn, ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wà á ṣe tí ẹ sílẹ̀, wà á sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbára ẹni tó fẹ́ pàdánù, pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn. Ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa, ìtẹ̀bọmi. Bó jẹ́ ẹnìkan la ní, iná jó àwa pàápàá. Èyí kì í jẹ́ kéèyàn pòfo ni pé a kúnlẹ̀, a sọ fọlọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa a sì kọ́ sílẹ̀. Bá ti ń jẹ́wọ́ ta ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ta sì ń gba Ọlọ́run gbọ́ wípé ó rán Jésù láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló wá ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé a di ọmọ Ọlọ́run. Ìwà wa yí padà. Bá a ti ní ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀, bá a ti yan ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí a kì í kí ìfẹ́ a wọnú ọkàn wa lọ. Ìfẹ́ Jésù, ìfẹ́ Ọlọ́run á tàn ká ókan àyà wa. Ẹni tá a ti bá ya odì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa wa káàkiri láti kí i. À parí ìjà tó wà láàrin àwa àti tí wọ́n wà ní agboolé wa. Ìyẹn là ń pè ní pé èèyàn di ọmọ Ọlọ́run. Láti di ọmọ Ọlọ́run yìí, a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, a kọ́ sílẹ̀. A sì gba Jésù ní olùgbàlà wa. Nítorí ó sọ wípé àwọn tí ó gba Jésù, èyí wà ní Jòhánù orí 1 ẹsẹ̀ 12, wípé ṣùgbọ́n iye àwọn tí ó gba Jésù, àwọn ni ó fi agbára fún. Agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà. Àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí a bí, ìṣe nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara
tabi beni ki se nipa ife ti eniyan bi ko se nipa ife ti olorun nigba ti a ba gba jesu sinu okan wa leyin ti a ti jewo gbogbo ese ti a ranti ti a si ni ki olorun ki o fi eje jesu ki o fi wewanu lati so wa di omo re yi pada tuntun a de ba igbesi aye wa aye wa yi pada oro enu wa yi pada iwo so wa yi pada irin ese wa a yi pada bo ti je inu ile awon loti la nsun tele tele a o tun ya be mo bo je ise tete ni ise wa a o tun ta tete mo bo si je wi pe ojojumo la lo ma nwo cinema ere awon elese awon ko ni bi kan lo leyin ti a ba ni igbala a o tun tebe mo o di ki a ma ka bibeli bi a o le ka yoruba ti a o le ka bibeli o di ki a ma wa awon omode ti won le ka bibeli kan ma ka si wa leti o di ki a ma so pe jo ori ibi ton pe ba mi ko sile o di ki oro olorun ki o di adun le enu re o di ki o gbe bibeli re ki o ma lo ba awon elomiran wi pe e gbo tolorun e ko ona ese sile e wa jesu e si ni igbala o di pe ki o ma so eri re fun awon aledugbo fun awon ni bi ise ti won ma so pe ah ah nigba wo ni lagbaja di oniwaasu iwo ko lo nse emi olorun to wa ninu okan e ni ki gbeje bi o ba ti di eni igbala ni emi olorun yen ni a ma so fun e pe so olorun fun lagbaja pari ija pelu lagbaja ohun to ti ji lowo lagbaja da pada agbara si wa lati le se iru gbogbo awon nkan woyi nitori pe o ti di eni igbala iwa eni be ni a se apejuwe ni orin sa orin dafidi lati ese ikeji eni ti o rin dede o di ki iru eniyan be ki o ma rin dede o di ki o ma sise ododo o di wipe ki o ma so otito inu re o di pe ko ma le kuro mo bo je omode ni bi awon alejo ti won wa baba bo tabi awon olowo iresi ni won wa mama bo ton so pe mama nko mama so pe mi o si nle o omo to ti nigbala ani mama jo e ti mo se ni ise iranse esu o to mi o le so be mo mo ti ni igbala mama wa nle mama won bere yin o o so otito inu re bi obirin ba wa mo feran re ni mo fe fe otito inu mi ni pe mo ti ni yawo nle o ka lo olu akobi omo mi niyan sa pada o mi o fe yawo keji eni to ba ti nigbala a ma so otito inu re eni ti ko fi ahan re soro eni leyin nje o gbo pe lagbaja o tun ti se bayi mi o fe gbo o ti jesu ni mo fe gbo eni to nigbala ki soro eni keni leyin ti ko se ibi si eni keji re ti ko si gba oro egun si eni keji re le oju eni ti eniyan keniyan di gigan eyi so pe ki tun ni ohunkohun lati se pelu idowopo pelu awon alaigbagbo awon eniyan keniyan ki ba won ni ise owo papo sugbon a ma bu ola fun eni ti o beru oluwa eni ti o bura si ibi ara re kina n pe be eni to kunle to so wipe olorun pe titi ma fi oju mi ri jesu oro edibaje oni tenu mi jade titi ma fi oju mi ri jesu owo eyin mi o je fun enikeni mo titi ma fi oju mi ri jesu ilo pe pelu iyawo oniyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o sese ko fe wa ise won so fun e pe ni orile ede wa yi o wa ise o mo bon ti nse ni
mo mo bon tin se mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso a mo ko ri won ni ibe ise sugbon se o ti ri won le bawo omode ni oni o mo bon se ri agbalagba wa ni o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wi pe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o je je gbese lesi mo tabi pe oloku siku oku ti ku lati odun mewa seyin baba n joro lorun apadi awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ran ti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin sugbon pe eni to ti do ni igbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun ah ah nje wo yo gba were mesin be ni oni paul ori e baje e ko akoju ba lori je bon se nso fun to ajogun gbala niyan won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu ase o de ti di ta seju mo se nso fun awon to nlo sorun niyan sugbon iwo to ti bura si ibi ara re wipe rara o mi o tun je ba won lowo ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ele awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun e ni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gba ton a ko ajo ton ba ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo sibi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele shoshi o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e oni gbagbo ki ba won dajo bank wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi oni eni ti ko fi owo re gba ele ehn ise temi se ni pe ki ma ya won lowo a ko gbowo jo a gba 100 lowo lagbaja 100 lowo lagbaja 100 lowo lagbaja a kun ojo bo ba ti fe ya igba ponun ani ilo lo ma san lori e leyin osu kan a ya e pelu owo ele ise to nse lojo aye eniyan oni gbagbo ko yen ole ko le sise ko le dako ko le ranso o lo ma ma ko account kaakiri ise ko yen a ki ba oni gbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan won yi ki o yese lae lae mo gbagbo wi pe o wa si yin loni tori pe o fe wo ijoba orun Olorun o wa loni lati da wa lejo ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe ka ta le kegbe pe Jesu wi pe saanu fun mi emi elese gba mi mo se rira mi ni tele tele mo tin sogo wi pe gbangba la majo dejoba orun sugbon mo dupe pe Jesu o ba mi ni
ipo aimokan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe kole ma tanra eje o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun wa dariji o sugbon to ba lo sori ekun e to ngbadura pe eh olorun awon oso ni o je kitemi da iwo nikan lo wa nigboro tawon oso nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e eh olorun eh baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je kin gbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o jebi tolorun ba da elebi tani e lati se awawi to ba so fọlọrun pe olorun mo jebi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise e lori omo aka kuro patapata a fi eje jesu christ we o tori pe johannes so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan tokan pelu ikanu ko gbogbo awon nkan wonyi sile anu olorun daju lori re nitori enikeni ti o ba kepe oruko oluwale agbala bi o ba je kepe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele kepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan iwa ibaje to wa ninu aye asan ni faaji to wa ninu aye asan ni eni ti ko gbe okan re soke si awon kan asan wonyi se owo re mo se iwo ki ta eje alaise sile se iro ati eke ti kuro li enu re abi o pa awon elomiran lati ni ile lati ni ile lati ni owo lati ni iyawo bi o ba n fe anu lodo olorun jewo ese re ki o si ko won sile olorun yo si tewo gba o eje jesu yo si wo ese re nu patapata ma se di alafara ki o ma ba popo ki o ma ba padanu ijoba orun

jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí o kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ pípẹ́ aláàánú ni, olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ igbó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣe kéni ọ. Gbà á gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronúpọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè fi gbàgbọ́, ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti di ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ́ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dàgúlá, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, abẹ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ à ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn áńgẹ́lì ti won teriba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko sani to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won iki o le gberi mo ni oruko Jesu se ise agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je oko si ti dariji je ki ori fun eni kokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lese kese ni sisi ni oruko Jesu je bi asi ti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa do tun agbara Jesu ti yi wa pada asi nbe o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asi be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa le enu wa ni ojojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wi pe ona igbala wa bi a ba si ti n so fun won ki a si n gbadura pelu won ki a n tan won sona a n be wi pe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe ko ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọ kan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wi pe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni oruko Jesu gbogbo alakala orunkorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wi pe gbogbo ẹ patapata le won kuro lẹyin wa ni oruko Jesu lati sinsin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wi pe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Deuteronomy, ori ikerindinlogbon, yo si se nigba ti iwo ba de ile na ti Oluwa Olorun re fi fun o ni ini, ti iwo si gba, ti iwo si joko ninu re, ki iwo ki o mu ninu akoso gbogbo eso ile re, ti iwo mu ti inu ile re wa, ti Oluwa Olorun re fi fun o, ki iwo ki o si fi sinu agbon, ki iwo ki o si lo si ibi ti Oluwa Olorun re yo yan lati fi oruko re si, ki iwo ki o si to alufa na lo ti yo wa ni ojo won ni ki o si wi fun pe emi jewo ni oni fun Oluwa Olorun.

0: ìpọ́njú wa àti làálàá wa àti ìnira wa. Olúwa sì mú wa láti Egypt jáde wá pẹ̀lú ọwọ́ agbára àti apánínà àti pẹ̀lú ẹ̀rù ńlá àti pẹ̀lú iṣẹ́ àmì àti pẹ̀lú iṣẹ́ ìyanu. Ó sì mú wa dé ìhín yìí, ó sì fi ilẹ̀ yìí fún wa, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin. Ǹjẹ́ ní ìsinsìnyìí kíyèsí, èmi mú àkọ́so ilẹ̀ náà wá tí ìwọ Olúwa fi fún mi, kí ìwọ kí o sì gbé e kalẹ̀ níwájú Olúwa Ọlọ́run rẹ, kí ìwọ kí o sì máa foríbalẹ̀ níwájú Olúwa Ọlọ́run rẹ, kí ìwọ kí o sì máa yọ̀ nínú ohun rere gbogbo tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ àti fún ará ilé rẹ, ìwọ àti ọmọ Léfì àti àlejò tí ń bẹ láàrin rẹ. Nígbà tí ìwọ bá dá ìdámẹ́wàá àsunkún rẹ tán ní ọdún kẹta, tí í ṣe ọdún ìdámẹ́wàá, tí ìwọ sì fi fún ọmọ Léfì, àlejò, aláìní baba àti opó, kí wọn kí ó máa jẹ ní ẹnubodè rẹ, kí wọn sì yó. Nígbà náà ni kí ìwọ kí o wí níwájú Olúwa Ọlọ́run rẹ pé, èmi ti mú ohun mímọ́ kúrò nínú ilé mi, mo sì ti fi wọ́n fún ọmọ Léfì, àti fún àlejò, àti fún aláìní baba, àti fún opó, gẹ́gẹ́ bí gbogbo àṣẹ rẹ tí ìwọ ti pa fún mi. Èmi kò rèé àṣẹ rẹ kọjá, bẹ́ẹ̀ ni èmi kò gbàgbé wọn. Èmi kò jẹ nínú rẹ nínú ọ̀pọ̀ mi, bẹ́ẹ̀ ni èmi kò mú kúrò nínú rẹ fún ohun àìmọ́kan, bẹ́ẹ̀ ni èmi kò mú nínú rẹ fún òkú. Ṣùgbọ́n èmi ti gba ohun Olúwa Ọlọ́run mi gbọ́, èmi sì ti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ pa láṣẹ fún mi. Wo ilẹ̀ láti ibùjókòó mímọ́ rẹ wá, láti ọ̀run wá, kí o sì bùsí fún Ísíráẹlì ènìyàn rẹ, àti fún ilẹ̀ náà tí ìwọ fi fún wa, bí ìwọ ti búra fún àwọn baba wa. Ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin, ní òní Olúwa Ọlọ́run rẹ pàṣẹ fún ọ láti máa ṣe ìlànà àti ìdájọ́ wọ̀nyí. Nítorí náà kí ìwọ kí o máa pa wọ́n mọ́, kí ìwọ kí o sì máa fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ ṣe wọ́n. Ìwọ jẹ́wọ́ Olúwa ní òní pé òun ni Ọlọ́run rẹ, àti pé ìwọ máa rìn ní ọ̀nà rẹ, ìwọ sì máa pa ìlànà rẹ mọ́, àti àṣẹ rẹ àti ìdájọ́ rẹ, ìwọ sì máa fetí sí ohun rẹ. Olúwa sì jẹ́wọ́ rẹ ní òní pé ìwọ máa jẹ́ ènìyàn ọ̀tọ̀ fún ara rẹ, bí òun ti ṣe ìlérí fún ọ, àti pé ìwọ máa pa gbogbo àṣẹ rẹ mọ́, òun sì mú ọ̀gá ju orílẹ̀-èdè gbogbo lọ tí ó dá, ní ìyìn, ní orúkọ, àti ọlá, kí ìwọ kí o lè máa jẹ́ ènìyàn mímọ́ fún Olúwa Ọlọ́run rẹ, bí ó ti sọ.
1: Ẹ jẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́, wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wò kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá, Exodus.

orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Egypti já lé òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypti ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypti, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypti. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn. Àwọn wọ̀nyí tí ò yé kò yé dáradára, wọ́n bẹ̀rẹ̀ sí ní pa á mọ́, ṣùgbọ́n ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn. Ohun tí a ṣe ń sọ eléyìí ni wípé kí àwọn àǹfààní wọ̀nyí kí ó má bàa ré wa kọjá. Bí o bá wo Chronicle 2 orí 30 láti ẹsẹ̀ 17. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ni ó wà nínú ìjọ ènìyàn náà tí kò ya ara wọn sí mímọ́. Nítorí náà ni àwọn ọmọ Lefi ṣe ń tọ́jú àti pa ẹran ìré kọjá fún olúkúlùkù ẹni tí ó ṣe aláìmọ́ láti yà á sí mímọ́ sí Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àní ọ̀pọ̀lọpọ̀ nínú Ephraimu àti Manasse, Isakari àti Sebuloni kò sáàwẹ̀ ara wọn mọ́ síbẹ̀. Wọ́n jẹ ìrékọjá náà kìí ṣe gẹ́gẹ́ bí a ti kọ́. Èyí jẹ́ kí ó yé wa wípé bí àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí, bí wọ́n tilẹ̀ ń pa àjọ ìrékọjá mọ́, àwọn ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn. Nítorí wípé wọ́n pa á mọ́ kìí ṣe gẹ́gẹ́ bí a ti kọ́. Nínú ìwé Máàkù, èyí ni nínú Májẹ̀mú Titun, orí 14 ẹsẹ̀ 1-2. Máàkù orí 14 ẹsẹ̀ 1-2, ó sọ wípé lẹ́yìn ọjọ́ 2 ni àjọ ìrékọjá.
àti ti àìwúkàrà àti àwọn olórí àlùfá àti àwọn akọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti fi ẹ̀tàn mú un kí wọn kí ó sì pa á ṣùgbọ́n wọ́n wí pé kì í ṣe ilé ọjọ́ àjọ kí ariwo kí ó má ba wà nínú àwọn ènìyàn títí ìgbà tí Jésù Kristi fi wá sí ayé yìí ni àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n sì ń pa àjọ ìrékọjá mọ́ ṣùgbọ́n ẹ̀tàn tàbí àgàbàgebè tàbí ìwà búburú tí ó pọ̀ ni ó kún ọwọ́ wọn èyí ni ó jẹ́ kí àǹfààní tí ó pọ̀ yanturu tí ìbá dé bá wọn kí ó fò wọn kọjá ohun tí a fi ń sọ yìí ni wípé kí ó má ṣe sí ẹnikẹ́ni nínú wa tí yóò wá síhìn lásán àdúrà mi ni wípé gẹ́gẹ́ bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí iye tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀ ìwòsàn àti ìbùkún tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀ a ti rí i wípé àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí bí ó tilẹ̀ jẹ́ wípé a ṣe ìlànà fún wọn èyí tí ìbá fún wọn ní àǹfààní àti ìbùkún àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn nítorí wípé wọn kò fiyèsí àwọn àfiyèsí tí ó pọ̀ tí ó yẹ kí ó jẹ́ tiwọn nítorí bẹ́ẹ̀ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́rùn yìí jẹ́ kí ó yẹ wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wá síhìn ni wọ́n máa ń pàdánù oore ọ̀fẹ́ àti ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn nítorí wípé wọn kì í fetí sílẹ̀ láti gbọ́ àti láti mọ̀ ohun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn nísinsìnyí jẹ́ kí a padà lọ sí Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkíní Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkíní Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé kí n tó tẹ̀síwájú jẹ́ kí n sọ eléyìí fún ọ wípé nígbàkúgbà tí o bá rí nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé Olúwa sì sọ pé yálà ó ń bá Mose sọ̀rọ̀ tàbí ó ń bá Aaroni sọ̀rọ̀ tàbí Elijah tàbí Elisha ni ó ń bá sọ̀rọ̀ tàbí Dáfídì tàbí Dánielì tàbí ẹnikẹ́ni bí o bá ti ń rí wípé Olúwa sì sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí o sán ṣòkòtò rẹ tàbí kí o sún araki nítorí wípé ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ yóò ṣe iyebíye fún wa bí a bá kọ́gbọ́n tí a sì tẹ̀lé ohun tí ó ń sọ níhìn-ín ni a rí wípé èyí kì í ṣe ọ̀rọ̀ Mose tàbí ọ̀rọ̀ ti Aaroni tàbí ọ̀rọ̀ láti ẹnu ẹnikẹ́ni ó ń sọ wípé èyí ni ọ̀rọ̀ Olúwa sí Mose sí Aaroni sí àwọn ọmọ Ísíráẹlì àti sí ọ lónìí pẹ̀lú ní àkókò yìí wọ́n wà nínú ilẹ̀ Egypt èyí ni a fi sọ wípé Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé kí ni ìtumọ̀ èyí já sí nígbà tí a sọ wípé wọ́n wà ní ilẹ̀ Egypt èyí sọ wípé wọ́n wà nínú ìsìnrú wọ́n wà nínú ìpọ́njú lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni Olúwa ń bá Mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ Ísíráẹlì láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìnrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ Olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú ńlá ni Ọlọ́run sọ fún Mose àti Aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ Egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ Egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni Olúwa bá wọn sọ̀rọ̀ ó rán Mose àti Aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wo nísàn Olúwa sì sọ fún Mose
àti Aaroni ní ilẹ̀ Íjíptì. Ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Íjíptì. Ó jẹ́ bí ẹrú fún èṣù, fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀, tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe bòjókò, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàídà ilẹ̀ Íjíptì ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Ísíráẹ̀lì wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàídà, àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká, ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Íjíptì pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa. Bí àwọn Mose àti Aaroni, bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìbàjẹ́ ìní wọn? Kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Ísíráẹ̀lì ní àkókò yìí? Ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ, àìrímu, àìnítọ́jú, àìnílé tán máa gbé, wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà. Rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà, nípa ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́, nípa àti sin Ọlọ́run, wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run wípé bí Ọlọ́run ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Mose ń gbọ́. Bí Ọlọ́run ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Aaroni ń gbọ́. Mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí, ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àgbọ́yé, kí Ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ Jésù. Ní ẹsẹ̀ ìkejì, oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín. Òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín. Àwọn yìí ti wà ní ilẹ̀ Íjíptì láti ìran dé ìran fún ọdún púpọ̀. Ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Íjíptì kò ṣe àǹfààní kankan fún wọn. Ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn, nínú ìyà tàbí ìpọ́njú wọn, nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá, ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí. Nítorí pé láìmọ̀ Jésù, ò ní ìyè. Láìmọ̀ Jésù, ó dàbí ẹni wípé o wà nínú ayé, o ń fi àkókò ṣòfò. Ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn, ìlànà ìdásílẹ̀ àti ìdáǹde wọn, ni Ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀, tí a ó gbà wọ́n là, ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn. Àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn. Ní ọjọ́ tí o bá Jésù pàdé, ní ọjọ́ náà ni ìyè àìnípẹ̀kun, ìgbésí ayé tòótọ́, ìgbésí ayé rere, ìgbésí ayé tó ṣàǹfààní yóò dé bá ìgbésí ayé rẹ. Ní àkókò náà ni Ọlọ́run rán Mose àti Aaroni sí àwọn ọmọ Ísíráẹ̀lì. Èyí ni ìlànà tí ó fi lé wọn lọ́wọ́ láti ẹsẹ̀ ìkẹrin. Bí àwọn ará ilé náà bá sì kéré ju ìwọ̀n ọ̀dọ́ àgùntàn náà lọ, kí òun àti aládùúgbò rẹ̀, tí ó súnmọ́ etí ilé rẹ̀, kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn ọkàn náà olúkúlùkù ní ìwọ̀n ìjẹ rẹ̀, ni kí ẹ̀ṣirò ọ̀dọ́ àgùntàn náà àìlábùkù, ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin yóò mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ẹ̀yin yóò fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ Ísíráẹ̀lì ni yóò sì pa á lé àṣálẹ́. Wọ́n ó mú un nínú ẹ̀jẹ̀ náà. Wọn ó sì fi tọ́ ara òpó ìhà méjèèjì àti sára àtẹrígbà ilé wọn ni. Nínú èyí tí wọn ó jẹ́, wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà àti àkàrà èwo, ewébẹ̀ kíkorò ni wọn ó fi jẹ. Èyí ni ìlànà tí a fún àwọn ọmọ Ísíráẹ̀lì tí a ń pè ní àjọ ìrékọjá. Ohun tí a sọ fún ọ ni wípé ìdájọ́ ń bọ̀,
lórí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní ilẹ̀ Íjíptì, kí ìdájọ́ yìí kí ó lè rí wọn kọjá, kí àwọn ìpọ́njú láwọn yìí kí ó lè rí àwọn ọmọ Ísíráẹlì kọjá. O ní a sọ fún wọn wípé ó yẹ kí wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn kan jáde. Ọ̀dọ́ àgùntàn yìí láti jẹ́ aláìléèrí, ó ní láti jẹ́ èyí tí ó mọ́, ó ní láti jẹ́ èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa. A sì sọ fún ọ wípé wọn ó pa ọ̀dọ́ àgùntàn náà, pé bí a bá ti pa á, a ó gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú àwo kòtò. Lẹ́yìn ìgbà náà lẹ ó fi ewé hísòpù, a ó tẹ́ bọ inú ẹ̀jẹ̀ náà, a ó sì fi wọ́n àtẹ́rígbà ilé wọn àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà ilé wọn. Ní ìwọ̀nyí ni bí wọ́n bá ṣe bẹ́ẹ̀, èyí yóò jẹ́ kí ó mú ọ̀dá wọn lójú wípé bí apanirun bá ti ń la ilẹ̀ Egypt kọjá, wípé apanirun yìí kò ní dé ọ̀dọ̀ wọn. Wo ẹsẹ̀ 21 títí dé 23. Ó ní nígbà náà ni Mose pé gbogbo àwọn àgbà Ísíráẹlì, ó sì wí fún wọn pé ẹ jáde lọ yín mọ ọ̀dọ́ àgùntàn fún ara yín gẹ́gẹ́ bí ìdílé yín, kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísòpù, ẹ ó tẹ́ bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíptì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹ́rígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kì yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kì yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kì yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Ísíráẹlì ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíptì kọjá. Ọmọ Ísíráẹlì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run, nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ó ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni yóò jẹ́ fún ìgbàlà wọn, rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí, bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kì í bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Íjíptì. Wò ó ní Exodu lẹ́ẹ̀kan sí i, Exodu 12 láti ẹsẹ 6. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di 14 oṣù náà, gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́, rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni a ń tọ́ka sí Jésù wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jòhánù 1:29. Ní ìjọ kejì, Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wí pé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá, ṣùgbọ́n rántí, kì í ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ni ó fún wa ní ìgbàlà, bí kì í ṣe wípé ikú rẹ̀ fún wa
lórí àgbélébò. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kì í ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristi ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà bí kì í ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébò. Tí pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹlì bí kì í bá ṣe wípé apá ọ̀dọ́ àgùntàn náà wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá. Wò ó ní Kọ́rintì kíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje, ó ní nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristi robọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébò. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà á lọ́wọ́ ìpọ́njú, tó gbà á lọ́wọ́ inú nibíni láti ọ̀dọ̀ èṣù, tó gbà á lọ́wọ́ wàhálà tí àbákó sí, tó sì gbà á lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó padà sí Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún, ó ní àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run béè lọ́wọ́ ọmọ Ísíráẹ̀lì ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Íjíptì, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá. Èyí ń tọ́ka sí Jésù Kristi, nítorí pé Jésù Kristi ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristi láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù. Èyí ni Hebrew ń tọ́ka sí ní orí keje. Hebrew orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ló yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristi ṣeṣe iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù, tí kò sì lí àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébò, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹ̀lì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lè ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́
ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹ̀lì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí 19 ẹsẹ̀ 23. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ 44. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wí pé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí pé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí 4, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus 12, láti ẹsẹ̀ 22. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebrews 11, ẹsẹ̀ 22 ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lé a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lé a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kún àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà,
nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé àtìpa Jésù Kristì àtìta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ni a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọlánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ. Bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yóò wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus 12 ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ní kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà? Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristì, ó ń tọ́ka sí Jésù Kristì fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù 1 láti ẹsẹ̀ ìkíní. Lé àtètè kọ́ ṣe lè ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lè ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lè ó di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn. Nítorí pé ó sọ ní 4:63, 4:63, èmi ní ń sọ ní di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristì, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristì nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, ìyè ni, ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodus 12, a sì ti kà fún wa nínú Kọrinti 1:5 láti ẹsẹ̀ 7-8, láti jẹ àkàrà àìwú. Nítorí náà, ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí tí a ti fi ère kọjá wa àní Kristì robọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan àti ìwà búburú, bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́.
ọpọlọpọ ni wọn máa lọ sí ilé ìsìn tí wọn máa sọ wípé wọn gbàgbọ nínú ẹjẹ Jésù, ṣùgbọn ìwà búburú èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́ ó wà ní ìgbésí ayé wọn. Àrán kan tàbí kí a máa hùwà tí kò bá bíbélì tí kò bá rọ Ọlọ́run mu, èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí, wípé a ní láti jẹ́ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wípé àìwókàrà, àrán kan, ìwà búburú, àgbèrè, panṣágà, olè, òfófó, ojú kòkòrò, àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ni àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn? Ní kíákíá jẹ́ kí a wo Exodo orí 12 lẹ́ẹ̀kan sí láti ẹsẹ̀ 13. Ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni. Ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa aṣọ funfun. Nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa kí a jẹ́ ẹlẹ̀sẹ̀ lásán. Ó ní nígbà tí mo bá rí i wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé. Ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó dàbí ẹni tí ó ń gbé ilé kan, ilé tí kò ní ilẹ̀kùn, ilé tí kò ní fèrèsé, ilé tí kò ní òrùlé. Kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí? Irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀. Ìkíní, ewu olè, nítorí wípé kò sí ilẹ̀kùn, kò sí fèrèsé, nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé. O jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, olè tàbí apanirun ni èyí tí a ń pè ní Sàtánì yóò lè wọlé, yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ, yóò máa dà ọ́ láàmú, yóò máa pọ́n ọ lójú, nítorí wípé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. O jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, tí kò ní fèrèsé, tàbí tí kò ní òrùlé. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀, àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò, wọ́n lè wọlé, wọ́n sì lè ṣe ọ́ lọ́ṣẹ́. Irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ejò láéláé ni. Èyí ni èṣù yóò máa wọlé ní ìgbà gbogbo, pẹ̀lú àwọn ẹ̀mí èṣù yóò máa wọlé. Bí a bá rí ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé, ẹyẹ yóò máa fi ibẹ̀ ṣe ibùgbé. Àwọn àparò tàbí àwọn ẹyẹ mìíràn yóò máa yàgbẹ́ sí irú ilé bẹ́ẹ̀. Bí o bá wo àyíká rẹ, ọ̀pọ̀lọpọ̀ ni ó wà tí wọ́n ń gbé ilé tí kò ní ààbò, ilé tí kò ní òrùlé, ilé tí kò ní fèrèsé, tí ó jẹ́ wípé àwọn ẹyẹ ojú ọ̀run yìí ni a ń fi wé àwọn ẹ̀mí òkùnkùn, ni wọ́n jọba, ni wọ́n ń gbé irú ilé bẹ́ẹ̀ nípa ariwo wọn, nípa jàǹbá tí wọ́n ń ṣe fún irú ẹni bẹ́ẹ̀. Àwọn wọ̀nyí ń jìyà lọ́pọ̀lọpọ̀. Kíni kí a sọ nípa bí òjò bá ń rọ̀, bí ìjì bá ń jà? Fún ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé tàbí tí kò ní fèrèsé àti ilẹ̀kùn, àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù, àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, nítorí wípé òjò ìdájọ́ Ọlọ́run, òjò àjàkálẹ̀ àrùn, ìjì àìsàn, ó ń jà ní ilé irú ẹni bẹ́ẹ̀. Bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé, o mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì, nítorí wípé
kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó bò wọ́n, kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó dàbí òrùlé fún wọn. Nítorí bẹ́ẹ̀ kíá ni ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wá. Tí a kò tí sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, kí a sá wá sí ibi tí a nú. Kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó bò wá. Kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó pa wá mọ́. Nítorí wípé ẹni tí kò bá sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó fi ara rẹ̀ sínú ewu àti irú èṣe tí ó ń ṣe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lóǹkà. Ẹ jẹ́ kí a wo Dáfídì, orin Dáfídì, orí kejìdínní ọgọ́rin. Orin Dáfídì, orí kejìdínní ọgọ́rin. Kí a wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí ní ẹsẹ̀ ìkọkàndínní àádọ́ta. Ó mú kíkorò ìbínú rẹ̀ wá sórí, wá sí wọn lára. Ìrunú, ìkanú, ìpọ́njú nípa ríran áńgẹ́lì ibi sínú wọn. Èyí ń sọ nípa àwọn ọmọ Ísíráẹlì, èyí ń sọ nípa àwọn ọmọ Egypt. Ṣègáfà fún mi, àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú, ìbínú gbogbóná Ọlọ́run, ìkanú àti ìpọ́njú púpọ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí ìdáǹdè, ìpamọ́, ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, wọ́n bọ́ sí ìdájọ́. Ìdájọ́ nínú ayé yìí, èyí ni ipa ìkíní, èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus, Exodus ń sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan, ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Egypt, wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn. Nítorí bẹ́ẹ̀, bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayéráyé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí, tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayéráyé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹlì àti ti Egypt nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, èṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15, ẹsẹ̀ 26, ó sì wípé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ̀, ìwọ tí ìwọ bá fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Egypt sí ọ lára, nítorí èmi lé Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì, lẹ́ẹ̀kan sí i, orin Dáfídì orí 55, orin Dáfídì orí 55, 84, ẹsẹ̀ 47, ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà
kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta láti wà ní ara dídá ṣáṣá láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n, èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun. Wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta, a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin, ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tìrẹ. Nísinsìnyí, a ó tọ Ọlọ́run lọ. A ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristì kú. Wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa, àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà tí ó ń sọ fún Ọlọ́run tí ó ń kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run, ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ tí o ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ̀ ọ́ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ̀ẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá
àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá. Nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yówù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí eyín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò rí ọ kọjá. Wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí eyín kọjá.

0: ọmọ Israeli o je ki o ye won we pe o nti se wahala popo lati ko won ni ilana Olorun ofin Olorun ni kikun ni o ti gbele won lowo ilana ati ase ti Olorun po ohun o nti fun awon ọmọ Israeli o wa nso pon ki o to pe aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe Mose ko mo so dara dara to o sese ki ala la kan ki o dide ki o so wi pe eyi ti Mose gbele won lowo wi pe ko kun to fun ọmọ Israeli Mose so pon wi pe ki won ki o sora ki won ki o kiye sara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kana ti Olorun fun wa we pe awa ti a je ti Olorun awa ti an tele Olorun ke asora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo Olorun awon elomiran ma nro we pe bi aban kilo fun wa lati enu oni wasu we pe ke asora lodo awon woli eke won ma fi esun kan wa we pe awa ti an kilo fun awon eniyan a ko ni ife nitori won ro we pe bi a ba ni ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so wi pe enikan lo n wasu eko odi eko eke tabi elomiran lo n wasu ihin rere tooto kini a le fi pe oro awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wi pe bi a ba ni ife ni tooto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke eje ki a wo Matthew ori keje ese kedogun Matthew ori keje ese kedogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o n kilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o n to wa wa ni awo agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi a ba ri awon omode ti won sere ni ita ti a si ri wi pe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni tooto se a o ma rerin a o fi awon omode wonyi sile lai kilo fun won rara bi o ba je wi pe ni tooto le a ni ife awon omode wonyi bi a ti ri wi pe apanije ikoko ti be si gboro o si ti n se ose fun awon eniyan o n pa won ni ipakopa a si ri awon omode ti won ko mo otun yato si osi ti won ko mo iyato laarin aja tabi ikoko a o kilo fun won a o pe won wonu ile eyi ni ife bi o ba je wipe ni tooto ni a ni ife ti a ri wipe awon omoleyin Jesu Kristi awon ti o sese di atunbi awon ti won ko mo otun yato si osi nipa eko ihin rere ti a sì rí wípé àwọn apanijẹ ìkoko àwọn èké wòlí àwọn aláìlọ́lọ́run tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà wọ́n bẹ́ sí gbòòrò wọ́n kun ayé wọ́n sì ń da àwọn ènìyàn láàmú wọ́n sì ń fi wọ́n lákàlàkà wọ́n sì ń rán wọn lọ sí ọ̀run ní àìròtẹ́lẹ̀ ó yẹ kí a lè sọ fún àwọn ènìyàn ó yẹ kí a lè kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n kí ó kíyè sára bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ní ìfẹ́ ìfẹ́ tí a ní yóò jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ Ọlọ́run wípé kí a ṣọ́ra kí a sì má gba ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké láàyè láàrin wa àti ní inú ìjọ àti ní ìdílé wa wo Matthew orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹfà nígbà náà ni Jésù wí fún wọn pé ẹ kíyè sára kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn farisí àti ti àwọn sadusí kí ni Jésù ń sọ níyìí nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn àwọn onígbàgbọ́ tòótọ́ àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wepe ki won ki o sora ki won ki o ma kiyesara ni ti iwukara awon parisi ati awon sadusi wo itumo ohun to nso ni ese ikejila nigba na le o to ye won pe ki se iwukara ti akara le o wi pe ki won kiyesara re sugbon eko ti awon parisi ati ti awon sadusi Jesu ko fi di awon omo ihin re leti we pe eko oti to wa eko ikese wa Jesu la awon eniyan loye we pe ni toto ni awon ajihin rere ti won so oro ijoba Olorun ni toto ni won wa le keji oni da keji o ye ke amo we pe ni toto ni awon elomiran wa ti won ko ni ni eko isina awon woyi je bi farisi ati sadusi Jesu sin ki awon omo eniyan ni lo we pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma se gba eko ajeji eko eke laye laarin won ninu ise awon aposteli ori ogun lati ese ikokandinlogbon nitori ti emi mo pe lehin lilo mi ikoko buburu yo wo aarin yin le aida agbo si ati laarin eyin ti kara yin li awon eniyan yo dide ti won o ma soro odi lati fa awon omo ehin seyin won nitori na e ma sora nitori awon ikoko won yi e ma sora nitori awon eniyan ti won o dide lati ma soro odi e ma sora nitori awon ti won o dide lati fayin kuro lodo Kristi lati fayin si odo ara won e ma sora ki esi ma ranti pe fun odun meta emi ko dekun ati ma fi omi je kilo fun olukuluko le osan ati le oru o ye ki a mo we pe ohun yi kan na ni awa ti a je ajihin rere awa ti a je oniwaasu ihin rere ni a ti nso bi o ba je eni ti o ti wa ninu ijo yi fun igba die o ri we pe yala losan ni ojo isimi tabi ni asale ni oru ni ojo aje tabi ni ojobo ni an kilo ni an waasu ni an koni yala lati ojule de oju ile ninu ipade ile tabi ni apejopo wa nigbati abapejopo ni an kilo fun wa nipa oro Olorun yala ninu ile isin wa ni tabi ni ipago ni ipari odun tabi ni igba miran ni a ma nje ki o ye wa yekeyeke bi oro Olorun bi o ti ri eyi ni Paul nso fun awon eniyan wonyi we pe o ye ki won ki o kiyesara ki won ki o mo we pe ati ko won ni eko irere bi ati ni igbala bi ati ni isodi mimo bi ati ni agbara emi Olorun bi ati ni iwosan bi ati n gbekele Olorun bi ati n gbadura ti adura wa n gba o ni ohun ti ko won ni ohun gbogbo o si ye ki won ki o kiyesara nitori we pe pelu omije pelu edun okan pelu itara pelu adura pelu ifara eni rubo pelu lati na ohun gbogbo ti o wa ti o ni ni o fi n ko won ni eko ihin rere o ye ki awa paapa ki a je eni ti n gba ikilo o ye ki a ma sa fun eko ike ki a ma je ki eko ti munisina ki o wa si aarin wa e je ki a wo peteru keji ori keji lati ese ikini peteru keji ori keji lati ese kini sugbon awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon olukoni eke yo ti wa laarin yin awon eni ti yo yo mu adamo igbe wo inu yin wa ani ti yo se oluwa ti o ra won won o si mu iparun ti o yara kankan wa sori ara won opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro odi si ona otito ati ninu oju kokoro ni won o ma fi yin se ireje nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni atun tin je ki o ye wa wepe oye ke asora nitori eko eke gbode kan nitori awon woli eke won po le aye o si ye ke aduro ninu otito awon aladamo tin so awon nkan woyi tabi tin so oro eko di won so wepe awon ni emi olorun ju awon akeko tabi awon oluko ihinrere sugbon a je ki o ye wa we pe o ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asa ti aye yi awon ti o je asan ati otubante o ye ki awa ti ati ko awa ti a mo oro olorun o ye ki o ye wa we pe o ye ki a ma sa fun awon kan won yi kitile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a nso nipa re yi bi abaje eni ti o ja para bi abaje eni ti ko sora bi abaje eni ti ngba dulumo bi abaje eni ti ngbo jege ti ngba awon eko eke won yi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo eje ki a pada si Kolose ori keji Kolose ori keji ese kejo le kan si e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a nso fun wa o si ye wa wepe bi abagba eko eke laye wepe eko eke yi yo di wa ni igbekun bi aba nso nipa wepe ki a di eni ni igbekun ohun ti a nso o ye Paulu aposteli daradara nitori wepe eni ti o ja papa ninu imo ede Greeki ti a fi ko majemu titun ni ki se be nikan eni ti o ja papa ninu itan majemu lailai ni nitori be nigba ti o nso wipe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wipe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wipe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma di ni igbekun ni o ma mu wa lo soko eru ni ati wipe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma je ki eru eni be ki o di eni iparun ko se se fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lailai ati ninu titun ti a le ka lati fi se apejuwe ohun ti o je wipe ki a di ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lailai ni ati ri wipe o se se ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba tin ba won ja won ri wipe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won ri wipe bi won ba le di iru eni be nigbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won ma sa lati ri wipe a kikanju jagun jagun laarin awon eniyan wonyi a di ni igbekun wipe bi a ba si ti se be awon yoku won o di ije opolopo ogbon ni won le lo bi o ba ka awon iwe onidajo o ri wipe a ri oba kan lori awon eniyan re gba ti enikan ti o wole wa o so wipe ohun ni ihinrere ohun ni eko kan to mu wa fun won nitori be ki awon eniyan ki o jade nitori pe ohun ti o fe so fun oba yi o je ohun ijile o je ohun asiri o je ohun kan to wa laarin ohun ati oba oba ko mo we pe a fe pa ohun a fe di oni igbekun oba ko mo we pe eni ti o wa yi o ti ri we pe bi a ba le mu ohun kuro awon eniyan ilu re won di ije nitori be o ni ki awon eniyan ki o jade nitori pe eni yi ni oro asiri ti o fe ba ohun so bi won ti jade be ni o mu ida jade lati inu aso re ti o gun oba yi ni o ku bi o ti ku ni o ti rekun ti o sa jade bi o ti sa jade ni o pe ipe ogun bi won se segun awon eniyan won yi ni yi o mo we pe isori o gege bi eni ti n gbadura eni ti o je akikanju o n fe ba o jagun o n fe ba ebi re jagun o ri wi pe bi o n ba le yo kele kele wa lati fun o ni eko eke bi o n ba le pa orun bi o n ba le yi olokan pada wi pe adura re ko ni gba mo wi pe o ni mo olorun mo wi pe jesu kristi papa ko ni je olugbala fun omo eni a fi n so wi pe ki a kiye sara nitori wi pe awon alala ti ma n wa awon eke woli ti ma n wa awon alakatakiti ti ma n wa awon ti o ma so pe won ni ohun kan imo ijile ti ma n wa awon to ma so fun a wi pe won ni ogbon kan ti o tayo ti bibeli nitori pe iwe kan ti o je o ye ko je ara bibeli sugbon ti o ti sonu awon ti ri iwe na he nitori be wa si bi kokokan ki won ki o le ko leko oni ki o sora o wi pe won fe di o ni igbekun won fe ko lo si oko eru won fe mu lo si inu isiro won fe so di eni ti a o parun nihi ni Paul apostle ni o ti je ki o ye awon eniyan won yi pe eko eke o ma din ni igbekun ni eko eke o ma so ni di alailagbara eko eke o ma pa ina emi wa o ma parun eko eke o ma ra wa niye eko eke o ma je ki a koju wa si orun ale eko eke o ma yi wa lokan pada kuro lati ma tele jesu a ma di eni ti ara niye ti a tele esu laimo ki se ninu kolose kan nikan le ati kilo fun wa ninu bibeli lati n kilo fun wa wi pe ewu popo lo wa ninu ki a ma tele awon oli eke iwo ti o je wi pe bi o ti le n wa si eko bibeli ti o n wa si ile ise wa sibe sibe awon woli eke ni kori ko sun re awon woli eke ni won ko leko o tun ma n gba awon iwe miran lati ibo miran o fe ki a di oni igbekun lo si oko eru sora ewo wa nibe o ye ki a wo Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon ese ikejo nitori bayi le oluwa awon omogun ni oluwa awon omogun wi nitori bayi li oluwa awon omogun olorun israeli wi pe e ma se je ki awon woli yin ti o wa laarin yin ati awon alaposhe yin ton yi je ki e ma se peti si ala yin ti eyin nla nitori ese ikesan won so asotele ike fun yin le oruko mi emi ko ran won li olowa wi awon jeun jeun woli won po kaakiri won fe gba owo ti oni won fe gba aso ti o wa ninu apoti re won fe gba iwon ba die ti olorun ti fi bukun o nitori be nitori jeun jeun won a wa won ni olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so wi pe awon gba awe ni awon o ti eronu ti e sugbon bi won ti n gba awe ti won duro ni waju olowa ni olorun ran awon si o wi pe boya ojo fe ro ni o boya ina n jo ni boya ikankan lo fe sele ni won wa kilo fun o bi won ba si ti n kilo tan ni won ma so pe sugbon o to ba le se etutu to ba le mu owo die wa to ba le se bayi ta ba se eto fun o ko si eto miran gbogbo eto gbogbo irubo ni jesu kristi ti pari lori igi agbelebo eyi ni olorun so fun wa wipe emi ko ran won o awon alala awon alasotele awon alaposhe awon woli eke oni nitori won so asotele eke fun yin le oruko mi emi ko ran won li olowa wi nitori be o ye ki asora bi won ba to wa wa pelu asotele pelu iran bí wọ́n bá sọ tọ̀ wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ìbàjẹ́ wípé Ọlọ́run kọ́ ló rán wọn nítorí jẹun wọ́n ń wówó káàkiri ni wọ́n fi ń tọ̀ yín wá nínú Róòmù orí 16 láti ẹsẹ 17 ara èmi sì bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́ ẹ sì kúrò ní ìsọ̀ wọn o mọ̀ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ̀ ènìyàn bí a bá wà lọ́jà tí a rí wípé ẹnìkan wà nínú ìsọ̀ pẹ̀lú wa wípé bí a ṣe ń tajà papọ̀ bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá bí a bá jẹ́ ẹni tí ó gbọ́n a ó ṣe ìsọ̀ tiwa lọ́tọ̀ èyí ni Paul apostle sọ fún wa wípé ó mọ̀ wípé ó ń gbìyànjú láti dé ìjọba ọ̀run ó sì ń rí ẹni tó fẹ́ kọ ní ẹ̀kọ́ èké tí ó fẹ́ gba ire rẹ tí ó fẹ́ gbà á sọnù tí ó fẹ́ gba àlàáfíà tí Ọlọ́run ti fún ọ tí ó fẹ́ gbà á sọnù ìgbàlà ayébáyé ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ èyí tí onínígbà tí a wẹ̀ ọ́nù kúrò nínú ẹ̀jẹ̀ Jésù ẹni yìí ó ń fẹ́ gba ìgbàlà sọnù lọ́wọ́ rẹ ẹ sì jọ wà nínú ìsọ̀kan náà ẹ jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí máa fi kùlùkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ṣọ́ra kí ẹ kúrò ní ìsọ̀ wọn jẹ́ kí a kà á lẹ́ẹ̀kan sí mú ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó kọ àwọn nǹkan wọ̀nyí sí tábìlì òkan àyà wa kí a lè sá fún ẹ̀kọ́ èké kí a lè sá fún àwọn wòlíì èké kí ẹnikẹ́ni kí ó má ṣe gba ire ayérayé lọ́wọ́ wa ó ní ara èmi sì bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́ ó yẹ kí a bèrè lọ́wọ́ wa ẹ̀kọ́ wo ni a ti kọ́ ẹ̀kọ́ ìgbàlà nínú Jésù Kristì nìkan ṣoṣo wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ bí ẹnikẹ́ni bá wá nígbà náà tí ó sọ fún wa wípé orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù ìrobọ Jésù tàbí ikú Jésù Kristì lórí igi àgbélébò kò tó fún ìgbàlà wa ó ní kí a máa sá fún wọn ẹ̀kọ́ wo la tún ti kọ́ àti kọ́ wípé bí a bá wà nínú Kristì a di ẹ̀dá tuntun wípé ohun àtijọ́ èpè tí a máa ń ṣẹ́ kí a tó di onígbàgbọ́ ìbúra tí a máa ń bú kí a tó di onígbàgbọ́ ìkùnsínú àti odì tí a máa ń yàn kí a tó di onígbàgbọ́ àti olè tí a máa ń jà kí a tó di onígbàgbọ́ ìfẹ́ ọkùnrin bá ara ẹni jẹ́ tí a máa ń ṣe kí a tó di onígbàgbọ́ ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristì ó di ẹ̀dá tuntun àwọn ohun àtijọ́ ìwà ìrìn àtijọ́ wọ̀nyí wọ́n ti kọjá lọ kíyèsí wọ́n di tuntun oníkaṣọ́ra o bí ẹnikẹ́ni bá mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́ a kò ha ti kọ́ wa nípa ti ìsọ̀dí mímọ́ a kò ha ti kọ́ wa nípa agbára ẹ̀mí mímọ́ fún àwọn tí a sọ̀dí mímọ́ tàbí kí ni kí a tún máa sọ nípa ẹ̀kọ́ wípé kò dára kí onígbàgbọ́ kí ó jẹ́ ẹni tí kóbìnrin jọ tàbí kí obìnrin kí ó jẹ́ ọkùnrin kan kò kúnnu kọ́bọ̀dù kí a máa ṣí láti ilé dé ilé a kò a ti kọ́ wa wípé ọkùnrin kan aya kan a sì ti kọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe òní kí a ṣọ́ra kí a má jẹ́ ẹni tí ń káàkiri kí a má jẹ́ ẹni tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá kiri ó ní kí a kúrò ní ìsọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ mo gbàdúrà wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń kìlọ̀ fún wa wípé a ó jẹ́ ẹni tí ń gbọ́ràn bí a sì ti ń gbọ́ràn ìbùkún tí ó wà nínú ìgbọ́ràn yóò jẹ́ tiwa ní orúkọ Jésù ẹ jẹ́ kí a wo Hebrew orí 13 ẹsẹ̀ 9 Hebrew orí 13 ẹsẹ̀ 9 ẹ má ṣe jẹ́ kí a fi onírúurú àti ẹ̀kọ́ àjèjì gbá yín kiri nítorí ó dára kí a mú yín lé ọkàn lé nípa oore ọ̀fẹ́ kì í ṣe nípa oúnjẹ nínú èyí tí àwọn ti o ti rin ninu won ko li ere oro die to fun eni ti o fe gboran awon bibeli ese bibeli ti a ka won yi o je ohun ti o ye eni ti o ni emi olorun o je eni ti o ye eni ti o ni igbala awon ojiyan won pa ara won run ni awon to ma jiyan oro olorun wi pe se o je wi pe deeper life nikan ni ati le ko eko oro olorun ti o je pe awon elomiran ti o nka bibeli ti o je wi pe awon na o ni imo bibeli ni awa ki jiyan eko oro olorun ni a ma nko awon eniyan a si nfe se o lori oni a fi soro olorun fun o o si ri wi pe inu bibeli ni a ti nka wi pe bi a ba je eni ti o feran olorun bi a ba je eni ti o fe tele olorun bi a ba je eni ti o fe gboran eni ti o fe fi orun sere je leyin aye buburu yi wi pe ki a sora ki a ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan bi wa ni igbekun gege bi itan eniyan gege bi ipilese eko ti aye eko aye wa ti ki se bi ti Kristi e je ki a pada si Kolose ori keji ese ikesan ati ese ikewa ki a wo idakoro ti a ni fun okan wa ninu Kolose ori keji ese ikesan ati ese ikewa nitori pe ninu re ni ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ninu Kristi oluwa wa olugbala wa oluso agutan wa ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara pipe ati ekun Kristi ni o duro gege bi idakoro fun okan wa dipo ki a ma fi ikolu kogba ero awon ti okan won ti poruru gba won soke sodo o ye ki awon onigbagbo simi ki won ki o si gbekele Jesu Kristi patapata ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ye ki o ye owe pe nigbati eniyan sobo nigbati Adamu ati Eva sobo ni ogba Edeni eniyan sobo kuro ninu ipo pipe ti Olorun da si o si sobo si ipo aipe eyi ti o bani ninu je gidigidi eniyan je alaipe nipa ti emi nipa ti iwa bi Olorun ati nipa ti ogbon ati oye gege bi eniyan ti sobo ni ogba Edeni lese kese ni Adamu ati Eva di alaipe ati awon omo ti a nbi nipase won ni won di alaipe ati awa papa ki a to mo Kristi le a di alaipe alaipe nipa ti emi alaipe nipa iwa bi Olorun alaipe nipa ogbon ati oye sugbon ninu Kristi ati nipase Kristi ni ati ni igbala kikun oun lo so wa di pepe o fun ni idariji pepe o fun ni alaafia pepe o fun ni ekunrere ore ofe re o fun ni ife pepe ati agbara kikun ati ogbon ati ohun gbogbo lati le je ki aye ti isinsiyi ati ayeraye ki o ni ere fun wa je ki a wo ninu Kolose ori keji ese keta inu eni ti a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n a sì ń fẹ́ ní ìmọ̀ ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú Kristi ni a ti lè rí i kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún ta èyí tó wà nínú bíbélì kí a má ṣe fetí sí àwọn atanijẹ akónisìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeé ṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n ń sìnkú sí ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́ onírara nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí yóò rò pé ó dára onírara nínú Kristi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si wepe bi abati ni Kristi ati ni ohun gbogbo ninu Kolose ori kini ese ikokandilogun Kolose ori kini ese ikokandilogun nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re didun inu baba wa tin be le orun ni we pe ekun ohun gbogbo niti idariji niti alaafia niti igbala niti isegun lori ese niti ife niti ori ofe niti agbara tabi ogbon tabi ohunkohun ti anilo lati le gbe igbesi aye ti o te olorun lorun o ni didun inu baba ni we pe ki ekun ohun dara dara gbogbo ki o le ma gbe inu re ki a to lo si ori ekun wa lati gbadura eje ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin bi agbara re bi olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re o nso fun wa we pe gbogbo ohun ti o je mo iye ati ti o je mo iwa bi olorun iwa mimo iwa ododo iwa otito iwa fun omo leyin Kristi we pe gbogbo re patapata le ati fun wa ninu olorun ninu Kristi ninu ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o si se iyebiye fun wa pe nipa iwon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe ohun ti oro olorun yi nso fun ani we pe gbogbo ohun ti o ye fun wa lati ni idariji ese lati ni agbara lori ese lati gbe igbese aye iwa mimo lati gbe igbese aye ti o te olorun ti o wo olorun we pe a fun wa ninu Kristi nitori be o ye ki a to olorun lo bi a ba ti je eni ti amusina nipa eko ike eko odi nipa asa aye ati nipa awon omiran ti ko ni lari o ye ki a to olorun lo ki a so fun pe ki o dariji wa ki a si se ipinu ki a so fun olorun we pe a ko ni sina mo we pe a ko ni tele ona okunkun mo bi o ba je eni ti o ti n tele woli eke ati eko ike ki o wa sodo olorun nitori awon nkan wonyi yo so di eni igbekun a o ku oleru lo bi o ba joko sinu eko ike nitori be je ki a da oni ide je ki a gba okan re la je ki olorun fun rara re ki o fa kuro ninu awon nkan wonyi ki o je ti olorun lekunrere ki o si mo wi pe igbala lo nfe ni isodimo lo nfe ni agbara emi olorun lo nfe ni iwosan lo nfe ni tabi idasile itunisile lo nfe ni tabi omo lo nfe lati je ki o je ebukun fun ebi re tabi o nfe ki olorun ki o bukun lona kan abi lona miran gbogbo nkan wonyi le a o ni bi a ba gbekele Jesu Kristi nikan soso nitori ninu re ni ekun iwa olorun gbe li ara iyara e je ki a dede duro ki a ba olorun soro ki a so fun olorun we pe ati ko eko ati mo wi pe o je ohun ti o se pataki lati kiyesa bi ati n kilo fun wa e je ki a gbadura ki a so fun olorun we pe a fe je tire e je ki a gbadura ki a so fun olorun we pe a fe ma tele imo ati otito ti o wa ninu ihirere e je ki a gbadura ki a so fun olorun we pe gbogbo eko eke gbogbo eko ti mo ni sina gbogbo awon woli eke olukoni eke awon iwe eke akon sile a fi won sile a jo won nina a si n fe tele oro olorun gbogbo nkan to ba yato si eko ihirere ti a ti ko wa a fe ju won sile a fe tele olorun timotimo gbadura so fun olorun bi o ba je alailera bi o ba je eni ti a le tete yi lokan pada so fun olorun we pe o fe duro sese o fe duro ninu eko o fe duro ninu eko ti o le se o pe se o ye fun ijoba olorun bi o ba gbadura ti o gbẹkẹle olorun ti o simile olorun bi o tile je alailagbara yo fi agbara fun o.
1: yóò fi okun fún ọ, yóò lè jẹ́ kí o lè dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tí ó yè kooro.
2: Deuteronomy orí ìkẹtàdínlọ́gbọ̀n. Mose pẹ̀lú àwọn àgbà Israẹli sì pàṣẹ fún àwọn ènìyàn náà wípé, ẹ máa pa gbogbo òfin mọ́ tí mo fi lélẹ̀ ní àṣẹ fún yín ní òní, yóò sì ṣe ní ọjọ́ tí ẹ̀yin bá gòkè Jọ́dánì lọ sí ilẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ, kíwọ kí o sì kó òkúta ńlá jọ, kíwọ kí o sì fi ẹfun rẹ wọn, kíwọ kí o sì kọ gbogbo ọ̀rọ̀ òfin yìí sára wọn, nígbà tí ìwọ bá rí kọjá, kíwọ kí o lè wọ inú ilẹ̀ náà lọ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin, bí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ ti ṣe ìlérí fún ọ. Yóò sì ṣe nígbà tí ẹ̀yin bá gòkè Jọ́dánì tán, ẹ̀yin ó kó òkúta wọ̀nyí jọ tí mo pa láṣẹ fún yín ní òní ní òkè Ebali, kíwọ kí o sì fi ẹfun rẹ wọn, níbẹ̀ ni kíwọ kí o sì mọ pẹpẹ kan fún Olúwa Ọlọ́run rẹ, pẹpẹ òkúta kan, ìwọ kò gbọdọ̀ fi ohun èlò irin kàn wọ́n, òkúta àìgbẹ́ ni kíwọ kí o fi mọ pẹpẹ Olúwa Ọlọ́run rẹ, kíwọ kí o sì máa rú ẹbọ sísun lórí rẹ̀ sí Olúwa Ọlọ́run rẹ, kíwọ kí o sì máa rú ẹbọ àlàáfíà, kíwọ kí o sì jẹun níbẹ̀, kíwọ kí o máa yọ̀ níwájú Olúwa Ọlọ́run rẹ, kíwọ kí o sì kọ gbogbo ọ̀rọ̀ òfin yìí sára òkúta wọ̀nyí, kí ó hàn gbangba. Mose àti àwọn àlùfáà, àwọn ọmọ Léfi sì sọ fún gbogbo Ísíráẹlì pé, Ísíráẹlì, dákẹ́ kí o sì gbọ́, ní òní ni ìwọ di ènìyàn Olúwa Ọlọ́run rẹ, nítorí náà kíwọ kí o gba ohùn Olúwa Ọlọ́run rẹ gbọ́, kí o sì máa ṣe àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ tí mo pa láṣẹ fún ọ ní òní. Mose sì pàṣẹ fún àwọn ènìyàn náà ní ọjọ́ náà wípé, àwọn wọ̀nyí ni kí o dúró lórí òkè Gerisimu láti máa súre fún àwọn ènìyàn náà nígbà tí ẹ̀yin bá gòkè Jọ́dánì, Simeoni àti Lefi àti Juda àti Isakari àti Josefu àti Benjamini. Àwọn wọ̀nyí ni yóò sì dúró lórí òkè Ebali láti gégùn, Riubeni, Gadi àti Asheri àti Sebuluni, Dani àti Naftali. Àwọn ọmọ Lefi yóò sì dáhùn, wọ́n sì wí fún gbogbo àwọn ọkùnrin Ísíráẹlì ní ohun rárá pé, egun ni fún ọkùnrin náà tí ó yá ère gbígbẹ́ tàbí dídà, ìríra sí Olúwa, iṣẹ́ ọwọ́ oníṣọ̀nà tí ó sì gbé e kalẹ̀ ní ìkọ̀kọ̀. Gbogbo ènìyàn yóò sì dáhùn wípé, àmì, egun ni fún ẹni tí kò fi bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ pè. Gbogbo ènìyàn yóò sì wípé, àmì, egun ni fún ẹni tí ó ṣí àlá ẹnìkejì rẹ̀ kúrò. Gbogbo ènìyàn yóò sì wípé, àmì, egun ni fún ẹni tí ó ṣe afọ́jú ní ọ̀nà. Gbogbo ènìyàn yóò sì wípé, àmì, egun ni fún ẹni tí ó ń yí ìdájọ́ àlejò po, àti ti aláìní baba, àti ti opó. Gbogbo ènìyàn yóò sì wípé, àmì, egun ni fún ẹni tí ó bá aya baba rẹ̀ dàpọ̀, nítorí tí ó tú aṣọ baba rẹ̀. Gbogbo ènìyàn yóò sì wípé, àmì, egun ni fún ẹni tí ó bá ẹranko dàpọ̀. Gbogbo ènìyàn yóò sì wípé, àmì, egun ni fún ẹni tí ó bá arábìnrin rẹ̀ dàpọ̀, tí ṣe ọmọbìnrin baba rẹ̀, tàbí ọmọbìnrin ìyá rẹ̀. Gbogbo ènìyàn yóò sì wípé, àmì, egun ni fún ẹni tí ó bá ìyá aya rẹ̀ dàpọ̀. Gbogbo ènìyàn yóò sì wípé, àmì, egun ni fún ẹni tí ó lu ẹnì kejì rẹ̀ ní ìkọ̀kọ̀. Gbogbo ènìyàn ni yóò sì wípé, àmì, egun ni fún ẹni tí ó gba ọrẹ láti pa aláìṣẹ̀. Gbogbo ènìyàn yóò sì wípé, àmì, egun ni fún ẹni tí kò dúró sí gbogbo ọ̀rọ̀ òfin yìí láti ṣe wọ́n. Gbogbo ènìyàn yóò sì wípé, àmì.
3: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Deuteronomy orí ìkẹjìdínlọ́gbọ̀n. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohun Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí láti ṣe àṣẹ rẹ̀ gbogbo tí mo pa fún ọ ní òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohun Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ìbísí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún agbọ̀n rẹ àti fún ọpọ́n ìpò àkàrà rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Olúwa yóò mú àwọn ọ̀tá rẹ tí ó dìde sí ọ di ẹni ìkọlù níwájú rẹ. Wọ́n jáde sí ọ ní ọ̀nà kan, wọ́n sì sá níwájú rẹ ní ọ̀nà méje. Olúwa yóò pàṣẹ ìbùkún sórí rẹ nínú àká rẹ àti nínú ohun gbogbo tí ìwọ bá fi ọwọ́ rẹ lé, òun ó sì bù sí fún ọ ní ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ. Olúwa yóò fi ìdí rẹ kalẹ̀ ní ènìyàn mímọ́ fún ara rẹ bí ó ti búra fún ọ, bí ìwọ bá pa àṣẹ Olúwa Ọlọ́run rẹ mọ́. ti wo si rin ni ona re. Gbogbo eni aye yo si ri pe oruko Oluwa ni a fi n pe o, won si ma beru re. Oluwa yo si so di pupo fun rere ninu omo inu re ati ninu iru ohun osin re ati ninu eso ile re ni ile ti Oluwa ti bura fun awon baba re lati fun o. Oluwa yo si si isura rere sile fun o, orun lati rojo si ile re ni akoko re ati lati bu si ise owo re gbogbo. Iwo si ma win orilede pupo, iwo iyo si toro. Oluwa yo si fi o se ori ki yo si se iru. Iwo si ma leke sa, iwo ki yo si je eni eyin bi o ba feti si ase Oluwa Olorun re ti mo pa fun o ni oni lati ma kiyesi ohun ati ma se won. Iwo ko si gbodo ya kuro ninu gbogbo oro ti mo pa lase fun yin ni oni si otun tabi si osi lati to Olorun miran leyin lati sin won. Yo si se bi iwo ko ba feti si ohun Oluwa Olorun re lati ma kiyesi ati se gbogbo ase re ati ilana re ti mo fi lele fun o ni oni. Nje gbogbo egun wonyi yo se sori re yo si ba o. Egun ni fun o ni ilu, egun ni fun o ni oko, egun ni fun agbon re ati opon ipo akara re, egun ni fun omo inu re ati eso ile re, ibisi malu re ati omo aguntan re. Egun ni fun o nigbati iwo ba wole, egun si ni fun o nigbati iwo ba jade. Oluwa yo si ran egun, idamu ati ibawi sori re ninu gbogbo ti iwo ba fi owo re le ni sise titi a fi run o ati titi iwo fi segbe kankan nitori buburu ise re nipa eyi ti iwo fi komi sile. Oluwa yo si mu ajakale arun le mo titi ohun fi run o kuro lori ile na nibi ti iwo nlo lati gba. Oluwa yo si fi arun igbe kolu o ati iba ati igbona ati ijoni nla ati ida ati iredanu ati imuwodu won o si lepa re titi iwo fi run. Orun re ti n be lori re yo je ide, ile ti n be nisale re yo si je irin. Oluwa yo so ojo ile re di etu ati epuru lati orun ni yo ti ma so kale si o titi iwo fi run. Oluwa yo si mu o di eni ikolu niwaju awon ota re, iwo jade to won lo ni ona kan, iwo si sa niwaju won ni ona meje. A o si se o kiri gbogbo ijoba aye, oku re yo si je ounje fun gbogbo eye oju orun ati fun eranko aye, ko si si eni ti yo le won kuro. Oluwa yo si fi owo Egypt lu o ati iyodi ati ekuru ati eyi ara eyi ti a ki yo le wosan. Oluwa yo si fi isinwin kolu o ati ifoju ati ipaya. Iwo si ma fi owo tale ni osan gangan bi afoju ti fi owo tale ninu okunkun. Iwo ki yo si ri rere ninu ona re. Eni ni lara sa ati eni kiko ni ojo gbogbo ni iwo je. Ki yo si si eni ti o gba o. Iwo fe iyawo okunrin miran ni yo si ba dapo. Iwo ko ile, iwo ki yo si gbe inu re. Iwo gbin ogba ajara, iwo ki yo si ka eso re. A o si pa akọ malu re ni oju re, iwo ki yo si je ninu re. Ketekete re ni a o si fi agbara mu lo kuro ni oju re, a ki yo si mu pada fun o wa. A o fi aguntan re fun awon ota re, iwo ki yo si ni eni ti yo gba o. Awon omo re okunrin ati awon omo re obinrin ni a o fi fun eniyan miran. Oju re yo ma wo, yo si su o lati ma wo ona won ni ojo gbogbo. Ki yo si si agbara kan ni owo re. Eso ile re ati gbogbo ise laala re ni orilede miran ti iwo ko mo yo je. Iwo si je kike ni ni lara ati eni itemole nigba gbogbo. Be ni iwo si di asiwere nitori iran oju re ti iwo ri. Oluwa yo si fi owo buburu lu o ni ekun ati ni ese ti a ki o le wosan lati atelese re de atari re. Oluwa o mu iwo ati oba re ti iwo fi je lori re lo si orilede ti iwo ati awon baba re ko mo ri. Iwo si ma bo orisa nibe, igi ati okuta. Iwo si je ni iyanu ati eni owe ati eni ifisoroso. Ninu gbogbo orilede nibi ti Oluwa yo gbe dari re si. Iwo mu irugbin pupo lo sinu oko, die ni iwo si ri kojo nitori pe esu ni yo je erun. Iwo gbin ogba ajara, iwo si se itoju re, sugbon iwo ki yo mu ninu oti iwa eni re. Be ni iwo ki yo ka ninu esu ajara re nitori pe kokoro ni yo fi won je. Iwo ni igi olifi ni gbogbo agbegbe re, sugbon iwo ki yo fi ororo para nitori pe igi olifi re yo re dana. Iwo bi omokunrin ati omobinrin, sugbon won ki yo je tire nitori pe won o lo si oko eru. Gbogbo igi re ati eso ile re yo je ti esu. Alejo ti nbe laarin re yo ma gaju lo siwaju ati siwaju. Iwo si ma di eni re sile siwaju ati siwaju. Oni yo ma win o, iwo ki yo si win. Oni yo si ma se ori, iwo si ma se eru. Gbogbo egun wonyi yo si wa sori re, yo si lepa re, yo si ba o titi iwo fi run. Nitori ti iwo ko feti si ohun Oluwa Olorun re lati pa ase re ati ilana re mo ti o pa lase fun o won si wa lori re fun ami ati fun iyanu ati lori iru omo re lai lai nitori ti iwo ko fi ayo sin oluwa olorun re ati inu didun nitori opo ohun gbogbo nitori na ni iwo se ma sin awon ota re ti oluwa yo ran si o ninu ebi ati ninu ongbe ati ninu ihoho ati ninu aini ohun gbogbo won si fi ajaga erin bo ni orun titi yo fi run o oluwa yo gbe orilede kan dide si o lati ona jijin lati opin ile wa bi ide ti ifo orilede ti iwo ki yo gbo ide re orilede odaju ti ki o se ojusaju arugbo ti ki o si se oju rere fun ewe ohun o si ma je iru ohun osin re ati eso ile re titi iwo fi run ti ki yo ku oka ati oti waini tabi ororo tabi ibisi malu re tabi omo agutan sile fun o titi ohun o fi run o ohun o si doti o ni ibode re gbogbo titi ode re ti o ga ti o si le yo fi wolule eyi ti iwo gbekele ni ile re gbogbo ohun o si doti o ni ibode re gbogbo ni gbogbo ile re ti oluwa olorun re ti fi fun o iwo si je omo inu re eran ara awon omo re okunrin ati ti awon omo re obinrin ti oluwa olorun re fi fun o ninu idoti na ati ninu ihamo na ti awon ota re yo hamo o okunrin ti awo re tutu ninu yin ti o si se elege oju re yo poro si arakunrin re ati si aya okan aya re ati si iyoko omo re ti ohun o jepu to be ti ohun ki yo gun enikan ninu won ninu eran awon omo ara re ti o je nitori ti ko si ohun kan ti yo ku sile fun ninu idoti na ati ninu ihamo ti awon ota re yo ha omo ni ibode re gbogbo obirin ti awo re tutu ninu yin ti o si se elege ti ko je dasha ati fi atelese re kan ile nitori ikera ati iwa elege oju re yo koro si oko okan aya re ati si omo re okunrin ati omo re obirin ati si omo owo re ti o ti agbede meji ese re jade ati si awon omo re ti yo bi nitori pe ohun o je won ni ikoko nitori aini ohunkohun ninu idoti ati ihamo na ti ota re yo ha omo ni ibode re bi iwo ko ba fe kiyesi ati ma se gbogbo oro won yi ti a ko sinu iwe yi lati ma beru oruko yi ti o ni ogo ti o si ni eru oluwa olorun re nje oluwa yo so iyonu re di iyanu ati iyonu iru omo re ati iyonu nla ati eyi ti yo pe ati arun buburu ati eyi ti yo pe ohun o si mu gbogbo arun egypt pada wa ba o ti iwo beru ohun o si le mo gbogbo arun pelu ati gbogbo iyonu ti a ko ko sinu iwe ofin yi awon ni oluwa yo mu wa ba o titi iwo fi run die ni eyin o si ku ni iye eyin ti e ti dabi irawo oju orun ni opolopo nitori ti iwo ko gba ohun oluwa olorun re gbo yo si se bi oluwa ti yo sori eyin lati se yin ni re ati lati so yin di pupo be ni oluwa yo si yo si yin lori lati run yin ati lati pa yin run a o si fa yin tu kuro lori ile na nibi ti iwo nlo lati gba oluwa yo si tu oka sinu eniyan gbogbo lati opin ile de opin ile nibe ni iwo si ma bo orisa ti iwo ati baba re ko mo ri ani igi ati okuta ati laarin orilede wonyi ni iwo ki yo ri irorun be ni atelese re ki yo ri isimi sugbon oluwa yo fi iwariri aya ati oju jijoro ati ibinuje okan fun o emi re yo soro ni iye meji ni oju re iwo si ma beru ni oru ati ni osan iwo ki yo si ni idaniloju emi re ni owuro iwo wi pe ale ibaje le ati ni ale iwo wi pe ile ibaje mo nitori iberu aya re ti iwo ma beru ati nitori iran oju re ti iwo ma ri oluwa yo si fi oko tun mu opada lo si egypt ni ona ti mo ti so fun o pe iwo ki yo si tun ri mo nibe ni eyin o si ma ta ara yin fun awon ota yin ni eru okunrin ati eru obinrin ki yo si si eni ti yo ra yin Deuteronomy ori 29 wọ̀nyí ni ọ̀rọ̀ májẹ̀mú tí olúwa pa láṣẹ fún mose láti bá àwọn ọmọ israeli dá ní ilẹ̀ moabu lẹ́yìn májẹ̀mú tí ó ti bá wọn dá ní horebu mose sì pe gbogbo àwọn ọmọ israeli ó sì wí fún wọn pé ẹ̀yin ti rí ohun gbogbo tí olúwa ṣe ní ojú yín ní ilẹ̀ egypt sí farao àti sí gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ àti sí ilé rẹ̀ gbogbo ìdánwò ńlá tí ojú rẹ̀ ti rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wọn ni ṣùgbọ́n olúwa kò fún yín ní àyà láti mọ̀ àti ojú láti rí àti etí láti gbọ́ títí di òní yìí èmi sì ti mú yín rìn ní 40 ọdún ní aginjù aṣọ yín kò gbómọ yín ní ara bàtà yín kò sì gbómọ yín ní ẹsẹ ẹyin kò jẹ àkàrà bẹẹ ni ẹyin kò mu ọtí wáìnì tàbí ọtí líle bẹẹ kí ó lè mọ pé èmi ni olúwa ọlọrun yín nígbà tí ẹyin ti dé ìhín yìí sihoni ọba esboni àti ogu ọba bashani jáde ogun sí wa àwa sì kọlù wọn àwa sì gba ilẹ̀ wọn a sì fi fún àwọn ọmọ Reubeni àti àwọn ọmọ Gadi àti àbọ̀ ẹ̀yà Manasse ní ìní. Nítorí náà ẹ pa ọ̀rọ̀ májẹ̀mú yìí mọ́ kí ẹ sì máa ṣe wọ́n kí ẹ̀yìn kí ó lè máa rí ire nínú ohun gbogbo tí ẹ̀yìn ń ṣe. Gbogbo yín ni ó dúró ní òní níwájú Olúwa Ọlọ́run yín, àwọn olórí yín, àwọn ẹ̀yà yín, àwọn àgbà yín àti àwọn ìjòyè yín, a ní gbogbo àwọn ọkùnrin Ísírẹ́lì, àwọn ọmọ wẹ́wẹ́ yín, àwọn aya yín àti àlejò rẹ tí ń bẹ láàrin ibùdó rẹ láti aṣẹ́gi rẹ dé apọnmi rẹ, kí wọ kí ó lè wọ inú májẹ̀mú Olúwa Ọlọ́run rẹ àti ìbúra rẹ tí Olúwa Ọlọ́run rẹ bá ọ ṣe ní òní, kí ó lè fi ìdí rẹ kalẹ̀ ní òní ní ènìyàn kan fún ara rẹ, àti kí òun kí ó lè máa ṣe Ọlọ́run rẹ bí ó ti sọ fún ọ, àti bí ó ti búra fún àwọn bàbá rẹ, fún Abrahamu, fún Isaki àti fún Jakobu. Kì í sì ṣe ẹ̀yin nìkan ni mo bá ṣe májẹ̀mú yìí àti ìbúra yìí, ṣùgbọ́n ẹni tí ó bá wa dúró níhìn ní òní níwájú Olúwa Ọlọ́run wa, ẹni tí kò sí níhìn pẹ̀lú wa ní òní, nítorí pé ẹ̀yin mọ bí àwa ti gbé ilẹ̀ Íjíptì àti bí àwa ti kọjá láàrin orílẹ̀-èdè tí ẹ̀yin là kọjá, ẹ̀yin sì ti rí ohun ìríra wọn àti èrè wọn, igi àti òkúta, fàdákà àti wúrà tí ó wà láàrin wọn, kí ẹnikẹ́ni kí ó má baà wà nínú yín, ọkùnrin tàbí obìnrin tàbí ìdílé tàbí ẹ̀yà tí aya rẹ̀ ṣí kúrò lọ́dọ̀ Olúwa Ọlọ́run wa ní òní láti lọ sin òrìṣà àwọn orílẹ̀-èdè wọ̀nyí, kí gbòǹgbò tí ń yọ òróòro àti iwọ kí ó má baà wà nínú yín. Bí ó sì ṣe nígbà tí ó bá gbọ́ ọ̀rọ̀ ègún yìí tí ó súre fún ara rẹ̀ nínú àyà rẹ̀ wípé èmi ò ní àlàáfíà bí èmi tilẹ̀ rìn nínú agídí ọkàn mi láti run túútú pẹ̀lú gbígbẹ, Olúwa kì yóò dáríjì í, ṣùgbọ́n nígbà náà ni ìbínú Olúwa àti owú rẹ̀ yóò gbóná sí ọkùnrin náà, àti gbogbo ègún wọ̀nyí tí a kọ sínú ìwé yìí ni yóò bà lé, Olúwa yóò sì nu orúkọ rẹ̀ kúrò lábẹ́ ọ̀run, Olúwa yóò sì yà á sí ibi kúrò nínú gbogbo ẹ̀yà Ísírẹ́lì gẹ́gẹ́ bí gbogbo ègún májẹ̀mú tí a kọ sínú ìwé òfin yìí, àti ìran tí ń bọ̀, àwọn ọmọ yín tí yóò dìde lẹ́yìn yín, àti àlejò tí yóò ti ilẹ̀ jíjìn wá yóò sì wí nígbà tí wọ́n bá rí ìyọnu ilẹ̀ náà àti àrùn náà tí Olúwa mú bá a, àti pé gbogbo ilẹ̀ rẹ di imí oòrùn àti iyọ̀ àti ìjóná tí a kò lè gbin nǹkan sí tàbí tí kò lè sèso tàbí tí koríko kò lè hù nínú rẹ̀, bí ìbì ṣubú Sodomu àti Gomorra, Adma àti Sebolimu tí Olúwa bì ṣubú nínú ìbínú rẹ̀ àti nínú ìkànnù rẹ̀. Àní gbogbo orílẹ̀-èdè yóò máa wí pé éṣe tí Olúwa fi ṣe báyìí sí ilẹ̀ yìí, kí ni a lè mọ ooru ìbínú ńlá yìí sí? Wọ́n sì wí pé nítorí tí wọ́n kọ májẹ̀mú Olúwa Ọlọ́run àwọn bàbá wọn sílẹ̀ tí ó ti bá wọn dá nígbà tí ó mú wọn láti ilẹ̀ Íjíptì jáde wá, nítorí tí wọ́n lọ wọ́n sì bọ òrìṣà wọ́n sì tẹríba fún wọn, òrìṣà tí wọn kò mọ̀ rí tí òun kò sì fi fún wọn, ìbínú Olúwa sì rú sí ilẹ̀ náà láti mú gbogbo ègún tí a kọ sínú ìwé yìí wá sórí rẹ̀, Olúwa sì fà wọ́n tu kúrò ní ilẹ̀ wọn ní ìbínú àti ní ìkanú àti ní ìrunú ńlá, ó sì lé wọn lọ sí ilẹ̀ mìíràn bí ó ti rí ní òní yìí, tí Olúwa Ọlọ́run wa ní òun ìkọ̀kọ̀, ṣùgbọ́n ohun tí a fi hàn ní tiwa àti ti àwọn ọmọ wa láéláé, kí àwa kí ó lè máa ṣe gbogbo ọ̀rọ̀ òfin yìí.
3: DCLM Radio, your spiritual welfare is our concern.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá síhìn-ín láti gbọ́ ọ̀rọ̀ yín, láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́. Kí a bá lè mọ bí a ti gbàdúrà, kí a bá lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ẹ ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí, kí ìgbàgbọ́ wa kí ó ba lè le, kí ó lágbára, kí ó sì gbóná nínú Ọlọ́run. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, ohun tí ẹ ń fẹ́ bá wa sọ, ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa, ohun tí ẹ ń fẹ́ kí a ṣe àṣàrò lé lórí, ẹ jẹ́ kí ó yé wa lórúkọ Jésù. Bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀yin fún ara yín Ọlọ́run ẹ̀mí, kí ó kọ nǹkan wọ̀nyí sí wa lé ókan àyà, tí ó fi jẹ́ wípé a ó lè ṣe àṣeyọrí ní ìgbésí ayé ìgbàgbọ́ wa, àti wípé àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà, ohun tí a sì ń béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ẹ ó ṣe wọ́n fún wa. Ẹ là wá lóye, ẹ ṣe wá lójú, ẹ jẹ́ kí a lè di akọni nínú ìgbàgbọ́ alágbára nínú Ọlọ́run. A dúpẹ́ pé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó tún fún wa ní àǹfààní mìíràn láti wá síwájú rẹ̀.

à ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gun ní ìpele ìpele. Èyí jẹ́ wípé a lè ní ìṣẹ́gun lọ́nà kan tàbí lọ́nà mìíràn, ṣùgbọ́n lónìí a fẹ́ wo ìṣẹ́gun nípa ìgbàgbọ́, èyí tí ó ga jùlọ nípa gbogbo ìṣẹ́gun tí a lè ní. Nínú Hebrew orí kọkànlá ni a ti sọ fún wa púpọ̀ nípa ìgbàgbọ́. Hebrew orí kọkànlá, a ń sọ nípa ìgbàgbọ́. Kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ní kíkún, wọ́n ka àwọn ẹsẹ kan fún wa kí ó ba lè yé wa ohun tí a ń sọ. Láti ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere. Nípa ìgbàgbọ́ lè a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí kìí ṣe ohun tí ó hàn lè a fi dá ohun tí a ń rí. Ẹsẹ̀ ìkeje nípa ìgbàgbọ́ ni Noah, nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò tíì rí fún, ó bẹ̀rù Ọlọ́run. Ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀. Nípa èyí tí ó dá ayé lẹ́bi, ó sì di àjògún òdodo nípa ìṣe tí í ṣe nípa ìgbàgbọ́. Ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́, ó sì jáde lọ láì mọ ibi tí òun ń rè. Ẹsẹ̀ kọkànlá nípa ìgbàgbọ́ ni Sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún, nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ẹsẹ̀ ìkẹtàdínníogún nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a dán wò fi Isaac róbọ, ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo róbọ. Ẹsẹ̀ ogún nípa ìgbàgbọ́ ni Isaac súre fún Jacobo àti Esau ní ti ohun tí ń bọ̀. Bí o bá kà á lọ síwájú, ó rí wípé títí di òpin ìwé yìí tàbí títí di òpin orí tí a ń kà yìí ni ó ti ń sọ fún wa nípa ìgbàgbọ́. Kí a wo orí tí ó tẹ̀lé orí kejìlá, ẹsẹ̀ ìkíní. Nítorí náà, bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dìmọ́ wa, kí a sì máa súré, kí a sì máa fi sùúrù súré èje tí a gbé ka iwájú wa. Kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Yẹ kí a dúró níbẹ̀. Bí a bá ti ń bá ẹ̀kọ́ yìí lọ, ó mọ ìdí tí mo fi ka àwọn ẹsẹ̀ tí mo kà, tí mo sì kọjá sí orí kejìlá láti ka ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì fún ọ. Yẹ kí a kọ́kọ́ wo èyí wípé láì sí ìgbàgbọ́, kò sí ẹni tí ó lè wo Ọlọ́run. Èyí jẹ́ wípé ìgbàgbọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Wo ẹsẹ̀ ìkẹfà orí kọkànlá, kí a wo bí ìgbàgbọ́ ṣe ṣe pàtàkì tó. Ṣùgbọ́n láì sí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wò ó. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá, kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Níhìn-ín ni a jẹ́ kí ó dá wa lójú bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́. Ó ní láì sí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wò ó. Bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ, ìbá ṣe ìjọ níhìn-ín tàbí ìjọ Ọlọ́run níbòmíràn, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, wọ́n máa ń wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn. Ẹlòmíràn, nígbà tí wọ́n bá dé inú ìjọ, wọ́n á sọ

0: wí pé níbi tí àwọn ti ń bọ̀, àwọn ni ìyá ẹgbẹ́, tàbí àwọn ni balógun, tàbí àwọn ni bàbá ìsàlẹ̀, tàbí àwọn ni agbọ́pàá àlùfáà, tàbí àwọn ni wọ́n máa ń laago nínú ilé ìsìn, tàbí àwọn ni atẹ́dùrò, tàbí ó ṣeéṣe kí wọn kí ó sọ wípé àwọn ni bàbá àsàlẹ̀ tí ó jẹ́ wípé bí ìjọba fẹ́ ṣe ìpinnu láì rí àwọn kò lè ṣe ìpinnu. Nítorí bẹ́ẹ̀ àwọn ń fẹ́ láti kọjá sí dípà. Bí àwọn sì ti ń fẹ́ láti kọjá sí dípà níhìn-ín, kí ni ààyè tàbí ipò tí àwọn yóò wà bí àwọn bá kọjá wá sí ìhín? Ohun tí wọ́n ń rò ni wípé ipò tí a ní nínú ìjọ, òun ni ó ṣe pàtàkì, òun ni kò ṣe é má ní tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ní láti máa dù. Ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé ipòkípò tí a bá ní, bí a kò bá ní ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Wípé bí a tilẹ̀ jẹ́ olórí ẹgbẹ́ nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ akíkanjú nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ òpóǹtagí, tàbí a jẹ́ ẹnìkan tí wọ́n máa ń dúró dè bí wọ́n bá fẹ́ mú ìpinnu nínú ìjọ, bí a kò bá ní ìgbàgbọ́, a kò lè wo Ọlọ́run. Wò ó lẹ́ẹ̀kan sí i. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wù ú. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sínú ìjọ, ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí, nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ, iṣẹ́ ó ń gbèrú ní lọ́wọ́ mi, kìí ṣe bẹ́ẹ̀ nìkan, owó ó ń kún owó lọ́wọ́ mi, kìí ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí mo ti dé inú ìjọ, ilé kejì ni mo ń kọ́ nísinsìnyí. Ẹlòmíràn á sọ fún wa wípé nígbà tí òun ti dé inú ìjọ ni òun ti rí wípé àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wọ́n pọ̀ sí, òun ní àwọn oníbàárà tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Èyí jẹ́ ohun tí wọ́n máa ń ṣògo, tí wọ́n máa ń yọ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé láì sí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wù ú. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa, bí a ti wá sí inú ìjọ, ohun tí ó ṣe pàtàkì níwájú Ọlọ́run, ohun tí Ọlọ́run ń wò ní ìgbésí ayé wa ni wípé kí a ní ìgbàgbọ́. Bí a bá ń sọ nípa ìgbàgbọ́, àwọn ẹlòmíràn wọ́n máa ní ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́, ṣùgbọ́n kìí ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Wọ́n máa ń sọ wípé àwọn gba ara wọn gbọ́, wípé bí àwọn bá dáwọ́lé nǹkan, bí àwọn ò bá rí ìyọrísí nǹkan náà, àwọn ò jẹ́ padà. Àwọn ní ìpinnu, àwọn ní ìgbàgbọ́ nínú agbára tiwọn, nínú ohun tí wọ́n lè ṣe. Wọ́n máa ń ṣògo wípé àwọn ní ìgbàgbọ́ nínú ara wọn, ìfọkàntán nínú ara wọn, wọ́n gbẹ́kẹ̀lé ara wọn. Èyí kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Bí o bá wo ìhín, ó ń sọ, ó ní nítorí ẹni tí ó bá tọ Ọlọ́run wá, kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, ó ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run. Àwọn ẹlòmíràn ìgbàgbọ́ tí wọ́n ní ni wípé àwọn ní ìgbàgbọ́ nínú àlùfáà, wípé àwọn mọ̀ wípé àlùfáà wa pé kò ṣeé ṣe, ò sí níwájú ẹ̀. Àlùfáà wa, ó jẹ́ ẹni tó lè gbàdúrà, wọ́n lè bọ́ṣọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní jà torí bẹ́ẹ̀. Bí ẹnikẹ́ni bá sọ̀rọ̀ tí kò dára nípa àlùfáà, wọ́n lè tú gèlè, wọ́n lè tú ọ̀já, wọ́n lè ṣí fìlà, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà, kí wọ́n sọ pé ìgbàgbọ́ tí mo ní nínú àlùfáà, mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kàn án. Èyí kì í ṣe ìgbàgbọ́ tí ń jà, ìgbàgbọ́ tí ń nodì, ìgbàgbọ́ tí ń da nǹkan rú, kìí ṣe ìgbàgbọ́ irú bẹ́ẹ̀ là ń sọ. À ń sọ ìgbàgbọ́ nípa nínú Ọlọ́run. Ó sọ wípé ní ẹsẹ̀ kẹfà, ṣùgbọ́n láìsí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹnikẹ́ni tí ó bá tọ Ọlọ́run wá, kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó bá farabalẹ̀ wá. Àwọn ẹlòmíràn wọ́n máa ní ìgbàgbọ́ nínú ọkàn ara wọn. Bí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò, ó ṣeéṣe kí wọ́n ti ní ìpinnu pẹ̀lú ẹnìkan pé ní ọ̀la ní agogo mẹ́sàn-án a ó lọ sí ìrìn àjò. Ṣùgbọ́n bí ẹni yìí ti ń wọlé, bóyá ó ṣeéṣe ìgbà tí wọ́n fẹ́ jáde, wọ́n fẹsẹ̀ òsì kọ, wọ́n ní àmì nìyẹn. Mo sì gbàgbọ́ pé tí n bá ti fẹsẹ̀ òsì kọ bẹ́ yẹn, ó parí nìyẹn. Nǹkan tí máa bá pàdé lójú ọ̀nà kì í ṣe nǹkan tí ó dára. A sì sọ fún ẹnì kejì wípé mo gba ara mi gbọ́, mo mọ̀ pé bó jẹ́ àlá ni mo lá ni, bó jẹ́ ẹsẹ̀ ni mo fi kan ni, bó jẹ́ nǹkan kan ni mo ń gbòrò nínú ara mi ni. Mo mọ̀ wípé mo mọ bí nǹkan ṣe máa ń rí. Kì í ṣerú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ń sọ nípa rẹ̀. A ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run, wípé láì sí ìgbàgbọ́. gbọ́ kò ṣeé ṣe láti wo ọlọ́run nítorí ẹni tí ó bá ń tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ láàyè wípé ó jẹ alágbára wípé ó jẹ ọlọ́run tí kì í ṣèké ó jẹ ọlọ́run tí wí bẹ́ẹ̀ tí í ṣe bẹ́ẹ̀ èyí ni ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ àti wípé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó bá fara balẹ̀ wá ṣé o kíyèsí níhìn-ín ó ń sọ nípa wípé kí a fara balẹ̀ láti wá ọlọ́run wípé kí a má ṣe jẹ́ ẹni tí ń kánjú àwọn ẹlòmíràn wọn kì í mú sùúrù wọn kì í lè fara balẹ̀ wá ọlọ́run wọn á pẹ́ kí wọn kí ó tó dé ilé ìsìn bí a bá sì ti ń parí ìsìn àwọn ni ẹni tí ó kọ́kọ́ jáde wọn kì í fara balẹ̀ láti gbàdúrà wọn kì í fara balẹ̀ láti gbọ́ ẹ̀kọ́ wọn kì í fara balẹ̀ láti ní ìgbàgbọ́ nínú ọlọ́run wọn kì í fara balẹ̀ láti dúró de ìmúṣẹ ìlérí ọlọ́run ó ní òun jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ wá nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè ní sùúrù níwájú ọlọ́run ó yẹ kí a lè fi àkókò sílẹ̀ láti sin ọlọ́run kí a dé sí ilé ìsìn ní àkókò tí ó yẹ kí a sì rí wípé a gbàdúrà a farabalẹ̀ ẹlòmíràn nínú ilé kì í farabalẹ̀ ó ṣeéṣe kí ó máa ka bíbélì bí ó ti ń gbọ́ tí ẹnìkan kan lẹ̀kùn kò mọ̀ bóyá òní wọ́n ń bèrè tàbí ẹlòmíràn ni wọ́n ń bèrè ó ti dìde kì í farabalẹ̀ lórí àdúrà ẹlòmíràn àdúrà tirẹ̀ ni wípé ó gbómi léná ó fẹ́ tẹ̀bà tàbí ó gbọ́bẹ̀ léná ó fẹ́ jẹun ó ní kò ń sáré gbàdúrà ibi tó ti ń gbàdúrà ó ń ronú bóyá ọbẹ̀ ń jó bóyá omi ti hó ó dìde irú ẹni bẹ́ẹ̀ kò fara balẹ̀ wá ọlọ́run ṣùgbọ́n àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run àwọn ni ẹni tí ó jẹ́ wípé wọ́n tọ ọlọ́run wá wọ́n gbàgbọ́ wípé ọlọ́run ń bẹ wọ́n gbàgbọ́ wípé ọlọ́run jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ láti wá ọlọ́run mo ti ń sọ nípa bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́ nítorí pé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wọ ọlọ́run jẹ́ kí n tún sọ fún ọ kí ni à ń pè ní ìgbàgbọ́ wọ ẹsẹ̀ ìkíní ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí ẹsẹ̀ kan yìí tí apostoli ń sọ fún wa òun ni apostoli ni ó ṣe àpèjúwe rẹ̀ ní gbogbo orí ìwé yìí òun ni ó fi sọ nípa ti noah nígbàtí ọlọ́run kìlọ̀ fún noah wípé ìkún omi yóò dé noah kò tí ì rí ìkún omi ní ìgbà kan ṣoṣo rí noah kò tí ì rí kí òjò rọ̀ tó bẹ́ẹ̀ ní ìgbà kan ṣoṣo rí tí ó fi rí wípé omi bo ilé mọ́lẹ̀ ó bo igi mọ́lẹ̀ ó pa àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó pa wọ́n run ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé kò rí nǹkan wọ̀nyí rí ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó ń jẹ́rìí wípé ohun tí ọlọ́run sọ yóò ṣe é ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó fi mọ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìkún omi rí ó dájú wípé ìkún omi yóò dé apostoli tó ń ṣe àlàyé fún wa ó ṣe àpẹẹrẹ fún wa nípa ti abrahamu nígbàtí ọlọ́run pè é ní ẹsẹ̀ ìkẹjọ láti jáde lọ sí ibi tí òun ó gbà gẹ́gẹ́ bí ilẹ̀ ìní ó gbọ́ ó jáde lọ láì mọ ibi tí òun ń rè fiyèsí dáradára ibi tí ó ń lọ yìí kò tí ì gbó nípa rẹ̀ rí kò tí ì kà nínú ìwé ìtàn nípa rẹ̀ rí kò tí ì rí ẹni tí ó lọ síbẹ̀ tí ó padà wá rí ṣùgbọ́n bí ọlọ́run ti sọ fún un ó gbàgbọ́ ó kó ẹrù rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí lọ sí ibi tí ọlọ́run fẹ́ kí ó lọ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí paul tó ń ṣe àlàyé síwájú sí ní ẹsẹ̀ ìkọkànlá ó ní nípa ìgbàgbọ́ ni sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́ rántí wípé ní ìgbésí ayé sarah kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó jẹ́ ọmọ 90 ọdún tí ó rí wípé ó lóyún ó sì bímọ kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó rí wípé ìgbà obìnrin ti kọjá lára rẹ̀ ti o je wipe ko sese ni ti eniyan leran ara lati loyun mo sugbon ti o loyun sugbon igbagbo ni idani loju ohun ti an reti bi o ti le je wipe sara ko ti ri iru eni keni be ri ti o ti di ogbo sugbon ti o loyun sibe sibe nitori wipe olorun ki seke nitori pe o ka olorun ti o se ileri si olooto o ni ijeri si ohun ti a ko ri be na ni aso fun wa ni ti Abrahamu ninu ese ketadilogun nipa igbagbo ni Abrahamu nigba ti a dan wo fi Isaaki rubo eni ti o si fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso rubo ni ti eni ti a wi pe ninu Isaaki li a o ti pe iru omo re o si pari re si pe olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere se ori ohun ti a so nipa igbagbo wi pe bi o ti le je pe Abrahamu ko ti ri eni keni ri ti o ji dide lati inu oku o se se ki o ti ka nipa Abeli ti o ku ti o si je pe ko jide lati inu oku o se se ki o ti ka nipa opolopo awon eniyan ti o ku sugbon ti a ko jide lati inu oku se o mo we pe o wa se aye yi ki Jesu ki o to wa ki a to ma so nipa wi pe Jesu Christ jide lati inu oku ki a to ma so wi pe Elijah tabi Elisha o gbadura fun enikan awon wonyi si jiride kuro ninu oku ki iru igba be ki o to de ni Abrahamu ni o ti gbagbo wi pe wese kokan din ni ogun yi o si pari re si pe olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere eni an so nipa igbagbo wi pe igbagbo ni ijeri si ohun ti a ko ri nitori be o ye ki o ye wa o ti an pe ni igbagbo wi pe nigba ti olorun ba se ileri fun wa bi o ti le je wi pe a ko ti ri imuse ileri yi bi o ti le je wi pe a o mo ona tabi ohun ti olorun yi o se ti o le fi mu ileri ise igbagbo wa ni wi pe olorun ki kuna olorun ki baati olorun ki se eni ti se ileri ti ki o le imuse igbagbo wa ni wi pe olorun je alagbara olorun je olooto Olorun je onife, Olorun je ologbon ati wipe ko si ohunkohun ti o wa labe orun ti Olorun ko le yi pada. Ko si ohunkohun ti o wa labe orun ti Olorun ko le se eyi ni igbagbo wa nitori be je ki o yi o wipe igbagbo ni idani loju ohun ti a n reti ati ijeri si ohun ti a ko ri wo Romu ori kerin ki o le yi oju be lo. Romu ori kerin lati ese ikerin dilogun nitori na le o fi se ti pa igbagbo ki o le se ti ore ofe ki ileri ki o le da gbogbo omo iru omo loju ki se awon ti pa ofin nikan sugbon ati fun awon ti inu igbagbo Abrahamu pelu eni ti se baba gbogbo wa gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o ngbagbo olorun ti kara re ti o so oku di aye ti o si pe ohun oni ti a ko ti ko si bi eni pe won ti wa se ori ohun ti a so nipa igbagbo nihin we pe olorun ti o pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa igbagbo ni idani loju ohun ti a n reti ijeri ohun ti a ko ri pipe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa ese ikejidinlogun nigbati ireti ko si eni ti o gbagbo ni ti ireti ki o le di baba orile ede popo gege bi eyi ti a wi pe bayi ni iru omo re yo ri eni ti ko se ilera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigba ti o to bi eni iwon ogorun odun nipa ti Abrahamu ni a so wepe o to eni ogorun odun nigba ti Sara ti o nje bi eni adorun odun ati kiku inu Sara ko fi aigbagbo siyemeji ileri Olorun sugbon o le ni igbagbo o fi ogo fun Olorun nigba ti o sa ti mo daju daju pe ohun ti ohun ba se ileri ohun ba ti leri o si le se ini an so ni pa ti igbagbo nipa be ni a firi wo pe igbagbo awon ti ma je mu lai lai won se opolopo ise iyanu awon ti won ni aisan amu won larada awon ti o dabi eni wo pe odi Jericho wa ni iwaju won a wo odi Jericho lule awon ti okun pupa ti o wa ni waju won nipa igbagbo ni a fi pin okun pupa si meji opolopo ise iyanu ohun meriri ni igbagbo se ni igbese aye awon won ni eni a fi je ki o je bi apere fun wa wi pe awa paapa o ye ki a ni igbagbo ninu Olorun bi o ba pada si Heberu ori kokanla Heberu ori kokanla kini awon nkan ti igbagbo se awon nkan ti igbagbo se je ki a wo ti Noah ni ese ikeje nipa igbagbo ni Noah nigba ti Olorun kilo ohun ti ko iti iri fun o beru Olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ti se nipa igbagbo nihin ni an so fun wa ni ti Noah ye ki o ye owe pe nigba ti a kilo fun Noah nipa ikun omi ohun ti ko ti iriri o gba Olorun gbo o beru Olorun o kan oko oko ti o kan ye o kan nipa igbagbo eyi a se ohun ti o ga julo ti igbagbo se ninu Noah rara kilo to ga julo asopon ni ese keje yi o di ajogun ododo ti se nipa igbagbo nigbati a ka awon opolopo eniyan si elese nigbati awon opolopo eniyan wonyi ti won ko le ri oju Olorun ti won ko le ba Olorun dore ti won ka won se elese ti won ku ninu ese won nipa igbagbo ni Noah ni o fi di olododo o meji ni an so nipa re Noah o kan oko fun igbala ile re Noah di olododo nipa igbagbo e o lo ga julo se wi pe a kan oko tabi a kan moto tabi a ni irin ise tabi a ni awon nkan won ni ti o wa ninu aye awon nkan ti yo ba aye koja lo se yi ni o gaju rara wi pe a di olododo nipa igbagbo eyi ni ohun ti o gaju o ye ki o ye wa nigba na wi pe nigba ti a ba gba Olorun gbo ti igbagbo wa ti o je ki a bo lowo ese ti igbagbo wa ti o so wa di olododo ti igbagbo wa ti o so wa di akikanju ninu Olorun eni ti n ba ese jagun eni ti n ba aye jagun eni ti n ba iran ara jagun eni ti n ba esu jagun eni ti bori ese eni ti bori esu eni ti bori awon eran ara eni ti bori idanwo ti o wa lati odo esu igbagbo yi ni o gaju igbagbo yi ni o se ohun ti o gaju ni igbe aye wa bakan na ni a le so nipa ti Abrahamu bi o ba wo ese ikejo nipa igbagbo ni Abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re nihin ni a so fun awe pe Abrahamu o gba ile gege bi ohun ini bawo ni o se gba ile yi gege bi igbagbo ni nipa ti igbagbo awa na o se se boya a o ni ga a o ni go a o ni kan ni kankan tele tele a o ni le a o ni bugbe a o nile sugbon nipa igbagbo agba Olorun gbo nipa igbagbo wa ninu Olorun abe si ni de eni to ni ile gbe ade eni ti o nrale ade eni ti o so wi pe ah lati gba ti mo ti gba Jesu Kristi gbo mo ti n fi okuta ile ipele ile mo ti n fi lele lati gba ti mo ti gba Jesu Kristi gbo mo ti n ra irin ise ki se be nikan emi ti o je wi pe mu pin shop ba eyan lo tele tele ni sugbon mo ti ni shop ti ara mi nisisin yi se eyi ni ohun ti o gaju ti igbagbo le se rara ori won so fun a wi pe Abrahamu o je eni ti o gboran nipa igbagbo won ni nigba ti a kilo fun nigba ti a soro fun o gbo o gboran igboran ti o wa lati igbagbo yi oni o gaju o sese ari awon miran ti o je wipe nipa igbagbo won le ni ile won le ni ile won le ra moto won le ra irin ise won le bere si ni di won le di eni ti nkowo jo sugbon igboran igbagbo ko si ni igbese aye won o sese ki olorun ni ki won ko ti sile ati gboran o soro olorun ki won ko siga mimu sile o soro olorun so fun wi pe ki won ki o mu iloko laya won ki won ki o mu bo sipo gege bi oro olorun oko kan aya kan ati gboran o de ti fun won won o le gboran an so fun wi pe on ti o se pataki julo ti igbagbo le se o ni wi pe igbagbo o je ki a gboran si olorun olorun so pe ki a ko ese sile ki a be si ni hu iwa ododo igbagbo ti o ga julo ni igbagbo ti o je ki a di olododo igbagbo ti o je ki a bo lowo ese igbagbo ti o je ki a rin gege bi eniyan olorun gege bi eni ti o ni iwa mimo ki se be nikan an so ni ese ikokanla nipa igbagbo ni sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto o je ohun ti o wuni lori o je ohun ti o dun mo ni ninu popo nigba ti a ba ri obirin gege bi sera ti o je wi pe tele tele ko bimo so mo wi pe gba ti a ti mo sera amo gege bi eni ti o loko ese lese kese ti a daruko sara ninu genesis ni a ri wi pe o ti wa nile oko o si wa nile oko fun ojo pipe fun odun pipe sugbon ko si omo fun odun popo lo fi wa lai romo bi sugbon a so fun ani hin wi pe o to akoko kan ti sera ti o gba olorun gbo bi o tile ti koja igba ti obirin le loyun igba ti obirin le bimo sibe sibe o gba olorun gbo e je ohun ti o dara popo ninu ijo wa nihin iwo na o le je eleri fun mi o le je eleri o le je agbenuso fun olorun wi pe ati ri opolopo awon obirin ti o je wi pe bi won se wa sinu ijo won ti gbeya won ti loko fun bi odun marun odun mewa odun medogun ati le nka ti olodun mokanlelogun mejilelogun mo ari kan ninu wa ti o je wi pe odun mokandinlogbon ni o ti wa nile oko ti o bi mo ri sugbon nigba ti o wa sihin agbadura olorun ti o si ye igbagbo wa si o je ki o loyun o je ki o bimo layo ati lalaafia sugbon ni soro se eyi ni ohun ti o gaju ninu igbagbo rara nitori iwo na papa o sese ki o mo enikan tabi meji tabi meta ti o je wi pe nipa igbagbo nigba ti won wa sinu ijo won o loyun tele won o bimo tele gba ti won wa sinu ijo won loyun won bimo sugbon ese kuro ninu aye won o igbala ko je ti won o ise ododo irin ododo oro alaafia ko si ni igbese aye won o ari awon elomiran to je wipe won ni igbagbo wipe bi oluso agutan ba ti gbadura fun mi bi o ba ti daruko jesu si isoro airomo bi ti mo ni yi o da mi loju wipe ma loyun ma bimo gba ti a si gbadura ni toto gege bi igbagbo re o loyun o bimo sugbon ye ti o kuro leti egba kuro lorun awon nkan ton fin ko ete atowo ko kuro nbe ko segun aye ko segun ese ibinu okuro nbe ija ko kuro nbe o le ka ma fowo ranko ka ma ji owo oko ka ma ji owo awon aladugbo ko kuro nbe ka ma sepe nko tabi ka ma nodi tabi ka ma ni aran kan tabi ka ma jowo eni keji ko kuro nbe ohun ti a n so ni wipe elomiran o sese ke ari wipe o ni igbagbo ati loyun o ni igbagbo ati bimo igbagbo yi ti o ni ko le gbe idorun nitori wipe ese ko kuro ni igbese aye re ohun ti o ga julo ohun ti o tobi julo ti igbagbo le se ninu aye re tabi ninu aye temi ohun ni wipe ki igbagbo ki o da mi ni idi kuro ninu ese ki igbagbo ki o gba o sile kuro lowo ese gba ti o n ba aye jagun gba ti o n ba ese jagun gba ti o n ba eran ara jagun gba ti o n ba awon nkan ti o wa ninu aye yi ti o n ba won jagun igbagbo ti o ga julo ni wipe ki igbagbo yi ki o da o sile kuro ninu awon nkan ti o wa ninu aye ki a ri wipe ese iro agbere aran kan eja gbe anodi gbogbo nkan won ki o kuro ni igbese aye re nipa igbagbo eyi ni ohun ti o ga julo wi pe igbagbo so wa di eni mimo igbagbo so wa di olododo igbagbo so wa di eni ti o bo lowo ese eni ti a dani de kuro lowo ese nitori be eyi ni o je ko eni o ye ki o je ohun ti a o ma ro ninu okan wa eyi ni o ye ki o je ohun ti a o ma gbadura le lori eyi ni o ye ki o je ohun ti a o kunle le lori ti a o so fun olorun wi pe bi ko ba di igba ti igbagbo ti o so mi di olododo eni ti o bo lowo ese eni ti o rinrin ododo eni ti o nsoro ododo bi ki ba se wi pe igbagbo se ise asepe ni igbesi aye mi n ki yo duro ohun ti o ye ki a gbe yewo niyi wese ogun oni nipa igbagbo ni Isaac sure fun Jacob ati Esau ni ti ohun ti nbo e je ohun ti o se pataki o je ohun ti o wo ni lori ati ma nri wi pe ninu ijo wa nihin opolopo igba ni Olorun le lo oluso agutan ti o je wi pe bi o ba ti sure fun o bi o ba ti gbadura fun o bi o ba ti so pe bayi ni yo ri be na ni yo ri o je ohun ti a dupe lowo Olorun fun wi pe Olorun fi n ke wa o fi n ge wa ninu ijo wa nihin o si sese ko je adari wa o sese ki o je arabirin ninu Oluwa ni ari wi pe o je onigbagbo o je ni ti n gbadura o je baba ti ni isoro bi aba ti ni ajalu baba ti ni wahala ninu ebi wa bi aba ti lo ba arakunrin yi ninu ijo arabirin yi ninu ijo bi o ba ti so wi pe ma beru ohun to le loni yo ro lola inu re adun wa so wi pe arabirin bo ba ti soro be ni yo ri ni to o ba si di ojo keji nkan to le tele a ri wi pe gbogbo re Olorun a pero si o je ohun ti o dara adupe lowo Olorun o je ohun ti Olorun ti o fi ntoju wa gege bi baba si omo sugbon ye kin bere lowo re se eyi ni ise igbagbo ti o gaju ti a le toka si wi pe nipa igbagbo Isaac sure fun Jacob ori be nipa igbagbo oluso agutan o gbadura fun wa ori be oni ki a bimo oni ki a lowo oni ki a rise oni ki igbese aye wa ki o denu ju be lo oni ki oko ti o fe ti wa jade o sure fun a wi pe koni ti wa jade mo o si ri be se yi ni ohun ti o gaju tabi o sese nkan rin ni ago ara re tabi o sese ki o je wi pe alakara lo nba oja tabi awon nkan kan ni o de si o bi oluso agutan si ti so wi pe ki nkan won ni ki o pora o si pora ni toto se eyi ni ohun ti o gaju ti igbagbo le se ye ki a wo Matthew ori keje lati ese ikokanlelogun ki se gbogbo eni tin pe mi le Oluwa Oluwa ni yo wole ijoba orun bi ko se eni tin se ife baba mi tin be le orun opolopo eniyan ni yo wi fun mi le ojo na pe Oluwa Oluwa awa ko a ti so tele le oruko re ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na le emi o si jewo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin oniseese se ori nihin o sese ki a mo bi a ti sure o sese ki a mo bi a ti gbadura o sese ki a gbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wi pe awon aisan awon isenise awon iponju ti o ti wa ni igbesi aye iru eni be tele lese kese ti a gbadura fun o pora sugbon Jesu n so fun awuko ni je omo wi pe eyi ko so wa di eni ero ijoba Olorun wi pe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o n jade ni igbesi aye eni kookan wi pe ise iyanu ti a n so nipa re yi lile emi esu jade ti a n so nipa re yi wiwo alaisansan ti a n so nipa re siso tele tabi lilala ti awon eniyan so nipa re eyi ko mu wa lo si orun o ni ani lati bo lowo ese eyi ni ise iyanu ti o ga julo eyi ni isegun ti o ga julo ti igbagbo le se ni aye re ati ni aye emi paapaa nitori be o ye ki a pada sinu bibeli ki a je ki o ye wa wi pe igbagbo ni toto o ma je ki a bori ese tele ni ijo wa ye ni dipa awa ti o ba pe die ti a tin wa a o je leri wo pe tele tele nkan ti a man sogo ninu re ni wo pe ah mo dupe lowo olorun o lati igba ti mo ti de inu ijo olorun je kin bo lowo ese wo pe tele tele mo je sose sose tele tele mo je onija gidi jagan eniyan tele tele mo je amuti para tele tele ko si nkan ti mi o le mu ni siga bo je e ti won pe ni igbo ni tabi e ti won we sinu paper funfun ni ko si e ti mi o le mu ni siga tele tele o bi won da ito sinu igo mo le mu sugbon ni sisin yi mo olorun ti tun mi sile mo ti bo lowo ise mo ti bo ni lowo ije ku je mo bo ni lowo imukumu tele tele arinde oru ni mi wi pe tele ko si bi kibi ti won tin jebo ibi kibi ti won tin jo ibi kibi ti won tin se nkan ki nkan ayeye mu lati debe ni sugbon ni sisin kin joko sile ni kin ma ka bibeli ni kin ma waasu irere ni eyi ni osogo wa tele tele gege bi omo dipalai wi pe abo lowo ese iro kuro lenu wa o le kuro lowo wa irinde oru kuro lese wa ati nkan aye isoso aye irin aye oro aye ka ma kun ete ka ma kun oju ka ma kun ekanna ka ma jo irun nina wi pe gbogbo nkan won won kuro ni igbese aye wa isogo wa ni tele tele wi pe ade omo olorun bi a ba jade lati jeri eri wa ni wi pe jesu christ so mi dominira o je kin bo lowo ese o je kin bo lowo isu o je kin bo lowo awon ti o awon kan ti o so mi lojo tele tele awon kan ti o de mi ni igbekun ninu aye yi tele tele o je kin bo lowo won ohun ti a fi man jeri tele tele ni yi sugbon o se ni laanu we pe opolopo ni won yi ilana pada opolopo ni o dabi eni wi pe bi won tin wa sinu ijo nisinsin yi isogo won ijeri won ni wi pe mo ni imularada tele tele mo fe de adetetan sugbon gba ti won ti gbadura fun mi mo ti bo lowo nkan won yi tele tele mo je eni ti nkan ma rin lara re sugbon nisinsin yi nkan ti gbogbo nkan won yi ti kuro sugbon o bo lowo siga mimo won o bo lowo ti o won o bo lowo ole won o bo lowo iro pipa won o bo lowo ija jija won o bo lowo awon kan won ni to je wi pe o je ese ni igbese aye won o mo ohun ti olorun so fun wa wi pe lai si wa mimo ko si eni ti yo le ri olorun nitori be eni mo fi ka ori kejila fun o tele tele je ki a wo ori kejila nisinsin yi ninu ori kejila ese ikini oni nitori na bi a ti fi awo somo ti o kuto bayi fun eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o ronu lati dimo wa ki asi ma fi suru sa ire ije ti agbeka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa eni nitori ayo ti agbeka iwaju re o farada agbelebo laika itiju si ti o si joko le owo otun ite olorun saaro ti eni ti o farada iru isoro odi yi lati odo awon elese si ara won ki e ma ba rewese ninu okan yin ki are si mu yin eyin ko iti ko ju ija si ese titi di eje ni ijakadi yin duro nibe o ti so fun wa ninu ori kokanla o so nipa igbagbo o so nipa noa ti o kan oko pelu igbagbo o so nipa Abrahamu ti o jade lati ibi kan lo si ibomiran nipa igbagbo o so nipa Sarah ti o loyun ti o bimo nipa igbagbo o so nipa Isaki nipa Josephu o so nipa Jacobu nipa igbagbo o so nipa Mose nipa igbagbo o so nipa awon obi Mose pelu nipa igbagbo o so nipa Jephtha o so nipa Davidi o so nipa Samsoni o so nipa Gideoni nipa igbagbo o so nipa awon nkan ti a le fojuri apin okun pupa ni yani tabi abimo tabi agba ile ni tabi akonko tabi omiran ti a se wi pe asegun awon filistini tabi opolopo nkan miran ti a se odi jeriko ni awolule ni o so pe gbogbo awon kan wonyi o wa nipa igbagbo sugbon ni ori kejila wa so wi pe nisinsin ki a mo oju kuro ni wi pe apin okun pupa ni ya ki a moju kuro ninu wi pe a je ki golati ki oku ki a moju kuro nipa wi pe asegun awon ota ki a koju si nkan kan wi pe asegun ese ki a koju ija si ese titi di eje ni ijakadi wa ki a si ma wo Jesu Christi olupilese ati alase pe igbagbo wa eni ti o je wi pe o farada agbelebu eni ti o je wi pe o se gbogbo nkan ti Olorun fe ki o se ayo ti a gbe ka iwaju re oni o tejumo awa na papa o ye ki o ye wa wi pe isegun ti o ga julo isegun ti o po julo oni o pe asegun ese asegun esu asegun eran ara awon nkan ti o ndoju ko wa awon nkan ti o dabi eni wi pe won je idanwo ni iwaju wa adoju ko won asisegun wo ese ikerin la e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri oluwa oni e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati wi pe ki a si ma lepa iwa mimo lai si iwa mimo yi ko si eni ti yo le wu oluwa ti yo le ri oluwa sori wo pe laarin wa o je ohun ti mo gbagbo wi pe yo ma se Jesu Kristi laanu yo si ma ba ninu je wi pe a ko lepa iwa mimo iwosan la nlepa e a ko lepa iwa mimo ba o se je ba o se mu la nlepa e a ko lepa iwa mimo ye kin bimo ye kin loko ye kin laya la nlepa e a ko lepa wi pe bi ipe ba dun nigba ki gba tabi bi Jesu Kristi bi o ba farahan lawo somo wipe nje a o le ri oluwa a ko lepa iwa mimo awon kan aye yi awon o mule mo fo aye awon nkan itafo ba fi le awon kan ti o je wipe a o le mu lo sorun o ba ni gbogbo owo aye yi a o le ko lo sorun o ba ara gbogbo won to aye a o le ko won lo sorun o ba ni gbogbo awon ore aye a o le ko won lo sorun o ba di eni gba ojumo ninu aye o ba di oselu pataki ninu aye a o le mu eyi lo si orun o ba di enikeni kini lo le je ninu ijo a o le mu awon nkan won yi lo si orun ohun kan soso ti a le mu lo si orun ti o je iwe irinna lati rin ninu aye yi lo si orun rere o ni iwa mimo nje o je mo o se wa laanu wi pe opolopo ni o le pa bi a o ti di atunbi opolopo ni o le pa bi a o se bo lowo ese opolopo ni o le pa bi a o se bori awon idanwo ti o n kolu ara wa ti o n wa si ago ara wa opolopo ni o le pa bi a o se je mimo ninu mimo lode mimo ninu ebi mimo ni igboro mimo ni ileto mimo ninu ile mimo pelu awon aladugbo wa opolopo ni o le wa ni o le pa iwa mimo iwa ododo ni bi ise ni iwa ododo ni bi oja wa ni iwa ododo iwa mimo ni bi kibi ti a wa sibe sibe a je ki o ye wa o wi pe lai si iwa mimo ko si eni ti o le ri olorun so fun mi bi ipe badun nisinsin yi nibo lo wa so fun mi bi ipe badun nisinsin yi nibo lo pari ire ije igbagbo re nibo lo pari esi se o ti di olododo se o ti bo lowo ese se o ti bo lowo awon faaji aye yi awon omule mofo afoba file aye yi se o ti bo lowo won abi won de oni igbekun agbere ese iro pepa o le jija ibinu abi awon kan won yi ni won de omole ti won ni je ki o le ba Jesu lo se o ti ni iwa ododo ti a n so nipa re yi iwa mimo ti a n so nipa re yi se won ti je ti re dide ki o gbadura dede ki o so fun olorun lai si iwa mimo ko se ni ti o le wo olorun eyi ni ohun ti o ga julo ohun ti o ga julo ti igbagbo le se ni igbese aye wa wi pe ki a wo ese wa nu pelu igbagbo ki a so wa di olododo nipa igbagbo ki a so wa di eni iwa bi olorun nipa igbagbo ki a di eni ti o ni iwa mimo nipa igbagbo so fun olorun wi pe bi ki ba se pe o so mi di olododo ni ki o kuro nibi loni bi o ba so fun olorun bi o ba gbagbo yo se fun o yo gba okan re la yo tun obi yo wo ese enu yo so di olododo ati eni mimo I'm not going to be able to do that.
1: I'm going to go to the hospital.

I'm going to go to the hospital.

I'm

A dúpẹ́ pé o rán Jésù Kristì ọmọ bíbí rẹ kan ṣoṣo, ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀, ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ, ẹ má jẹ́ kí wọn kó túkù sí ìgbésí ayé wa. Ẹ má ṣe jẹ́ kí a fi ohunkóhun pamọ́ fún yín. A bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí, ìgbọràn pípé wàá fi fún wa. Ohun tí ó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà yọ kúrò ní ọkàn wa. Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé. Bí a bá ń sọ nípa gbígbọ́ràn, ohun tí ó yẹ kí ó yé gbogbo wa ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní ọmọ nínú ilé. Ó sì máa ń jẹ́ ohun tí ó máa ń dùn wá bí ọmọ nínú ilé bí ó bá ya aláìgbọràn. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé a ti ní ìrírí ní ibi iṣẹ́, tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn ọkàn wa. Bí ó tilẹ̀ wù kí ọmọ iṣẹ́ kí ó já fáfá tó, tàbí bí ó ti wù kí orí rẹ̀ kí ó yá sí àtìmọ̀ kan ṣe tó, bí ó bá ní àbùkù yìí wípé ó jẹ́ ẹni tí kìí gbọ́ràn, ẹni tí a máa ń sọ títí kí ó tó gbà fún wa, ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀. Bí a bá sì wo ìjọba, ohun tí ìjọba máa ń fajúro sí tó àìgbọràn kò sí. Gbogbo àwọn tí a máa ń pè ní ọlọ́pàá, tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́pàá, wọ́n wà fún àti wo àwọn tí wọ́n jẹ́ ọmọ aláìgbọràn. Nítorí bẹ́ẹ̀, ìgbọràn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì yálà nínú ilé, ní àárín ẹbí wa, nínú ilé ìwé, ní ibi iṣẹ́, ní ti ìjọba. Bẹ́ẹ̀ náà ni ó sì ṣe pàtàkì ní ìbálò wa pẹ̀lú Ọlọ́run. A sì ní àpẹẹrẹ púpọ̀ lórí àwọn tí wọ́n ní ìgbọràn pípé sí Ọlọ́run. Ṣùgbọ́n a ò lè mẹ́nuba ìgbọràn láì mẹ́nuba àṣẹ, òfin, ìlànà, ọ̀rọ̀ àti ẹ̀kọ́ láti ọ̀run wá. Nítorí bí ò bá sí àṣẹ tàbí ìlànà kan tí a fi lélẹ̀, bí ò bá sí ọ̀rọ̀ tí a ti sọ tì sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ò bá sì sí ẹ̀kọ́ tí a ti fi kọ́ ni, kò ní sí ohun tí a ń béèrè ìgbọràn lórí rẹ̀ lọ́wọ́ wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run ti kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀, tí ó sì ń béèrè ohun kan lọ́wọ́ wa. Èyí ni ìgbọràn. Bí ó bá sì ṣe wípé àwa nìkan ni a dá wà, tí kò sí ìyá, bàbá, tí kò sí àwọn ìbátan, tí kò sí àwọn ọ̀rẹ́, ìgbọràn á rọrùn púpọ̀. Bí o bá rí ọmọ tí ó ń ṣe àìgbọràn, kìí ṣe òun nìkan ni ó ń dá àdáṣe. Ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé ṣe o dẹ̀ tó bẹ́ẹ̀,
to je pe gbogbo nkan ton so ni won na fe se igboran si bi o ba ri omo ise ti o dabi eni wi pe o je alaigboran o dabi eni wi pe iru omo ise be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wi pe ko dara bi o ba ngboran ni igba gbogbo wi pe ada bi eni wi pe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o nse aigboran o ni awon ti won ma so fun wi pe ko se anfani lati gboran si ohun gbogbo ti o ngbo ninu ile olorun bakan na ni bi o ba se wi pe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o ti o nki won leyin igboran aronu ju be lo sugbon mo je so fun o wi pe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won se tan lati fi igboran pipe ba olorun lo mo nfe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si nfe wo kini ohun iwuri ati ifeyinti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokan le ni ogun lati ese ikewa ni anka nipa ogbe nikan a o bi si inu igbagbo o je asodi o si je onikupa ni tele tele o je elese ese ti re ti le buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa asodi iwa aigboran iwa ti ija ati ote si oro olorun sugbon nibi ti o ti n tesiwaju lati se ilodi ati iwosi si oruko olorun ni osan ojo kan ni Jesu Kristi omo olorun ni o ba pade ni eyi ti awo nigbagbo ma npe ni ikorita nitori wipe olorun beere ipinu lowo re eni yi ni a npe ni Saulu ara Tarsu eni ti a mo si Paulu aposteli leyin igba ti o yi pada bi olorun ti ba pade be lo n jewo fun olorun wipe ninu aimo ni o n se eyi ti o n se tele tele o si jewo ese re ko fi ohun ko n pamo o gbadura o wo oju oluwa o bebe lodo olorun wipe idariji ati anu ni o n fe ko pe jina ni aran odise olorun kan si ti a n pe ni Ananiah o gbadura fun oju re ti o sokun ti o fo olorun la asin ki o dide ko pe pupo abaptisi re a ri ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wi pe bi o ti wa bi loni o sese bi o ba ti dele bi o ti ni ipinu wi pe bi o ti gbo oro olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati eni je awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apaadi sile fun o won ti n duro de o bi o ti n dele ti o fe mura
pẹ̀lú ìpinnu pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé. Bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọtún wọ́n sọ pé ó jẹ́ má dánwò, ó jẹ́ má gbọràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má lè ṣe ìgbọràn. Mo jẹ́ sọ fún ọ wípé Paul yìí kan náà ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnìkọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ ìkẹwàá Ìṣe àwọn Apọ́stẹ́lì orí 11, bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Pọ́ọ̀lù, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé, báyìí lè ẹ̀mí mímọ́ wí, báyìí lè àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò de ọkùnrin tí ó ní àmùrè yìí

ni àwọn èèyàn ni wọ́n pẹnu pọ̀ náà sọ fún Paul wípé má lọ o má gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu o. Wọ́n wo ẹsẹ̀ ìkẹtàlá nígbà náà ni Paul dáhùn wípé ewo lé ẹ̀yin ṣe yìí tí ẹ̀yin sọkún tí ẹ sì mú àárẹ̀ bá ọkàn mi. Àwọn ọ̀rẹ́ ìgbà tó bá fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu wọ́n fẹ́ mú àárẹ̀ bá ọkàn rẹ, wọ́n máa sọkún, wọ́n máa dáyàfọ̀ ọ́ nítorí èmi ti múra tán. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹni tó múra tán. Mo sì wòye wípé ìpinnu ọkàn tirẹ ni wípé ìwọ náà ti múra tán. Wípé ìhìn rere tí a fi tọ́ lẹ́nu wò yìí wípé òní kúrò ńbẹ̀. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè koro tí máa tan ayé ènìyàn ṣe. Tí Ọlọ́run ṣe ọ lójú tí ó jẹ́ kí o rí. Tí ó jẹ́ kí o ní etí ọmọ tí ó ń gbọ́ràn. Mo gbàgbọ́ wípé òní kúrò nínú ẹ̀kọ́ náà. Ó ṣeé ṣe kí àwọn ènìyàn kí wọ́n fẹ́ ṣe inú níbí ni, kí wọ́n fẹ́ jà nítorí wípé o fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n Paul ń sọ fún ọ wípé nítorí èmi ti múra tán. Kì í ṣe fún dídè nìkan ṣoṣo, kì í ṣe fún dídè nìkan, ṣùgbọ́n láti kú pẹ̀lú ní Jerusalemu nítorí orúkọ Jésù Olúwa. A ò tí ì pè ọ́ láti kú. Wo ẹlẹgbẹ́ wa, aṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí a fẹ̀jẹ̀ Jésù Kristì kan náà ra padà bí a ti ra wá padà, àwa tí ó ní ìgbàlà, ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run bí àwa náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó pinnu nínú ọkàn rẹ̀, tí kò sì ṣe iyèméjì, tí ó ń sọ wípé bí ó ṣe ti kú ni mo ti yá. Nígbà tí a kò lè pa á ní ọkàn dà, àwa dákẹ́. Ohun tí mo fẹ́ kí o ṣe àkíyèsí nìyẹn. Kò sí bí wọ́n ṣe lè sọ ọ̀rọ̀ tó, kò sí bí wọ́n ṣe lè wíjọ́ tó pẹ̀lú rẹ, ní tí wọ́n bá rí wípé wọn ò lè pa ọ́ lé ọkàn dà, wọ́n á dákẹ́. Ṣùgbọ́n bí o bá jẹ́ ẹni tí ó dẹ̀, ẹni tí kò mọ Ọlọ́run púpọ̀, ẹni tí kò ní ìpinnu tí ó dúró, ẹni tí wọ́n lè dẹ́rùbà, tí wọ́n lè fẹjú mọ́, tí wọ́n lè sọ fún ọ wípé bó o bá gbọ́ àárí sí ọ, táyà ẹ ti ń já, tí wọ́n á pè ẹ́ pé arábìnrin ó yá ní ẹ̀kọ́ bíbélì, ó tó sọ pé ẹ máa nìṣó, ẹ̀mí ń fẹ́, ó ṣàìlera fún ara. Bọ́n bá ti ri pé bẹ́ẹ̀ ni, wọ́n tún kẹ́nu tí ó ju bẹ́ẹ̀ lọ. Bọ́ bá wà nínú àwọn ẹni tó ránṣọ, àwọn gbogbo ẹgbẹ́, wọ́n sọ pé owó tiẹ̀ ń kọ́ ta fẹ́ fi ṣe ìrúbọ kí káwọn èèyàn lè máa mú aṣọ, mi ò kì í ṣe ìrúbọ mọ́. Wọ́n wá sí ṣọ́ọ̀bù ẹ mi tó ti ránṣọ, wọ́n á kóra wọn dé pẹ̀lú ẹgbà lọ́wọ́, pẹ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́. Wọ́n á sọ pé ó yá ẹgbẹ́ maṣíìnì ẹ̀, wọ́n á gbé lọ. Wọ́n gbà tán bá ṣe fìtínà sí ẹ, tán bá fi ẹ báyìí pé a lọ lọ́kàn ẹ, ó ṣeéṣe kí wọ́n náà kó lọ bá pé kò burú ẹ jọ̀ọ́, òrìṣà náà àjọ má sìn. Tàbí ó ṣeéṣe kó ti jẹ́ pé o ti ń fẹ́ gbé ìgbésẹ̀ ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run nínú iṣẹ́ rẹ, tàbí ní ti ìgbéyàwó rẹ gẹ́gẹ́ bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àṣálẹ́ yìí. Àwọn èèyàn sì máa wá, bó bá jẹ́ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé torí wípé ọ̀rọ̀ Ọlọ́run ò gba òun láàyè láti dúró nínú ilé ẹ, tó sì ti ń ka bíbélì, àwọn òbí ìyàwó yìí wọ́n ti pè pé ó ṣọ ọkọ ẹ, ibi tó ń lọ yẹn wàá rí àbọ̀ ẹ, tó bá máa dé á gbé bíbélì rù níjú àwọn tó ń kọ lọ́hùn-ún. A kàn dé ni tá a sọ fún ẹ wípé o jẹ́ palẹ̀ ẹrù ẹ mọ́ pé ìwọ ni ìyàwó kejì, ṣọ́ o. Bó o bá sì ti dé ló ń fún ìjà mọ́nú wípé mbo ló ti ń bọ̀ ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o. Tọ́ bá kọ́ ẹ lọ́hùn wípé kó wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀, tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ máa jẹ́ káyé le fún ẹ. O tiẹ̀ tí ì sọ bẹ́ẹ̀, o ti ń sọ sí ẹ lẹ́nu wípé o tó bẹ́ẹ̀ o. Ìwọ ló máa mú ìpinnu wípé o fẹ́ ní ìgbọràn pípé sí Ọlọ́run. Nígbà tí wọ́n bá ti ri wípé wọn ò lè pa ó lé ọkàn dà, wọn á dákẹ́ ọ̀rọ̀ sísọ wípé ìfẹ́ ti Olúwa ni kí a ṣe.
Wo Galatia ori ikini. Galatia ori ikini lati ese iketala. Nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon Juu bi mo ti se inu ni bi ni si ijo eni Olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon ojugba mi yo ninu isin awon Juu laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi e ti a tin se tele tele ni Paul nso fun wa wi pe ohun papa owo faseyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wi pe isin atowodowo lasan ni isin ti ki gba nila isin ti ki gba ese lowo eniyan isin ti ki gba ijekuje imukumu ifekufe lowo enikeni oni ohun ta awon toku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu nibini ohun se inu nibini si ijo eni Olorun re koja ala wa wo ese ikedogun sugbon nigba ti o wu Olorun nigba ti o wu Olorun o je mo pe akoko ti o wa yi o wu Olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro Olorun se bi o mo wi pe awon egbe wa bi a se nsoro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se nsoro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba nkoja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo sin ba tete ati ijo ati cinema ati oti ati ikobirin jo ati ti agbere o ba lo sugbon bo se ti awa ni o wu Olorun ninu anu re o pe wa o ni ki a sumo odo un mo n be Olorun wi pe ore anu ati owo ife ti Olorun na si wa ki Olorun ki o ma je ki ori wa ki o ko Paul wan so wi pe nigba ti o wu Olorun eni ti o ye ami soto lati inu iya mi wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ke emi ki o le ma waasu re laarin awon keferi loju kan naa emi ko ba ara ati eje gbimo po awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan naa nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro Olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ifoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Kristi Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan naa emi ko ba ara ati eje gbimo po awon ara o ma n fa ni anu a maa se eniyan nigba ti awon ara awon ore ati opolopo awon eyan ti won ba n so fun wa wipe o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe ye lati gboran si Olorun lenu rowo ati eso tona iwo obinrin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si Olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu ile to wa tan fun e lounje meta lojo omo ni to bi kale ki lo fe fi to won gba to ba se atunse igbesi aye e
àwọn ará àtọ̀rẹ́ nìyẹn àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn kágbìmọ̀pọ̀ pẹ̀lú wọn ìwọ tí o ti gbọ́ ìpè láti wọ ìjọba ọlọ́run ìwọ ló sọ fún ọ wípé rárá mo ti dẹrù ìjọba ọlọ́run kalẹ̀ kẹ́nikẹ́ni kó má bá mi tu palẹ̀ mọ́ ní ìṣe àwọn àpọ́sítélì orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni mo ti ń kà á ìṣe àwọn àpọ́sítélì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi wípé kẹ má ṣe fi orúkọ yìí kọ́ ni mọ́ sì wò ó ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún jerusalem ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa àwọn ọ̀jọ̀gbọ́n àwọn igi lẹ́yìn ọgbà nínú iṣẹ́ ìsìn sinagogu àwọn ni wọ́n pe àwọn ọmọ ọlọ́run yìí àwọn ẹni ìgbàlà àwọn tí jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà wọ́n pè wọ́n sí àárín àwùjọ wọ́n wá sọ fún ọ wípé èwo la ń gbọ́ tẹ́ ń ṣe yìí èwo ló ń dánwò yìí àwa kò ti kìlọ̀ fún yín ni a sì kìlọ̀ yí gidigidi kì í ṣe díẹ̀ a sì sọ fún yín o a tẹ̀ mọ́ yín létí wípé ẹ̀kọ́ tẹ ń kọ́ yìí ó ti le jù àwọn òyìnbó nìkan ni wọ́n lè ṣe é ìwọ ẹni tá a bí dáadáa ló ń kóbìnrin jọ ta kó wọn jọ tí wọn pọ nlé bó fẹ kẹnìkan lọ pọnmi wàárẹ ni pé bó fẹ kẹnìkan lọ ṣẹgi wàárẹ ni pé bó bẹẹ tẹnìkan òdùn wà yà sí yàrá tẹlòmíì ìwọ tá a bí dáadáa àwọn òbí tó ń fún ẹ lóbìnrin tó pọ wọn fẹràn ẹ nì àṣebọkùnrin kú lo ara ẹni tí ò tiẹ̀ tí rẹ ni fẹ́ ìwọ tí wọn sì wojú ẹ tí wọn rí pé àwọn èèyàn dáadáa ni àwọn ọmọlúàbí gbogbo àwọn ọmọlúàbí tán ń sùn sílé ọtí àwọn ọmọlúàbí tán jẹ ajígbèsè àwọn ọmọlúàbí tán ṣe fàyàwọ àwọn ọmọlúàbí tó jẹ pé inú ẹṣẹ ni wọn ń sùn ni wọn ń jẹ ni wọn ń mu wọn sì máa sọ fún wa wípé àwọn òbí ẹ wọn sì jẹ ọmọlúàbí púpọ ó ní wọn ṣe ń fún ẹ wọn tiẹ̀ ń sọ pàápàá nísìnyí wípé lérí ìyàwó méje tó ti fẹ́ ìkan tún bọ̀ lọ́nà bó bá sì ti ń kúnlẹ̀ wẹ́ nínú ilé àwọn ìsìn míì ni wọ́n sọ fún ẹ wípé ó máa ṣoríire o ẹni tó mọ́ra wo ni mo rí níwájú ẹ yìí nínú ìṣípayá láàrin ọ̀sẹ̀ bó bá ti délé ẹ kò ṣe lálejò dáadáa nítorí wípé ọmọ pọ̀ nínú ẹ wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹ ni wọ́n fi ń kọ́lé ẹ bẹ́ẹ̀ wọ́n di wàhálà rò ẹ ni àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kọ́lé ọlọ́run ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé àti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí wípé jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣé ẹ wá sọ àwa di ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣé ǹsì ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn àpọ́sítélì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ó mà dára láti ní ọlọ́run láti ní ìpinnu láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi èmi kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn wo exodus orí ìkọkàndínlógún bí a bá gbọràn kí ni èrè rẹ̀ kí ni ó jẹ́ ìní àti ìpín wa exodus orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún ǹjẹ́ nísinsìnyí bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ nítòótọ́ tí ẹ ó sì pa májẹ̀mú mi mọ́
nígbà náà lẹ yóò jẹ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ nítorí gbogbo ayé ni ti èmi. Ẹ̀yin yóò sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́. Wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà tí a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀, tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, ilé a ń di ìṣúra fún Ọlọ́run. Kí ni a ń pè ní ìṣúra? Bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣọ̀wọ́n fún ọ, ohun tí ó jẹ́ ìṣúra fún ọ, ó jẹ́ ohun tí ó máa ń fún ní ìtọ́jú púpọ̀. Ìgbà tí a bá di ìṣúra fún Ọlọ́run, a máa tọ́jú wa, a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá, a máa dáàbò bò wá, a máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ní Ẹ́xódù orí 23:20 ni a ti ń kà á láti ẹsẹ̀ 20. Ẹ́xódù orí 23:20 láti ẹsẹ̀ 20. Kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀. Mo ń fẹ́ ran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀, kí ó tó lọ. Lé ó ń sọ fún àwọn ọmọ ẹ̀hín rẹ̀, ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú pé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀. Ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀, èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. Àwa ń sọ fún wa wípé ní àkókò kan, ní ìgbà kan, ní ayé àwọn ọmọ Ísírẹ́lì, ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa, kò tó tiwa, wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí, ilẹ̀ Kénánì, tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn. Ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí, ogunlọ́gọ̀ àwọn áńgẹ́lì la lè jáde nínú rẹ̀? Èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lè jáde. A sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀, ààyè tí ó lọ́lá, ààyè tí ó tóbi, ni Jésù Kristì ni ó lọ pèsè fún wa. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé òun fi áńgẹ́lì kan sí ọ̀dọ̀ wọn tí ó máa pa wọ́n mọ́ lé ọ̀nà, tí ó sì lè mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ. Áńgẹ́lì kan ló mú àwa lọ síbi tí a ń lọ nígbà tí Jésù Kristì tí ó gòkè lọ, tí ó lọ pèsè àyè sílẹ̀ fún alé ọ̀run, ó wá rán olùtùnú sí wa, ẹni tá máa kọ́ wa, ẹni tá máa ṣe wa létí, ẹni tá fi wá mọ ọ̀nà, ẹni tá máa tọ́ wa sí ọ̀nà ẹ̀mí mímọ́. Ó fún wa láti ṣe atọ́nà wa lọ sí ọ̀run rere. A sì ń kìlọ̀ fún wa wípé kí a má ṣe mú ẹ̀mí Ọlọ́run bínú. Bí o bá mú ẹ̀mí Ọlọ́run bínú, ẹni tí ó ṣe ipasẹ̀ rẹ, tí ó tọ́ sí ọ̀nà láti lọ sí ìjọba Ọlọ́run, láti lọ sí ọ̀run rere, ta ló tún kù fún ọ? Ó parí fún ẹni bẹ́ẹ̀. Ní ẹsẹ̀ 21:20 ni ó wá ń sọ fún wa wípé kíyèsí ara lọ́dọ̀ rẹ̀, kí o sì gbá ohun rẹ̀ gbọ́, má ṣe bí i nínú. Mo ń sọ fún ọ wípé ẹ̀mí Ọlọ́run lè fún wa ní ìgbà ti ìsinsìnyí láti ṣe atọ́nà wa, láti tù wá nínú, láti tọ́ wa, láti jẹ́ kí ó yé wa ọ̀nà tí a ń gbà. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run a máa tàn án ká nínú ọkàn wa, a máa fi òye ẹ̀ṣẹ̀ yé wa, a máa sọ pé má lọ síbẹ̀, ọmọ Ọlọ́run kì í ṣe báyìí. Bó bá ti ń fẹ́ sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run a sọ pé ọmọ Ọlọ́run kì í sọ bẹ́ẹ̀. Bó bá ti ń fẹ́ lọ rajà ọjà tí ò dára, ẹ̀mí Ọlọ́run nínú ọkàn ẹ a máa ta ẹ́ nínú Ọlọ́run wípé má ṣe bẹ́ẹ̀, ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Bó bá fẹ́ jẹun ti ayé, bó bá fẹ́ ìrìn ti ayé, bó fẹ́ wọṣọ bíi ti ayé, ẹ̀mí Ọlọ́run ti wà nínú ọkàn rẹ. Ta máa sọ fún ọ wípé má ṣe bẹ́ẹ̀ o, ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ o. Ẹni tó bá ń lọ sí ilé tí a ti pèsè sílẹ̀ lé ọ̀run kì í ṣe bẹ́ẹ̀. Bó bá ti ń fẹ́ gbé ìyàwó tí ó dàbí ẹni wípé ẹnìkan wà ní ìta tó jẹ́ ọmọ Èṣù,
ti o je elese ti o tin so pe o ma dara bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidi gidi ti baba ti ya re ti won mo Olorun ton so pe ah o ri eyan laarin awon eniyan Olorun lati fe o wa je laarin awon Philistine awon elese awon ota Olorun oni rara o e sa fe fun mi ohun mi gidi gidi iya iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi Olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e debi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe ni to ba nwa ewa ku wa ari ri ku ri nkan to mu eni to ni emi Olorun tele tele eni ti o kun fun agbara Olorun lati lo si ile eni ti se ife ku fe ara lo nti emi Olorun o si ko sala je olooto lati kin ni ilo sugbon ni o ti o ohun mi gidi gidi ohun mi gidi gidi lo pa ni Delila wa so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe alai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa a wa be si ni so fun e je Jesu lagbara mi Bibeli ni oro Olorun ti to ni sona o lagbara mi emi Olorun ni bo ti so yen be ni esu lo ngba lowo e o wa fa ori e agbara lo gbogbo imisi ti o ni tele tele o lo emi Olorun lo le lila yi ni o tun so pe Samson ji dide awon Philistine won do dere won de Samson ba ji o lo won a se bi okunrin temi Olorun ba lo o le se bi okunrin won ni to mi ba tesamu o to ologun aparada ni temi Olorun ba lo o to be won yi e mole won ri e mole loju orun wa pade e bo pe Jesu Jesu ani se bo ti kon mi sile se bo ti fi obirin se bo ti fi dipo mi bo so pe mi mo so kale adaba orun a lo ti o alon ki gbenu doti se bo ti wono okunkun lo bo so pe baba sanu fun mi o ti ko anu sile se bo ti lo gbe obirin kan o si ti fi dipo anu ati ore ati ore ofe Olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu ni won be si ni fi se si na wa won ayoju e mejeji na wa so fun pe o ya won a kora won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa gba ton ba tun bi eni le oti pe orin te ma n ko njo si ngba to n lo si lesi gba to n so eko asun dabo Jesu fejere we mi Jesu sanu fun panu e mo nbe wa korin fun wa gba ta won egbe ninu aye awon oni tete ton ba muti yo ton ba so pe aha Michael loruko e o ya nbi waka Psalm 23 fun wa oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini di oti o ti sala ni ni egbe awon ni tete oni awon omo awon ni awon omo ise ni won so oni awon ti o ko wale eru won won be ro ni lo wa won ni ka ko ni si oni fun won o oni emi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni oni to ti nko to mu inu re dun oni to nda lara ya oni ihirere nbo lo ti fe lo ko ni Samson lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo ba ori re irun ironu pe wada o ti hu lori re o wa so pe Olorun mo te mo fowo kan ite orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon to kimi ni lo tele tele won o le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti ko yin si rere won ti ju mi sile Olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota
agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa si ni gbadura o wa so fun awon awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni iko alairi se bo se gbadura yen ton ronu pada ton so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo ti n kepe olorun awon ti won sere awon aborisa sa won okun ko mo tun madura bon re nton gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun je lere wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti penda tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo nfe gboran o di isura fun olorun yo saanu fun o angeli ni emi olorun eni ti ana lati orun wa lati to ipa sere de orun rere koni fi o sile o yo di owo re mu yo ma shamona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so ama panu e mo bo ba tin fe lo si bi han ma lo si be o bo ba si tin gboran o daju wi pe bi pe ba dun bi jesu ba fara han ni awo so mo o lo ko tun ye ka ma soro pupo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa so fun pe ki a ma dabi so lo ni majemu lai lai aran onise a so fun pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sodi si olorun awon ota olorun ko pa won run o ba lo awon eniyan na ba ko ti agutan ida maje apa agutan yi eleida oba gagi na je ka da si o ba ju olorun sile o ba ngbo ti eniyan olorun ba wa lo so fun samuel pe o se mi laanu nitori mo yan solu loba o ti peyin da si mi ko gboran si mi lenu kini eri olorun nipa ti e se o fe di ti samsoni ni abotu o fe di bi saul o ran ti wo pe saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo nwa awon aje awon osoka kiri o lo lohun o da o lohun o tun pada lo nbo risa inu e lo ku si o ko ba se nso yi ko foju ri jesu ko ri olorun o wa ninu ise oro nisinsiyi sugbon bo se temi pelu eni olorun fun wa ni anfani o wo olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolo mu kuro ninu okan re bọlọrun si ti n pe wa lati gboran loni mo gbagbọ wi pe gbogbo ola n fe gboran bo ba fe gboran wa so fun olorun e je akunle ki a so fun olorun pe emi aigboran patapata ki olorun ki o yo kuro olorun bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hiu so fun olorun eje jesu kristi wa sibe lati we omo emi olorun ti n toni sona emi olorun olutunu o wa sibe lati ran lowo lati je itileyin fun o nigba ti o ba ngbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

போனோம்.

èyí tí olúwa wa ọba ń fẹ́ wò ó àwa ìránṣẹ́ rẹ ti múra tán. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ń bá olúwa sọ̀rọ̀, kí a mọ̀ wípé ó jẹ́ olùgbàlà wa, ó jẹ́ ọba fún wa. Bí àwọn tí ó wà nínú ayé bí wọn ò tilẹ̀ gbà á gbọ́, àwa gba Jésù gbọ́, kí a sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe iṣẹ́ ìránṣẹ́, ó yẹ kí a sọ fún ọ wípé gẹ́gẹ́ bí gbogbo èyí tí olúwa wa ọba ń fẹ́, nítorí òun ni ọba àwọn ọba olúwa àwọn olúwa, kí a sì sọ fún ọ wípé ìránṣẹ́ rẹ ti múra tán. Àti nínú ìjọ pẹ̀lú bí abani adarí lórí wa tàbí olùṣọ́ àgùntàn lórí wa, ó yẹ kí a lè mọ̀ wípé bí olùṣọ́ àgùntàn bí ó bá ti ń lànà sílẹ̀ wípé iṣẹ́ ìsìn tí a ó ṣe nìyí, kì í ṣe wípé kí a máa jiyàn, kí a máa sọ wípé rárá, ọ̀nà mìíràn wà tó yẹ ká gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ gbà. Ó ní kí a máa dáhùn bí àwọn ìránṣẹ́ Dáfídì bí wọ́n ti dáhùn, kí a sọ wípé ohun gbogbo tí olúwa tàbí tí adarí wa bá ń fẹ́, àwa ìránṣẹ́ rẹ àmúra tán. Nínú àwọn ọba kìíní orí ogún, àwọn ọba kìíní orí ogún ẹsẹ̀ ìkẹrin, ọba Ísíráẹlì sì dá, ó sì dáhùn, ó sì wí pé olúwa mi ọba, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ti rẹ lé mi àti ohun gbogbo tí mo ní, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run. Irú ọ̀rọ̀ yìí ni ó yẹ kí ó wà lẹ́nu wa wípé Ọlọ́run wa, olúwa wa, ọba lórí wa, ọba lórí ìjọ, wípé tìrẹ lé àwa àti ohun gbogbo tí a ní. Nígbàtí èyí bá yé wa yékéyéké, a ó fi gbogbo ọkàn wa tẹríba fún gbogbo òfin àti ìlànà rẹ̀, nítorí pé àwọn ọmọ ayé ò káràmáísìkí irú ìjọ̀wọ́ ara ẹni àti irú ìgbọràn àti irú iṣẹ́ ìsìn bẹ́ẹ̀ sí Ọlọ́run. Ó dájú wípé wọn ó takò wá, wọn ó ṣe inúnibíni sí wa, wọn ó gbo ewúro sí wa lójú, wọn ó sì gbìyànjú láti dí wa lọ́nà ní gbogbo ọ̀nà. Àwọn wàhálà àti inúnibíni wọ̀nyí ni a ń pè ní àgbélébó. A sì ní láti gbé àwọn àgbélébó wọ̀nyí kí a máa tẹ̀lé Jésù, kí a sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìsìn Ọlọ́run. Nísinsìnyí, ipa kejì nínú ìwàásù wa, sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfara ẹni rúbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run, jẹ́ kí ó yé ọ wípé bí a bá ń sọ wípé sísin Ọlọ́run, a ń sọ nípa sísin ìjọ Ọlọ́run. Nítorí wípé a ò lè pààlà sáàrin àwọn méjèèjì, bí o bá ń sin Ọlọ́run, o ní láti sin ìjọ Ọlọ́run. Nínú Chronicle 2 orí 15, ẹsẹ̀ ìkẹta, ó sì wí fún àwọn ọmọ Lefi tí ń kọ́ gbogbo Ísíráẹlì tí ṣe mímọ́ sí Olúwa. Ó ń sọ níhìn-ín àwọn ìránṣẹ́, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìsìn ní ilẹ̀ Ísíráẹlì. Ó pè wọ́n ní àwọn ọmọ Lefi. Àwọn wọ̀nyí ni a ti yà sọ́tọ̀ fún iṣẹ́ ìsìn Olúwa. Ó ń sọ fún wọn wípé ẹ gbé àpótí ẹ̀rí mímọ́ ní lọ sínú ilé náà tí Solomoni ọmọ Dáfídì ọba Ísíráẹlì ti kọ́, kì yóò sì jẹ́ ẹrù lé èjìká yín. Nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń gbé àpótí ẹ̀rí mímọ́ yìí lé èjìká ni, ṣùgbọ́n wọ́n sọ wípé kí wọ́n kí ó gbé lọ sí tẹ́ḿpìlì tí Solomoni tí ó ti kọ́. Ó ní ẹ̀sìn Olúwa Ọlọ́run yín nísinsìnyí àti Ísíráẹlì àwọn ènìyàn rẹ̀, ó ní ẹ̀sìn Olúwa, bí ẹ bá sì ti ń sin Olúwa, kí ẹ rántí wípé ẹ ó sin àwọn ènìyàn rẹ̀. Láti ìfihàn inú ìwé mímọ́ ni a ti kọ wípé ohunkóhun tí a bá ṣe sí ènìyàn Ọlọ́run, Ọlọ́run là ń ṣe é sí. Ohunkóhun tí a bá sì ṣe fún àwọn ènìyàn Ọlọ́run, Ọlọ́run ni à ń ṣe é fún. Oore tàbí ibi tí a

lórí ọ̀fẹ́ ṣùgbọ́n ó ń kí wọn nílọ̀ wí pé kí wọn kí ó kíyè sára kí ọkàn kúrú ti àìgbàgbọ́ kí ó má ṣe wọ inú wọn láti mú wọn kúrò ní nílọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè ní ẹsẹ̀ kẹtàlá ṣùgbọ́n ẹ máa gba ara yín ní ìyànjú lé ojoojúmọ́ níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ èyí ni ó fi rán wọn létí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìyànjú ni òun ti sọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìṣírí ọ̀rọ̀ tí múni lọ́kànle ni òun ti sọ fún wọn láti ìbẹ̀rẹ̀ ìpístélì yìí ó sì sọ fún wọn wípé òun bẹ̀ wọ́n nísinsìnyí nígbà tí ó dé ìparí ìpístélì wípé kí wọn kí ó gba ọ̀rọ̀ ìyànjú tí òun ti kọ sí wọn nínú orí kẹrin ẹsẹ̀ ìkíní torí náà ẹ jẹ́ kí a bẹ̀rù kí bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa kí ẹnikẹ́ni nínú yín kí ó má ba dàbí ẹni pé ó ti kùnà rẹ̀ bí kì í bá ṣe wípé ó ṣeéṣe láti kúrò nínú oore ọ̀fẹ́ tí kì í bá ṣe wípé ó ṣeéṣe láti pàdánù àwọn ohun tí a ti ní nípa oore ọ̀fẹ́ ọlọ́run ìbá má ti máa kì wọ́n nílọ̀ léraléra lemọ́demọ́ wípé kí a bẹ̀rù kí a ṣọ́ra kí a kíyèsára kí a rí i wípé a kò gba ohunkóhun nínú ayé tàbí ohunkóhun nínú ẹran ara wa ohunkóhun nínú ẹbí wa ohunkóhun ní àdúgbò wa láti fà wá kúrò lọ́dọ̀ ọlọ́run nínú orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹ̀kún ìrètí títí dé òpin ó rán wọn létí wípé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá forí tì í títí dé òpin lẹ́yìn ọ̀gbàlà ó ní nítorí náà kí ẹnì kọ̀ọ̀kan wa olúkúlùkù yín kí ó máa fi àìsinmi hàn àìsinmi tí àwọn ẹlòmíràn tí wọ́n ti fi hàn kí a rí i wípé a ní ẹ̀kúnrẹ́rẹ́ ìrètí títí dé òpin nínú ẹsẹ̀ ìkejìlá kí ẹ má ṣe di onílọ́ra ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti ipa ìgbàgbọ́ àti sùúrù jogún ìlérí a rí àwọn nǹkan wọ̀nyí tí ó ń sọ fún wọn wípé kí wọn kí ó kún fún akitiyan tàbí làálàá nípa ti ẹ̀mí kí wọ́n rí i wípé àwọn ohun tí wọ́n ti ní gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ ọlọ́run wípé a kò gbá sọnù lọ́wọ́ wọn nínú orí kẹwàá láti ẹsẹ̀ ìkejìlélógún ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù níhìn-ín ni ó ti rán wọn létí wípé bí a bá ní ẹ̀rí ọkàn tí ó ń dá wa lẹ́bi bóyá a ti ṣe ohun kan ṣùgbọ́n tí a ń bò mọ́lẹ̀ tí ó jẹ́ wípé ẹ̀mí ọlọ́run sọ fún wa láti ṣe àtúnṣe ṣùgbọ́n tí a ò ṣe àtúnṣe tí a ò mú àwọn nǹkan náà wá sí ìmọ́lẹ̀ ṣùgbọ́n tí a ń pa á mọ́ra èyí tí a bá fi lanu láti sọ fún àwọn tí a ṣe wípé jọ mo ṣe báyìí tàbí mo ṣe tọ̀hún ó ní kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí bí a bá ní àtúnṣe tí a ò tíì ṣe bí a bá ní ẹ̀ṣẹ̀ tí a ń bò mọ́lẹ̀ bí a bá ní ohun mìíràn tí a ń ṣe ní ìkọ̀kọ̀ tí ò jẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run kì kò ní lè ṣeéṣe láti súnmọ́ tòsí pẹ̀lú ẹ̀rí ọkàn rere ó ní kí a sì súnmọ́ tòsí pẹ̀lú ẹ̀kún ìgbàgbọ́ kì í ṣe ìgbàgbọ́ kékeré ṣùgbọ́n ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa nù kúrò nínú ẹ̀rí ọkàn gbogbooro kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù nínú ẹsẹ̀ tí ó tẹ̀lé ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin láì ṣiyèméjì ó ń sọ fún wa wípé àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ àwọn tí a ti gbà láti ìbẹ̀rẹ̀ nígbà tí a ti gba ọlọ́run gbọ́ kí a rí i wípé a di nǹkan wọ̀nyí mú ṣinṣin nítorí ìkẹyìn ọjọ́ la wà a sì rí àwọn mìíràn tí wọ́n ti ṣìnà lọ sí àwọn ẹ̀kọ́ èké nínú ẹsẹ̀ tí ó tẹ̀lé ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti rú ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere kí a má máa kọ ìpéjọ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn ṣùgbọ́n kí a máa gba ara wa níyànjú pẹ̀lú bí ẹ̀yìn ti rí i pé ọjọ́ ni ń súnmọ́ ìtílé ọjọ́ wo ló ń súnmọ́ ìtílé ọjọ́ ìgbàsókè àwọn ènìyàn mímọ́ ọjọ́ àjínde ìkẹyìn ọjọ́ tí jésù kristi yóò farahàn láti kó àwọn àyàn fẹ́ lọ ó ní bí a ti rí pé ọjọ́ náà ń súnmọ́ ìtílé nítorí pé ọjọ́ ìgbàlà wa ìgbàlà ìkẹyìn ìgbàlà ayérayé ìgbàlà àṣepé ó ní ó súnmọ́ tòsí ju ìgbà tí a kọ́kọ́ gbàgbọ́ lọ nítorí èyí ni ó ṣe ń sọ fún wa wípé ohun tí ó yẹ wọ́n ohun tí ó yẹ ẹnì kọ̀ọ̀kan

kìí ṣe àwọn nǹkan tí a lè gbàgbé tí a lè rò wípé kò já mọ́ nǹkan kan. Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn tí ó gbé ara yìí wọ̀ wípé afọ́jú nípa ti ẹ̀mí ni. Nítòótọ́, ó jẹ́ afọ́jú. Nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí ó wà ní ọ̀nà jíjìn réré. Ohun tí ó lè rí ni àwọn nǹkan ti ayé. Àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó rẹ̀, bí a bá ń sọ nípa àwọn nǹkan ti ayérayé, àwọn nǹkan ti ìjọba ọ̀run, bí a bá ń sọ nípa ọ̀run rere, bí a bá ń sọ nípa wúrà rẹ̀, ilẹ̀ dídán rẹ̀, bí a bá ń sọ nípa àwọn èrè tí ó ń dúró de àwọn aṣẹ́gun, irú afọ́jú bẹ́ẹ̀ kò mọ nǹkan tí a ń sọ nípa rẹ̀. Kò tí ì rí Ọlọ́run, kò sì lè rí Ọlọ́run. Kò tí ì rí ẹwà ọ̀run àti ẹwà ẹ̀wà mímọ́. Irú ẹni bẹ́ẹ̀ bí ó tilẹ̀ ní àwọn ọ̀rọ̀ díẹ̀ tàbí ìmọ̀ díẹ̀ nípa ọ̀run rere, ṣùgbọ́n àwọn nǹkan tí ó mọ̀ wọ̀nyí kò mú kí ó jí gìrì láti dìde, láti sátọ Ọlọ́run lọ, láti wọ ọ̀nà ìyè, ọ̀nà ìgbàlà. Bí ó tilẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀, kò lè rí ọ̀nà tí yóò gbà, nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la là sílẹ̀ fún. Àwọn abọ̀rìṣà wọ́n la ọ̀nà sílẹ̀ fún, àwọn wòlíì èké wọ́n la ọ̀nà sílẹ̀ fún, àwọn agbódegbà alágbàgbà yíyí ti ìgbàgbọ́, àwọn tí ó rò wípé àwọn gbé ìgbàgbọ́ rú ṣùgbọ́n tí òye ọ̀nà ìgbàlà kò tí ì yé wọn, àwọn náà la ọ̀nà mìíràn sílẹ̀. Àwọn tí wọ́n ń tọjú ilé káàkiri, tí wọ́n ń ta ilé ìṣọ́nà, tí wọ́n ń ta ìwé pẹlẹbẹ pẹlẹbẹ kan, tán nígbà ilé yìí bó bá san báyìí, bó bá kà á, yóò pèsè rẹ sílẹ̀ fún ogun àjàkáyé tí ń bọ̀. Ilé ogun ni wọ́n ń sọ nípa rẹ̀, wọn ò sọ nípa ti ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Àwọn náà wọ́n la ọ̀nà tí wọ́n sílẹ̀. Nítorí bẹ́ẹ̀, ẹlẹ́ṣẹ̀ a máa sá káàkiri láti inú ibì kan dé ibòmíràn. Ó ń wá ọ̀nà nítorí wípé ó jẹ́ afọ́jú, kò mọ ọ̀nà ìjọba Ọlọ́run. Bóyá ń rò wípé àwọn bẹ́ẹ̀, bóyá wọn ò lè ka Bíbélì ló ń dà wọ́n láàmú, bóyá wọn ò kẹ́kọ̀ọ́ láti ní ìmọ̀ láti lè ka ọ̀rọ̀ Ọlọ́run ló ń dà wọ́n láàmú. Rárá, kìí ṣe bẹ́ẹ̀. Bí a tilẹ̀ lè ka Bíbélì, bí ẹ̀mí Ọlọ́run bí kò bá wá láti tan ìmọ́lẹ̀ sí ohun tí a ń kà, a kò lè mọ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí, a kò lè mọ ọ̀nà sí ìyẹ́ nípẹ̀kún. Jẹ́ kí n kà á fún ọ láti inú Aesaiah orí 29. Láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 12. Ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dì, tí a fi fún ẹnìkan tí ó mọ̀ ọ́ kà, wípé èmi bẹ̀ ọ́ ka èyí, tí ó sì wípé èmi kò lè ṣe é nítorí tí a dì í. Ìran ọ̀run, ìran Bíbélì, ìran ìgbàlà, ó dàbí èyí tí a gbé fún ẹni tí ó lè ka ìwé. Ṣùgbọ́n Bíbélì, ó jẹ́ ìwé tí a dì, ìwé tí a fi èdì dídì, tí kò sẹ́ni tí ó lè ṣi bí kì í bá ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí Ọlọ́run. Nígbà tí a sì gbé fún ẹni tí ó mọ ìwé kà, tí a sọ wípé èmi bẹ́ẹ̀ ọká èyí, ó wípé èmi kò lè kà nítorí tí a dì í. Wẹ́sẹ̀ 12, a sì fi ìwé náà fún ẹnìkan tí kò mọ ìwé, wípé èmi bẹ́ẹ̀ ọká èyí, ó sì wípé èmi kò mọ ìwé. Ṣé o rí àti tó mọ ìwé kà àti èyí tí kò mọ ìwé kà? Ni a rí wípé ọ̀nà ìjọba ọ̀run, ó dàbí èyí tí a fi èdìdì dí. Nínú agbára tiwa, nínú ìṣe tiwa, ìlàkàkà tiwa, kò ṣeé ṣe láti rí Ọlọ́run. Àwọn tí ó jẹ́ adarí nínú ẹ̀sìn, wọ́n jẹ́ afọ́jú. Àwọn tí ó ń tẹ̀lé wọn pàápàá, wọ́n jẹ́ afọ́jú. Ọkàn àti ẹ̀mí wọn, ó ṣókùnkùn. Àfi orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan nípa ìrànwọ́ ẹ̀mí Ọlọ́run ni ó lè mú kí afọ́jú kí ó wá sọ̀dọ̀ Ọlọ́run, kí a sì là á lójú nípa ti ẹ̀mí. Jẹ́ kí n bi ọ́ léèrè kan, kí tilẹ̀ ni àwọn nǹkan tí ó ń fa ìfọ́jú ọkàn? Kí ni àwọn ohun tí ó ń fa ìfọ́jú ọkàn? Wọ́n pọ̀. Ìkíní, a rí wípé ẹ̀ṣẹ̀ àbínibí, gbòǹgbò ẹ̀ṣẹ̀, èyí tí a ti jogún láti ọ̀dọ̀ Ádámù, nǹkan wọ̀nyí ó ń fa ìfọ́jú ọkàn. Nítorí bẹ́ẹ̀, ẹnì kọ̀ọ̀kan tí a bí nínú ara, ẹnì kọ̀ọ̀kan tí a ti pàṣẹ obìnrin bí, ẹnì kọ̀ọ̀kan tí ó wá sínú ayé yìí, ó wá pẹ̀lú ẹ̀ṣẹ̀ àbínibí, ó wá pẹ̀lú gbòǹgbò ẹ̀ṣẹ̀, ó wá pẹ̀lú ẹ̀dá Ádámù nínú ọkàn rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó wá gẹ́gẹ́ bí afọ́jú nípa ti ẹ̀mí, kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ń dá láti ìgbà tí a ti wá sí ayé, àwọn nǹkan tí a ń ṣe tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu láti ìgbà tí a ti wá sí ayé, àwọn nǹkan wọ̀nyí pàápàá wọ́n fọ́ wa lójú. Jẹ́ kí

0: o Johanu ori kesan. Johanu ori kesan. Lati ese ikokandin logoji. Jesu si wepe. Nitori idajo ni mo se wa se aye yi. Ki awon ti ko riran le riran. Ati ki awon ti o riran le di afoju. Ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi. Won si we fun pe awa pelu foju bi. Jesu si we fun won pe iba se pe eyin foju. Eyin ki ba ti le ese. On ti Jesu so ni wipe iba se pe eyin gba wipe e je afoju. Iba se pe e mo eni iriri wipe e je afoju nipa ti emi. Eni ifoju okan e ko mo ona yi e si mo wipe Jesu Kristi ni olugbala olufuni ni yi oni eyin ki ba ti le ese aba ti wo ese yin nu aba ti mo ese yin kuro oni sugbon nisinsin eyin wipe awa riran nitori be nitori na ese yin wa sibe nitori be o ye ki o ye wa wipe ese ni o ma nfa ifoju okan ese abinibi la koko ati ese ti awa paapa ti ati nda lati igba ti ati de aye. E ni o mu ki okan wa ki o sokunkun. E ni o ra wa niye. E ni o fi je wi pe a nse ohun ti ko to, ohun ti ko tona. E ni o fi je wi pe a rin ile ajeji, ona ajeji, a o mo bi ti a nre. E ni o fi je wi pe okun okunkun wa, ekun mugo wa, a mu sokunkun, a fo wa loju nipa ti emi, wo Sefanaya. Sefanaya bi o ba wo majemu lailai, o sumo ipari majemu lailai. Sefanaya o wa le ki a to de Hagai. Sefanaya ori kini ese iketa din logun. Emi o si mu iponju wa ba eniyan ti won o ma rin bi afoju nitori won ti dese si Oluwa. Eje won le o tu jade bi eruko ati eran ara won bi igbe. O so wipe awon eniyan won yi won je afoju tabi won di afoju nitori won dese si Oluwa. Ese ma mu ifoju okan wa. Awon nkan won yi ni ala sile fun wa dara dara ninu oro Olorun wipe bi a ba joko sinu ese a joko sinu ifoju okan ki o ye wa wipe ni atete ko se Satani se ileri esu la npe be Luciferi o se ileri fun Eva wipe bi o ba je eso igi ti Olorun ni ko ma je eso imorere ati boboru wipe oju re yo la yo mo yato laarin rere ati boboru wipe yo di ologbon ki se be nikan yo ti o da bi Olorun gba ti Eva ti o gba ohun Satani gbo ohun esogbo ti o je ohun ti ani ko ma je. Eyi ni o fi di afoju nipa ti emi. Eyi ni ifoju okan ni o fi ba gbogbo awon ti won ti inu Adam ati Eva jade ki se be nikan awon ese ti anda paapa gege bi ese aigboran abi ese ki a jo ara wa loju ese mo to tan ese wipe a ro pe a je eni rere fun ara wa ese aigboran ese agidi ati ese iborisa ati ese agabagebe pelu aigbagbo pelu imotipara awon nkan won yi won mu ifoju ba wa. Je ka wo orin Dafidi ori 95 orin Dafidi ori 95 1:9 lati ese ikerin. Fadaka ati wura li re won ije orisa won ise owo eniyan won le enu won ko le soro won le oju won ko le riran. Eyi nso nipa orisa won eyi nso nipa ere gbigbe won wipe won le enu won ko le soro won le oju sugbon won ko le riran oni won le eti o sugbon won ko le gboran ni ese ikefa won ni imu sugbon won ko gborun won le owo sugbon won ko lo won le ese sugbon won ko rin be ni won ko soro lati ofun won jade wo ese kejo daradara awon tin se won awon tin se awon orisa won yi awon tin gbe awon ere won yi ati awon tin sin won awon tin se won yo dabi won won je afoju bi ti won awon ti o nsin orisa won je afoju pelu o so pe be le olukuluku eni ti o gbe kele won be ni olukuluku awon ti o gbe kele orisa awon ti o gbe kele se owo won iwo na wo daradara eni ti o ge igi ninu igbo ti o lo die lara igi yi lati fi dana ti o wa fi die lara igi yi gbe ibeji ti o ngbe kaakiri gege bi olorun ti o ngbe kaakiri be ni gege bi orisa akunlebo o mo wi pe afoju niru eni be eni ti o ntara re je ti o lo kunle ni waju idi iroko ti o so wi pe ki igi ki o fun lomo o mo wi pe afoju ni ru eni be eni ti o gbe okuta sile ti o tapole lori to njo kaakiri ti o njo yika okuta yi ti o ro wi pe okuta ni yo seun lore o mo wi pe afoju ni ru eni be on la fin so fun a wi pe won gbe ere o sese ki o je ere fadaka tabi ere wura wi pe won sin sin won won bo won wi pe awon to nse won yo dabi won wi pe iru awon wonyi ese borisa won o mu ifoju okan ba won wo iwe owe ori ogbon iwe owe ori ogbon ese iketa dilogun oju ti o sin baba re je ti o gan ati gbo ti iya re kana kana eba odo ni yo yo jade omo idi asi mu je awon omo wa ko ye won wi pe bi won ba ni baba ti omo bi beli bi won ba ni iya ti omo eko oro olorun bi won ba ni awon obi ti o je wi pe lojojumo ni won ma ngbe ilana ati ipinu oro ebi won le ori bibeli ojojumo nkan ki nkan ti won ba fe se eko ti won ko awon omo won gbele oro olorun sugbon awon omo won yi o sese ki won ma sin baba won je o sese ki awon omo won yi nitori pe won ti lo si ile iwe o sese boya baba omowe iya omowe sugbon omo olorun iya o kawe sugbon o ka bibeli iya o mo nipa ona america abi ona japan tabi ko mo ona ilu england sugbon mo ona ilu orun rere iya o mo oba ko mo ijoye ninu aye sugbon mo jesu oba awon oba asin fi ona olorun ko awon omo sugbon awon omo won yi won ma sin baba won je won ma gan ati gbo ti iya won o so fun wa pe eye kana kana eba odo ni yo yo oju won jade e ni a fin so won de afoju o ni omo idi eye miran ni yi ni eyi o so pe oni o mu oju won ni o mu je ohun ti o so ni pe a so won de afoju sugbon ki o toro we pe awon omode nikan ni an ba wi iwo paapa ti o je agbalagba oni alufa oni olukoni gege bi baba ninu olowa eni ti o fi ona iye ani pe kan han eni ti o so bi a se lati gbe yawo aso ti ani lati wo irin ti ani lati rin oro ti ani lati so ise ti oni gbagbo ni lati se o nso fun wa a nso fun wa awon ohun amuye ti a fi le pese wa sile fun orun rere sugbon bi o ba nsin baba re ninu igbagbo ti o nsin je bi o ba ndagun la we pe odun so lenu mo se nso niyan won mo wahala ti mo ni won mo e ti mo ndoju ko bi o ba nsin baba re ninu oluwa bi o ba nsin je ti o ngan oro olorun ti o ngbo oni o de afoju nitori we pe kana kana eba odo ni yo yoju re jade eyi ni a fi so awon elomiran ni a fi so won de afoju o sese boya o lo sinu imotipara ni o sese o lo sinu iborisa o sese agabagebe ni o kun aye re tabi aigboran tabi afojudi oni iru eni be o de afoju nipa ti emi sugbon kini bawo le a se le ni iwosan fun okan okunkun bawo ni a se le mu ifoju okan yi bawo ni a se le mu kuro Jesu Kristi ni eni ti o to lati se iru ise be oni gbanila oni mu ifoju okan kuro oni le okunkun wa lo nitori oni imole aye oni imole fun okan okunkun eni kokan wa je ki a wo Korinti keji ori keta Korinti keji ori keta lati ese ikerin la. Shogon, oju inu won fo. Ni tori pe titi di oni oloni ni kekamaje mo lai lai. Iboju na wa lai ka soke. Iboju ti ati mukuro ninu Kristi. Shori, iboju ti ati mukuro ninu Kristi. Shogon titi di oni oloni. Nigba kugba ti abanka Mose. Iboju na mbe li okan won. Shogon, nigba ti omba yi pada si Oluwa. A o mu iboju na kuro. O ni a fi so wipe ki a to Olorun wa. O ni a fi so wipe ki a je wa ise ki a ko sile. O ni a fi so wipe ki a ke pe Jesu Kristi. Eni ti o le mu ifoju okan kuro. Se ori ohun ti a ko loni ninu wiwa inu iwe mimo. Se ori Bartimeo afoju. Bi o ti n gbo iro ese opo eniyan. Bi o ti ri wipe nkan kan sele. O n bi on wipe ki lo de. Ti opo eniyan wa bayi lo gbo wipe Jesu Kristi. Omo Dafidi lo nkoja lo be lo be si ni ke tantan wipe Jesu Kristi omo Dafidi shanu fun mi ni awon ti o wa ni ayika inu won so wipe ki o pa inu mo sugbon bi won tin da lekun be ni o tun ki gbeju be lo wipe Jesu Kristi omo Dafidi shanu fun mi ari wipe bi Jesu tin soro bi o ti le je wipe o nlo si Jerusalem lati ku fun ese wa bi o ti le je wipe nkan ti o se pataki lati lo si Calvary o nlo nba lo o dese duro bi o ti dese duro be ni oni ki won pe wa bi on ti pe wa ni ori wipe ki ni o fe ki n se fun o ni o so wipe o n fe riran ni o n fe riran ni ran ti wipe ko dake o awon yoruba won so fun wa pe bi a ba dake tara eni a ba ni dake bi o ba dake sinu ese bi o ba dake sinu aisododo bi o ba dake sinu aisoto bi o ba dake sinu eke ati iro bi o ba dake sinu iwa okunkun tara re aba o dake sugbon won ni bi elese ba mo ese re ki pe lori ikunle bi o ba ke tantan bi o ba ke pe olorun wi pe olorun dari jimi olorun sanu fun mi mo fe bo lowo ese olorun ifoju okan yi mu kuro oni nigba ti o ba to Jesu Kristi wa nigba ti o ba yi pada si Oluwa oni yo mu ibojuna kuro nitori be to olorun wa loni o ti gbo oro olorun ki lo tun duro de o ti gbo wi pe Jesu Kristi nikan oni oru ebo fun wa arukun ati aruda Jesu Kristi nikan oni o wa la ona iye fun wa oni emi ni ona otito ati iye ko se eni ti ko ti o le wa sodo baba bi ko se nipa se mi gba ti o ti mo we pe Jesu Kristi ni ona iye o se dide o se so we pe emi o to Olorun lo o se so we pe emi o so fun Olorun wi pe mo ti dese si o ati si awon aladugbo mi o ye le eni ti aba ma pele omo re sugbon dariji mi fi anu Jesu Kristi fi gba mi la fi eje Jesu Kristi ki o fi wemi ki la tun duro fun so fun Olorun dide duro lori ese re tabi ki o kunle lori ese re ki o so fun Olorun wi pe ifoju okan ti o n ba oja ifoju okan ti o wa pelu re o n fe ki Olorun ki o mu okuro o n fe ki a gba okan re la o n fe ki a se oniye o n fe ki a we ese re nu o n fe ki gbogbo ese re iba se imutipa ni iba se aigbagbo ni iba se iborisa ni iba se aiporan ni iba se akabagebe iba se wipe o ti on lori kunkun eni ti se tinu re iba se wipe o ti alase reke o ti eni ti an ba usugbon ti warunke so fun olorun wipe ife bo lowo ese wipe ifoju okan ti o pa oja o fe ki olorun mu kuro ki olorun kepe Olorun o se tan nisisiyi lati dariji o lati gba o la lati mu ifoju okan kuro lati je ki o le ba Olorun dore ti o ba ni je eni ti a si loju ti yo le ri iye aini pelu bi o ba gbadura o daju wo pe Olorun yo gbo
1: Je ki a gbadura. Baba wa laanu ati olore ofe, a dupe lowo re fun Jesu Kristi omo re ti o fi fun wa lati ku fun ese wa ati lati ku ese wa lo. A dupe fun anfani lati gbo oro re ati lati gbo eko ti hirere ti o ma yi aye pada ti o si ma fo kan funfun ju snow lo adupo wipe o npese ibi iye ayeraye fun wa asin bebe wipe ohunkohun ti o ma nje ki eniyan ko eko ihinrere le jina si wa ni oruko Jesu. Be a se wa loni a nbebe wipe oro re ti a o gbin gege bi irugbin sinu okan wa yo dagba yo so eso ni oruko Jesu. Pese wa sile fun ijoba re. Je ki gbogbo anfani ti o wa ninu irere ti o si ro mo eje Jesu Kristi ki o je ti wa ni oruko Jesu.
2: Amen.
1: Gbogbo irin kiri okan ba wa ba won we.
2: Amen.
1: Ki o je ki a le gbekele oro re.
2: Amen.
1: Ki a si duro sinsin lodo re.
2: Amen.
1: Ni igbeyin ki ijoba orun ki o le je ti wa.
2: Amen.
1: Ni oruko Jesu Kristi Oluwa wa. Mo n ka ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọlé ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdí rẹ̀. Nítorí tí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà, mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rárá wípé ìgbàlà ni ti Ọlọ́run wá tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin Ọlọ́run wípé àmì ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn ó bi mí pé tálẹ̀ àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun nì níbo ni wọ́n sì ti wá. Mo sì wí fún un pé Olúwa mi ìwọlé ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n. Ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn ti ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn.
3: ni ori karun ese ikesan ati ori keje ese ikesan ni ati ri ipese ti o ni imuse lori awon orile ede gbogbo awon eya gbogbo ati ede gbogbo on to je kin ka itoka si ninu awon oro won yi ni we pe ede gbogbo ti akosi awon ese won yi ni opolopo igba gbogbo anfani ti o wa ninu ihirere bi igbala kuro ninu ese bi atunse ti agbo iwasu ni ori re lana bi isodi mimo abi sise okan ni funfun tabi agbara emi mimo ti o je anfani gbogbo awon ti asodi mimo nipa ewenu mo eje ti o wa ninu Jesu Christi ati awon eko nipa iwosan nipa agbara Olorun ati ipadabo Jesu gbogbo anfani wonyi ti man fi ara han fun awon ti o gbo ede gesi o wa dabi eni wipe awon oniwasu tabi ajere okan tabi awon ti won ti ba ihirere pade lona kan tabi ni ona miran ohun ti o ye won ti won si mo gbangba ni wipe bi o ba mo ede gesi oni anfani lati je ere lori awon eko ihirere wonyi sugbon bi o ba je pe ede Yoruba ni o mo ti o gbo ede gesi dara dara o dabi eni wipe bi o ti efe ni igbala ko se eni ti o le se alaye re fun o ni kikun ni ede ti o gbo sugbon nigba ti a wo oro Olorun ari wipe awon ti won o wa ni iwaju ite ijoba Olorun ti won o si ma yo ninu olanla ogo ti odo agutan ti apa ti o si wa laye won wa lati ede gbogbo ati orile ede gbogbo eyi je ki o je ki a ronu wipe o dara lati je ki iru idanileko bayi ki o wa ni eyi ti a o le ye oro Olorun wo o si wa je igbese fun awa ti a ti mo ihirere sugbon ti o dabi eni wipe yala ni iwasu wa tabi ni orin kiko tabi ni ijeri tabi ni ijere okan lati oju ile de oju ile o je igbese fun wa lati le mo anfani ti o wa fun ede gbogbo ke si je ke anfani ki o di mimo fun awon elegbe wa awon omo ati awon baba ati iya wa ti o je pe ede Yoruba nikan ni won gbo ni Rome ori kini ni apostoli Paulu lo tin je ki o di mimo fun wa pe bi o se ti ohun ni on ka ara ohun si ajigbese lati je ki oro ihirere igbala to je wipe ko se mani ni fun gbogbo eniyan lati je ki o di mimo fun awon ti o gbo ede ati awon alaigbede ori kini Rome ese kerinla mo di ajigbese awon heleni ati awon alaigbede awon ologbon ati awon alaigbon to be bi o ti wa ni ipa mi mo mura tan lati waasu ihirere fun eyin ara Rome pelu nitori emi ko ti ju ihirere Kristi nitori agbara Olorun ni si igbala fun olukuluku eni ti o gbagbo fun ju saaju ati fun heleni pelu àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dì mú ni wípé ìkíní mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí o sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì láti wàásù ìhìnrere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ kẹrìndínlógún nítorí èmi kò tijú ìhìnrere. Bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìnrere nítorí èmi kò tijú ìhìnrere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, láti wàásù ìhìnrere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí kì í tijú ìhìnrere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbi kíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìnrere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ìhìnrere ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a ó fi bẹ̀rẹ̀ ní ìtọ́kasí ni orin Dáfídì. Orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìnrere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìnrere. Kódà ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa, nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀kan àti àìmọ̀kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìnrere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ a jẹ́ lásán, èyí tí kò ní ní èrè. Nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́, bí kò bá ní ìpìlẹ̀, irú ilé bẹ́ẹ̀ òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka Bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú orin Dáfídì, orí ìkẹrin lé ní ogún, ẹsẹ̀ ìkẹta ni Dáfídì ọba ni ó ti ń bèèrè lọ́wọ́ Ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún wípé òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ kẹta ta ni? Ẹsẹ̀ ìkẹrin ẹni tí? Ẹsẹ̀ ìkarùn-ún òun? Bí o bá bèèrè pẹ̀lú ọkàn tí ó ń fẹ́ mọ̀ kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí wípé ta ni yóò ti ẹ̀gún orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò lè dúró ní ibi mímọ́ rẹ̀, ní èdè tí ó lè yé ọ dáradára, ó ń sọ wípé ta ni yóò lè gbé ibi àgọ́ Ọlọ́run. Gbà tí a bá ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ò sọ nípa òkè tí ó wà ní ayé, nítorí gbogbo òkè tí ó wà ní ayé ni ó jẹ́ àìmọ́. Ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ń sọ nípa ibùgbé Ọlọ́run ọ̀gá ògo. Èyí kan náà ni Jésù Kristì mẹ́nubà nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ̀ orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkejì wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín. Èyí ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run níṣe àwọn apostẹ́lì orí keje. Mo fẹ́ ran ọ létí wípé nígbà tí a ń sọ Stéfánù lókuta, a sọ fún wa ní ìṣe àwọn apostẹ́lì orí keje yìí wípé ṣùgbọ́n ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹ̀jú mọ́ ọ̀run, kò sọ wípé ó tẹ̀jú mọ́ ilẹ̀, ó ń wo òkè, ó ń wo ibi mímọ́ Ọlọ́run, ó ń wo òkè ọ̀gá ògo, ó tẹ̀jú mọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì wípé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹsẹ̀ ọgọ́ta, ó sì kúnlẹ̀, ó kígbe lé ohùn rara pé, Olúwa, má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn. Nígbà tí ó sì wí èyí, ó sùn. Ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gọ́ta ni ó ti wí pé wọ́n sọ Stéfánù lé òkúta. o si n ke pe Oluwa wi pe Jesu Oluwa gba emi mi. Oke ti Dafidi n so nipa re gege bi oba o n so nipa ibi mimo Olorun o n so nipa orun rere nibi ti enikeni ti o ti wa si aye ti won fe lo nigba ti won ba pajude ninu aye o si wa n bere we pe tani yo gun ori oke Oluwa lo tabi tani yo duro ni ibi mimo re Olorun wa n da lohun we pe eni ti o li owo mimo eni ti o li owo mimo elesin popo lo wa ti owo won ko mo opolopo lo wa ni won ke pe oruko Oluwa ti won sin wi pe awon paapa je onigbagbo nitori pe won ti sami nitori pe won je onje ale Oluwa tabi nitori pe awon na ma nka bibeli nitori pe ni ojo isimi ni owuro won adide won si lo si ile isin tabi nitori pe won ma fun alagbe lowo nitori be bi o ba nso wi pe awon wo lo ti e ma lo si orun rere won ni won ti e dupe lowo Olorun nitori pe lati igba ti a ti bi won won sami won ma san owo apo alufa tabi ida mewa bi o ba si je awon ti o mo ona nipa adura won ma so wi pe won ma gbadura papa aso adura won ofunfun ko si le ri bo si je ona ti abela ati turari won o kere bo si je pe ati mo samu orin Dafidi ti amaka bi oso nle ni bi aje nle ni tabi bi abanpa owo si ajade apo gbogbo ona ti o ye ki won rin nipa aya omi si mimo nipa angba awe ko se eyin won won mo dara dara nitori be bi o ba nso wi pe ta lo ma lo sorun rere o ma nsogo wi pe nibi ti won se igbagbo de bi enikeni ba de orun rere awon lati wa nbe sugbon Olorun je ki a mo wi pe awon ti o lo si orun rere ni awon ti o ni owo mimo ati aya funfun iya to wa laarin wi pe awon ti won ni owo mimo tabi aya funfun bi a ba so pe owo mimo tabi aya funfun o tumo se wi pe bi o ba sare le owo mimo to ba to ni o tun le jije kade fun aya funfun boya ti o ba ni okan ninu meji o yege a o si le gba o si inu orun rere sugbon so wi pe awon ti won ni owo mimo ni akoko ati lekeji pelu re aya funfun ko pari sibe o so wi pe awon wonyi pelu won ko gbe okan won soke si asan ko si fi mo nibe nikan o so wi pe awon ti ko si bura etan o wa je ki o di mimo fun wa wi pe bi a ba nsare lati ni ibukun bi a ba ngbadura lati ni ibukun bi a ba nbere lowo Olorun lati ni ibukun o so wi pe ki a ma setan ara wa je awon wonyi ti a se apejuwe won ni ese ikerin awon nikan soso ni yo ri ibukun gba lowo Oluwa ati ododo lọwọ Olorun igbala re ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu gbà tí a fẹ́ ṣe ìpànìyàn? Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́, tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọwọ́ wa kí a fi fọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere, bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá. Ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Námánì, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòlíì kí wọ́n wẹ̀ fún wa kí a ba lè ní ọwọ́ mímọ́? Rárá. Kí sì ni a ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké, tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì ó ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ 1 ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn, tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù, ẹsẹ̀ 1, Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ 2, ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ó ju kí a fi omi fọ ọwọ́, ó ju kí a wẹ̀ ní etí odò, ó ju kí a wọ aṣọ tí ó funfun, ó ju kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba, láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin, tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí wá sí òpin tí a fi ayé sílẹ̀. Bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn lati ba Olorun gbe owo mimo ati aya funfun o ntumo si we pe eni ti o rin dede eni ti o nsise ododo ti o si nso otito inu re eni ti ko fi ahon re soro eni lehi ti ko se se ibi si eni keji re ti ko se gba oro egan si eni keji re li oju eni ti eniyan keniyan di gigan sugbon a ma bu ola fun awon ti o beru oluwa eni ti o bura si ibi ara re ti ko si yi pada eni ti ko fi owo re gba ele ti ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan wonyi ki yo yese lai lai sugbon kin to ma se alaye lo nipa eni ti o ni owo mimo ati eni ti o ni aya funfun mo fe ki o wo awon ese kan ninu bibeli nipa awon ti bibeli so pato wi pe won ko ni owo mimo won ko ni aya funfun ki o ma ba di wi pe enikeni ntan ara re je wi pe oun ni nigba ti ko ni iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din logun iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din ni ogun eyi nje ki o di mo fun wa awon ti bibeli so wi pe koni owo mimo koni aya funfun mo ngba eri olorun je wi pe koni tan oje bi o ba wa ninu egbe awon ti o je lesin lai je onigbagbo ti bibeli tabi o wa ninu egbe awon ti o ma ntan ara won je ti owo won ko mo ti aya won ko funfun sugbon ti won bo nkan won yi mole bi o ba fe se rere ti o si fe ni ibukun olorun ti o nfe ki awon ileri olorun ki o di sise si o lara fun rere bi olorun ba fi han wi pe o ko ni owo mimo ati aya funfun bi o ba ke pe oluwa yo gbo adura re bi owo re ti ko mo bi o ba le fo owo yi ninu eje jesu ti o si je owo ese re ti o ko awon ese won sile o daju wi pe bi o ba jewo ti o se ko ese re anu olorun yo farahan fun o yo si pese re sile fun orun rere nigba ti o n pese orun rere sile fun o pelu ese ikerindinlogun ohun mefa le oluwa korira ni toto meje le o se irira fun okan re oju igberaga ete eke ati owo tinta eje alaise sile aya ti nkumo buburu ese ti o yara ni resisa si waika eleri eke ti nso eke jade ati eni ti nda eja sile laarin awon arakunrin awon wonyi ni olorun so wi pe o se irira li oju ohun o si se àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga, èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo, ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Pẹ̀lú, Olúwa wípé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́, àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́. A ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́, ojú àgbèrè, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà. Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24, ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà, ni yóò sì dípò àmùrè orí pípá. Rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin. Ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára, sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà, ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga. Rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe orí kẹfà, ẹsẹ̀ 17, ojú ìgbéraga, ètè èké. Èké ni à ń pè ní irọ́. Èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ìpànìyàn. Ọmọ tí ó wà ní inú tí a kò tíì bí, ó jẹ́ aláìṣẹ̀. Kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú. kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba, ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀.